0: kìí dínkù. Olúwa mi ká bíyèsí ọba alágbára ìwárìrì ọba tí ń mí ọba tí ń bẹ. Ní tí ò ní bèrè ìrànlọ́wọ́ ọba tó tayọ wàhálà. Bí mo bá rántí Ọlọ́run, ìbẹ̀rù àṣe mi bóyá tí í sọmọ tuntun. Ohun tó fẹ́ fi mí ṣe lèmi ọ̀mà tó fi ń dẹ́rù bà mí ṣá. Ọba tèmi ò lè mú tó lè mú mi, ọba tí ń ọ̀mà tó mọ̀ mí, ó tó ní dáláyà ní tòjò tẹ̀rù.
1: Bíyèsí rẹ Ọlọ́run.
0: Bí kìí jẹun.
1: Pẹ̀lú oúnjẹ rẹ.
0: Lè rí sójú tó jẹ́ pé kedere ló sì ń wò wá. Olówó kí lọ wá ṣe tẹ́ fi bẹ̀rù àfa àjọba tó.
1: Àgbéyàwó ga ẹlẹ́dàá.
0: Ẹ gbàgbé Olódùmarè pátápátá ọba tí.
1: Mo yìn án bá tó lẹ̀ mí mi.
0: Rúlẹ̀ ẹ bẹ̀rù ọba fàṣẹ.
1: Ọba tó mọ̀ bẹ̀rẹ̀ tó sì mọ̀pin.
0: Ọba tẹ́nìkan kan ò tó rí fín.
1: Olówó ọmọjọ́ ọmọdé mi gan ọmọjọ́ ọmọdé.
0: Ọba Ọlọ́lá jùlọ jùlọ ọba ti jẹ́
1: olú. Ìjọ tí ń ṣe padà òye mi òun náà ló mọ̀.
0: Àlàyé ọba tó bẹ́ẹ̀ nípò.
1: Bí ìdájí ni bí kùtù àìní bọ́sàn ni bálẹ́ ni bọ́rùsí ni.
0: Olúwa ọba mi ẹrù jẹ̀jẹ̀.
1: Ọwọ́ ẹni tí wọ́n dákẹ́ sí onìkan ló mọ̀.
0: Àmì ń dá lábẹ́nú. Mo rántí Olúwa ìwárìrì ọ.
1: Ẹ̀mẹ ni eyín tá a kọrin ń wọ́wọ́ ọmọ ló kú sí tó pọwọ́ nọ́ọ̀sì ló kú sí.
0: Mi kọ́ nílá lọ́ba yárábì ní tòjò.
1: Ẹlòmíì pọwọ́ dókítà.
0: Ibi tó lọ Olúwa mi gbòòrò dé.
1: Ilé ìwòsàn ẹlòmíì ti dákẹ́ náà kan lọ ṣẹ́ẹ̀kì ní rí pé ẹni mọ̀ ti dákẹ́.
0: Pé kí odò gbórílẹ̀ èdè lọ lódidi.
1: Àwọn kan sì sùn tí wọn ò sì jí.
0: Ìran èèyàn kí lẹ̀ ń folúwa mi.
1: Gbogbo ẹ̀ ló yẹ lẹ́dàá.
0: Ẹnìkan kì í dé àwádé.
1: Ọlọ́run àgbé ọ̀gá.
0: Rárá ọba tí.
1: Pátápátá ọlá.
0: Ọba tí jẹ́ moto moto ajuni lọ lórí alágbára.
1: Ẹnìkan tí ń darí gbogbo ayé.
0: Olùdíjà.
1: Ọlọ́wọ́ àánú, olójú àánú, oníṣẹ́ àánú.
0: Dàgbàdàgbà tó tayọ àkókò. Kàkà kó.
1: Gbìjà mọ́ ṣe kí ọba tó wakọ̀ tí ó dànù.
0: Wà sínú ìsinmi ọba tó.
1: Ilé tí gbàròyé Yorùbá sọ Ọlọ́run gbọ́, Ibo sọ Ọlọ́run gbọ́, Haúsá sọ Ọlọ́run gbọ́, Tífì sọ Ọlọ́run gbọ́, Fúlàní sọ Ọlọ́run gbọ́, Èbó sọ Ọlọ́run gbọ́. Kábíyèsí rẹ Ọlọ́run ọba.
0: Tùtù ọba adákó pakó fi kún.
1: N ó mọ fi gbogbo ayé mi mọ fi gbé ọ̀gá ni.
0: Ọ̀pá kan wo kẹ́yè.
1: Torí ibá méjì kọ́.
0: Ọ̀sọ́ lọ tẹdílẹ̀. Olúwa mi.
1: Ẹ̀mí tó fún mi tí mò ń lò gẹ́gẹ́ bí ọ́fíìsì èmi gan ò mọ́.
0: Òkè pàrà.
1: Mo kàn ń sùn mo kàn ń jí náà ni.
0: Ọba ti dé gbogbo alágbára mágolo. Ọ̀gbágbá ti gbá ni mú tẹ̀mí tẹ̀mí.
1: Àkókò kan ni ń gbé mi pọ̀n sẹ́yìn àkókò kan ni mò ń rákòrò àkókò kan ni mo fẹsẹ̀ mi tẹ́lẹ̀.
0: Báwọn kò ì bá wọn jà tí wọ́n fi ń ké.
1: Àkókò kan lọ̀rọ̀ mi ò kí àsáyé àkókò kan lọ̀rọ̀ mi àgbẹ̀gbẹ̀ pé ọmọ yìí mọ̀rọ̀ sọ.
0: Òbíbà ti badú níyàn lẹ́rù. Olúwa mi lẹ̀ mú tí mú ni láì.
1: Ó bá sì pẹ́ Ọlọ́run àkókò kan tún bẹ tó pé ó ní tó. Bàbá ò le ohun wọn ò gòkè jù bá ń lọ.
0: Ìyá ni anani máa mọ́rẹ́ lọ́wọ́.
1: Orí ọ̀fẹ́ ni gbogbo wa ń lò láyé.
0: Mo tètè mọ̀ pé dájúdájú ọba yárábì ní jẹ́ bẹ́ẹ̀. Olúwa mi ò tí bẹ̀rẹ̀ ẹ̀jà rárá tí kò wá fi ń bọ́rùn nílẹ̀ yìí. Tarúgbó tomi dan òlóògùn rìn dàn. Ẹ̀jọ̀ máa yan jẹ tó kí n la. Ẹ̀rẹ̀ huru ọ̀rọ̀ kò jẹ́ kó nínú re ó sùn lọ́gànjọ́ mọ́. Gbogbo yín ló ń ṣe sókè. Ọ̀rọ̀ Olúwa ò ní ṣaláì kúkú ṣẹ. Bólórí bínú tó dorí kodò. Bí gbogbo igi wọ́wé bí tànà ò sí láyé mọ́. Bọ́jọ́ba fẹ́ ó lè yí padà kó dòru.
1: Ọlọ́run àgbé ọ̀gá.
0: Gbé tèfètèfè ọ̀rọ̀ tó bá jẹ́ t'Olúwa ò ní.
1: Àyàn. Àyàn.
0: Ọmọ lálágbára.
1: Torí àánú rẹ lórí wa.
0: Ohun gbogbo. Òun
1: la. Atẹ́gùn ń fẹ́ òjò ń rọ̀ òòrùn ń ràn.
0: Ìdájọ́ pípé nílá lo Olódùmarè.
1: Ó ṣe títẹ́ pé gbogbo ẹ̀ náà ló sì bá wa lára mu.
0: Ọ àìkú àìsá.
1: Agbára rẹ pọ̀ Ọlọ́run mi.
0: Dèdèrè babaláwo.
1: Ọgbọ́n rẹ pọ̀ láàrẹ pọ̀ Ọlọ́run mi.
0: Ọba fàṣẹ sọ̀rọ̀ ń kọ́.
1: Ìwọ nìkan lọba tí ò ní kú ìwọ nìkan lọba tí ò ní sá.
0: Tí ń tara rẹ̀ lásán làsàn ìwo lẹ́wí tó ṣẹ.
1: Ìwọ nìkan lọba tí ò ní sípò padà.
0: Jọ́kọjọ́ ta ni tó ń pera rẹ̀ bẹ́ẹ̀.
1: Mo gbé ọ̀gá Ọlọ́run mi.
0: Má mi ọba tí jẹ́ má mi mọ́.
1: Ìwọ gan lolú ayé ìwọ gan sì lolú ọ̀run.
0: Tẹ̀mí tẹ̀mí olúwo ń wò.
1: Gbé ọ̀gá Ọlọ́run ṣe o.
0: Tí mojú ọlá wo ni.
1: Wọ́n bá ti ń bọ̀ wá bá a ṣe ń jẹun òye nìkan.
0: Olúwa ọba lálágbára gíga o.
1: Bá a ṣe pọ̀ tó ń lé wa bá ti ń bù rẹ sí fún wa.
0: Wíwòye Èdùmàrè ló ń ṣe mí ní kàyéfì lọ́jọ́kọ́jọ́.
1: Ọba ti ń belùbọ́ sómi.
0: Àyanu ọba tó tóbi yéye.
1: Ìwọ nìkan lọ̀rọ̀ wáyé o.
0: Nǹkan dé Ọlọ́run ni.
1: Ọlọ́run adúpẹ́ o.
0: Bá a ti kó wá fi máriwo bọnu.
1: Àsìkò tátá pọ̀ òjò pa lórí.
0: Sáré abánijà nígbà bá fẹ́ sinmi.
1: Àsìkò tí ò tún sí Ọlọ́run òjò wọn wá láti jẹ ògo ni forúkọ rẹ.
0: Olúwa mi tún dé bí tí dé. oba to ran gbodiyan saraye ti gbogbo araye ogbadun mo oba to fe po
1: e ku le o
0: faraye taraye se bogun gan ni
1: emi ti mo pe daada ni mo ba yin
0: pa oro gbada o wa di pe soja nberu dagba oluwa mi ka bi esi won ma ye o titi lae oni bu ola oba o wi bere se kunkun ari tu fi tu pitu oba ti kun gbogbo oju to le lorun oba awon ojogbon eni ti sama ati le nwari fun oba lagbara kayefi
1: bi ese re olohun
0: wole wole lati wole takotabo
1: oni o
0: obe riri jakale tarasasa tarasasa
1: olorun mi ni jebe
0: ifolagbide eni anda loro
1: bo se ri nu
0: obe bati ba gbogbo aye leru bi ara sisan wa da wa lohun ka ma jiya jina
1: ami o
0: nkan lo kuku leti ati kowe ati kesi joba won o leti
1: so
0: ake gba mi to wa
1: olorun gba wa o
0: ore wa ba o wo nikan lo le
1: nu gbogbo e adupe
0: lo si leti le ko ma gbogbo bilisi olorun o
1: ibala mo se tori pe iwo nikan lo ba laanu iwo nikan lo bo olori ofe ekule

0: nígbà táwọn ti ẹ̀gbọ́n yẹn lò wá à ń fẹ́ wà pertensive
1: o dojú rẹ
2: wọ́n ti kọ́ nọmba 3
0: pébi tí wàhálà ti wá táwọn ti fẹ́ mọ́rọ̀ táwọn gangan sọ́rẹ́ wọ́n ní kò wá sí wọ́n ní bíyàwó ẹlẹ́kẹta ṣe lọ wọ́n ní jọ Friday wọ́n ní òde mọ̀lẹ́bí kan wà tó pa gbogbo mọ̀lẹ́bí papọ̀ wọ́n níbẹ̀ làwọn wà ẹni tó fọ́n múlẹ̀ tẹ́gbà àtọ́kọ àwọn atákọ́ tàwọn fi náà mú ní nọmba 3 àwọn jọ wà ń bẹ̀ ni ọjọ́ sátọ̀dẹ̀ àwọn pè wọ́n pé ẹkú òde àná ìyá lágbájá o òdèrè lámọ̀ lọ o àbá náà ó dàgbà o àṣẹ sunday rẹ̀ gangan lábìnrin yóò fi lélẹ̀ àwọn òsì jọ rí àwọn òtí ẹ̀gbọ́n gbùngbùngbùn tí wọ́n á bí tí wù kó mọ pé wọ́n ti ẹ̀já ni o wọ́n ṣe gbólóhùn aṣọ ni o wọ́n ṣe nǹkan kan ni o.
2: àti ẹ̀bá dá sí lẹ́ẹ̀kan rí.
0: wọ́n ní tókèṣe ẹ̀ ni wípé ọkọ ẹ̀gbọ́n ọkọ àwọn yẹn ìlú pé ọkọ àwọn.
2: pé alágbájá.
0: pé nǹkan mọ̀ ti ṣẹlẹ̀ nílé àwọn. àbáni kí ló ṣe àmọ́ wọn láwọn gbọ́tọ́kọ àwọn ń báyàn sọ̀rọ̀ àwọn mọ̀ pé ẹ̀gbọ́n ọkọ àwọn ni ọ̀táwọn tó tọ̀ pé.
2: ní abọ́kọ rẹ̀ lé gan-an.
0: pé àwọn lọ chọọchì náà olóhùn lọ chọọchì ń tún wọn fẹ́ ṣàwọnṣẹ́ kan nù lé pé ọ̀la monday tó wọn jí lọ bí iṣẹ́ àwọn tí chọọchì náà làwọn rí pé kí ló ń ṣẹlẹ̀ nù lé. wọ́n sì pe nọ́mbẹ̀ lótì tó dọ́ọ̀pù lẹ́rìí wá wọ́n náà tó bá dé wá kà.
2: oyún náà ti bá tó ń lọ o dojú rẹ o.
0: ibi táwọn ti bá táwọn ti pọ́kọ́ àwọn ni pé kí ló ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́bọ̀ọ́ ya kò mọ̀ gbóhùn ni ọ̀hún náà ni.
2: àbí òun
0: kò wọlé òun ó yà kó obìnrin sápò kó obìnrin sápò.
2: àmì ìkọ̀rọ̀ sí oní ni kò bí mọ̀ ìfín kanmi náà sapò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò sẹ́fẹ̀ kórì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni
0: kò sapò.
2: ìgbìmọ̀ náà lọ a máa béèrè pé ṣé ṣé
0: mọ̀. ẹ má fi obì má tẹ́gbà obì sí bí mọ̀ mọ̀ kó kẹ́ sapò.
2: ààfin kábíyèsí gan amídòbí níbẹ̀ kí ni wọ́n fẹ́ máa sọ fún wọn.
0: èmi ló ń bá sọ̀rọ̀ bá.
2: ń gbé ọmọ lọ sọ́dọ̀ wọn. bàbá mi ọlákùlẹ́yìn kúrò ìmọ̀ rẹ̀ pẹ̀fọ́rún kẹ́ kábíyèsí. wọ́n mi dábì ìjẹ́ bó ṣe wò mí ni. ààrẹ mọ gan mi wò mí bẹ́ẹ̀ ni sùnbọ̀ wọn àbí wọ́n mi wò mí ni.
0: ọ̀sá ti kó àpò.
2: wọ́n mi kó nǹkan mi sápò. n kó sápò.
0: àpò ni mo ti fẹ́ mọ rí.
2: ẹ tẹ́lẹ̀ mo fẹ́ fún ọjà ní
0: ọmọ ìyá fẹ àbí wọn jọ bí n ṣe.
2: ẹ̀bà ni mo yẹ máa tẹ fún mẹ́gbàgbé níjọ mẹ́jọ máa bá gbé bà wá àbí kẹ́bà sí di dúró ti lò kó ń bè méjì.
3: ìlà ṣe iṣẹ́ pàtàkì. ìwà gbọ̀ báwo yẹ wà fẹ́ wọn mọ kí náà wá.
0: mama ọláyínkọ láyédè mo kí.
3: ìyàwó ṣe
0: kọ́. ìjẹsà òṣèré onílẹ̀ òbí.
3: ìlà ṣe
0: ọmọ alẹ́ ní àtẹ́ ẹ̀kọ́.

0: àwọn ọkọ orin mẹ́tẹ̀ta tí ìyàwó wọn ti lọ yìí ẹ lè pé ìyàwó wọn ti lọ. Wọ́n ti gbà tí wọ́n tẹ́ bàbá ọkọ àwọn sí pálọ̀ wọ́n tẹ́ bá dẹ̀ nílé bàbá ọkọ àwọn pé tí wọ́n tẹ́ wọn sí pálọ̀ tán wọ́n ní tí gbogbo àwọn ọlọ́gbà yìí pósíká wọ́n ní àdúrà kan táwọn ń gbà ni pé olúwa gbogbo ohun tó jẹ́ wàhálà àti ìdààmú mú kúrò nínú ìdílé yìí. Wọ́n ní àwọn pásítọ̀ tó wá Ọlámíkẹ́ Mọ̀bí lẹ̀ mú kí ọ̀rẹ́ mi dáadáa. God bless you. Láti àpáta gàǹgà.
1: O ṣeun.
0: O ti mú yẹ́sì. Ọmọ
1: ìbílẹ̀ ojú ni ti ọ.
0: Wọ́n ní àwọn àdúrà yẹn pé nígbà tó yá ni pé that's okay àwọn ọ̀dàtẹ́kà yẹ́ gbé bàbá síta ẹ pé csc ìwé ìgbókùú ọ̀ṣọ́ọ̀ṣì sí abẹ́lé ìwọ̀n kọ̀ọ̀kọ́ ṣe kó tó lọ sí jáde kó tó mú sí kó tó lọ sí kó sì àtọ́mọ́lẹ́ gbẹ̀ngàn ayẹyẹ. Wọ́n láwọn gbàdúrà àwọn sunkún àwọn ní àwọn gbọ́wọ́lé bàbá báyìí ni àwọn gbọ́wọ́lé wọn pé má sùn yanjú ọ̀rọ̀ yìí lóòótọ́ ò rí yanjú lójú ayé bó jẹ́ ò yanjú. Àṣẹ táwọn ló kù.
2: Tán ijó àjùmọ̀jó, ó wá díjó, èmi ní ìkan ṣoṣo.
3: What a bitter experience.

0: Sinkonelide.
1: Baba Tunde Sadiq Mukinyin. Sadiq Mukinyin.
0: Kini wasago ayo.
1: Adesola Gbenga Mukinyin.
0: Shemi.
1: Ami ateyin na, you know ni tenu gbo bi owo. Nkan sele nu le o.
0: Oko mi ni o ba orun.
1: Mo gaji ile afonka mo kiyin o.
0: Sodo re. What I was.
1: Oloye.
0: Ije.
1: Said Akintunde.
0: Mo fun mi.
1: Lowo tun bi XA.
0: Mi Oluwa.
1: Mo gaji Ola Oluwa Owo Labi Ola Kuleyin. XAN mo kiyin o. Kimo gaji ile la leyin e ba nkimo gaji ile toki eniyan ni ere ibadan ni mi eran mo nta
2: experience
3: wa si mu se ni daada
1: o enuju yin no ma enuju yin no ma won shoku baba tan ti ju bi osu merin lo to ko se sa won ni wi pe ko se le ri iru e laye ogun bi mo se gbadura to olohun eyi tun sele olohun ni jodide se mi ati yin o gbogun esu wi olohun gbogun eyan wi olohun ogun abi aso olohun sodo asan dake ji ko dake ogun laye mi ati gbogbo kan ti ngbo wa esu benu eyan benu esu
0: ti ma je ko ri e
1: pa ota lenu mo
0: olopemi masa wa yo oluwa si
1: oba to pa kenu lenu mo fun David ninu ho o si wa sibe o ohun kohun to le gbomi loju wa o le swasi o to le fi ase si
0: gba moju
1: lo moju laye laye mi ati yin o
0: ti banu je gori emi mi
1: mo ni ki lo sele mo mi after 4 months
0: wa sago ayo
1: oko awon lo bi ise awon na lo
0: ere si ise mi
1: won de awon ti dana le fun won to si feju laye la won se ile fun mo ni ki ni fe lohun ni se mo akoko ni pe won nigba ti won de eyin kule la won wa awon ti gate ni waju ta won wa ni awon ti nkan gate ti pe awon o de gbo bi ti won se ti won o se rire o won ni gbaju ni won ni gba yin loju soloko ti won ba puro mo won keda won fi ya ja won àwọn tó wá ṣáàtà tí iléeṣẹ́ ìyàtàwọn security sáà ń wo arábìnrin ni pé èyí nínú ayé o inside life òun níbi tí wọ́n ti mọ̀ pé tó
3: ogunde
1: gbogbo àdúrà táwọn ti gbà láti bí ọdún mẹ́sàn-án méjìlá mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn gẹ́tẹ̀wọ́ gbà abọ́lẹ́gbẹ́já kí ni mo ṣe ne gbowo elekeji ni mo ti do senu gate almost 30 minutes mo ti oni wo la won wa tawon tekun tawon ma won so pe daddy who is this no that's nonsense e you know wan beto tell why she get me wọ́n ní bó ṣe kó bó ṣe mọ́rọ̀ kó lórí àwọn tán bọ́ sórí àwọn ọmọ wọ́n láwọn ò fi àwọn ò sọ̀rọ̀ kankan láyé tó jẹ́ ọ̀rọ̀ tó le kọjá pé you slap me ah mo na kan flashback ni pe eh leyin yo su kerin chen su ku grand pattern ta mo na bere in chen tori e wa sori eto e gbo ninu o se dasi ni wa faye le lori daada tori mo pe awon eyan o soro lori oro yi o soro ni faye le daada if it all goes, you said you left. I go meji look at you met a lie. To my lonely Larry, go to my then you must go to my bed. Go to my lover. What do you want to see? Why do you want to love Bo mo nu le gbon ti akan magi nitori emi ati yin orun ja loru oni
4: ibanu je gori emi mi
1: agba to mu ki je o lo re gberin jade ninu adagun odo eh oluwa gbo loru oni abode ku abode esan mu ku lori ti wa o ati gbogbo kan ti n gbe to yi kun ja wa si yo
0: yo ba
1: na wa di asegun wa ni po ori ofe Jesu Kristi
0: tadari je
1: olun ni gbadun yen lo mu ka won lo kunle fọlọ pe eh ta won na bere
3: odoju e
1: won ni to fi di pe ile mo ti won pe irun bayi ta ri pe irun ta won gbo ni pe la won fi mo pe
3: ile ti mo
1: kike bi ise awon si lo si yara oko awon
3: to lucky
1: won lo forunkun mejeje awon won lo fi to na si mo pe ile yi e soju lase kankan ni kankan ni won ni normal bi se mo ka won na lo de ka won o de ta won be lo ja won mo ka se prayer pe eh oui mr lo je mo pa won mo won mo wa se palo wa se pray enjoy
3: eh
1: mo wa tari ni pe yin mo na mo sa nsunkun ni eh no se boko ohun ni ohun lo da na so na yin ni no e ma bon palo won ni won wa o
3: ma se
1: won na de bi se oju awon wu awon tan ti de ti won ko go fun won lori abade kan fa won ba se lo le wo san ri mi e ba mi check bi poni eh mrs lawyer
3: ki le ro
1: eh awon ogun ten lo ko awon ogun yin ko awon ogun kan benu back e lo ko a ti ko je le o gbo mi ko ke fa won
3: fun bed dressed okay sin make so
1: bo de bi 6 o'clock won ka won mo lo le awon ti pe won lati awon be se fa won ni pe ka won lo bed dressed na lawon ti poko awon pe bye bye isele lowo lowo
3: sa hospital
1: won lo de wa loju ese na won ni gbo de 6 o'clock ti ra mo lo pe o na lo wa gbe awon wa sile sugba ko tan sibe mr olopo
0: ti ma je koriye se bi won lo
1: iyan sele nsin to gba won ma
0: oluwa
1: se bi lati jo ti won ti gba awon loju yen mo nsoro 2022 odun kerin oro ile
3: 2026 na wa
1: won ni mo kori awon mo laye gbogbo ti awon gbogbo ti awon fi le entice won lati
3: lati je ke sunmo
1: lateyin igbajun na lo ti di ma oni fun awon so fun pe o tun dijo mi ojo re e wa mo gbon to wa je koro wa duri agbagbere kini ba soju opo le mo ti so fun pe ke da si daada won ni oko awon le lo ni isin ni monday ko wa le ni wednesday were si pe awon pe elo ni wale o ora isa oni bi to ro ta won de duro nu bi mo se bi mi so lu mo se nba yin soro oro ojo ala mi si mo nso fun yin o to koja yi bi mo se nba yin soro yi ose keji to ti wale kan ri sugbon yo so pe ohun o wale mo lo nje won ni no orun mo ti so fun yin le kan gbogbo en ta won wa le be laye awon ti be awon eku ole oko sugbon awon ti ku ole oko lemi awon kan be nbe lara ni ninu ila yi lo ta won ba kala won ti tan radio pe ka won ti awon yin ka ki
3: ba gbo lale
1: la won ti gbo eto yi la won pe ah mo na pastor nko won ni fawon leyin won le won ni ti sapa awon nje se tawon na ti ma mi bayi se na o tun lo ni ile ki lara kun yo se arabirin yo se o lori
3: oro re o
1: taiwo mo ki asanke abi o 91 23 70 86 75 plus 234 81 42 49 10 06 awon number to wo bi lori ta lo niyan e je tun pe lekan si 091 23 70 86 75 plus 234 81 42 49 9 49 10 06
3: toke oko
1: lagelu le ngbo o
3: toke gajoke
1: hello
5: hello baba
1: ya jebu
3: ya jebu mo so
1: e ku ajun
5: Akitoni da mo
1: ami Olorun
5: ati pele ilagba Olorun
1: ami o
5: baba ejese
3: mo ki o
5: mo ki o e ku jo meta o
3: yes yes ma
5: o se debi ilagba Olorun
1: ami o te ba se te ke fi account details ni se si mi o
5: okay
1: sir enikan ni kin fun ni 5000 naira lati do se bodo mi
5: okay sir baba mi mo se gbo nkan si omo bi yan ma se ni pe oluwa ti se ko mo ku o le oko yi ko ko ma gba iwa adura e na ni ko ko
1: yo ṣugbọn ko ti ku o le fun
5: ko mo po ko ti ku o le fun se bi ko le o sara e ku o le
1: ko ti
5: le se bi lo ku o le fun
1: be ni
5: ko ko ti ku ma gba iwa ko ma si o ko ma yin olorun baba olupo nkan to nse mi o koja agbe ṣugbọn mo ri yin olorun ki o mi ri yen pe mo olorun ko ma ti e ro pe nkan ko nse le fi ohun ko ma wo ba ko ma olorun ni ko ma yin ko de ma gbadu ko tun ma gbadu afun ko ma gbadu afun ko de ma gbadu afun mo e ri pe gbesi aye a da si waju ko ma ku nlo oko o
1: e se ma
5: ko ma ku nlo oko mo ti gbo sa
1: yes ma all right ma o ne 1 2 3 7 0 8 6 7 5 number to wo bi ni here hello
6: mi wa pe to sa
1: to olorun ni o
6: apojumo
1: apojumo ire oruko yin o papapa
6: mi lupo ni pona rain
1: ami olorun
6: mo ti baba ti sa
1: awon na re
6: ni ise yo ma ni o
1: oya o
6: mo pe to sa e wo gaga bi nkan te so agbara to da iji lake yo da iji aye ranse na lake o
1: ami o
3: ami ami
6: adura ni kan ku fun o tori leyin olorun olorun na tun ni
1: be ni
6: okan ni gbogbo o tori sọ̀rọ̀ bá rí báyìí ìpòrúru gidi ni
1: ìpòrúru
6: ọkàn ogun ká ti wà ní ìpìlẹ̀ tó ń rú tó ń já nínú ìdílé yẹn
1: kábíyèsí
6: ọlọ́run kò ṣe ògùn yẹn nídìí
1: ohun ti ṣe ti àmì ò
6: ẹ̀kọ́ ìpè fún alájọ lónìí bájú
1: àmì ò ẹ̀ṣẹ̀ o agbọ́ o ẹ̀ṣẹ̀ o hello
7: hello
1: hello sir good morning
7: ẹ kojúmọ
1: ojúmọ
7: kí àwọn èèyàn jọ kán bá wà dé fáìnà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ìdàgà sórí ọlọ́ pé ṣé ègún ni
1: àbí
7: èpè because nǹkan tẹ́ ẹ̀ sọ yìí nísìnyí ó sílúlà sí nǹkan tí ó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ nínú ilé àwọn ìyàwó tèmi náà
1: bẹ́ẹ̀ ni
7: ọmọ ọ̀yà márùn-ún obìnrin gbogbo wọn èmi tèmi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nísìnyí ẹlẹ́ẹ̀kẹta lèmi fẹ́ òun ẹlẹ́ẹ̀kẹta tèmi sọ ẹ náà nísìnyí fúnra ara wọn báyìí láì jà láì ṣe nǹkan kan no ma keru ara won jade ko nle oko won de ma lo
1: ah
7: ele keta ninu awon omo ya marun le mi fe won na ti keru e nisin o ti ba ti lo ambaje mbere lo won pe ki lo nse ile ton pin ku nle oko won won ni so pe ese bayi lo kun ese awon
1: ko kan re won le ri
7: won ni ri bo nkan ti ni wa lo ra won le ni pe ku si nkan won wa le so bayi pe àwọn ṣe ìyàwó wọn máa ń dúró sẹ́yìn wọn ni àwọn méjì ní ìsìn báyìí ló ṣẹ́kù ní ọkọ àwọn mẹ́ta ti fẹ́ẹ́ rúkúrò fún ara wọn láìjà láìṣe nǹkan
1: ẹ̀gún ni
7: òun náà lèmi náà ṣe ni pé ẹjọ́ ṣé káwọn èèyàn bá wa dá ṣé ẹ̀gún ni lóòótọ́ ni àbí pé
1: orúkọ yín sà
7: túnde lórúkọ mi
1: máa pè yín lẹ́yìn ètò
7: yìí
1: ló wà là hello
8: onuko
1: ba mi e soro ti oluwo nu
8: abo olorun dajoro
1: ami o
8: alajosa ate se record onuko tra fi bere oruko temi ni enda zero
1: oyeniji
8: baba lata kemari
1: belesa
8: esa seri oro yo ba nso pe o pe laye ojú rẹ ní rí
1: kánìkan náà la fọ́ mú
8: ọlọ́run jẹ́ àrídìí
1: àmì ò
8: ẹ̀rọ ọ̀rọ̀ yìí mo fẹ́ mọ́ gbòòrò rẹ̀
1: yìí
8: ìgún bẹ́ẹ̀ nìyẹn o
1: ìgún bẹ́ẹ̀ bẹ́
8: ìgún ni ọ̀rọ̀ àmọ́ bí ó ti wá àdúrà náà lọ́bìnrin ọkọ̀ kan fún gẹ́gẹ́ bí àjẹ̀bú ṣe sọ sáyé ó di ẹyin obìnrin ọmọ kú o bóyá láti orí tiẹ̀ lọ́lọ́run ti pa ìgbọ́n
1: kó
8: sọ wà lórí àṣìṣe kó kú lé
1: àkọlé kò lé ibi títí ẹ ti àgbẹ̀ ni pé ọkọ̀ fi lélẹ̀ fóònù
8: ọkọ̀ ní ọkọ̀ tí
3: lé
8: ọlọ́run gbàdúrà rẹ̀ ó kún gbàdúrà gbàdára kó sọ kún sọ́lọ́ lọ́rùn
1: kó fà wẹ̀ tí ó ti sún ojú ti wó
8: ogun èso ọ̀sẹ̀ òun náà pa ìgbọ́n ìdílé ọ̀run lágbára
1: ọ̀run
8: agbára ọlọ́run ó sì ka torí kò sí nǹkan ọlọ́run yìí ṣe
1: kò
8: sí ọlọ́run kò sí nǹkan ti
1: láyé
9: láti yànà church
1: ẹṣẹ́
9: bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ yìí tí mò ń bá yín bọ́ láti rí òfìdí tó bẹ́ẹ̀ lọ́ọ́ bá ṣẹlẹ̀ rí omi ń jábọ́ ní ojú mi gba fẹ́ sọ́dọ́lẹ́kìnní tẹ sọ́dọ́lẹ́kìnní mò ń bẹ́ lọ́wọ́ pé kọ́ lọ́mọ jẹ́ kí kẹta ṣẹlẹ̀ o lọ́mọ lẹ́ẹ̀kejì mò ń bà lẹ́rù lórí ẹlẹ́ẹ̀kẹta ṣẹ́yìn làákà ẹ̀yìn ìjọba
1: gómìnà
9: lójọ mi ẹ̀ mọ ọ̀kan tí mo lè sọ ṣùgbọ́n tí ò ti jẹ́ kí mi ní òsùn tó jẹ́ mọ́ tàbí tí mo máa ń gbọ́ láàgbé lù time to time ń tún gbọ́ ti tèmi ti bàbá akínyẹmí nǹkan
1: kan
9: mo ṣe máa ń gbọ́ nílẹ̀ ọba tó ṣílẹ̀kùn lónìí kó mọ́ dáyàn lánàá omi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí i'm 48 years mo ń bẹ náà ni àwa márùn-ún ìyá tèmi náà bí ọkùnrin mẹ́ta obìnrin méjì ọkùnrin méjì ti kú báyìí èmi nìkan ló kú lọkùnrin inú ilé ìyá yẹn mọ ìyá sàtéjì 48 years báyìí abẹ́ ìyá mi mọ̀ wá ní nǹkan ọmọ 17 years mo ti ń dá nígbà olóòmọ dára láwọn kálukú ló ń gbógun tiẹ yìí kí wọ́n kú fàdúrà ni o
1: ṣe ti níyàwó
9: kí lẹ sọ
1: ṣe ti níyàwó
9: ó bó ṣe ń jẹ tọmọ níníyàwó tó bímọ fún ìyàwó yẹn gòrò sí láyé mọ báyìí ó bímọ ní ibi tó ti kú láti bí 11 years ago so nǹkan kan mú ayé bí ó gbàdúrà tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àdúrà bẹ́ẹ̀ mò ń tẹ̀lé yín ni àwọn àdúrà yẹn lè máa ń gbọ́n ọmọ tó dé tó ní àdúrà tẹ fi máa ń bẹ̀rẹ̀ tẹ fi máa ń yan ológun máa ń jí lẹ́ẹ̀lẹ́ni wọ́ so ẹ wo ẹmọ bí tó gbọ ẹni dáàmú ọdún ní palakáyé yín ẹ bá ń kí bàbá ìjọba náà
1: ọdún ní dáàmú ẹgbẹ́ ẹni tí wàá mú ọmọlẹ́ abá ń gbẹ́rù ní lágbára olódùmarè.
10: ọlọ́pàá àlọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
1: ẹ̀ ẹ̀ ẹ̀
10: ẹ̀ ẹ̀ moto ka ro
11: emi se n bo na nu
10: o ti ko fun yo kun ba dua o eyi ojo yan leji bi o ba se pe mo tun re n to tun so ati jo re ni isin mo fe ko mi ri le ri ojo ni ti yo ko kun fa dua o akori de da so la mi
11: mo ta ke mo ko ku omi le
12: ise o yes
11: ke ma gbadura ise o
12: hello
13: hello
12: hello sir
13: hello
12: hello good morning
11: I'm going you awa
12: hello hello e ka lo sir
13: hello
12: hello sir I'm going sir
13: e ka lo sir
11: e ma soro lo sir awa pelu yin
12: network yen ni network yen awa de ngbo yin dada o awa ngbo yin hello
13: hello lupo
12: e ka lo sir
11: e ka lo sir
13: Mo
11: ka lo
13: so.
11: Yes, ko ojuma.
13: Ko ba je san ba
11: yan. Eh, mi na mi gbo yin se o, oju ni ti hun.
13: O ko ni baba de ju.
11: Baba ni gbagbe ni.
13: Eh, se ri o yi. E ku wa ma dupe na ni. Adua ni ko ma gba da da. Se ri won si ni pe pe a fun se e go le le ko ni ko ma gba adua ni lori. Se ri adua to si gba se yin. Won si se lola to re pe me dia siko ta wa.
12: Adua to ti gba seyin lori temi eda aro ile oko.
11: Ka bi si olodumare.
12: O ni iba ti lo.
13: E lo ti lo. Adua to ti gba seyin. O lo da oko lo, mo da lo oko. Ti ti le da no. So de bi re de ni si bayi da. Leyin Olorun Olorun lo to ku.
12: Egun wa ni abepe ni ka pe. Abakọ egun ni egun pile
13: egun ni egun man ja ti reboro egun ti reboro egun lagbara so report ke ni pe olorun egun pile yo ko lo je deri me ko duro
12: yo ise
13: lo ta deri me ko ma lo ja deri awon ma se
11: ise baba
13: ko won ri
12: baba loke ba mi segun egun ya da fi ya salamu iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó gbẹ̀dá ńlá o ṣẹ́lí àlá.

0: ma poluwa to laye
1: eske kare eske
0: ha laye de ma fa dura si le o si to bi to ja adura lo olupo ma fa dura si le
2: ma
1: le
2: gbogbo e gbo nshise eh a ti ko gbo gbo e gbo
1: nlo
2: ko ti ngba tele pe ko ma so fun bi adura ogba adura ngba
1: ngba
2: ngba ya go ah egulagba egulo nshise egun yen si bere ti pe ti pe ko ngba ti pe le egun yen lo nshise olohun ko sanu ko le ko lo mu asadura
1: e ma poko ni le o
0: lo
3: hello sir
1: hello sir ojumo sir
3: ẹkọ ojúmọ ẹmà kó ètò
1: ẹjà kan lọrùn ló ń tó
3: lọrùn ọgá òkú tí ń bá ètò kò ní sí sílẹ
1: àmì ò bàbá lẹgbà kọ yìí.
3: Mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ tí wọ́n ní kọ́ fún mi o àti bàbá wúra o
1: ọlọ́run ni o
3: mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá ń gbọ́ prógámù ọlọ́run ní sí lásìlẹ̀ òkun ayé o
1: gbogbo
3: àwọn tó wà lókè òkun ayò àtàlàfíà ló máa fi padà wà
1: lé
3: ọlọ́run ọ̀gá ògo ó ti fi ọ̀nà àbáyọ wọn obìnrin yẹn nì nítorí pé tó bá jẹ́ pé ọlọ́run ọ̀nà àbáyọ wọn obìnrin yẹn kò ní lè máa gbàdúrà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wọn bá àdúrà tó ń gbà òun ló jẹ́ kí òun ni òtí jẹ́ kó òun náà kò tí kúò níbẹ̀
0: ó ti kú ó ní ìbá tó ti kú ó
3: bẹ́ẹ̀ ni ìbá ti kú ó wọn bá àdúrà tó ń gbà ọlọ́run ń bomi rin ni ò jẹ́ kó kúò níbẹ̀ ọlọ́run ọ̀gá ògo àti gbogbo wa mú lágbára lọ́wọ́ ọlọ́run a ní ìṣílẹ̀kẹ̀
1: àbọ̀
3: ọlọ́run adájú lórí wa dájú lórí jóná o rẹ̀ kí bàbá àjẹsà o ọwọ́ ọ̀tún olóko
0: ọwọ́ ọ̀tún mi nu ẹ̀lọ́
4: ẹ̀lọ́
1: ẹ̀lọ́
4: akwaji
1: ajínẹ́rì
0: sá
4: jẹsánẹ́rì
1: bàbá eyé mi ìlẹ́ o
4: àlọ́ká àbú láti ẹ̀lẹ́gbú
1: ṣé
4: ègún àbíkádàrá ọ̀rọ̀ yìí ó kẹ̀yẹ́ sì ló ń jẹ́ fún mi o
1: àbí
4: ṣé ègún àbíkádàrá
0: ṣẹ́kẹ́dà làmẹ́rin ó wà á kọ́ ni á kúnlẹ̀ láyàyàn mọ́
1: ṣẹ́kẹ́dà sí kádàrá náà o
4: àmọ́ ju gbogbo ẹ̀ lọ náà àánú yóò fún fún mi
0: àmì o
4: àtàtò tí ń ṣe é bọ̀ lọ́lọ́ fi bí mo ṣe fojú wo
0: sọsọbẹ
4: tó mo ti gbogbo àwọn tó dájú wọn jọ ká ń gbọ yìí o
0: ẹṣẹ
4: ẹgbẹlẹ òní bàjẹ o
1: ẹṣẹ o
0: hello
5: hello
0: ẹ káàárọ sà ẹ jẹ́ kí ọlọ́run nìkan tó láyé wa
1: orúkọ yín sà
5: orúkọ tèmi ni akin ọmọ akin láti olúyẹrin. Adu obìnrin yìí adúrà rẹ ti gbà adúrà rẹ ti gbà kó tó gbọ tẹramọ adúrà ibi tí tí ẹyẹ jẹ igi tí ẹyẹ ò jẹ gbòǹgbò rẹ tó tawù ó ní ọrọ rẹ rí adúrà tó gbà sẹyìn ó ti ṣiṣẹ ṣùgbọn mo mọ̀ pé ọlọ́ọ̀gbà yóò dàṣẹ ọrọ ayé ẹ
0: àmì ò àti tiwa náà ò
5: ọkọ yóò padà wálé
1: agbára náà
0: ó dà
1: ẹ ṣe ojú mi ti yàn ẹni dánu mọ́jú nílé ìwòsàn o.
0: Hello
6: hello ẹ káàárọ̀ sà
0: ẹ káàárọ̀ my sister
6: yẹsà kojúmọ sà
1: jùmọ eré
6: ìmọ̀ sí àná yẹsà ẹ̀rà sà mo kí gbogbo àwọn ọlọ́gbọ́n ní kàn ti sọ̀rọ̀ o ìmọ̀wà ò níjọba pẹ̀lú
1: gbogbo àmì
6: tẹ̀rí ègún wà ogún bẹ wà
0: ègún bẹ
1: ogún náà tún wà
0: ní ìyá o
6: ní ìtò ọdún mi fẹ́ dá sọ̀rọ̀ marriage bọ̀ irú eléyìí tó ń ṣẹlẹ̀ mú kan ogún wà irú eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ogún ni ogún nídìílé ọkọ ni nǹkan tí ó jẹ́ kó jẹ́ wípé ọkọ ló kúrò nílé ni wípé àdúrà táwọn ti gbà sẹ́yìn wọ́n nìkan tó da ó ń fàdúrà tí ò dáná ó ń fàdúrà àdúrà náà ná tún sì máa gbà títí tọ́lọ̀ tún fi máa ṣe tán tún fi máa padà wálé tó ti torí wọ́n ń padà bọ̀ Terry, they are seeing a new marriage. Season, we have four seasons in marriage. Terry ni igbeyin season kankan. This season ko ba ti fe kuro to ti fe bo si another season. Ogun ma ndide. Marriage ni a fi a mi. Eni ti o ba ti wa ni ti o ba ti ni kini a lo. Eni ti o ba de pe o ti kun fadura ti olukaluku a ma mo.
7: Thanks so far e ba mu dada.
6: Eh eh a duro. But adura na ni yon ma ma gba t'Olorun ma ma je ki gbogbo efi
1: o fi
6: bo sojo won ma tumo gbumo ma gba but during this serious toko yin fi lo because number one o si npada bo e wa ni that you are very careful because season te fe bo si normally season health challenges everything man fall so e gbudo wa very careful te ba se wa wo pe okay ti e ba ti wa sora yin ti te ba wa careful ti aisan ba ti wa de toko ba se wa pada wa gan kini o fe wa de ba
1: abi
6: so eyin fun ara yin e gbudo wa very careful ke jeun e take care health yin because awon mo se bi awon mo yen lo very so ti bo si stage ta awon mo nlo gbugba awon mo e to ma wo school to lojo ko o ma ti ku eyin nikan season yen de ti fe de bayi o ma ku eyin nikan so eyin asoko yin lo e ke jo ku go ngba to tin ri bayen you take care of your health e ma e ki e kun ko di nkan mi fin yin lara o
1: abironu
7: ko ba gbo ara je
6: abironu so I could see a seven very low, and yet they come and call Kalukuma so say, eh, Marie Cosentio, Nisie,
1: oh,
6: so, take your health during this period. Take care of your health. Take care of your children. Because I won't talk about the work that I was done. I won't say my riba. I want money in you. So, take your health. You can take care of money. Because money is suffering. Season of marriage. I won't go to my family.
7: So, take care
1: of marriage.
7: All right, ma.
1: God
7: bless
1: you, ma.
6: Yes, sir.
7: E jati money, mora, ni geta.
6: Eja papa maga.
7: Hey, yo da fun yin e se o. Hey, you are God bless you. You are welcome.
1: E se. Oju ni ti o. Ini danu moju lo
7: si. Hello.
8: Hello, Olusun.
7: Hello, sir.
8: Hello, sir.
7: Yes, sir.
1: Yes, sir.
8: I so kan lo je kan si ni. Baba ti kun abu ko lo ese. Seri, e ba je ma da wo e papo ma ra won. Seri kadara pati mo kadara wa saye aye lati mo ba ogun ati egun ati egun ko si ilu kan na opolopo ilu mi na lo ni egun
1: be ni
8: opolopo ilu na lo ni egun o te gun ba kan ba wa de aye o mo kadara taye kadara kan jo papo mo taye be egun a ma papo mara won egun ni eleyi so mo ro wa ba ni pe ko mo kan re le
7: Hello.
8: Ah, I'm a photo.
1: I like you. I'm Bali Aziz. Otumba Taye Shele.
7: So,
8: on a bad of Alueza.
1: Good meeting.
8: How are you, Nedo?
1: I'm a new attitude now. Any deseru?
8: Ya ko le oko ko ti ku ku wa o ko ti ku le fun ni ye ni lo ni ya wo e je okan na ni ya wo lo le ele meta be ni no iya wo ko kan ni lo iya wo ko kan ni lo le awon egbon me to jokunrin eh seri o gangan to da le be lopo e sawo yo da fun yin seri nti okan yan se ba tin na lo siju iwo si ma jo kini yen
1: ajabo
8: awu lo le nikan ti la kan ti en be du won lo ko ti e so tun bo si ke ba ye nikan ti laye ti o se ri ni
9: ego ko le sele nu le ye ogun lo sele o lo si mu ko ye wole wa
7: ah
9: iye se tori ronu ronu lo la pension won ta kuchu e oro to ko le ya yo to ko le ya ohun ato e ri pe ni to ko to je kokon samo lo le gan ni wi pe iwa ti wu so ko gan ni le gan ko gan o le understand e mo ni ba ti ko nkan le ya ju o mo kan mo se odi ni o mo ja si odi ni o mo ja si na o ko fi o ni ese aye tawon egbon ta ba buro ya ko si to ko ti e o wa do ri ba nkan ko le enikan iwo wa n te ba jo gbe ninu le kan te pe ototo ni bi te gbe nkan
1: ki la ko ki an ba wa ni lu odi keji ko
9: so go oh ti se go ogun ni o si logun ja ke se di le ye
1: ba won adura ko mi gba loru lo
7: se mo fa sa
9: ai ko adura e na do oda o e ma si gbo sugbon oluwa o ko jo e to se si papa pa gbe se se
1: bele e jo ko re
9: so se ti ko lutu mo po ti papa awon ebi ye o de ba ngbon gba mi a ma dori ti
7: be
9: ti e ba ngo ganga mo a ma di nkan mi si yan la te ba ru polowo ni mi o do lowo se ba ro ni pe o si lo mo bo nku o si na ni o ta ku
7: ka bi si re do mo seda mi ko si
1: seda mi ko si
7: seda mi ko ini
1: seda mi ko ini
7: seda mi ko itoro je atemi atomo atoromodomo yesu oluwa wa
1: amen
7: hello
1: o an bale asisi
7: lo
1: to ba ta yesu ose o
9: e ku ajo
7: yes
1: a je ni o baba
9: e ku eto
1: Lord ni ona lo to ko ni sa
9: o ba ya run wa pelu mi
1: amen amen lo to mi ati na
9: ka mo torogun obirin yen pelu on fe lu lati yanju igun to wa ninu dile yen to ba ni suru seri ko be ko mo sadua re bo se sadua re yen e ri pe ti e yato oko lukun le bayi
7: Ben, ti yato bayi. Oko fi lele fun ni.
9: O yato gbedebe. So to ba fi suru ko oro re. Yo mo pe Olorun fe lo ohun lati to
1: ipele. Esi ma munu ara re dun.
9: Ko mo ku nbe o.
1: Ese?
9: Ko mo ku nbe.
1: E gbe ronu ku lokan ke ma munu ara re dun.
9: Oko lokan. Lati pada sodo re. E ku to.
1: Ese o baba.
7: Timothy Oluwafemi Ode Wale Ekwetu baba wa oloko thanks so much my sister God bless you my brother God bless you Hello
10: Hello
7: ma Yes ma
10: Aramiba
7: Amen Hello
10: Okay What is that?
7: Ah, depend on it. We must have one or come. Shari lifestyle like a way. Be washing my hand, do can't you want color? Washing my hand, do can't you
10: want?
7: I be in most be say. Shari, a man make a barista lawyer. A conny what you had at your long or more business. Only me ba se lo lojo to be lo se ni problem to won han gbo oro won private le nu le won sugbon pe alako se ri awon kankan se enu ole alako to je pe te ba gbo e di omo ri sugbon to ni pe awon se ni se pe
1: privacy
7: yo won won gbigbe se to dara lori oro ye tori mo bi arabin le pe iya onko bo ni agbe le bu awon sanu tori pe seri kama koju bole un awon na alako na mo biyoju osugbon omo ite gbakara ra fo lohun bo ti jo mo ite gbakara ra fo lohun o fo kankan o da mu ju hello
9: e koju mo
7: oju mo ire wa
1: ni o
9: e karo
1: yes sir
9: e karo
7: e koju mo gbo yin
1: mo sir
9: aja o tori o fi bi Brother Benz, yawo ma yen. Yawo to ni oko ku mi. Yawo re gogo, la gogo ikije keta to ku mi ari.
7: Yawo eko, yawo awon
1: awon ni o. Yawo egbon oko re.
7: Yawo awon egbe ni won kuro le nko kan.
9: Ya se o to lo se le yi mi, to oro ti mi ta ba le ati so nsi.
7: Okay, is she?
0: mo fọrọ mi lé ọlọwọ idumare.
7: Hello.
11: Hello, Mr. Olupo.
7: Sir.
1: Bẹ̀lẹ̀ sọ.
7: Yes, sir.
11: Ṣé rí Ogun ti fẹ́nu ilé o?
7: Kúrò ṣeun.
11: Ó mọ̀ bá àgbà tí ọkọ ti jáde nílé o. Kúrò ni wọ́n ní sùúrù kò má kúrò mbẹ́.
1: Òde ládọ́mọ rẹ̀ lábọ̀.
11: So, lágbára Ọlọ́run, Ọlọ́run ọba olójó ni, kò ní padà ká ẹ̀yin jẹ́. Torí ọ̀rọ̀ ọlágbára bọ̀.
1: Ọmọ padà bọ̀ nílé.
7: Ẹ wo, ẹ gbọ́n kankan jọ mẹ́jọ.
1: Ìṣe o.
7: Lógun ọlọ́run. Ọ̀rọ̀ ló yẹ kí n sọ lénìí. Gbọ́n tó ní pé bárábìnrin ṣe ṣe níwájú mi ni mo fi pé ó dà kí n ṣe tèmi bọ́ ju ta. Kúrò náà mo pé ń gbà tọkọ ti kú olóko náà kú fẹ̀ kan fi lè rẹ̀lẹ̀ fún. Ọlẹ́sìgbọ́n mi six star ẹ mọ kúrò ẹ pé tẹ́mi náà sọ pé ẹ mọ kú ònú lẹ́yìn. Ó ṣe bákan nu ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo sọ. Hello.
1: Ọkọ̀ rẹ̀ mi
7: padà
1: ẹ káàárọ̀ mà.
7: Èmi náà
1: kí yóò lóko ló pẹ̀lẹ́.
7: Kó mẹ́ kú.
12: Ẹ gbà tí èmi lára bá ogun yẹn ń jẹ́ kí ọkọ̀ jáde nínú ilé. Ẹ ní parí ọkọ̀ rẹ̀ jáde tí sábà jẹ́ ká ráàyè láti mú ìyàwó rẹ̀ jáde. Ìyọ̀gbọ́n jáde fún ọ rẹ̀ ráàyè àti ìgbésẹ̀ wọn fẹ́ ṣe. Kó mọ gbàdúrà ni ó ṣe ń padà fún nígbà tó gbìyànjú bá
7: ti. Ẹ ṣé o.
1: Ẹyẹ mi lẹ o. Iṣẹ́ ojú ni ti o.
7: Abẹ́fu ló bì ní.
1: Ẹni pẹ̀rẹ̀kẹ́ mọ́ yà. Màá gbà o.
7: Hello ma. Hello. Ìjẹ̀sà ni. Bẹ́ẹ̀ ṣe wà ní ìṣẹ̀yìn náà ló bì lọ́wọ́.
1: Ojú ni ti járe. Mẹ́ni ká gba àjẹsà kí mi mọ́jọ bí ogbó káká.
13: Èmi wọ́n ṣàgbo ayọ̀ olúwa ṣe ó fèrè síṣẹ́.
7: Hello.
14: Hello.
7: Hello ma.
14: Hello
7: ma.
14: Ẹ kú iṣẹ́ o.
7: Iṣẹ́ Ọlọ́run ni ẹ já kí o.
14: Ọlọ́run máa fún mi ṣe.
1: Àmì o.
14: Bí pé mo wọlé ní alẹ́ ìgbò ní fún ọba yẹn ló ń gbogbo.
7: Ṣé.
14: Ọlọ́run máa ràn yín lọ́wọ́.
7: Àmì o.
14: Ọlọ́run máa tún lé àtọ̀ náà.
7: Àmì o.
14: Báàgì ìsàmúkẹ́yìn náà.
1: Òkè o, ojú ni ti o.
14: Ẹ̀fà iṣu.
1: Ìní pẹ̀rẹ̀kẹ́ mọ́ yà.
14: Àwọn
1: ọmọ adáwọlé ń bọ̀. Àmì ayé rẹ̀ ní polúkúrú mu sùn.
14: Àmọ̀ràn tí mi fẹ́ gba obìnrin yẹn ni pé kó má kúrò nílé. Ogun ni. Ogun kan ò sì lé
1: nílé. Ejúkú rẹ̀ jẹ́.
14: Ọlọ́run
7: ó mọ̀ṣẹ́.
14: Ọlọ́run ó ṣe ògùn ìpínlẹ̀ ọ̀gbà tó jẹ́ kọ́kọ́ ló kúrò nílé. Kọ́kọ́ ṣe kúrò nílé òun náà fúnra rẹ̀ yóò tán padà wá.
7: Kristiani mo ti wá ìsinmi láàrin
1: ọ̀tá ló wà
7: bọ́bí áńgẹ́lì
1: rẹ̀ ti wí máa ṣọ́ra
7: ṣé máa ṣọ́ra. Aago mẹ́ta kù ṣẹ́jú méjìlá. Hello. Ẹ̀rí ẹ̀ka àárọ̀ o. Ẹ jẹ́ akọlọ ẹgbẹ́ òun yín sókè.
1: Sókè díẹ̀.
15: Ẹ kú ètò.
7: Yes sir.
15: Aláìlá láti ìlú wa.
7: Aláìlá láti ìlú èrò wa. Ẹyà pápápá.
15: Nǹkan tó wà ní ètò tẹ̀mọ́ alálẹ́ ojú ẹ̀kọ́ fún gbogbo ìdílé. Pẹ̀lú ọ̀tọ̀ ní ogun. Ọ̀tọ̀ ní ayẹyẹ wàhálà. Ọ̀tọ̀ sí ní ogun. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ogun ni. Wọ́n ayẹ kó bèrè yẹn máa dúpẹ́ torí àdúrà gbà ló lè.
1: Kò máa dúpẹ́.
15: Kò fi ṣe pé òun ló kó jáde.
7: Ọ̀rọ̀ yín bẹ̀ ni o. Experience. Hello.
1: Hello sir.
15: Yes sir. Ẹ kú iṣẹ́ ọkọ náà.
7: Yes sir.
15: Ọlọ́run mi dára o.
1: Àmì Ọlọ́run orúkọ yín sir.
15: Ogologo ni ri ti a.
7: Àmì o.
15: Ọ̀tá ni sọ̀rọ̀ ní ìmọ̀ ẹlẹ́bọ̀ ní jẹ́pẹ̀lẹ́.
1: Àmì o Olódùmarè.
15: Ẹlẹ́bọ̀ lọ́jọ́ ní jẹ́lẹ́jọ́ àtọ̀ ní ìjọ.
1: Àmì o àmì ojú ni ti náà.
15: Láti sẹ̀yà láti rí pàtàkì àmọ́
7: yìí.
15: Ṣé dáadáa ẹ ṣe o.
7: Yes sir, you are welcome.
1: Ṣé o.
7: Ọlọ́run bàbá.
16: lọ́la èmi máa ń ṣe ọwọ́ rẹ ọlọ́run bàbá jíde.
1: Hello sir.
17: Orúkọ ẹ̀kọ́ ètò.
16: Yes sir.
1: Ẹ̀kọ́ ni o.
17: Àwọn orúkọ tí mo fún ẹ ni Apostle of Peace.
16: Thanks sir. Ṣé mo dúpẹ́?
17: Àtàwọn ìṣọ̀gbọ́n kan ti ń dá sí ọ̀rọ̀ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀.
1: Bàbá.
17: Ọ̀jọ̀gbọ́n Ọláníyàn
16: ọba sá. Mo wò pé
1: láti san yòrè ni.
16: Bàbá mi rè é. Èmi àti ilé sábà pààyàn láàjè báyìí.
17: Ṣé ẹ rí àgbègbè kò sí kankan tí mo mí sí nínú ètò yìí.
16: Ọlọ́run nífẹ̀ẹ́
1: yìí. Ojú ni ti hàn.
17: Ẹ sọ́bìnrin yẹn ni kó máa kúrò nínú ilé.
1: Kó mọ̀ pé jókòó rẹ̀ jẹ́ kẹ́ máa múnú ara rẹ̀ dùn.
17: Àdúrà ẹ̀ ó ti gbà.
1: Ọkọ rẹ̀ lọ rí dìfún ni. Àrísùn láìpẹ́.
17: Ó mọ̀ dẹ̀ fi ara síbẹ̀ débi wípé ó fi ẹjọ́ lọ àwọn ènìyàn tí kán lè lọ́rùn ọwọ́ mú kán máa pa káàkiri. Ìjì gidi ló jà nínú ẹbí wọ̀nyẹn.
1: Ìjì ni o.
17: Ẹ rí wípé nígbà tí àwọn ọmọ ẹ̀yìn wà nínú ọkọ̀. Ìlà dé.
16: Bẹ́ẹ̀ni, ó ní olúwa àwa gbé.
17: Jésù wà láàrin wọn.
16: Bẹ́ẹ̀ni.
17: Àwọn ọmọ ẹ̀yìn lọ bá sáwọn lọ jí.
16: Bẹ́ẹ̀ni.
17: Wọ́n ní kò tẹ̀ rù mú
16: kí àwọn àwọn bá tó yìí.
17: Ṣùgbọ́n Jésù dáríjì afẹ́fẹ́ àti
1: ìjọ
17: ó dàdúró. Ó dàdúró ìdákẹ́rọ́rọ́ sì
1: dé.
16: Bẹ́ẹ̀ni.
17: Ìdí tó ń jà ní ìdílé yẹn. Ní orúkọ Jésù ìdákẹ́rọ́rọ́ Adébá.
16: Àmì òun Jésù Kristi.
17: Ẹ sọ fún obìnrin yẹn bó ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run kó túbọ̀ gbẹ́kẹ̀lé dáradára. Ìrìn àjò tó lè rìn láàrin yẹn òun náà ni pé ìránṣẹ́ Ọlọ́run tó bá ṣe ṣọ́ọ̀ṣì ló ń lọ kó tẹra mọ́ ṣọ́ọ̀ṣì yẹn àdúrà ẹ̀ ń gbà lọ́wọ́lọ́wọ́.
16: Ẹ ṣé o.
17: Kó fi àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ọ̀rẹ́ kò ní kó sùn. Tí wọ́n á lè máa dá ìdí ẹ̀ kò ní lè tasẹ̀ àgẹ̀rẹ̀.
16: Ṣé o.
1: Ṣé o.
17: Bàbá ìjìyà mọ kí ọ.
1: Iṣẹ́ ojú ni ti hàn. Ìní pẹ̀lẹ̀ kà mọ́ yà.
16: Àmì o. Ẹ ṣe mo dúpẹ́ sà.
17: Ọ̀tá ò ní ya ìwọ àti olùkọ́.
16: Àmì o. Àmì o.
1: Wọ́n ní kọ́ ìrì aṣíra rẹ̀
16: o. Àmì o. Àmì o.
1: Àmì o. Obìnrin ní yà o.
17: Jésù àṣẹdé ní olóògbé.
1: Àmì àmì àmì
16: àmì
1: àmì obìnrin ní ìyá.
17: Àmì fún èlò àlòpàtì.
1: Àmì o àmì lórúkọ Jésù. Ọmọge ní ìyá Adélébọ̀ ní ìyá o.
17: Ọmọge ní ìyá Adélébọ̀ ní ìyá o. Ọmọge
16: ní ìyá
17: Adélébọ̀
16: ní ìyá
1: o. Ẹ ṣe.
16: Ẹ ṣe. Ṣàgbéwà kan
1: náà. Ẹ mú ọmọge ní ìyá o Adélébọ̀ náà ní ìyá o.
16: Ọ̀rẹ́ ẹṣu mi. Ọ̀rẹ́ ó sùn mí.
1: Àdúrà àgbàdélẹ̀ ni.
16: Hello.
18: Ẹ̀ka àárọ̀.
16: Ẹ̀ka àárọ̀ máa ẹ sì pápápá ti ń lọ.
18: Inú mi dùn gan-an pé mo gbé ìtì ọ̀rọ̀. Ṣé ẹ rí n tó ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀ sí yín rí o.
1: Ó
16: ṣẹlẹ̀ sí yín rí.
18: Bẹ́ẹ̀ni, ọkọ mi jáde nílé fún ọdún mẹ́ta.
1: Kábíyèsí olódùmọ̀.
18: Àtúnṣe méje.
16: Ẹlẹ́gbẹ́ ọdún mẹ́rin náà nù. Sabbatical leave.
18: So àjà àtà à ní problem. Mo ṣẹ̀ṣẹ̀ bí ọmọ kékeré sọ́wọ́ ni.
1: Nígbà yẹn.
18: Mo wá lọ sọ́jà. Nígbà yẹn. Mo wá lọ sọ́jà kí n lọ ra nǹkan láti máa dé. Ọmọ sùn sórí bẹ́ẹ̀dì. Láti máa dé mo bọ́ ọmọ tó ń ké yáyáyá. Kí ló ṣe? Kí ló dé bàbá ọmọ yìí lọ? Tókàdì tí ń sọ. Láti máa gbé pílò tí mo fi sọpọ́ọ̀tì ọmọ. Mo bá small note lábẹ́ pílò mi. Wá ní my dear, I am a ètò ilé-ìfẹ́. I shall soon come back. Ilé-ìfẹ́ kẹ̀. Mo bá ṣọ́ọ̀ṣì lọ. Mo lọ bá bàbá ṣọ́ọ̀ṣì lọ. Mo ṣe déwájú bàbá báyìí tí mo kún rẹ̀. Bàbá ní ogun ló dé yìí o. Ó mú ṣùgbọ́n máa kún fún àdúrà.
16: Ó níbi
18: tó wá lé dé.
16: Ẹ ló mà.
18: Ó níbi.
16: Ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ.
18: Má pè yín lẹ́yìn ìṣe.
16: All right.
1: Ṣé mà.
19: Ìṣe ọmọ ẹ̀mí. Ayé tọ́tọ́.
16: Jẹ́ kí n gba ìpè ọkàn sí. Mo ń retí ìpè kan.
19: Ayé tọ́tọ́.
16: kò sẹ́jú márùn-ún.

at 68 years. Wọ́n fi gbogbo tí ẹ ní gbogbo ìgbésí ayé wọn fi tọ́jú àwọn ọmọ. Ṣùgbọ́n gbà tó kan tọ́nù táwọn ọmọ ó tọ́jú wọn. Nígbà náà ni àwọn àránsí Ọlọ́run kan jáde sí wọn. Tí wọ́n pé kí wọ́n yẹra fún ìyá wọn. Mo bí Ọlọ́run ọba tó ni mí tó lẹ̀mí mi. Mo jẹ́ kí ayé ó kọ̀yìn èmi àtàmọ̀ mi síra wa o. Ṣàánú mi o. Àti gbogbo ọkàn tí ń gbọ́ mi. Mo gbà fọ́ta o. Psalm 54 verse kan níbẹ̀. Ó ní mo sì jẹ́ kí ọ̀tá ó sọ pé bẹ́ẹ̀ ni àwọn ń fẹ́. Ebe lẹmọ ilé kẹsàn. Magaji Ọláolúwa Owólabí Ọlákùlẹ́yìn XAN ẹṣẹ́. Robert Kemp ti ń lé America mo kì í. Aunty Saliwa ní New York City mo kì í. Mama Ọláyinka Ọlajide mo kì í. Grandpa Christopher láti Awẹ́ mo kì í. Ẹ̀ẹ́dẹ̀ Oyè ní yí ẹṣẹ́un. Mama Olúbùnmi Olúwọlé ẹṣẹ́. Alhaji Siraju Dayin lọmọ Láwàní mo kì í. Mọ́gàjì ilé Afọ́nká Olóyè Ṣáìdì Akíntúndé ẹṣẹ́un. Alhaji Ambalẹ̀ Asís ẹṣẹ́. Afọlábí Dàìrò Ibrahim. Bàbá mi John Ajibọlá Olúwọlé. Tàyẹ̀mí ọmọ Ògúnsányà Ìsáínà. Olúbàdàn Texas. Pastor Doctor Olúfẹ́mi Ọláyíwọlá. Ọmọ wọn lé ọlọ́sọ̀ọ̀sì lókè Ìlàbọ̀. Mọ́gàjì ilé Agbọ́mọlá Olúsọjí lòdì Ajẹ́lẹ̀ Ìbàdàn. Hajji Tajude Oyè ọmọ Oyè wọlé. Ọmọ Afọ̀kọ̀ Ọ̀làjà Bíbọ̀ sí. Ọ̀làjà Doctor Ọláìdé Rahimu Kínní. Kínẹ̀sì Fúrúkẹ́ Ayádéròmú. Alhaji Sọ́lé Ọládẹ́jọ́ Ntòròṣe. Abiola Yaleyale. Alhaji Atalaja Bisiri ní London.

0: gbọ́ di ọ̀run yóò fi ọ̀rọ̀ ìwà àtọmọ rẹ sínú àjẹ́ndà. Àdúrà tí a gbà tí a rò bóyá àgbà dáadáa ká tó wí ká tó fọ̀ á ti rí èsì. Òun ló jẹ́ ká sọ wípé ọ̀dọ̀ ọlọ́run ni ìdáláre wa. Ọba mi àpéjọ lọ́jọ́ tí ọ̀rọ̀ sùn ọ̀ àràbà ńlá ti bi pọ́ kìjú. Gbogbo ẹbí yẹ mẹ́fò fáyọ pẹ́riwọ́ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ Okay, sọ̀rọ̀ yóò di pẹ̀tẹ́lẹ̀ nínú ilé yìí o. Màmá àwẹ̀ 21 days ń lọ lọ́wọ́ tá a pè ní pẹpẹ fún pẹpẹ. Lónìí ọjọ́ kejì àwẹ̀ wa a máa gbàdúrà lórí pẹpẹ ìgbédìde. Màmá ká tó lè gbé pẹpẹ ìgbédìde ró. A gbọ́dọ̀ kọ́kọ́ wó pẹpẹ ìfaniwọ́lẹ̀ tí ń dojú kọ kádàrá. Nítorí àti ríbi tí àwọn kan ti dìde tí wọn ò dẹ̀ pẹ́ lókè. Àti ríbi tí ènìyàn fi ọdún kan dìde tó dẹ̀ fi odidi ọdún mẹ́wàá lọlẹ̀. Nítorí àti rẹni tó rọ́wọ́ mú lọ sẹ́nu tẹ́lẹ̀ ṣùgbọ́n ìsìn tó ń tọrọ. Àti rẹni tí wọ́n ń pọ́lé tẹ́lẹ̀ nínú ìpàdé ẹbí. Ṣùgbọ́n ní ìsinyìí, tó máa ń wá ẹni tó máa bá wọn fẹ́ yí sí mínírẹ̀sán ló máa pè. Tó máa ń wá ẹni tó máa bá wọn fọ ríru kanopi wọ̀ ló máa pè. Tó máa ń wá ẹni tó máa bá wọn fọ ara màlú òun ló máa pè. Tó máa ń wá ẹni tó máa kọ ẹ̀gún màlú fún lọlé òun ló máa pè. Màmá òkè ni Sọ́ọ̀lù wà tí pẹpẹ ìmúwọ́lẹ̀ dẹ̀ fà wọ́lẹ̀. Òkè ni Sámsì wà tí pẹpẹ ìfàwọ́lẹ̀ dẹ̀ fà wọ́lẹ̀. Tó bá ní ọrẹ òfin àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ jẹ́ pé òun ṣubú lọ́wọ́lọ́wọ́. Tó dẹ̀ dàbí pé àdúrà rẹ ò gbé ìṣubú yìí mọ́. Mo forúkọ Jésù kọjú sí pẹpẹ tó fà ìwọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Pé kó wólulẹ̀ lójijì. Kí pẹpẹ Jésù kó gbẹ mi. Kí pẹpẹ Jésù kó bí wọ́. Kí pẹpẹ Jésù kó ṣèdájọ́ ẹ̀. Kí pẹpẹ Jésù kó bí lẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ tí ò nílẹ̀ dáhùn. Àní a gbọ́dọ̀ gbé pẹpẹ ìgbédìde ró padà. Ẹ̀yin tẹ́ẹ̀tẹ́ tí ìwádìí rí ẹ nílò pẹpẹ yìí sà. Màmá tí ènìyàn bá wà tí pẹpẹ ìgbédìde ò dẹ̀ máa sọ̀rọ̀ fún. Á dàbí pé ilé ayé lídìí ṣẹ̀dá yẹn ní 1-0. Ṣùgbọ́n tí pẹpẹ ìgbédìde bá sọ̀rọ̀. Ohun tó bá gbé rí pé aráyé máa bá gbé. Eré tí ò lè sá rí pé àwọn ènìyàn máa bá sá. Ohun tó ní àgànàgà tó wọ̀ tó rí pé àmọ́múlé olówó wẹ́rẹ́. Àìsà o lè sọ mí pé kò sí ìgbédìde òjijì. O lè sọ mí pé Ọlọ́run ò lè mú yàn láti ìpele òdo lọ sí ìpele 100. Nítorí àti ríbi tó ti ṣe adẹ̀ ti gbọ́ nípa ẹ̀. Ó ṣeéṣe kí ọmọ tálákà kó bá ọmọ ológun dọ́gba. Mi ò fẹ́ mọrú ìlú látọ̀ ti jáde. Bọ̀bọ́ mi ò fẹ́ mọ̀ bóyá ò bọ́wọ́ ńlẹ́. Àǹtí mi ò fẹ́ mọ̀ bóyá wọn kì í dìde nínú ìran rẹ. Mi ò fẹ́ mọ̀ bóyá àwọn tó bá dìde máa ń ṣubú. Mi ò mọ̀ bóyá wọn kàn máa ń fetí gbọ́ ìgbẹ́dìde nínú ìran rẹ ni. Mi ò mọ̀ bóyá wọn kì í pẹ́ lókè nínú ìran rẹ. Tí Dáfídì dáradára inú gbó bọ́lẹ̀ padà dí odídé ọba ìlú. Tí Abraham tó bọ̀ òrìṣà tẹ́lẹ̀ bálẹ̀ dí bàbá ìgbàgbọ́. Tí ọpọ̀ Sárífàtì tó wà tọmọ rẹ̀ orí kankan jẹ. Tí wọ́n bálẹ̀ padà ní àdídó àti àdíṣẹ́kù. Màmá mi àti ìwọ ò tóbi ju ẹni tí Ọlọ́run lè gbé dìde. Ọlọ́run dẹ̀ lè ṣe láàrin wákàtí péréje. Ọlọ́run dẹ̀ lè ṣe lọ́nà tó fiyè sí màmá. Bàbá màmá jí nínú ọrùn rẹ̀. Ojoojúmọ́ ni Jésù sì ń gbé èèyàn dìde. Àìsàn ẹ̀ ní kọ́ lọmọ ológun ṣẹ̀ṣẹ̀ ń ṣubú. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wo ló ń gbé láti dìde padà. Ṣé kìí ṣe pé ó ti gba kádàrá mọ́kọ́dọ̀rọ̀ níbi tó ká ọmọ yìí? Ṣé kìí ṣe wípé ó ti sọ ìrètí nù nínú Ọlọ́run tó gbé ọga tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àìsàn ìgbédìde òjìnà fún ẹnikẹ́ni tó bá jẹ́ akíkanjú. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí ò bá kì í rọjú iṣẹ́. Ìgbédìde òjìnà sí ẹnikẹ́ni tí àdúrà kì í rọ lójú. Òun ló jẹ́ ká fẹ́ wọnú àdúrà lọ ní kọ́lá láàárọ̀ yìí. Omi Jẹ́ríkò tó fi òkúta Bethlehem sí. Tá a pín ní ìsọjí agẹ́gẹ́. Orí ọ̀fẹ́ rẹ̀ tún sí ilẹ̀ lẹ́ni fún gbogbo ènìyàn. Tó bá ti ń bọ̀ mú ike wá nítorí òun lọ máa fi gbà á lọlé lọ́fẹ̀ẹ́. Ìgbédìde máa ń yí kiri ni ẹni tó bá kàn ló ń gbégbá ọpẹ́. Ẹni tó bá yí kàn lára yẹn pàtẹ́wọ́ fún. Gbogbo àwọn tó ti tó òkè wòrí ṣùgbọ́n ìsàlẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ báyìí. Gbogbo àwọn tí ò gbé òkè ń gbẹ lọ́wọ́lọ́wọ́. Jésù fẹ́ tẹ Ọlọ́run pẹ̀lú omi ìgbédìde. Jésù fẹ́ fọmi ìdápadà tẹ Ọlọ́run. Kí ẹ̀gàn yìí bá lè dópin. Kí ìyọ ṣùtù sí yìí bá lè dópin nínú ẹbí. Jésù ni ó dìde tíjẹ dídẹ tẹ́gútẹ́gún o. Nítorí ó tó àkókò àwọn ọmọ rẹ̀ ń pè ọ́. Àlárà àlẹ́ èèyàn. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ní ọ gẹ́gẹ́ bí bàbá nígbẹ̀jọ́. Ó jẹ́ ìwọ gẹ́gẹ́ ní ìgbédìde kan. Ó jẹ́ pẹpẹ ìgbédìde gbẹ́rọ́ nínú ilé rẹ. Màmá bàbá olúwa gbé ọdìde tọmọtọmọ. Pẹpẹ dúró bẹ́ẹ̀ olúwa fọ́ ọlẹ́ ni o. Pẹpẹ wà bẹ́ẹ̀ olúwa bínú sí. Pẹpẹ má kọjá ẹbẹ̀ yẹn nínú ìran ó yá ọ fọ́ ọlẹ́ ni o. Pẹpẹ sáàsì ló yá dákẹ́jẹ. Lónìí ẹgbẹ́ pẹpẹ ìgbédìde rọ́ nínú ilé rẹ. Pẹpẹ ìgbéd dide o ya ko pa ire wa pepe ko le dide mo ye enajo oke pepe ase ti ya lule loni o isale o lere o ya pepe gbe dide ko gbe dide tama tama asaya sisi basu aje re dide aje re tabi male la ri awa eniyan pe yi gbe soke tama tama pepe yi pa soke o mo kokoko ko ni bori re apa ni wale ko ni fa mo re wale tabi mo je da ko ni fa mo re wale lo se pinre pinre yi oluwa ma pinre kan tama tama esu oni gbe osubu o ogun oni gbori iya ta ka somo ninu leye o emi paro oju ko dopin loni o oni bo sori ko to da fun wa tomo re lori age egbe dide mo re oni re bo oni di bata jabesi egbe to so aye re pelu iya o ye inajo o mo re oni ko si pepe aye oni rogo abilu tama tama oni rogo apani ma pariwo olori bi giga ma je ki awon omo re o ga o latori lo omo re do lori ni bi gbogbo alaju asiri lo lorun yo faju asiri bu o lateli lo bi giga laye re yo ma dun ni ko ni kan ninu leye o eni ba tori omo re to guso kuku yo fori ara re gbe oni gbe joko erarun ni di omo re o oke ni rawo gbe omo re oni jabo otologorun otologorun ṣugbọn ogun omo re ma ta fun araye ri e oni dambu tiran tiran o o mi ayo to omo re ma mu ko ni ṣakoja re bi ipibadapọ ma nu aye ma ye ni yo ye omo re dalẹ pepe egbe dide yo dapọ mo pepe iranlọwọ aye re a dide lai lo ile leto ọlọrun ma to aye iwa tọmọ rẹ to nigbagede ma jo lo mo nwe iyira ọlọrun ma mu obori tọmọtọmọ ti jesu yo fi de oju re oni ri bi lori omo o ayo lo ma ri lori omo re oni fi ka bamọ bọnu lori omo oni kawo lori tori omo re o igba ti ri omo re ba de loruko jesu oni de ni ta ndu emi re igbekugbe wa ni gbe ka omo le omo ma ọjọ ọfiisi yi sami oni ri akoba nbẹ ye o irini si nise ni lọjọ ọmọ rẹ oni ririn ya ìjáde rẹ dé o yẹ gbàmájàmú ìfọkànbalẹ gbàmájàmú ìdáde tọmọtọmọ èèrà ẹ ní ìrìn ọmọ rẹ o jésù olúwa màmá jésù ká tó ṣẹlẹ̀ fún ọ lọ́wọ́lọ́wọ́ sọrí lẹ́yìn ìsọjí tá a parí ní agége ní ọjọ́ friday bí àwọn ẹ̀rí ṣe ń wọlé ó le ju o àwọn ẹ̀rí tó jẹ́ pé tó bá gbọ pẹ́rẹ́ wọ́n mọ̀ wípé kọ́kọ́rọ́ lé dáfídì náà fi sí ìbùkún yìí lẹ̀ màmá tí mo fẹ́ gbé wọlé yìí ọdún mẹ́wàá gbáko ló fi wá ọmọ bíbí inú rẹ̀ jáwọ́ wò bóyá ìsọjí agége gbé.
1: mo wá sí ìsọjí agége sá so mo ń wá ọmọ mi kan ó ti lé ní 10 years njọ́ ta ṣe first program mo wá mo dẹ̀ sọ fọ́lọ́hún pé kọ́lọ́hún kú gbé mi pàdé ẹ̀ka pàdé mo rí i so àjọ wá second program ni àdẹ̀túnjọ wá third one ni ìgbà tá a ṣe ìsọjí ọjọ́ kejì kò tẹ̀lé mi wálé ìgbà tá a ṣe tọjọ́ kẹta yẹn ó tẹ̀lé mi wálé olúwa ṣeun mo dúpẹ́ o mo mọ̀ lóore o.
0: ẹnjiníà yẹ ti tó àgbọ̀yọ̀ kù lọ́la gbogbo ẹ̀yin tẹ́ wá sí ìsọjí agége tí ẹ̀rí yín bá ti ń dé ẹ máa fi ránṣẹ́ sí mi lórí whatsapp màmá tó bá ń wábi tí àdúrà ti ń gbà láàárọ̀ yìí ìlú kọ́lẹ́ ni lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni wòlíì tó ń dún ìtì máa máa gbàdúrà láàárọ̀ yìí pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ ọlọ́run bọ́ọ̀lẹ̀ ní kọ́lẹ́ àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà ìlẹ́jà rúbọ sí pẹpẹ ọlọ́run abel rúbọ sí pẹpẹ ọlọ́run ọba solomon náà rúbọ sí pẹpẹ ọlọ́run màmá tí ènìyàn bá ń gbàdúrà pẹpẹ nǹkan tó dáa ni pé kẹ́nìyàn rúbọ sí pẹpẹ ọlọ́run gbogbo ènìyàn máa dá ọrọ lẹ́nìí tó bá ti ń dẹwà máa sọ wípé màá dìde tìrantìran kò sí iye tó lè fi ránṣẹ́ o bọ́lọ́run bá ṣe ràn lọ́wọ́ tóní tẹ ọwọ́ tó fẹ́ fi dé ọrẹ ti tòní ọwọ́ tó fẹ́ fi dé ọrẹ ti tèní ọlọ́run máa gbé dìde wà á fọwọ́ rẹ dẹ́hùn rere ṣe o ìyànjú kan fi ránṣẹ́ ká lè gbọ́ ti tọ̀lọ́ ọlọ́run yóò bùkún ọ ọlọ́run bàbá alábìyamọ o
2: ààyè ló wà
0: hallu ya o.
3: hello hello prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹ́yẹ̀ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ o a ò ní mọ bọ jẹ mọ.
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: orí ọ̀fẹ́ lélẹ̀ láti jọ máa gbàdúrà àpapọ̀.
1: Ó fi dára kẹ́ darapọ̀ mọ́ Ọlọ́run kankan prayer group lórí WhatsApp yìí.
0: Má sáré kiri mọ́
1: nínú yàrá ẹ̀
0: ọ́fíìsì ẹ̀ tàbí lẹ́nu iṣẹ́ rẹ̀.
1: Ìwà ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ Ọlọ́run lórí WhatsApp group Ọlọ́run kankan.
0: Tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa,
1: ẹ send message sórí WhatsApp number yìí 09025202724.
0: Wà ṣe alábàápín bá ṣe ń gbàdúrà àti testimony sí tẹ̀lé lórúkọ Jésù.
2: Mo bẹ̀ ọ́ láàárọ̀ yìí tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ohun tó ní agbára l'Olúwa fi sí mi lọ́wọ́ fún odidi ọjọ́ bíi mẹ́ta màá máa tẹnu mọ́ ohun tí Olúwa fún mi bẹ́ẹ̀ ni màá parí dáadáa. I will finish well. Ẹ kíyèsí, màá kọ́kọ́ sọ eléyìí fún ọ kó o lè mọ̀ láàárọ̀ yìí. Sórí ayé tá a wá yìí, ayé eré ìje ni. Ẹ gbọ́ mi o, gbogbo ẹni tó ń bẹ láyé yìí ló ń sáré fún nǹkan kan. Abiyamọ ò ní bí ọmọ rẹ̀ lẹ̀ kó gbàdúà pé kí ọmọ yẹn kó má rìn. No, dandan ni nígbà tí ọmọ náà bá ti bẹ̀rẹ̀ sí í rákòrò, Abiyamọ ò mọ retí ọjọ́ tó máa rìn. Ẹ wá wo bí o, bó bá rìn ó gbọdọ̀ sáré, bó bá sáré ó ní láti débi tó lọ, nítorí ayé eléyìí ayé eré ìje ni. Ẹ sà, gbogbo ẹni tó bá ṣe ìgbéyàwó ni wọn ò mọ gbàdúà fún pé ẹ̀yìn ìyàwó kò ní mẹni. Wọ́n á ní abísun abí abí ọmọ ni wọ́n ń gbìyànjú àti sọ yẹn, torí pé kò gbọdọ̀ yàgàn. Eré ìje ni, kò gbọdọ̀ dúó lórí ìgbéyàwó nìkan, ó gbọdọ̀ dé ìpele pé à ń bímọ. Nígbà tó bá bímọ tán, wọ́n á tún wá mọ́ gbàdúà fún pé yóò jèrè ọmọ.

0: ọmọ rẹ yóò gbẹyin rẹ ìyẹn túmọ̀ sí pé kò ní jẹun ọmọ nìkan kò ní òun ò ní ṣáájú ọmọ ẹ kú àdúrà tí wọn mọ gbà fún nìyẹn torí ayé tá a wá yìí ayé eré ìje ni láti ìpele kan sí ìpele kan láti ìpele kan sí ìpele kan kò sí tó dùn yàn bíi kéèyàn takú sójú kan kó má lè lọ wájú ẹ kíyèsí sá ayé abú ni wọn á fi ọ̀rọ̀ òdì sí ènìyàn lórí ní ìgbà tí ènìyàn ò bá kú ò lójú kan wọn á peni lórúkọ tí kìí ṣe ti ènìyàn ní ìgbà tí ayé èèyàn ò bá kú ò lójú kan bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ sí ohun ìtulẹ̀ tó fojú sẹ́yìn ìyẹn túmọ̀ sí pé tó padà sẹ́yìn bíbélì ni kò yẹ fún ìjọba ọlọ́run ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kó dẹ̀ ṣe kíni kó parí ẹ̀ mo gbàdúà fún ẹnìkan tó ń gbọ́ mi láàárọ̀ ohun gbogbo tó bẹ̀rẹ̀ àṣẹ láti parí agbára láti parí agbára láti yọrí bó o bá ṣàmì lórúkọ jésù olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ olúwa yọ̀ǹda rẹ̀ ẹ gbọ́ mi o ẹ̀yin tá a ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí mo fẹ́ ká sáré gbàdúrà ẹyọ kan kí n tó wọnú tí olúwa rán mi ní àárọ̀ yìí màá ka ẹsẹ̀ bíbélì kan náà ṣùgbọ́n kí n tó wọnú ẹ̀ ẹ kíyèsí ẹ já gbàdúrà yìí ẹ pi orúkọ jésù ẹ̀yin ọmọ ọlọ́run ẹ pi ẹ̀mí mímọ́ agbára tí wọ́n fi ń yọrí ohun rere agbára tá a fi ń bẹ̀rẹ̀ tá a fi ń parí agbára àṣeyọrí yọ̀ǹda ẹ̀ fún mi láàárọ̀ agbára àṣeyọrí yọ̀ǹda ẹ̀ fún mi agbára àṣeyọrí yọ̀ǹda rẹ̀ ó yá àdúrà
1: orúkọ jésù
0: bẹ́ẹ̀ ni bíbọ́ agbára
1: àṣeyọrí
0: agbára àṣeyọrí mẹ̀yẹ́rù àṣeyọrí abàdí agbára
1: yọ̀ǹda
0: yẹ̀dí ọ̀rọ̀ ayé rẹ̀ lẹ́nu lóṣòdì
1: agbára àṣeyọrí
0: yọ̀ǹda
1: ẹ̀ fún mi
0: ètè
1: ìgbàgbáyà
0: nàyé nàyé agbára àṣeyọrí
1: yọ̀ǹda ẹ̀ fún mi
0: mẹ̀yẹ́rù àṣeyọrí
1: ẹ̀ fún mi
0: ètè ìgbàgbáyà nàyé
1: yọ̀ǹda ẹ̀ fún mi
0: àmì mẹ́ta
1: jésù
0: olúwa wá inú wo jerimáyà orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá bíbélì sọ wípé nítorí èmi mọ èrò tí mo rò sí yín ni olúwa wí àní èrò àlàáfíà kìí ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí ìyẹn túmọ̀ sí pé

0: bẹ̀rẹ̀ kan tí o bá parí ẹ̀. Kí ló dé tó bẹ̀rẹ̀ skú? Nígbà tí agbára ilé yín mọ̀ páwọn ònìjọ́ parí. Ẹ sà, kí ló dé tó wọnú ìgbéyàwó? Nígbà tí wọ́n mọ̀ pé àwọn ònìjẹ́ kò pẹ́ ńbẹ̀. Rẹ́à dẹ̀nu mi àkàdáyà màrú ẹ̀bẹ̀díyà. Kí ló dé tí wọ́n fún ọ lọ́mọ? Nígbà tí wọ́n mọ̀ pé àwọn ò gbọ́mọ pa lọ́wọ́ rẹ̀. Kò sí n tó dùnyàn bí kéèyàn bẹ̀rẹ̀ nǹkan. Ẹ sà, kó wá takú sójú ọ̀nà. Àṣẹ ni mo pa, mi ò dá lábàá. Gbogbo ẹni tó ṣàmì má jẹ̀mú ojú kan nínú ayé rẹ̀. Bó o bá ṣàmì má jẹ̀mú yẹn gbiná. Má jẹ̀mú yẹn gbiná. Má jẹ̀mú yẹn gbiná. Má jẹ̀mú yẹn gbiná. Ẹ gbọ́ mi gbogbo ènìyàn, ẹ jẹ́ àgbálẹ̀ kan si. Àwọn tí wọ́n bá pè ní aláṣeyọrí, wọ́n mọ̀ yege lórí nǹkan kan mọ̀ ni. Wọn ì dédé pèyàn ní aláṣeyọrí bí ò bá yege lórí nǹkan kan. And that is why tí màá fi fẹ́ kí ìwọ náà kó gbàdúrà yìí. Ẹ porúkọ Jésù, ẹ pi ẹ̀mí mímọ́, ẹ̀mí àṣeyọrí balẹ̀ ayé tèmi náà, ẹ̀mí àṣeyọrí ẹ̀mí tí ń bẹ̀rẹ̀ tí ń parí ẹ̀ balẹ̀ ayé mi, balẹ̀ mi náà, ẹ̀mí àṣeyọrí balẹ̀ mi. Ó yá àdúrà
1: orúkọ Jésù.
0: Má yá àdúrà balẹ̀ ẹ̀kẹ́ yẹn bẹ̀ náà. Ẹ̀mí àṣeyọrí balẹ̀ ayé mi,
1: balẹ̀ mi,
0: èmi èdè yége dòlìyà,
1: ẹ̀mí
0: àṣeyọrí balẹ̀ mi, balẹ̀ mi, balẹ̀ mi. Oluwa wa!
1: Amen! Amen!

agbára ilé wọn dé bẹ́ẹ̀ ni sà ibi tó ti ń gba ìwé àṣẹ ni wọ́n ti yà ní wèrè torí agbára ilé wọn lọ dúó dibi ìparí toró mọ̀ pé ibi tí wọ́n ti ń kí ni nìyẹn ẹ̀yìn tí wọ́n kì í.

jẹ́ mọ̀ pé ìwọ náà nílò àdúrà yìí. Mana kadaya maru ebede yadadua láti January ìwọ fúnra rẹ yẹ̀wò kí ni nǹkan tó ti ẹ̀ bẹ̀rẹ̀ tó parí ẹ̀. Ìwọ náà wo gbogbo ara tó ń bẹ nínú rẹ ní December 2024 tó sọ pé ó máa dára báyìí wà dára báyìí pé kẹ́sàmọ́ wọ̀rí.

0: ẹ̀dẹ̀rẹ̀ ẹjọ́ dára ní january ni september leléyìí oṣù mẹ́sàn-án ni ọmọ fi ń gbé nínú aláboyún ìwọ náà ti lóṣù mẹ́sàn-án ọmọ ò fùnà nínú ẹ wo bí gbogbo ohun tó bẹ̀rẹ̀ ni ò yanjú olúwa mà ló rán mi sí ọ ẹjẹ́ agbẹyọkàn tó kù kò sí àkókò mọ́ wọ́n ti ń ṣẹwọ́ sí mi nùkulù yìí ẹ pe orúkọ jésù ká ẹ pe ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yin aládùá ọfà tí ń fọwọ́ ago sẹ́yìn wà ní gbiná ọfà àfọwọ́ ago sẹ́yìn gbiná láìsí àtúnṣe ọ̀yà àdúà
1: orúkọ
0: jésù ọ̀yà àdúà ọfà tí ń fọwọ́ ago sẹ́yìn gbiná gbiná láìsí àtúnṣe ọfà tí ń fọwọ́ ago sẹ́yìn ọfà dáná dúró ọfà tí ń fà mí ẹ̀rù ọfà tí ń fà sẹ́yìn mí sẹ́yìn ọfà tí ń fà ẹ̀yà àdúà sẹ́yìn gbiná
2: Bina,
0: Oluwa wa
2: amen.

kú ojúmọ́ o. Ìròyìn àfẹ̀mọ́jú ni ó dé ṣe tí ìlọ́yìn láti ìkànnì ti lágẹ̀ lónìí 6.7 FM òkè gàjọkè. Táàtà kàn mọ́lẹ̀ sí ilé funfun Báláwo ládùúgbò Fẹ́lẹ̀lẹ́ Ìbàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ìṣàjò ìgbọ́kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Bọ́lá Tinubu náà ló ti ṣèdárò gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi tó papòdà tó sì ṣàpèjúwe ikú rẹ̀ gẹ́gẹ́ bí ìpàdánù ńlá. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyèbáńjì náà ló ti kọrin kí aya ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu fún ti ayẹyẹ oríkádùn pípé ẹni ọdún 84 lókè ìpẹ́. Kò dín ní àwọn ikọ̀ agbógun ti ìjọba méje kan eléyìí tó ti parapọ̀ ní orílẹ̀-èdè Ethiopia láti gbógun ti ìjọba orílẹ̀-èdè ọ̀hún. Agbáwọ́ iwájú fún ikọ̀ ti Chelsea kò pámà tó ń ti agbáàrin gbogbo fún ikọ̀ ti Arsenal Declan Rice náà náà ti wà lára àwọn márùn-ún eléyìí tí wọ́n ti yọrúkọ wọn kúrò lára wọn tí wọ́n lọ rí mọ́ sojú ikọ̀ ti ilẹ̀ Gẹ̀ẹ́sì. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ti ṣèdárò ìpapòdà ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi Alhaji Ibrahim Idris tó sì ṣàpèjúwe ìpapòdà rẹ̀ gẹ́gẹ́ bí ìpàdánù ńlá fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìpínlẹ̀ Kogi tó ń ti orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀. Idris ẹni tó dágbére fáyé pódìgbò ṣe ní ìlú United Kingdom lẹ́ni ọdún 87. Tinubu nínú àtijáde eléyìí fi léde látọ̀dọ̀ ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àtọ̀gbọ́n àtinúdá Báyọ̀ Nanuga. Òun náà ló ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí Idris tó ń ti ìjọba ìpínlẹ̀ Kogi lọ́hùn-ún kódà tó fi mọ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún tó ṣàpèjúwe gómìnà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ alájọṣepọ̀ tó ń ti akẹgbẹ́ rẹ̀ nínú òṣèlú. Ààrẹ Tinubu ẹni tó ṣàpèjúwe ikú eléyìí tó pa Idris gẹ́gẹ́ bí ìpàdánù ńlá gbà fún orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ti ṣàpèjúwe rẹ̀ wípé ẹni ọ̀hún òun náà ló fi ayé rẹ̀ sin ìjọba tó ń ti ìpínlẹ̀ Kogi tó fi mọ́ ìdàgbàsókè rẹ̀. Nínú àtẹ̀jáde eléyìí tó fi léde náà ló ti sọ̀rọ̀ lórí Idris ẹni tí í ṣe gómìnà ní àárín ọdún 2003 sí ọdún 2012 tó sì ṣàpèjúwe ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí èyí tó fakọyọ lẹ́ka ìmáyédẹrùn ètò ẹ̀kọ́ ètò ìlera àtàwọn bí tó ṣe kànrìnkànrìn nínú ètò ìṣèjọba. Àwọn alákòóso ti iléèwé gbogbonì ṣe ti Kwara tó wà ní ìlú Ìlọrin ìyún Kwara State Polytechnic òun náà ti fọwọ́ sí júwèlé fún àwọn akẹ́kọ̀ọ́ kan tanto 42 látàrí ẹ̀sùn jíjí ìwé wò lásìkò ìdánwò gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìbò wípé àwọn tanto 31 òun náà náà wà ní ìpele gíga tá a mọ̀ sí Higher National Diploma tí àwọn 11 nínú wọn sì wà ní ìpele National Diploma tó sì fi jẹ́ 42 eléyìí tó fọwọ́ sí júwe ilé fún ní ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìbò wípé ìgbésẹ̀ òun náà ló wáyé ní àsìkò ìgbà tí àwọn ìgbìmọ̀ olùwádìí tán gbé àbọ̀ wádìí wọn jáde lórí ẹ̀sùn eléyìí tó fi kan àwọn akẹ́kọ̀ọ́ náà eléyìí náà ló hàn síta nínú àtẹ̀jáde tán fi léde látọ̀dọ̀ ẹnìkan tí ń ṣe olùrànlọ́wọ́ pàtàkì lẹ́ka tó ti mójútó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ náà tórúkọ tiẹ̀ ń jẹ́ Ibrahim Ẹ̀sìn Ẹ̀sìn náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà ni wọ́n ti fọwọ́ sí júwe ilé fún báyìí lẹ́yìn tí wọ́n ti ṣe ìwádìí alágbára lórí wọn tí wọ́n sì rí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn jíjì wéwò lásìkò ìgbà tí wọ́n ń ṣe ètò ìdánwò ní ilé ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣèjà ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà òun náà ni wọ́n ti ṣàlàyé pé ìbáṣepọ̀ ti ń bẹ láàrin àwọn àti ti ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ló ti wá sí òpẹ́ báyìí tó sì jẹ́ wípé wọn kì í ṣe ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún mọ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Ọ̀gbẹ́ni Biodun Oyèbáńjì òun náà ló ti kọrinlé kí aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu fún ti ayẹyẹ ọjọ́òbí eléyìí tó fi pé ẹni ọdún 84 lókè ìpẹ́ Oyèbáńjì ẹni tó sọ̀rọ̀ lórí ọjọ́òbí aya rẹ̀ eléyìí tó fi ṣàlàyé pé ó jẹ́ àǹfààní láti ṣe ayẹyẹ èèyàn pàtàkì láwùjọ àti ẹni tó ti ní ipa rere nínú ìtàn orílẹ̀-èdè wa Nàìjíríà
gẹ́gẹ́ bí gómìnà ti ṣàlàyé nínú ọ̀rọ̀ eléètò fìlédè látọ̀dọ̀ ẹni tí ń ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn iyùn yinka oyèbọdé nílùú adó-èkìtì níbẹ̀ ló ti ṣàpèjúwe rẹ̀ pé aya ààrẹ orílẹ̀-èdè yìí òun náà ló ti fẹ́rẹ̀ hàn gẹ́gẹ́ bí ìyá rere fún orílẹ̀-èdè wa nàìjíríà àti ọlọ́kànrin eléyìí tó ti kó ipa ribiribi nínú ayé ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà látìgbà tó ti di aya ààrẹ orílẹ̀-èdè yìí láti ọdún 2023 gẹ́gẹ́ bó ti ṣàpèjúwe rẹ̀ wípé aya ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ló sọ̀rọ̀ di ògúnná gbòǹgbò àti òpómúléró fún ààrẹ bọ́lá tinubu látìgbà tán ti jọba pọ̀ àti gbogbo ìgbà tí wọ́n fi ṣe ìṣèjọba gẹ́gẹ́ bó ti ṣàpèjúwe rẹ̀ wípé aya ààrẹ òun náà ló jẹ́ olùkọ́ eléyìí tí ó mọyanran tó sì jẹ́ wípé àwọn náà ná nípa rere nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà kódà tó sì jẹ́ pé wọ́n fakọyọ lásìkò ìgbà tí wọ́n fi jẹ aya gómìnà ní ìpínlẹ̀ èkó lọ́hùn-ún tó sì jẹ́ olóṣèlú tó yanrantán kódà tó lọ rí sojú ní ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà kó tó wá di wípé wọ́n di aya rẹ̀ ní orílẹ̀-èdè yìí oyèbánjẹ tó ṣàpèjúwe aya rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn tó ṣe múyangàn tó ìṣe tọ́ka sí gẹ́gẹ́ bí ìyá eléyìí tó nífẹ̀ẹ́ mẹ̀kún

mọ́tò ìbákọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbápá ńlá tó solé ayé rò ìbá bàbá àti ìyé tó sọ lọ́kọ̀ mi wá sáyé ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè ìtàn ti ń pèdè kémi ó tó máa pèdè ìbáfọ́ba mi tó ní kó mi ò kó máa wú lọ́wọ́lọ́wọ́ ọba mi ló pàṣẹ pé kó mi ọ̀sà ó dákẹ́ rọ́ ta ló lè mú sí ọlọ́run mi kò sí o tora fẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fọmọra yóò náà sẹ̀yìn rẹ ta bá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ ọlọ́run ta ló lè dúró kò sí o torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So, Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé pèdèpèdè ní míláwùjọ àwọn elédè ń bí wọ́n ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ́ bí èdè. Ọlọ́run ọba mi ló pé orí bẹ́ẹ̀ mò ń kí yín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tún ìtúyè tó wá tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lé ti ń bọ̀ lórí ìkànnì ti lágelú 96.7 FM òkè gájòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sínú ilé funfun bá ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Fáǹfààní ẹ̀yìn tẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ abala méjì lè tó ń máa ń pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ tá a ti kọ́kọ́ gbàdúrà ṣàdúrà sí adẹ́dá ṣẹ̀dá. Torí pé àwa mọ̀ wípé ìrìn àjò ọjọ́ tuntun á lè dàrin dandan ni ká sì fi lé Ọlọ́run lọ́wọ́. Bíbélì sì wípé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú òun ó sì múṣẹ. Nígbà tá a bá fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ tán á wà bọ́nu abalẹ̀ lẹ́ẹ̀kejì. Abalẹ̀ lẹ́ẹ̀kejì ó ní abala ọ̀rọ̀ ìsítí. Níbẹ̀ láti mọ́ fún wa ní àwọn ọ̀rọ̀ tá a mọ́ fi sòdiwọ̀n ayé wa. Ẹ ti mọ̀ wípé àwọn èèfẹ́ kẹ̀yàn kà lọ́nu ayé láì ní kọ́kọ́rọ́ kan tí ó mú dání tí ó mọ́ fi sòdiwọ̀n ayé rẹ̀. Níbẹ̀ láti mọ́ fún wa láwọn ọ̀rọ̀ tá a lè mọ́ fi sòdiwọ̀n ayé wa. Abala méjì títò yìí ń pín sí náà nù. Ó yẹ lọ rí mọ́ gbójú wò mí ketekete láàárọ̀ yìí lórí ìkànnì abánidọ́ọ̀tì Facebook àti Lágelú FM 96.7. Lágelú FM 96.7 níbẹ̀ mo gún wà sí láàárọ̀ ìbí ọlọ́ba ẹ láìkí ẹ ẹ ṣíẹ ẹ drop comment. Ẹ jẹ́ mọ̀ pé ti dé láàárọ̀ yìí kájọ kọ́mọ lò pọ̀ bọ́ ẹ̀yin tájọ mọ́ ń ṣe dà ẹ jẹ́ rọ́wọ́ yín bẹ̀. Bẹ́ẹ̀ bá ti ń láǹfààní àti mọ́ gbórí wọlé ẹ máa drop comment níbẹ̀ jẹ́ mọ̀ pé ti dé láàárọ̀ yìí. A sì jọ ṣe ni tí ó fi dùn tí gbọ́gbọ́ ó fi kan sí. Ẹ máa ṣí ààrẹ ẹ ṣí ààrẹ kárí ilé kárí oko ẹ jí ó rìn dandan. Ó yá ní báyìí ẹ jẹ́ wúri òwúrọ̀ ní pápápá torí ìjọba àkókò yìí. Ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ rẹ ni ojúmọ́ ayọ̀ ojúmọ́ àtura. Àsìkò òjò yìí o yóò tù á la láwọn ibi tójò yìí bá rọ̀dé. Ẹ̀yin bí tí òjò sì rọ̀dé náà òjò òbùkún yóò rọ̀ sórí tiyín náà. Àsìkò yóò tù èmi àti ẹ lára kò ní gbóná òdì kò ní gbòdì lọ lára wa. Àwọn àìsàn tí máa ń bá òjò rìn lọ́dọọdún kò ní sèmi àti. Ó yá ní báyìí pápápá òní ìmọ̀ tún ní ọjọ́ kejìléníogún oṣù kẹsàn-án ọdún 2026. Kátún tó rírú ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀. Àwa dúpẹ́ o lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá tó tún mú kójú owó tún rí ọjọ́ tuntun. Nínú ìrìn àjò oṣù kẹsàn-án yìí oṣù àkọ́kọ́ nínú oṣù bàbàbà. Adúpẹ́ o lọ́wọ́ adẹ́dá ṣẹ̀dá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún yìí ń lọ díẹ̀ náà mọ́nú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á tún kíra wa kú oríire láìpẹ́ láti wọnú ọdún tuntun. Ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ já bẹ̀rẹ̀ báyìí. Ẹja bá ìrìn àjò oṣù kẹsàn-án yìí tó kò sọ̀rọ̀ náà. Ní pápápá ìrìn àjò oṣù kẹsàn-án yìí kó tó di pé ó parí ire èmi tí ń bẹ́nu ẹ̀ ó yá pọ̀ fún mi. Àtèmi àti gbogbo àwọn tí ń gbọ́ mi ire wa tí ń bẹ́nu ìrìn àjò oṣù kẹsàn-án yìí kò pọ̀ kó tó lọ. Ire gbogbo ire ayọ̀ ire ilé ire mọ́tò ìbùkún àìkú ti ṣe báàlì ọ̀rọ̀ ire ọmọ ire ọkọ ire aya kọ́ pọ̀ fún wa kó sì ó tó lọ. Ire
ta ko mimi ati oni fu oru o asise teyan se tire fi fo yan ru ko ni je pe mi ati e ami ase dumare oya te owo re siwaju la aro yi so pe owo mi o owo mi o owo mi o emi o ni fowo mi gba cup ko du o to pari owo mi ti mo na waju yi ire ni figba ayo ni figba leta ayo ni figba mi o ni fowo mi gbomo sin gbaya sin gboko sin mi o ni fowo mi juwe saari omo tabi saari oko tabi saari aya ke inu eyara mi o da sele ko ni o to pari ma ba ori re soro la aro yi so pe ori mi o ori ni gbe ni depo ola ori eni na la ba si ma bo aba fo sale ori mi o gbe mi depo ayo ori mi gbe mi debi re ori mi o gbe mi tori mi o de mi debi ti ori mi o ti sunwon ju bayi lo ibi ayo ta ti seto sile femi ati ori emi ati ku gbe ade be ori ni gbe ni kalawo re ori ni gbe ni kala anu eyan ori ni gbe ni ko luran lowo ayan ma ogo ori emi ati e ko mo sun ku gbe wa pade alawo re wa ala anu olori oluran lowo ta se to femi ati e ko wa wari ko sori owo re fun wa ninu rin ajo su kesan yi ire ta ko mo wo ni fo wa ru be ni o se ri ase olongun ase ta fun mi mo ndo laaro yi ori pe awan angeli ti n ba owuro se ti darapo menu le agbara laaro yi won tun ti ni n ti n ba ti wi laaro ya segun be en ba si file tako o ti tako emi e na nu be ni o se ri laaro yi mo ran oro na jade tori pe oro na la fi dale aye oro la fi dan gbogbo ti n be ninu re loke pe ati nisale ile lohun loju ofurufu ati ninu orun mo ran oro na jade sinu afefe baye oro na ko ma sise mu larada oro na ko ma sise iwosan oro na ko jade ko bere si lana bi ti o ti sona olohun o lana ni agiju won mu omi jade ni asale gbobi to ti dabi agiju ona kon la nbe gbogbo ona to ti la tele to ti di olorun orun ko la ona na femi ati e be ni o se ri la aro ami bayi ni idan adua lori facebook e je rowo yin be se ti darapo se ti gbori wole se ti de la aro yi awon ta jo mo nse awon na ti darapo la aro yi baba ogo lati so mi oju oni ti yin gbogbo ogba aye yin oju ki ti na ale oju oni ti yin o gbogbo bi gbogbo tawon mo yin na ba de won ani dani kan saye ku gbogbo ogba atejise yin oye ko ye ma wole sodo mi bi ati wa mu owo te fi wa nte atejise ni isin te fi ma nte si mi gbogbo gba gbogbo ojo ko ni tan be o ayun lo ayun bo bayi lo won yenu e mo rowo mu lo enu ni ebi aro ebi ale ebi osan ko ni pa yin lase edumare alaji jalaruru e mo seun alaji kabe o jalaruru won na won aye mo kan si mi laaro eto bayi pe omo mi o tun ti fe gori eto laaro yi olohun o ba n darapo mo o ni siwi o ni si so e mo seun oju oni ti yin awon ti dile iya to bi mi lomo nu mo ki yin o e soju oni ti yin lati jalaruru jalaruru oni baje lase edumare oya latori facebook mo ti rawon eyan ta ti darapo nbe won ti kun be bi baba yi laaro yi ajo se na ti o fi dotu gbogbo fi kan si mo ri aina salami awon na nse ami be ni o se ri fun yin ori ti ni yi awon na ti darapo e ku ojumo ojumo alayo femi oro wale ogun sola michael mi na ki yen ku ojumo o

0: lórí Facebook ìyá abẹjẹ lẹ́gùsí ìyá mi dáadáa láti odò ọba ẹ mọ̀ ṣéun gbogbo odò ọbọ ní ìbàjẹ́. Ọlásìndé Abibu láti gbági níbàdàn ẹ̀sìn ojú òní tìyín Ọládélé Sunday mú ìwá àwọn náà kí wa láti gbáre mọ́. Victor Arowolo ẹ̀sìn wo láti Ayégún Ọ̀lẹ́yọ̀ Taiwo Àjàwò Ògùn Àtìyìn láti wọ̀ fúnnú ojú òní tìyín. Rashid Adẹ́rìntọ́ ẹ mọ̀ ṣéun ẹkú gbogbo ìgbà ìyá dáadáa. Hamidu Ọláwálé Àkànwò láti Apomù gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà máa ń darapọ̀ mọ́ mi ojú òní tìyín o Apomù ní ìbàjẹ́. Abiru Adẹ́rẹ̀mí àwọn náà kí mi láti Olómi Academy ìyanu ọ̀rẹ́ sànyẹ àwọn náà kí mi àìná sàlámì mo ti kì í lẹ̀ kojú òní tìyín. Ẹ mọ láìkẹ̀ ṣíẹ̀ ẹ dúrọ̀pù kọ́mẹ̀ntì láàárọ̀ yìí. Àdúrà ó yá ní pápá báyìí mo fẹ́ kò lábala òun ní ìta ti wí làárọ̀ àṣẹ ọ̀run gan. Mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sí ti fún tààrọ̀ ìlọ. Kí ni ọ̀rọ̀ sí títa fún mi làárọ̀ yìí? Ẹyin dà ó yẹ jájọ sí làárọ̀ yìí. Ìwọ́ tó ń gbọ́ mi láàárọ̀ yìí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ ọ̀rọ̀ sí ti yìí o. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí kò sẹ́ni tí ò lè bá wí. Má wura rẹ bí ẹni pé o ti gàǹgà o ti gòǹgò kò kú bá wọ wí ó lè má bọ wí ní ìsìnkú bọ wí lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n ibi tó bá ti bọ́ wí rí pé o ṣàtúnṣe o. Torí pé yóò ṣe ọ́ láǹfààní ó sì padà dúpẹ́. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ó ní mo pè ní. Má fi ibi sú olóore ṣe. Ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ni mo pè ní. Má fi ibi sú olóore ṣe. Tá a bá wonú ayé lónìí, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń pè ní aláàánú èèyàn wọ́n á pọ̀ mọ́. Àwọn tí ń lo èèyàn tán ń lòyàn láti fi mọ jẹ́ ìṣẹ̀mí àwọn náà pọ̀ nú ayé. Ṣé ká wá sọ pé ààrí aláàánú mọ́ tàbí olùrànlọ́wọ́ tàbí olóore mọ́ ni. Wọ́n wà ṣùgbọ́n wọn kò tó nǹkan ni. Ló sì fà á ni wípé àwọn olóore tẹ́ ń wíhun èèyàn náà làwọn náà wé sí áńgẹ́lì. Olóore aláàánú olùrànlọ́wọ́ tá a mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ èèyàn ni wọ́n kì í sáńgẹ́lì. Mi sì ti máa ń sọ lórí ètò yìí látọjọ́ tó ti pẹ́ pé bọ́lọ́run ò bá ràn ọ́ lọ́wọ́ tí ọba sàánú rẹ̀ èèyàn náà ní ọ̀nà sí ọ. Sórí kò sẹ́ni tí ò rí ọlọ́run lójú korojú. Ẹ̀sìn yòówù tó o bá rí kó o mọ̀ sí o bá yàrá rẹ ní ìyákúya o lè rọ́lọ́run lójú korojú. O bá fìyà jẹ́ra rẹ o bá pọn rẹ lójú o lè rí ọlọ́run lójú korojú. Ṣùgbọ́n bí o bá ṣe nǹkan fún ọ yóò ran àwọn èèyàn kan yóò ran wọn sí o. Àwọn èèyàn yìí tán bá ti wọnú ayé rẹ. Àwọn wọ̀nyí ni olóore aláàánú olùrànlọ́wọ́ tí yóò mú kí èèyàn máa rí orí wá sí ìmúṣẹ. Èyí tó yàn láti ọ̀run yóò mú kó wá sí ìmúṣẹ.
1: Gbàdúrà fún mi ọba ọkọ.
0: Ayé tó ń wò yìí ayé tá a wá yìí ayé tá a dìpẹ́ǹdì lórí ara wa ni. Ọlọ́run ti ṣètò rẹ̀ bẹ́ẹ̀.
1: Ọwọ́ wa.
0: Yóò sì ṣe rínú táyé yìí ó fi parẹ́.
1: Ọba.
0: Ẹnìkan ò lè dá nǹkan ṣe láì sáwọn kan ń bẹ̀.
1: Kìlú.
0: Ìjọ jẹ́ mọ̀ wípé olówó gan nílò àwọn tí ò lówó lọ́wọ́ láti máa jẹ́ èèyàn. Àìmọye nǹkan tó lówó ò lè dá ṣe ṣùgbọ́n tí ò lówó lọ́wọ́ ni ó mọ béèyàn ti ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Torí pé òun wà nírú ipò òun. Ẹni ló fi jẹ́ wípé ayé yìí kò lè báláǹsì tí ó fi parẹ́. Kí wọ́n ní kókó ọ̀rọ̀ mi láàárọ̀ yìí mọ́ fi ibi sú olóore ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wọ́n ti jẹ́ ọlọ́kùnrin. Ó jẹ́ wípé iṣó lọ́kùnrin wọn fi dúpẹ́ fún olóore. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ aláìní lóòótọ́. Ṣùgbọ́n tí wọ́n ti fi ìwà ìbìkítà wọn lé olóore jẹ
1: ni.
0: Wọ́n ti fi ìwà ìmoore wọn ti fi lé olóore jẹ. Wọ́n wá fi ìgbésí ayé burúkú wọn ti fi sú olóore wọn ti fi sú. Olóore ti pinnu pọ́hùn òní láyé kọ́ lòun ó ṣe rú ẹ̀ mọ́. Wọ́n sì fi kó báyìí rán tí ń bọ̀ lẹ́yìn. Gbogbo ẹ̀ díẹ̀ aláàánú ń jìnà gbogbo ẹ̀ wá ń ṣòro ó ṣe. Olóore ń jìnà gbogbo ẹ̀ wá ń ṣòro ó ṣe. Ẹ rí báyìí bí ẹ̀ráyé tá a wá yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló jẹ́ pé ilé ẹ̀kọ́ tán lọ scholarship làwọn náà fi lọ bẹ. Ó wá di ẹ̀ẹ́mélòó tó ti rí scholarship olóṣèlú ń ta tán ti fi lé ọ lọ́wọ́ pé ìwọ náà wàá jàǹfààní wa. Wọ́n á lé fún ọ torí pé ó ti di láàrin ara wọn kò sàn jáde mọ́. ọ̀pọ̀lọpọ̀ wọn náà jàǹfààní ìjọba lóòótọ́ ṣùgbọ́n àǹfààní ìjọba mélòó ni ìwọ náà ń jẹ lásìkò yìí. Ó tilẹ̀ jẹ́ pé àwọn tá a ní ọ̀dájú èèyàn ni wọ́n. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa tá a jẹ́ aráàlú lè máa ṣera wa lóore. Ìwà ló fà á jùlọ tí olóore fi wọ́n. Kí ló fà á jùlọ tí aláàánú fi wọ́n tí olùrànlọ́wọ́ fi wọ́n. Níbo ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán fàgòkè at the end of the day ibi náà fi san fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ni ò lè go extra mile mọ́ nítorí ẹlòmíràn. Mo ní pé gbogbo àwọn tó ti ṣe fún sẹ́yìn sẹ́yìn ibi náà fi san fún wọn. Ẹ̀mbásì fi ibi san eré ibi ò ní tán nínú ilé rẹ̀ ní bíbélì jẹ́ kó yé mi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti fojú bíntín olóore. Wọ́n ti sọ fún olóore pé bí ìbò ọba ka ẹni rẹ̀ ńlẹ̀ Ọlọ́run àwọn ọ̀tẹ̀rọ̀ ọ̀gbìn. Ó ti fi Ọlọ́run pé a sí èrè èèyàn. Ó ti fi Ọlọ́run ó ti wò pé èèyàn tí àwọn jọ jẹ́ akẹgbẹ́ àwọn lọ́lọ́run. Ó ti wò pé Ọlọ́run yìí kò kúkú mọ tí ń ṣe. Àánú rí ò ṣe mí. Olóore tó ń ṣe yàǹgá sí ń tó bá ẹ ká ẹni rẹ̀ kódà Ọlọ́run tó fọ ilẹ̀ lẹ̀ yóò tún fọ tí ó fi di yèpẹ̀ lásán. Kìí ṣe rọ́ọ̀gì nìkan lọ́wọ́n ọ̀tẹ̀ ká tẹ́ǹ kankan yóò tún wá fọ́ táìsì yóò fọ yèpẹ̀ tí ń bẹ lórí ẹ̀ yóò fọ tó fi kan omi. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé a mú àkàwé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run tó dá wa. Ó ló dá wa láwòrán ara rẹ̀. Àwa gan fẹ́ kéèyàn ó moore, à ń fẹ́ kéèyàn ó dúpẹ́. À ń bọ̀ lè ta sí Ọlọ́run. Ọlọ́run gan fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ òun, ó ń fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ èèyàn ẹgbẹ́ rẹ̀. Má jí ó nira fún ọ láti máa moore. Má jí ó nira fún ọ láti máa san oore pa. Má fi ibi san oore, má fojú tẹ́ḿbẹ́lú olóore. Má sọ pé kíní ń gbé tí ń gbin kí lọ́jà mọ́. Àwọn ọ̀rọ̀ búkúbúkú tó sọ náà nù tó fi jù bá ń lọ. Ìwọ náà ò ṣàkíyèsí ayé ara rẹ̀ olóore sá fún ọtán aláàánú sá fún ọtán. Gbogbo àwọn tán dúró tì ọ́ nù sòrò ń jọ́ kìíní àná àwọn dà lóde òní. Gbogbo wọn ti yọ ọ́ lẹ̀ wọ́n ti fi ọ́ lẹ̀ wọ́n ti bá ti wọn lọ. Ní pé wọ́n ti rí pò mòore. Wá wò ó. Gbogbo àwọn tó jẹ́ kán lọ tó wò bẹ́ẹ̀ ni pé wọn àjámọ̀ kankan ló rìn àjò rẹ̀. Ìjọ jẹ́ mọ̀ wípé tẹ́rẹ́ tẹ̀rẹ́ tẹ́rẹ́ ẹ̀sùn tẹ́rẹ́ tẹ́rẹ́ báyìí ní ìdìbú. Díẹ̀ díẹ̀ ìwọ gbé ń bí kẹ̀mí gbé ń bọ̀ ìwọ náà fà ń bí ìwọ náà fà lọ́hùn ní múkẹ́rù ó fúyẹ́. Má bá ti wá yọ̀ǹda rẹ̀ fún ọ ẹrù tó fúyẹ́ ń yóò wúwo. Lóòótọ́ Ọlọ́run ní bá ní gbẹ́rù ayé Ọlọ́run ní bá ní gbẹ́rù ìgbésí ayé èèyàn ṣùgbọ́n èèyàn náà ni ó lò. Ó lè lo kọ́stọ́mà rẹ mọ́ fi ìwà burúkú rẹ mọ́ fi lé kọ́stọ́mà jìnà. Ó lè lo ọmọ ìyá rẹ mọ́ wò kọ́mọ ìyá rẹ ni mọ́ wà ìtẹ̀tùs owó ọwọ́ rẹ̀ òun kọ́ ló bí ọ. Òun kọ́ lọ Ọlọ́run rẹ mọ́ wà ìtẹ̀tùs owó rẹ̀ pé ó ṣe kò yẹ kán sì jù báyìí lọ. Ṣé kò yẹ ká jẹ ń gbé kan nú àwọn mọ́tò wọn. Rántí àwọn oore tó ti ṣe fún ọkọ sì mọ́ dúpẹ́ ya ọlọ́pẹ́ èèyàn mọ́ fi ibi so olóore sí. Ọ̀gá sí ọmọṣẹ́ ọmọṣẹ́ sí ọ̀gá máa wo ọjọ́ kan pọ́njú ọjọ́ kan ìyàtọ̀ bá dọ́dọ̀ ọ̀gá máa wo ìgbà tó tutù mú ọ tó daṣọ ru ọ máa wo ìgbà tó ju ẹ̀sìn rẹ sùn tó dúró tì ọ gbágbágbá pò ju ẹ̀sìn tó sùn yóò ní rọ. Má fi ibi sú olóore ṣe mo bì ọ́ láàárọ̀ yìí ni ìwọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ dẹ́kun rẹ̀ kó o sì tọrọ ọ̀dà yìí jẹ́ ẹ̀sìn. Àwọn tó o bá ti fi ìwà burúkú lé lọ ọjọ́ wa wọn lọ láàárọ̀ yìí kó lọ rèé ṣàtúnṣe. Bá a ti wáyé páàrí o náà láárí o. Ṣùgbọ́n èèyàn fúnra rẹ̀ ó lè fọwọ́ ara rẹ̀ da ètò Ọlọ́run fáyé rẹ̀ rú. Nípa ìwà ìbìkítà ìwà ìfojú tẹ́ḿbẹ́lú èèyàn ìwà ìgbéraga ìwà tí wò ó pé kí ló wá ṣẹlẹ̀ kí ni ń gbé tí ń gbin tó bá wò pé òun ò ṣe mọ́ àwọn mi ò ṣe fún mi. Ó wá déèyàn mélòó tó ti ṣe fún ọ lẹ́yìn ẹni o. Ẹni tó wò pé ò lè ṣàánú rẹ mọ́ o náà lẹ́nìkan tó lọ́run ó yàn fún ọ. Bó ló ṣe wá ṣe táàrin ìwà tó lórí òfin ní dàrú. Bó ló ṣe ṣe táàrin àgbọ̀ àti olùrànlọ́wọ́ rí òfin ní dàrú. O nílò ọgbọ́n Ọlọ́run ó sì nílò láti jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn. O nílò láti mọ́mọ́ fi ibi sú olóore. Ìjọ jẹ́ mọ̀ wípé ẹnì kan tó bá rí pé ọlọ́pẹ́ ni ọ́ olóore kan tó lè sọ̀rọ̀ rẹ fún aláàánú mẹ́ẹ̀. Connection máa pàdé ni. ibi kan a n soro won a ma so pe se mo lagbaja ri ibere tan bere un o ni nkan ta fe mu jade nbe en tan wa bere lowo re un o ni papataki ti o ko ni wakati akoko tan bere lowo re iseju tan bere lowo re un to be so n to dan pare iwo si ri pe iyanu to ro tele yo faran leyin re ṣùgbọ́n tẹ́ ń tẹ́ bá bèrè ń pa rẹ̀ ń báyẹn sọ̀rọ̀ tó tẹnu bọ̀rọ̀ tó ní ta ni èèyàn rádaràda èèyàn tí ọ̀ mo kódà mo kórìíra rẹ̀ ju nǹkan mí lọ. Àfibi sólóore ni kódà in tó ṣe fún mi ó dùn mí lè gbàgbé tí fi jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ àárín ìṣẹ́jú látara tẹni ti ń rò pé mo sì ọ́ lóore. Láàárín ìṣẹ́jú péré tẹun tẹni sì sọ̀rọ̀ rẹ láì dáa tó sì jẹ́ pé bẹ́ẹ̀ lórí. Ó jẹ́ mọ̀ wípé ó ti ìrẹsì tó fẹ́ ṣe fún ọ ó ti ìrẹsì ẹ̀ lọ́kẹ́ láì tí fojú kàn ọ́. Ló fi jẹ́ pé wọ́n bá tẹ́nìkan bá ṣe fún ọ mọ́ amóore mọ́ jẹ́ ọlọ́pẹ́. Ìyàwó ẹ̀ mọ́ọ́re fún ọkọ yín ọkọ ẹ̀ mọ́ọ́re fún aya tọ́lọ́run bá fi fún yín. Ọmọ mọ́ọ́re fún òbí mọ́ọ́re fún wọn. Kò yí sè láti tọ́jú ọmọ kò yí sè láti bọ́mọ jìnà kò yí sè láti sin ọmọdé bi tẹ́rù òtí ní ìbá. Wọ́n bá táwọn òbí rẹ̀ bá ṣe fún ojú ti ọlọ́run mọ́ọ́re mọ́ dúpẹ́. Àwọn kan ni ò ní òbí tí wọ́n ti ràn ràn wọ́n lọ́wọ́ pàápàá kódà oúnjẹ lásán wọn àrí fún wọn. Wọ́n sì ti torí ẹ̀ kú. Láàárọ̀ yìí mọ́ fi bi sólóore o òun náà lọ̀rọ̀ sí títà fún mi kí n fi bọ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ n sójú òpólẹ̀ torí tí n bá ní kí n máa sọ̀rọ̀ yín kàn gbà yín ní àkókò n sì ní gbà pé ni. Ṣùgbọ́n kọ́ má bàa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ n gbà pé mélòó kan sí mélòó. 0912-370-8675 tàbí 0814249-1006 ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ ti wọlé o.
2: Ìwé akójúmọ́.
0: Ẹ mọ̀ kó ojúmọ́.
2: Ìṣúṣù.
0: Ẹ mọ̀ ṣe ìyá mi. Àmì àṣẹ Ẹdùmarè.
2: Ẹgbẹ́ náà ló ti wí. Ọkọ àtìyàwó mú jẹ bẹ́ẹ̀. Ọ̀yá àtọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Bàbá àtọmọ, ìyá àtọmọ, ọ̀gá àtọmọ ṣẹ́ láàrin ìjọ àgùzọ́ lóore alukó mu ti ọrọ bíi lọrọ ara yín o ta lọwọ bíi ní ìlú.
0: Àmì àṣẹ Ẹdùmarè.
2: Ṣùgbọ́n àyà ń gbé lóore ìyàní ọjẹ kú.
0: Ìyàní ọjẹ kú.
2: Ẹyin ìlú ló rẹ fẹ́ o. Ẹyin padà o. Ọ̀dà ọ̀rọ̀ ara yìí.
0: Ẹ̀gbọ́n orúkú ni o.
3: ọmọ jẹ dáadé láti sáyé rẹ dáadáa.
0: Ó yẹ dá sí.
3: Ẹ̀kọ́ ń bẹ́nu ẹ̀kọ́ ìgbà tí ò bá mọ orí kò lè rí ní ìgbà. Ẹ̀ka yóò mọ orí kọ́kọ́ mọ orí káwọn ọmọ mọ orí káwọn ọ̀rẹ́ ó mọ orí ká fún orí san orí ni ká má fi ibi san orí. Ẹ kú ètò.
0: Ẹ ṣojú mi ti ẹ ṣe ọmọ jọ̀dá bíi ẹ lóòótọ́ ta ló wà ń bí yìí. Ẹ ti wọlé o. Ẹ̀lo.
3: Hello.
0: Ẹ mọ̀ kú ojúmọ́.
3: Ojúmọ́ nù ẹ̀ka ara fẹ́ẹ̀tọ̀.
0: Ẹ̀ṣẹ̀ òun kọ yóò ti bẹ ti ń pẹ̀ wá pàápàá.
3: Ọ̀pẹ́ fáìsùn wa. Ìjàre orúkọ tẹ̀mí ni Tẹ̀slim ọmọ Fọlárin láti Mùsùlùmí ayé tó.
0: Mo fẹ́ rò bí sí Tẹ̀slim ọmọ Fọlárin Ìbàdàn.
3: Ọlọ́ ọlọ́ọ̀jì àpẹẹrẹ
0: ọkàn. Ó yẹ ẹ dá sí.
3: Ọlọ́ọ̀jì ìjàre. Èèyàn tí ọmọ ẹran tí ò ní mo rè. Ẹ tí ọba ti mo rè ẹni tó ò lè rí mi ìjà. Ò lè rí mi ìjà.
0: Ẹ ṣeun.
3: Iná ló jẹ́ pé kí ayé kí wọ́n wá máa sóore orí pé. Ọlọ́run gbé bàjẹ́.
0: Àmì àṣẹ Ẹdùmarè ẹ ṣojú ní tí ẹ lóòótọ́ ló wà ń bí.
4: Ọmọ Adájé.
0: Ẹ mọ̀ ṣeun.
4: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣe ojú ní tí.
4: Bẹ́rẹ̀ ni o kọ́ mi ilé sọ méjì joyè tí ò béèrè oyè lọ́wọ́ bá fẹ́ tàbí yóò fẹ́ ṣọlá ló ń sọ̀rọ̀ láwẹ́.
0: Ó yẹ dá sí.
4: Ẹbí ti yín àti sórí ọ̀gá àìmọ iye oore dá a ṣe. Nígbà táwọn bàbá wo bàjẹ́ kò gbé wọn lè mo sóore kò gbè mí ó lọ́wọ́ ka àtàánú ni. Ẹni tí ó sì kà sí ń sóore kì í ṣe fáwọn tí ó mọ̀ nǹkan. Àwọn ọmọdé yẹn lákàtà ní lórí. Ibi lọ̀pọ̀lọpọ̀ bí ń sọ fáwọn òbí wọn. So by the way, nǹkan ló ń bá ara kálukú ó máa ṣe.
0: Kò ṣe.
4: Torí pé kò sí n tó tí ò lẹ́sàn. Kò sí n tó wà tí ò lẹ́sàn. Bọ́dà láti máa ṣòre. Ṣùgbọ́n àwọn amóore sún ní ṣe ó pọ̀. Wọ́n nítorí ìrègùn.
0: Láti ṣòre. Ẹ ṣojú ò ní tí yín ẹja gbọ́n tẹ́lómi ní oṣù ọjọ́ ìgbà pé kásí méjì sí kí n fi káàdì abàlà ilẹ̀. Hello, Taluwa mi ti wole o.
5: Hello.
0: E mo ko ojumo.
5: E ka ara ko ojumo.
0: E mo seun.
5: E wo, o nla le so laara omo laara ade so la ni lataye bi.
0: E mo seun.
5: Ba go mo fi bi so ni ore o. Ko si gbogbo ti ka lu ku ba mo se ko tera mo, yo ke san le o. Ni koja aye wa waju olore o.
0: Ami ase.
5: E ko to.
0: Seun. O ni ma koja aye wa ni waju olore. E lo ta lo. Hello, e ti mo e mo seun.
6: Olorun ko ni kuru lakaye e ma mo so.
0: Ami ase o.
6: Oruko temi ni Oji Omo West, that's the United States of Ilitutu Academy. Olorun la le so laaro yo, kuni ko kiko wa wa ka mutu wa nbe ni o. Emi ti mutemi nbe laaro yo. Ore dagan, ore dagan. E ma ti to igbe ba e so re fe nikan, ko san fun yin e ni se mi mo, e ja ma so rin. E ja ma so rin. Opolo yun di joba, e ma be to bo.
0: Oji Omo West ni. Ari mi bo. Ami ase. Ah, ini lan fa na ti gbe pe. Ewo mo so yi mo duro na laaro yi kin le ba lanfani ati tun so mi fun yin ni o e ti mo ti wa so wa yi o e di mu sisin o tori yo pada wulo fun yin ni o wu ni ka jaran pe lenu amo o fona fun ni oje ele darapo mo mi lori ikanni abanidore ti Facebook omoluabi pedepede e search fun Adekunle Yusuf omoluabi pedepede tele mi be ka jo mo ko mo lupo bo lori ikanni ti Instagram omoluabi pedepede TikTok omoluabi pedepede e ja jo mo ko mo lupo bo boye wa lo nkun te fe ba mi so number to ja sodo temi re 090-56-74-1364 WhatsApp number na ni e kan si mi be ka jo ma ko ma lupo bo ite ojo mejo ta tun lanfani ati ma pade uruko mi oyi pada Adekunle Yusuf omo lu abi pedepede pedepede ni mi lawujo awon lede bi o tin fi ede pe pe igba ede lo wolede je bi ede ite ojo mejo ta omo lanfani ati ma pade nko eyin le mo se nkan o laburo ni se odi bakan na

ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó tún lóore ọ̀fẹ́ lónìí láti bá olúwa pàdé láti ìhà mi ẹgbọ́ ọ̀rọ̀ olúwa o lórúkọ jésù ẹ̀mí mímọ́ ò ní bínú sí yín gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ lónìí láti gbóhùn jésù láti ẹnu mi ẹgbọ́ ọ̀rọ̀ olúwa o ọlọ́run kò ní bínú sí yín tẹ́nìyàn bá bínú sẹ́nìyàn ìjà ò parí ṣùgbọ́n tọ́lọ́run bá bínú sẹ́nìyàn ta ni ó gbà á màmá tó sàmì láàárọ̀ yìí mo gbàdúrà ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín Ananiah àti Sapphira ọkọ àti ìyàwó ni wọ́n inú ìwé Acts of Apostles chapter 5 wọ́n ṣe àṣìṣe kékeré ẹ̀mí mímọ́ bínú kò dá wọn sí o ó pa wọn ọkọ kú sínú church ìyàwó débẹ̀ lẹ́yìn 3 hours torí pé wọ́n parọ́ àwọn méjèèjì wọ́n kú sínú church lọ́jọ́ kan náà wọ́n gbé wọn wọ́n dẹ̀ sin wọn torí pé ẹ̀mí mímọ́ bínú màmá tó sàmì ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o dádì níbikíbi tẹ́ ẹ wà gbogbo ẹni tó ń sàmì ọkùnrin ni yín àbóbìnrin èmi ké pe olúwa nítorí yín ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o àwọn mẹ́ta ló ń ṣàkóso bàbá onídáríjì ọmọ onídáríjì ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mí mímọ́ ìyẹn dáríjì tó bá ti bí àbínú tani ẹnìkan sàmì lórúkọ jésù ẹ̀mí mímọ́ kò ní bínú sí yín o ní ọjọ́ tí ẹ̀mí mímọ́ tí ọwọ́ rẹ̀ tẹ bọ́ọ̀lù tí a ń pè ní sọ́ọ̀lù ní ọjọ́ tí ọwọ́ rẹ̀ tó tẹ sọ́ọ̀lù ó fọ́ ojú ẹ̀ méjèèjì nítorí pé sọ́ọ̀lù ó ń pa àwọn kìrìsìtẹ́nì ó ń pa wọ́n káàkiri ní ayé ìgbà yẹn sọ́ọ̀lù ó ní alákatakítí tí inú orí odò sẹ́sìn kìrìsìtẹ́nì nínú òwe ìsìn àwọn apostle ṣùgbọ́n ní kété tí ọwọ́ ẹ̀mí mímọ́ tẹ ẹ̀mí mímọ́ gba ojú ẹ̀ méjèèjì fún ọjọ́ mẹ́ta kò jẹun kò mu kò ríran lẹ́yìn rẹ̀ jésù farahàn lẹ́yìn rẹ̀ ó wá di paul apostle olówó akọ epistle ó kọ epistle kíní ó kọ kejì ó kọ kẹta ó kọ kẹrin ó kọ karùn ó kọ títí ó kọ mẹ́rìnlá matthew paul apostle olópa stephenu lọ́jọ́ náà ẹ̀mí ara stephenu ó kú ò lára stephenu ó bọ́ sínú ayé bọ́ọ̀lù apostle iṣẹ́ tó yẹ kí stephenu ó ṣe bọ́ọ̀lù ló wá bẹ̀rẹ̀ sí í ṣe nítorí pé ẹ̀mí mímọ́ yarí mọ́ bọ́ọ̀lù lọ́wọ́ wípé ìwọ ó pa stephen a jẹ́ pé iṣẹ́ rẹ̀ ìwọ náà lọ jẹ bọ́ọ̀lù wa ń kọ̀wé ó ń ṣiṣẹ́ ìyìnrere ẹni tí ń pa àwọn kìrìsìtẹ́nì ó wá dé evangelism ẹnìkan ṣàmì mo gbàdúrà látòní lọ ẹ̀mí mímọ́ kò ní bínú sí ọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrúrú kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín má jẹ́ ń kò bínú rẹ̀ o bàbá

0: Joabu pe o ya lo ma ka won Joabu wa wi pe oga mi ke na fe ka won si e be yin na le ni gogo David ogbo o David ni e ka won ni Joabu ba bere kika sugbon gba to de bi kan Joabu o ka mo ipe n to ga mi to n se yi ko no ma e gba ti a ka won tan bi be ni wi pe ni verse 12 ino bi olorun olorun de o sori Israel ta lo so mi o ni kan binu olorun ba n ka bibeli ni olorun wi pe o ya verse 11 olorun wa so fun
1: David ni oruko ni owuro
0: David ni je logo
1: olorun wa si to gadi woli wa
0: oro oluwa wa to gadi woli wa ariran David
1: wi pe
0: gbogbo oba lo lere ti ma riran fun won ariran David wi pe lo
1: lo
0: wi fun David
1: pe
0: bayi loluwa
1: emi fi kan meta lo
0: en kan meta mo gbe waju
1: re kan ninu won
0: David mo kan
1: emi o si se si
0: ma se si o
1: daddy
0: to David wa
1: o
0: wa bi pe
1: iyan
0: odun meje lo fe Matthew oluwa ni ko mu nkan ninu meta mo se dawo fun omo kan lose to koja number 1 mo gbe ti to ki mo gbe siwaju re mo gbe bread long mo gbe siwaju re mo wa ko eran dede mo ko siwaju re mo ninu meteta yi mo kan o wo bread bo se ki popo o wo ti bo se ki popo o wo eran dede to je eran gbe Matthew o merin bayi mo lo ni o mo kan o ni se no meteta mo ni e o le wo la wa mo bayi giri to ma na wo bayi Matthew meteta lo wo mara meteta lo gbe oni kan o se mu oni meteta won ma need ara won olorun wa gbo nje meta si waju David onje ti o se je ta lo sami onje koro aye oni gbe le olowo mo ba eleda re soro emi o mo bi to wa mi mo bi o tin soro eleda re onje ikoro a ni gbe le olowo olorun wa so fun David mo gbe meta fun o o ya mu kan nu e
1: ala koko
0: iya odun meje iya odun meje Matthew lana mo so npa yan ko se n to le fara da yan Matthew iyawo ko le fara da Matthew ti se babo lowo oko ti o rowo mule obirin a manage ose kini ose keji Matthew osu kan esa baba tin do su keji Matthew ohun o change tori pe ba se da obirin a da won lati wa bo okunrin ada okunrin lati bo obirin ni that is why Adamu atefa ki Adamu o to niyawo ise lo kokko ni oluwa wi pe ma ro ko si ma so o ti nise ko to niyawo that is why to ba ti nise o ti ni lo yawo esa ti yan ba de obirin o le farada mo gbadua iyan o ni wole to yin iyan odun meje Matthew ti yan ba de bibeli so pe nigba ti iyan de awon ara samaria bibeli wi pe won pa omo ara won won je omo ara won won se kini o won je omo won je omo won ni je si omo temi loni second king chapter 6 o ni je ka si omo temi
1: loni iyan ko si mu ni samaria
0: la kan mu samaria
1: ti
0: ke si
1: won do ti
0: to be
1: ya si fi ta ori ketekete ori
0: ketekete
1: ki o gori fun won
0: fada ka o gori won fada ka
1: ati da ro shun won kabu ni imi eyele
0: won to nta mi eyele Matthew won ta kini imi eyele amu eyan de nje tori pe eyele ma sere lo o ma fo lo o ma lo je efon o ma lo je ayan o ma fo kakiri yo pada wale awon olowo re won wa nta imi eyele awon aye de nra won je tori iyan ta lo sami iyan oni wole to e
1: amen
0: mo wa so fun David ipe mu kan nbe iyan odun meje iyan odun melo
1: meje
0: Matthew ko sele withstanding iyan osu kan o le withstand ko sele withstand iyan odun meje Matthew pastor kan ba mi sise fun odun mejo salary re ko so to pari a ti san salary re ko so to pari mo ni e ti e jadan wo na a fe ran lowo but e ti e jadan wo na boya nitori owo ni oya lo su yi e ma san salary re o ni owo nko sa mo ni wa ti san salary ko ti sowo nle Matthew on go ma di on the 12 o resign ke lo de o ni yan ti de iyan bo lati odun mejo o ti n gba salary ko leri sugbe eleyi nitori pe ko le farada Matthew ẹnì kan ṣàmì mo gbàdúrà ìyẹn ò ní wọlé tó ẹ ìwọ ni sẹ ìyẹn ò ní wọlé tó ẹ ẹ sọ pé ìyẹn ò ní wọlé tó
1: mi
0: ìyẹn ọdún méje David ní ìyẹn agbára mi ò gbé ọdún méje ọdún kíní ọdún kejì ọdún kẹta ọdún keje èyí tó ṣẹlẹ̀ ní Egypt kò tán lẹ́dọ̀lá tó ṣẹlẹ̀ ọdún méje ìyẹn sọ pé mi ò ní ríyàn o sọ̀rọ̀ sọ pé mi ò ní ríyàn sọ pé ìwọ ẹ̀mí ìyàn padà lẹ́yìn mi ìwọ ẹ̀mí ìyàn lẹ́yìn ọmọ mi padà ìwọ ẹ̀mí ìyàn ọfà ìyàn jáde lára mi ìyàn ò gbọ́dọ̀ mú mi ìpájú ò gbọ́dọ̀ mú mi Matthew tí ìyàn bá mẹ́niyàn yóò wọnú àkáǹtì kárí nǹkan kan Matthew yóò tẹ ATM ATM ó gbé káàdì ẹ̀mí nígbà tó mọ̀ pé kò sí nǹkan kan bẹ̀ ẹnìkan ṣàmì ìyẹn padà lẹ́yìn rẹ̀ oh my god ìyẹn padà lẹ́yìn rẹ̀ ẹ wo nǹkan sà wo àwọn gba yagiyagi lára mi iná yẹn ń jò lára mi tó bá di àárọ̀ tọ́sì ẹjọ́ gbogbo èèyàn pátá ní challenge ní ìbàdàn ẹjẹ́ àpàdé àárọ̀ tọ́sì aago mẹ́jọ sí agogo mẹ́wàá àbọ̀ bí àpàdé ẹ wò mí sà aṣọ tí mo wọ̀ ní Jerusalemu lórí òkè àtòróró tí mo gbé bọ̀ olúwa ni ń dà sí yín lọ́wọ́ kẹ́ẹ̀rí àánú gbà òróró Jerusalemu ní Bethlehem so aṣọ tí mo wọ̀ wọnú odò Jordan tí mo wọ̀ lọ tí mo wọ̀ bọ̀ olúwa ní fi aṣọ yẹn fún wọn jẹ́ kí olúkúlùkù wọn fi kara aṣọ yẹn ìbùkún ọlọ́run yóò dẹ̀dẹ̀ sórí wọn àìsàn yóò dẹ̀ kú rárá o ìyẹn láṣẹ o láàárọ̀ tọ́sì lẹ́yìn àdúrà gbogbo èèyàn ó gbé aṣọ wòlíì yóò gbé kara mo gbàdúrà ayé rẹ gba ìyanu ayé ẹ gba ìyanu ẹnìkan ló ń ọmọ náà tó o bá ti dé challenge ní ìbàdàn wọ mọ́tò tó ń lọ ọmọ létè ìwọ kan ṣàṣọpọ́dọ̀ bàbá AK-47 ọjà àgbáyé níbẹ̀ ìwọ náà máa bọ̀ mama èyí tó jókòó sílé yẹn ti pẹ́ tó máa bọ̀ dádì ntọ́ bá da èèyàn tó máa ń gbàdúrà sí kọjá sí ni látòní lọ ayé rẹ gba ìyanu gba ìyanu gba ìyanu gba ìyanu ọ̀nà là ó ṣeré gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apatẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apatẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹ́rẹ́ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá AK-47 gbogbo ayé ló ti mọ̀ bẹ̀ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa ẹgbẹ́ ọwọ́ yẹn lé àyà ẹ sọ pé ọ̀nà ńlá fún mi ìyẹn ò ní wọlé tọ̀ mi ìyẹn ò ní mú mi kò ní mú ọmọ mi ìyẹn ò ní múlẹ̀ mi láyé tí mo wáyé mo máa gbádùn ayé bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa àmì méje tí ìyẹn bá ti dé wọ́n máa ṣàlàyé lọ́la.

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá ọ pàdé.
1: Hallelujah. Ọlọ́run kò ní mọ̀ ní forúkọ rẹ o. A dúpẹ́ fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí ẹ fún wa ní ìkànnì ó ní ọjọ́ ìṣẹ́gun ní olùwàgbà ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ fún gbogbo àwọn èèyàn tó gbàgbọ́ náà ọ̀rọ̀ rẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn kó ṣí oyè wa sílẹ̀ láti mọ nǹkan tó yẹ ká mọ̀ níwájú rẹ olúwa kí a lè dá lábùkù fún bẹ́ẹ̀ ni Jésù Kristì olúwa tó lùgbàlà wa. Amen. Arákùnrin alábẹ̀rẹ̀ ìfẹ́ bí a ti múra ìdìbò ní ọdún tó ń bọ̀ tí a sì múra fún ìgbéga tàbí ọ̀nà àbá fún òpin ọdún pẹ̀lú ìjọjọ́ mọ̀ pé Jésù sọ̀rọ̀ kan tí ó yẹ ká kè sára nínú ìwé Mátíù oríkẹrìnlè ní ogún yẹn mo ka ẹsẹ̀ 5:45 Mátíù 24:45 ta ní ṣe olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀ ẹni tí olúwa rẹ fi ṣe olórí ilé rẹ̀ láti fi oúnjẹ fún wọn ní àkókò lọ́gbọ́n olóòótọ́ àtọlọ́gbọ́n ó jẹ́ kan lára àwọn olórúkọ Jésù Kristì olúwa. Alábùkún fún ni ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé ẹni tí yóò ba kí ó máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́nṣẹ́ ìyẹn ni pé ta lọmọ ọ̀dọ̀ àti ta ni olúwa. Jésù Kristì ló ń fira rẹ̀ gẹ́gẹ́ bí olúwa fún wa níbí àti pé àwọn tó gbàgbọ́ ní ọmọ ọ̀dọ̀ ìyẹn ni pé èmi àti rẹ tí a fún ní iṣẹ́ kan pápájọ iṣẹ́ ìrere Jésù Kristì láti ṣe ó di dandan ká jólò tọ́ sí Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ lórí pé ta bá fún olúkúlùkù ní ẹ̀tọ́ wọn ta bá fún àwọn olóṣèlú ní ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ta fún ní oúnjẹ tó yẹ kán jẹ Ọlọ́run sọ pé alábùkún láwọn máa já sí àwọn tó ń bẹnu ilé ìjọsìn wa tí a bá fún ọ ní oúnjẹ tó yẹ kó jẹ oúnjẹ tẹ̀mí àkókò bí sọ fún ọ pé alábùkún fi nílùú ọmọ ọ̀dọ̀ náà yóò jẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní 47 nílòótọ́ ni mo wí fún yín pé wọn ò fi ṣe olórí gbogbo ohun tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ búburú náà bá wí ní ọkàn rẹ̀ pé olúwa mi fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn jẹjẹpẹ ò ní jẹ ọmọ ọdọ búburú torí pé ohun tí jésù sọ fún ọ níbi ni pé a gbọdọ fún olúkúlùkù ní ẹtọ wọn ìyẹn ni pé ipòkipò tí o bá wà a fún ọ ní orí ọfẹ láti lè jẹ kí àwọn èèyàn tó ń bọ lẹyìn rẹ àbáwọn tó ń bẹ lábẹ rẹ àbáwọn tó ń bẹ nínú orílẹèdè gẹgẹ bí àwọn olórí wa ká fún ọ ní tó jẹ tọ wọn nítorí pé tí a bá lọ fà sẹyìn láti ṣe nǹkan tó yẹ ká ṣe wọn ni pé bíbọ olúwa nígbà tó bá dé yẹn ni pé nígbà tí ìpadàbọ àṣeṣe tàbí repercussion tá a bá ṣe tó bá padà dé yẹn ni pé bíbọ olúwa ẹsan ni nítorí náà bá a ti lọ sínú ìbò yìí gbogbo ẹyin olóṣèlú tó yẹ ká ẹ ṣe fún àwọn ènìyàn kó mọ̀ bàá rẹ pé nígbà tí ẹ̀sán ò bá padà dé a bá yín gẹ́gẹ́ bí oníṣẹ́ búburú ìjọjọ́ mọ̀ mọ́ kẹ́kọ̀ọ́ kan lára Mordecai ó lè yẹ kóun gangan kọ́ ló bí Ẹ́stérì ti ṣe àdáṣà ṣùgbọ́n ó fún Ẹ́stérì ní gbogbo nǹkan tó yẹ kó fún ó fún lẹ́kọ̀ọ́ ó fún nítọ́ni ó fún ní àmàràn ó dúró tì ó ń tọ́ ó sì ń gbàdúrà fún ó sì wá bí ó sì dáa fún nígbẹ̀yìn kọ́ ìjọjọ́ mọ̀ pé ọmọbìnrin lọ́wọ́ di ayaba nígbà tó sì di ayaba tán ó lọ́gba orílẹ̀-èdè wọn sílẹ̀ kúrò lọ́wọ́ agbára ikú òjijì ìṣekúpa ní ọjọ́ kan ìjọjọ́ mọ̀ pé àwọn ọ̀dọ́ ìsinsìnyí tí a ò bá fún ọ nítorí kan fún wọn àwọn náà ò ní lè dìde fún wa láti nà wá lọ́jọ́ ọ̀la o ẹ̀yin olóṣèlú ẹran ilé ẹran ti ilé ìdájú àwa tá a jẹ́ pásítọ̀ náà ẹ jẹ́ ká fún àwọn èèyàn ní ẹ̀kọ́ àti nǹkan tó yẹ ká mọ̀ ní àkókò yìí bẹ́ẹ̀ sọ fún ọ wípé ohunkóhun tó bá fún wa a ṣe ǹjẹ́ iṣẹ́ tí ọlọ́run gbélé wa lọ́wọ́ là ń ṣe báyìí nítorí náà àkókò tó láti ṣe àjọ tó níròmú kí àwọn olórí wa kán fún wọn ní nǹkan tó yẹ ká fún wọn kí àwa ta jẹ́ ìránṣẹ́ ọlọ́run náà ká fún wọn ní nǹkan tó yẹ ká fún wọn kí àwọn ọmọ ẹ̀yìn náà kán ṣe nǹkan tó yẹ ká ṣe fún àwọn olùkọ́ wọn nítorí pé ẹ̀sán ń bọ̀ òun dẹ̀ ni ẹni náà tí ó dùn gẹ́gẹ́ bí ẹni tí yóò mú ẹ̀sán wa tí í ṣe olúwa náà mo gbàdúrà pé nígbà tí jésù yóò dé gbogbo wa pátá ò ní jẹ̀bi pàápàá jùlọ tó bá ti wá wà tó ti mọ jésù gẹ́gẹ́ bí olúwa tó gbà níjọ́ jẹ́ pé jésù yẹn ń padà bọ̀ láìpẹ́ mo gbàdúrà wípé bí o ti pinnu láti fàyè rẹ fún jésù ẹ̀jẹ̀ rẹ yóò wúrẹ́ mọ́kùnú àṣìṣe yóò pa orúkọ rẹ kò ní ẹ̀bi ò ní wà lára àwọn tí ó bínú sí ṣùgbọ́n láwọn tí ó rí ojú rere àti ìrànwọ́ rẹ gbà bẹ́ẹ̀ ni kò rí nítorí ìgbàgbọ́ rẹ kò rí ìwòsàn kò rí ìtúsílẹ̀ jésù ló.
0: Ìnáà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀kùnrere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email theofevoratahoo.com WhatsApp 0803587635

ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí èrè gbogbo agbọ́wọ́tá la máa ránú ọlọ́run gba o lílọ bíbọ̀ wa ò ní bí aráyé nú a ò dẹ̀ ní báráyé fọwọ́ tì í ìjẹ́ ìmú wa ọlọ́run ò ní fi síbi tó nira bákan náà gbogbo àwọn tó wà ní dùbùlé àìsàn pátápátá ó lè jẹ́nu ilé o tàbí kọ́ jẹ́lé ìwòsàn ni ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn amòyin láàdá ẹ̀sẹ̀ ayíbá ilẹ̀ fi dìde èmi nìkan kọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi. DJ Spider ó ga ni mí fìdá wa tí ó máa jẹ́ kẹ́ lọ́fà tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ sọ́gọ́sì nìyẹn o ọlọ́ọ̀lẹ́ amza lórúkọ tèmi di third striker eléètò gallant gan n bá ti wọ́n ń gbá sílẹ̀ bí ọmọ ẹ̀gbá lápá bí ọmọ àfetí kó gẹ́gẹ́ bí ọmọ èkó lápàdọ̀ yín bẹ̀ yẹn mo nígbàgbọ́ mo máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo God bless Nigeria. Olúwa kó bùkún ó dédé wa Naija o àti gbogbo etí tó ń gbé ìkànnì yìí bó kẹ̀dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn ọlọ́run ọba ni ó yá pápápá láti bẹ̀ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ ìyẹn látọ̀ léde wa Nàìjíríà ẹjá bẹ́ẹ̀ láti Nàìjíríà àti alápàbí kí mú láti inú ìdíje ilé tí ń wáyé ní olóde ti Ivory Coast Côte d'Ivoire ìlú Yamoussoukro náà ni ti ń wáyé o bàbá ń sọ nípa ìdíje

0: long ju ikuru odo le lewe ibando e to igba be high Christ high school o le yoro odo ona wole wa wo emi olohun loju ise o ma foro re se lanu loruko Jesus.
1: Glory Prince.
2: Beto Idibo 2027 se nbo lona yi o se koko ka won oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo idibo kaakiri ilu Glory Prince ti setan lati je ku rorun pelu edinwo nigba te ba se printing saraso fila bana ati bebe lo lodo wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts. Pelu awon ero igbalode ta fin se printing, awon akose mose oga ise ati iriri odumodun. Glory Prints ni eyan fun printing ti o mu yin dayato laarin awon yoku. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy, Dubai Ibadan. Glory Prints, e janfani edinwo lori printing to quality.
3: Glory Prints, put your message on display.
4: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan.
5: Dara o di pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe ifunpa giga eyo aseju abi ko mokunrin o ma mu na lo gbari lori ise enu ile airorun sun dede bi eti ba nwoye. Abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are niyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gagangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo.
6: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o eje ki ja yin si ti Independence Day cash pot awon oluburi 66 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opin eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo ro bi iwo gan lokan lati di millionaire wa September 30 ni special Independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori Splash FM *347*1004*#. Lori Ladilu FM *347*1004*#. O si tun le ṣabẹwo soju opo website pẹlu www.cashier.ng. Ẹni ọdun méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọjọ́ State Union Board ló fún tẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti Cashier? Mo ti Cashier.
7: Javis P.R. I Care Foundation ló ń lọ gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo ń tolúwa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis P.R. Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis P.R. I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
8: 0701015255
7: ojúlọ bá ara òní dín dúró mọ́ wa lágbárí.
9: Kábíyèsí àk
8: Oba Toto Biaro, Oba Rere Biosu,
9: Ebi ti peku ti yeti ye.
8: His Imperial Majesty,
9: Oba Senator Rashidi Adewolu Ladoja Arusa Kini,
8: Olubadan ti le Ibadan.
9: Eku ori ere ayeye ori kadu odun kejilelogorin loke epe.
8: To nti odun kan ati ibere opopolopo odun
9: te lo lori apere awon baba nla yin.
8: Idunno di meje lodo ti a.
9: Ojo 25 osu kesan layeye ojo bi oba.
8: Ojo 24 osu kesan ikana
9: layeye odun kan kabiyesi Olubadan lori apere.
8: Adupe mi lowo Olorun Oba.
9: Adupe ogbon, imo ati iriri kikun
8: pelu okokan farasi ile Ibadan kabiyesi oba Ladoja.
9: Awon alale ile Ibadan o gbe yin o.
8: Olubadan ti ile Ibadan.
9: Ara papala betu loko ibi gija gija la bekun.
8: Ibi gilo la ba koko ara fin dan ti refe ita gbangba la be wi ajile kege.
9: E ma be obe ni besu iran atele se ase benawo.
8: Magaja ajenigi eye yemetu oje Ibadan.
9: Oloye wole arise kola loni.
8: Gunogoki ikulewe.
9: Akalamagbo ni sala ilegberun odun laye.
8: Afefe tura to nfe lasiko Olubadan ile Ibadan.
9: Oba Senator Rashidi Adewolu Akanmo Ladoja Arusa kini koni wole lojiji.
8: Igba odun kan ni o.

0: káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì Lágẹ̀lú rè o, Lágẹ̀lú 96.7 FM, òkè gajò òkè ilé fún fálafálà lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Wọ́n á jẹ́ ká mọ̀ lẹ́tọ̀, ìròyìn eré ìdárayá, eléyìí tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí. Bàbá wa jẹ́ pààyàn sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹléwò wà 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹnu ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Lágẹ̀lú 96.7 FM. Àbí jẹ́ ká mọ̀ fan family lórí Facebook, lórí TikTok. At Top Striker 100, at Top Striker 100, ìyẹn lórí TikTok. Ó yẹ jẹ́ lọ ẹgbẹ́ láìkì kọ́ lọ bá àkílódé. Bẹ́rọ ṣe pọ̀ tó láìkì sí àmọ́ báyìí. Àbáwọn èèyàn èjì ni. Ọ̀dà o. Kò sí ìfigagbága kankan lẹ́nìí. A rí àwọn friendly àbí. Ṣé friendly wà ni?
1: Ìdíje UEFA Champions League tàwọn obìnrin.
0: Ok, Champions League àwọn obìnrin.
2: Ìdíje UEFA Champions League tàwọn obìnrin bí ó ṣe láǹfààní àti wáyé lẹ́ni tó bá ti ń di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ikọ̀ Bayern Munich lóbìnrin àwọn àti ikọ̀ Man City ni. Inter Milan àwọn àti ikọ̀ BK Akin tó bá ti wá ń di aago mẹ́jọ ikọ̀ Arsenal àwọn àti HB Koj ni. Juventus ọmọ ìgbà Benfica lálejò bákan náà ikọ̀ Real Madrid àwọn àti PSG láago mẹ́jọ bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Madrid PSG láago mẹ́jọ obìnrin ni o. Bọ́ọ̀rẹ́ máa bá wọn jà ń lé bọ́ọ̀lù pé wọn ò gbé sí tó fẹ́ wò. Obìnrin ni a pé o. Ok, ó do ilédè Switzerland. Ó do ilédè Switzerland. Ẹni ọjẹ́ balógun wọn. Òun náà tún ni balógun ikọ̀ Sunderland o. Granit Xhaka. Wọ́n ti ní kó tiẹ̀ kọ́kọ́ jókòó ná. Torí ẹ̀sùn kan tí wọ́n fi kàn ọ́ ń jẹ́jú ẹ̀sùn kan lọ́wọ́ báyìí yóò tá a bá sọ nípa Granit Xhaka. Òun gẹ́gẹ́ sì ti á jáde síta yí pé òun jẹ̀bi pẹ̀lú àlàyé. Kódà ẹ̀sùn tá à ń wí yìí ó ṣeéṣe kọ́ la ẹ̀wọ̀n ọdún bíi márùn-ún lọ fún Granit Xhaka o. Ẹlẹ́wọ̀n bó o bẹ́ẹ̀ là á bí ni. Tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 2022 lásìkò tí kóró COVID-19 tó gbalẹ̀ kẹ́kẹ́kẹ́ lọ́tún lọ́sì. Gbogbo àkókò yẹn ni wọ́n ń sọ fún gbogbo àwọn agbábọ́ọ̀lù wípé ọgbọ́dọ̀ gba abẹ́rẹ́ àjẹsára ìyẹn COVID vaccine. Ṣé wá rí COVID vaccine tí wọ́n ní kí wọ́n gbàǹgbà náà lọ́hùn-ún. Orílẹ̀-èdè Switzerland tẹpẹlẹ máa gbé gbogbo owó tó bá jẹ́ agbábọ́ọ̀lù tó ń lọ tó ń bọ̀ tó ń travel. Ọgbọ́dọ̀ gba vaccine yìí kó o sì mú ìwé ẹ̀rí pé o ti gbà wá kárí báyìí lórílẹ̀-èdè Switzerland. Ṣùgbọ́n gbogbo àkókò yẹn Granit Xhaka wà nù kọ gunners o. Kọ gba vaccine yìí ó wá lọ ṣe àgbélẹ̀rọ àgbélẹ̀rọ ìwé ẹ̀rí pé o ti gbà á ní ilé ìwòsàn kan. Ẹ mọ̀ tí wọ́n bá sọ wípé èèyàn gbé olúwọlé wọlé. Ẹ ti mọ̀ olúwọlé nígbà yẹn. A bá ní olúwọlé níwé yìí ìyẹn ni pé fake. Àwọn fake certificate.

0: ṣùgbọ́n báyìí iṣẹ́ ti yàtọ̀ báyìí torí pé èèyàn bá gbé gèǹje ní àwọn ibì kan ojú ẹsẹ̀ náà ni àwọn irinṣẹ́ ìgbàlódé ọmọ sọ fún ọ wípé níwọ gèǹje rèé wọ́n ní olúwọlé ni Granit Xhaka gbé wọlé fún àwọn ọ̀nà alákòóso Switzerland nígbà náà wọ́n sì kó jẹ ṣùgbọ́n ọlọ́run lọ́mọ tó tú àṣírí sórí Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí o ọ̀rọ̀ sàbúrẹ́kẹ́ mọ́ Granit Xhaka lọ́wọ́ àwọn alákòóso lórílẹ̀‐èdè Switzerland wọ́n ti mú òun náà sì jáde bọ̀m̀bọ̀ ọjẹ́wọ́ o ó ní ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ń bí èyàn ò sí ọlọ́run wà ń bẹ̀ gèǹje nìwé tó ń gbà wá wípé kó fi fa sí òun ti gbà á ó ní gèǹje ni ó ní kí ló sì fa ni pé ìbẹ̀rù òun náà nígbà náà pé torí òun ọ̀mọ ìtumọ̀ fasin ti ẹni káwọn ọmọ ẹgbẹ́ kọ́ má rèé dá nǹkan míì sí ń lára ló ń fi àwọn pé gbogbo tó ń gbà òun ó kúkú gbé ìwé fẹ́ẹ̀kì wọlé ó ní tọ̀ òun sì mọ̀ pé òun jẹ̀bi ẹ̀sùn pẹ̀lú láìsàlàyé kẹ̀kẹ́ tó lọ fà rárá ṣùgbọ́n o wọ́n lọ ṣeé ṣe kó kú sí ẹ̀wọ̀n ọdún márùn-ún tàbí kí wọ́n padà fáìnì ẹ̀ kí wọ́n padà fáìnì ẹ̀ ibi tí wọ́n rọ̀ dé dúró nìyẹn lédè kúkúrú ìfigagbága tó yẹ kó wáyé láàrin orílẹ̀-èdè Switzerland àtàwọn orílẹ̀-èdè bíi mẹ́ta Granit Xhaka ò ní láǹfààní àti kópa ńbẹ̀ wọ́n ní kó tiẹ̀ kọ́kọ́ jókòó ná kọ́ máa fèsì ẹjọ́ yẹn ná ìjẹ́ bó ṣe lọ́run ọ̀jẹ́ lápá ibẹ̀ yẹn ó dinú ikọ̀ AC Milan lórílẹ̀-èdè Italy fún ìgbà àkọ́kọ́ olùkọ́ni kọ Manchester United nígbà kẹrin Manchester United Ruben Amorim tí gbogbo èèyàn mọ̀ sí Ami kí lẹ máa pè ní Amuru Ruben Amorim tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Amuru ńgbà náà lọ́hùn fún ìgbà àkọ́kọ́ Ruben Amorim jáde síta gbangba pé òun gbà pé òun jẹ̀bi pẹ̀lú àlàyé nígbà tó ń wà nínú ikọ̀ Manchester United ṣe wá rírí mistake tó ń ṣe ńgbà náà lọ́hùn òun ò tún fẹ́ sọ́sọ ọrú ẹ̀sọ̀rọ̀ nílẹ̀ ta lo torí òun ti rí i pé òun gangan lòun ṣe mistake ńgbà náà lọ́hùn ọ̀wá tẹ̀mọ́lẹ̀ sí mistake tó ṣe àbẹ̀wò ni tó ń sàtẹnumọ́rọ̀ òní bẹ́ẹ̀ láàbí ni nígbà tó ń wà nù kọ Manchester United ṣé ẹ bá gbàgbé orin kan ń bẹ tí Ruben Amorim tí máa kọ òun náà ní pé àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United wọ́n understand the style tó ń play bọ́ bá ti lose báyìí ntí ọ̀sọ̀ náà ní pé àwọn player man u wọ́n understand the style òun àwọn player tó wà ńbẹ̀ báyìí wọ́n understand the style kí dẹ̀ ni style òun náà ni battery yóò lo mẹ́ta sí center yóò wá gbá wing back méjì lẹ́gbẹ̀ẹ́ style tí ń lò náà nìyẹn wọ́n sì wá sọ fún gbà náà pé tí ẹ gbìyànjú parọ́ kínní yìí parọ́ kínní yìí change style yìí ọ́sà wo kòǹkò mọ́ style yìí ni títí tó fi di pé iṣẹ́ padà bọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn bí oṣù bíi mẹ́rìnlá eléyìí tó lò nínú kọ Manchester United now ó ti wá wà nínú kọ Man U ọwọ́ ń jẹ́ kó di mímọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá nígbà wọn kojú ikọ̀ Benfica nínú ìdíje Europa League Benfica náà wọ́n pẹ̀lú góò méjì orin tí máa kọ́nu Man U ó tún padà kọrin yẹn o ó ní àwọn agbábọ́ọ̀lù AC Milan wọn understand style òun kí ni style òun three at the back náà ni o pẹ̀lú wing back lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ àlàáfíà ju gbogbo ẹ lọ ṣùgbọ́n ìfigagbága tí wọ́n gbá kojú ikọ̀ ti léṣe ìrìn lópin ọ̀sẹ̀ yìí tí wọ́n ti borí pẹ̀lú àmì ayò mẹ́ta sódò nínú ìfigagbága yìí Ruben Amorim onígbà tí ìfigagbága yìí bẹ̀rẹ̀ ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́ta lẹ́yìn ṣùgbọ́n nígbà tí nǹkan ń lọ tó wá rí pé agbábọ́ọ̀lù òun ò tún fẹ́ ṣe dáadáa ó ń kà change sí mẹ́rin lọ́wọ́ ẹ̀yìn ni ó ní kí ló ń change sí mẹ́rin lẹ́yìn sí báyìí bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní flow nìyẹn o ni páàsì bá ń jáde lọ́tún ní ń jáde lọ́sì Modric tó ti wà static tẹ́lẹ̀ tí ò rí nǹkan kan ṣe bó ṣe di pé ó ń yọwọ́ ọsẹ nìyẹn ó lélẹ́yìí fún àwọn ní possession eléyìí ló wá fà á tó fi dàbí ẹni pé àwọn borí pẹ̀lú àmì ayò mẹ́ta sódò oni bayi o on ti se to lati adapt mo gbogbo situation to nba bara on da yato si ko won wa duro lori owo kan pe 3 at the back tori n to ba se ni le kini e be yan ba lori pipe ko ye ko tun se ni le keji o igun to pa ladi e to ba tun ele epelewura inu elewura lo fo yen o oni fun die yi asise to n se nu ko Manchester United to n sa duro sori owo kan style kan dondo ohun o tun de se soru e soro ma bi se bi gagbaga ba se ri lohun o se ma gba iyan ni pe owe yo ba ton so yi pe ba mo ba se ri la se sana re oni fun die yi ohun ti gba asise ohun lasise fun igba kokko pe ohun je bi eyin ti ma yu oni e ma binu gbogbo eyin miki e ma e binu o fun igba kokko Ruben Amorim o gba asise re lasise nu ko Manchester United okay o ya gbagba gbagba roju oja sugbon Iko Atletico won da pada fun Jose Mourinho ki won wi kini Mourinho wi e sa ri bi se nlo won o ti gbagbe o ninu ko Chelsea oro ti Villa Boas o pe abosi aye orun abi to ba je pe iwo fe ko si abosi sise bi be yan se ma jin oga re lese oni inu Chelsea lo pin si je ki alaade anbo e ja roju oja kade egun kale
1: ajani si osi okada lo gbe ni oko reda oko oke bi rakoro ose meta sisin sosu kan ni ofun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock sort of bo ti agree price mo si ti gboko mi le fun won wo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon ko po nu ogba won lo to o sugbon wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock sort of ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock sort of e di lock sort of ni awon won tori siri si oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba oda la toki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lockso to won oba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di lockso to obu ti se tan ati ba yin se pre oda lodo won ni rufi oko te ba fe la toki okun ani o lo ba won ni di lockso to obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 0816982848 7 the lock shuttle hall gbogbo to ni se pe loko irun ni
2: ilera loro alafia ta
3: Togas, Togas, Togas. Otojo di eseyi ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sara oto. Nipa kafiti wi ti gbo pe logun lona igbalode to pe eyan de nkan sara si won. Ile ise Togas to ti gba won ti sise fa ko jedi ati ogun ti fo kidere mo toni toni jade bayi. Be ni, awon ogun ti jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara, ewo gbo water ko jedi nda laanu. Togas aba powder ni bere fun. Bo si je kidere le tin yin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kidere yin mo toni toni besi ni gbogbo ogo wa ni nafda kitin lo nte gbogbo eyin te wa fe mo ba wa duwo po ile ise togas te fe mo ko ogo wa ni opo ko oyoku abeyin te fe mo ra le yoyo tori wi pe awon alagbata fun gbogbo awon ogo wa ile ise togas multi dynamic concept fi akala express bravo buster milu ibadan tabi ke mo pe wa ni ile ise togas sori 09032949024 ile ise togas lo ni ani fasan lugba gbogbo tin se oye agbara igbogi bileka bileka
4: Dr. Scrap Recycle ati tamato di rorun ba fun gbogbo eyin te fe tamato ni cash and carry no delay Dr. Scrap o ra lowo yin eyi keyi moto te ba fe ta eleyi to duro re ni abi eleyi to ti gori odo tohun eyi to ti delay doti ladugo aloku oko ti tu fi taruku tin yo lowo re lenu to ti fe sora re di agba na fun yin te fe ta ke fi paro oko ke to fi upgrade bo se ka Truck, bus, trailer, ipo yo ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni @DrScrapRecycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.
5: Oh no, my pen has stopped.
6: Here, you can borrow my favorite pen,
5: The Big Crystal Original.
6: Oh, your favorite pen?
5: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káṣe ni ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́mbà yìí. Káṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza níyànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sáà díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Your Nescafe is not just a drink, it's your

kaabo pada latoju aja ikani lagelure lagelu 96.7 fm oke gajo ke ile nba lavelele iyen ni le ibadan ti a we ya je ke mo leto iroyin ere idaraya ele todu ti gbegbe nkan si baba ipe yin se ndarapo mo wa Hello, wo wa live and direct ni bi gibi ka kiri agba nla aye eno kan ni bani dore facebook ti kan ni ti lagelu 96.7 fm abi je ke mo fan family lori facebook ka jo ma agbara kasida o ye ja lo nu ko ti atletico madere won atletico na jade tan lana o won lo sori ero aye lu jara won won ni Jose Mourinho bi bi gagbago ba ti force odo re orisirisi so ku so lo ma so won wa ko akomo na kan stop referee as harassment now won gbe photo Mourinho be won wa ko stop referee harassment now won ko ni ede Spanish ni lori ero aye lu jara ele to je ti ko Atletico Madrid ni o e me gba pe Mourinho to tako adari ayo Otis Arias ele to dari ifi gagbaga derby laarin Atletico ati Real Madrid to ti so opolopo npan nkan nipa adari ayo yi papa julo awon kudie kudie ele to se lojo yen ju gbogbo e lo iko Atletico na ti tagba Mourinho e wa mo koko ni pe iru Diego Simon na ma so pe enikan ta ko referee Diego Simon of all coaches Diego Simon ti a ba ni oluko ni to le complain laye atorun ju ki n to mu oluko ni kankan lodo temi ni omo telomi o in kokko mu Diego Simon koda Diego Simon o le ja ntori throwing as throwing keze igbe boya omo boya ki Atletico ri throwing ki won fe ju o o le nibi to ye ko ti ju ko lo ti ju pe o ye ki won je ka won osun siwaju nbi ti throwing ti sele gangan won o fun agba bolu won laye lati throwing nibi to ye ko ti throwing ko si nkan ti Diego Simon o le ja si Diego Simon yen lo wa nta ko enikan bayi igbe bolo ba ti wo sodo re yo ma so kala kala Diego Simon of all coaches abi okay ojombo especially eje di igba ti Diego Simon ba koju iko Barcelona igba na le ri film sugba koni jina a jo wa na ni eja ma wo bo o ya gbagbagba awon agbabolu bi marun ni ati withdraw ninu ifigagbaga ti le gesi bayi o to ti je gbe awon karin na wa nu won lara won na lati re Declan Rice o bo ti je gbe Declan Rice on pari ifigagbaga iko Brighton lojo Saturday koni 90 minutes lo gba o si gba tekelele sugbon won ni o ni ifarapa to iru ifarapa to ni olodun loye o enikan ni Diego Simon o se ki ko se ki mori o no ko ki se ki enikan kan to ba pari game o ti so tipe Diego Simon o ni abosi ni ki a pari ifigagbaga ka ma bora wa lowo tinu wa o si ni dun sira wa o la bosi ni o ni ko si oluko ni keke ti won na ti n bo oluko ni akegbe lowo o ni ninu re ninu olokan aya re bi koku koku ni omo awen ti n bo lowo ni ki wa ni tuma ke bo oluko ni kankan lowo after the match o e lo wo Diego Simon ta ba ti pari match bayi on Saturday world koda te ba fe wa bo lowo e ti e leri final whistle bayi on Saturday world dressing room lo niyan ko ni duro de anybody oko ki n bo eni kankan lowo o ni o sinu agenda to ko ma bo coach kankan lowo ta ba pari ifigagbaga so ti eniyan make your opinion ti eni ju gbogbo e lo oro kan ti Thomas Tuchel so boya n lo fa ta won opolopo agba bolu ti won fi koyin si olede ti England o tori pe Declan Rice 90 minutes lo gba koju iko Brighton o wa se se ko ja yi pe o manage gba ifigagbaga itan ni
ṣùgbọ́n ikọ̀ Gunners ò tí sọ pàtó nǹkan tó mu gẹ́gẹ́. Ó ti ẹ̀jẹ̀ wípé kò pàmà ń tiẹ̀. Àwọn alákòóso ikọ̀ Chelsea wọ́n ní muscle problem ló ní tiẹ̀. Kò pàmà wọ́n ló ní muscle problem. Marcus Rashford gbogbo wa la rí pé kò lè parí ìfigagbága. Àwọn àti ikọ̀ ti Fulham lọ́jọ́ yẹn. Ó jáde tí sì ń diwọ́ ọmọ ìtàn. Kobbi Mainoo náà parí. Òun náà ti withdraw. Tino Livramento. Òun náà ti withdraw. Wọ́n jẹ́ márùn-ún báyìí. Ju gbogbo ẹ̀ lólùkọ́ ni Thomas Tuchel. Ó sọ̀rọ̀ kan síwájú. Ó ní ìwà agbábọ́ọ̀lù tó bá mọ̀ yìí pé ò ní jáwé sóbì mọ́ wulẹ̀ wá o. Sínú ikọ̀ àgbọ̀jẹ́ tó léde England torí pé ó ti kú òní eré o. Ó ti kú òní eré o. Ó ti diṣẹ́ gidi gan báyìí o. Ìwọ́ tó bá mọ̀ pé ọmọ wa ṣe yọ̀dẹ̀yọ̀dẹ̀ mọ́ wulẹ̀ bọ́dà láti wá. Tó bọ́ Tuchel lọ sọ bẹ́ẹ̀ o. Ju gbogbo ẹ̀ lọ, ó ti replace àwọn méjì. Ó ti pe Morgan Gibbs-White. Agbábọ́ọ̀lù ikọ̀ Nottingham Forest. Ìyẹn sì ẹ̀ ti gbọlidé lọ́ndẹ̀. Ó ti gba Dubai lo òun àti family rẹ̀. Ṣùgbọ́n ti yóò fìlú Dubai lẹ̀ báyìí. Yóò máa bọ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì. Nígbà tí wọ́n ti padà pé. Bákan náà ló pe James Garner. Agbábọ́ọ̀lù ikọ̀ ti Everton. Láti replace wọn. Bí nǹkan ṣe rí nìyẹn o. Nínú ikọ̀ ti Liverpool. Yami Karaga. Ó ní worst signing. Ó ní Florian Vidio. Ó nítorí pé tẹ́lẹ̀ ń táwọn ń wò ní pé bóyá ó drop form. Ìyẹn nígbà tó ṣẹ̀ṣẹ̀ dénú ikọ̀ Liverpool. Ó ní wọ́n ti wá fún láàyè tó. Dúpẹ́ kọ́mọ̀ ti improve lọ ṣùgbọ́n kàkà kọ́sàn lẹ́n ara rẹ̀. Ìpele ní tún ń pelé sí o. Ó ní Florian Vidi. Isa ń worst sí ni. Pé £160 million sí ikọ̀ Liverpool fi rà á. Bí ìgbà tí èèyàn kan dáwọ́ gbọ́ àtù ni o. Ó ní ó yẹ kí Florian Vidi kó ti gòkè sí. Ó ní ṣùgbọ́n Saka máa ń jẹ èèní. Ó ní ẹ mọ̀ pé téèyàn bá ní èèyàn ò lè fúnyàn. Ó ní ibi tí ọpọlọ rẹ̀ gbé mọ náà ni bọ́ọ̀lù ti ń gbà yẹn kì í kò dọ́pù fọ́ọ̀mù kẹ́kẹ́. Nípa Florian Wiz yẹn déédé ń tọ́mọ̀ gbàmọ̀ náà nìyẹn. Kò drop fọ́ọ̀mù kẹ̀kẹ́. Déédé ibi tọ́pọlọ rẹ̀ gbé mọ. Náà ní ń fún ikọ̀ Liverpool kìí ṣe pó drop fọ́ọ̀mù pé. Nígbà tí wọ́n kàn gbá yàn. Tí gbájú ẹ̀ gbá yàn. O ní £160 million yẹn. Ok. Inú ikọ̀ Chelsea tí mo sọ fún yín. Andre Villas-Boas òun ló mọ̀ sọ̀rọ̀ sí gbogbo ayé lánàá o lé ọ̀dọ̀ ti alaye yìí ti jẹ́ ẹ̀yìn Mikel Obi podcast ẹ̀ níbẹ̀ ló ti nà ń bẹ̀ẹ́ ọ́ tẹ ìmọ́lẹ̀ sí gbogbo awuyewuye tẹ́ ẹ̀ bá gbàgbé ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan John Terry sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa ń dì pàǹpá pẹ̀lú olùkọ́ni ó sọ̀rọ̀ pé ó sọ̀rọ̀ ń pa Andre Villas-Boas wípé ń tó ṣẹlẹ̀ láàrin àwọn pé bí Villas-Boas ṣe dé náà ló ti ṣubú o kí ló fa ìṣubú Villas-Boas ọkọ̀ òfurufú ẹ mà wò gbọ́ kó òfurufú bò ó ẹjẹ́ ń tẹ̀múlẹ̀ tí kò lè yé yín ó ní ẹjẹ́ ń kọ́kọ́ mú ọ̀rọ̀ John Terry wá kí ti Villas-Boas náà lè yé yín John Terry ni gbígbà tí wọ́n gba Andre Villas-Boas tó wọnú ikọ̀ Chelsea pre-season táwọn fẹ́ máa lọ báyìí ibẹ̀ gangan ló ti kọ́kọ́ fi rú èèyàn tó jẹ́ àtìgbà náà làwọn táwọn jẹ́ àgbà wọnú ikọ̀ Chelsea tẹ̀ ti múra rẹ̀ gbé ókè ó rí fíìmù ǹjẹ́ kí ni Villas-Boas ṣe onígbà táwọn ń lọ sí agbọn asia ọkọ̀ òfurufú táwọn fẹ́ gbéra láti ilẹ̀ gẹ̀ẹ́sì ó ní àwọn àgbà wo làwọn máa ń jókòó nínú first class làwọn máa ń jókòó sí àwọn agbábọ́ọ̀lù yòókù wọ́n lọ jókòó ní economy ó níbẹ̀ ni ó ní ṣùgbọ́n lọ́jọ́ yẹn ni Villas-Boas bá ní ẹyin ìwọ Lampard ìwọ Drogba ìwọ kíní kẹ́ máa lọ first class ààyè tó kù ẹ jẹ́ káwọn ọmọ yẹn náà jókòó ń bẹ àwọn chalobà ó ní gbogbo ọgbà yẹn àwọn chalobà sì wà ní academy ó ní lọ́ba kó àwọn academy player young player lọ́ba kó wọn dà sí first class pẹ̀lú àwọn tó wọn jẹ́ àgbà wo ló ń gan tó ń jẹ́ ìkan lára àwọn àgbà ohun ọ̀ráyè first class ló ń bá ń wojú àrán ń wojú àgbà irú kí a lè léyìí ta làwọn ó ní àwọn sá lọ àwọn dé ó ní látìgbà yẹn làwọn ti mọ̀ yìí gbé Villas-Boas kò lè wà successful nínú ikọ̀ Chelsea ọlọ́run táwọn jẹ́ àgbà wo sì jí ó di mímọ̀ pé lórí tó bá fi tàwọn ṣe fíìmù tó fẹ́ rí ó rí ó sì padà rí fíìmù ọ̀hún ó ní tó ṣẹlẹ̀ ni ó ní dídé rẹ̀ báyìí ló ti fi rú èèyàn tó jẹ́
Fila Boazi eni afara mo o le dake o. O na ti jade tan. O ni be ba nwa ibi ti abo si pin si. Ninu egbe agbabolu abi ton fe ko bi an se edite mo yan. Abi eyan se edite mo ga eyan. O ni ma lo nu ko Chelsea. O ni gbogbo e lo kun be. O ni la kokon. O ni se be ri. Roberto Di Matteo to pe awon alakoso ko Chelsea gan won o ti e ri gege bi eyan. On lo sa taku wi pe on lo won lo gege bi amugbalegbe ohun ola se Roberto Di Matteo gangan ti nji ohun lese to won omo eri bo na lo pada gba se ngba ti an gba se lowo ohun oni nkan kokon to kokon ya nlenu niyan pe eh aye yi mo le o keyan si pe yan wa je nko si ma tun mu yan lowo oni number 1 ni Roberto Di Matteo oni you was successful re to gba Champions League oni ke se mi ma se re bi ko je yi pe ima ti awon agbabolu yoku ti an jo so panpa o daruko Ashley Cole na oni okan lara awon alabosi aye ohun ni o bo ba ri Ashley Cole to ri ejo kokon pa Ashley Cole ko to pa ejo oni be la awon agbawo mi na nu ko ti Chelsea oni ju gbogbo e lo won o ti e ri ti an ba wi pe agbabolu ise won nu sugbon David and Roberto Di Matteo se pe awon alakoso ni nkan mo nkeke o lo nsa duro wi pe ni okunrin yo mo sese yo ye oni ase eni agboju okun le oje ni agba eh kokoro ti nje fo idi e fo lowa sora ore mi sora o bo ba tin lo ma weyin wo eh ma weyin wo ma sora re o won so panpa eh won so panpa o sugbe inu kan ni o ma lo inu kan yen nikan to le ku ojade o eni o ro pe awon pa lowo ke bayi oni o li ni o le waju panpa ti wa gan ma to adenu le bayi pe ah e wa gba mi ni deni ani ka mu goke on lo tun du ondo yi pe ka wale eh ju gbogbo e lo andi Villa Boys won wa bi lere pe ki lo sele pelu oro flight oni be la bi ni oni ni ti oro flight yen to sele gangan ni wi pe nigba ta won lo si agbon asia won wo yi pe awon agba wo ni economy first class oni ke se economy lo nka won yoku si oni business class ni o oni economy o si nu flight ta won gbe oni first class ati business class ni o nda wo gbe ko won o mix won papo ki ka won omo yen mo ma rira won gege bi outsider oni din niyan o no kare won si so ibi ti akude wa oni ngba ti Ashley Cole ho jade lo ba ni ise yi so ye yin sa a ti je pe style ten lo yen o han affect match o han affect game tohun olowo aya nlenu pe Ashley Cole le jade laarin gbogbo aye ko ma so be se bo ye ko wa ba ni one on one ni oni leyin oro ipade yi ohun wa pe John Terry ohun pe John Terry ohun pe Ashley Cole wi pe o ni gba next match o o ni kilo nse o so fun pe n to se na ni wi pe o lo nda o lo o n complain nipa style mi loju gbogbo awon agbabolu yoku kilo to le wa ba mi one on one fun die yi next match awa ti Napoli o ni gba bolu o oni ati gba yen last week o ti mura ohun lowo oni ngbo si dijo fi gagbaga Napoli o nlo bosingua oni bosingua lohun lo lojo yen oni ngba toro daro bosingua gbaju seju meji lo loba ni injury oni bonse wu egbe ba oju ohun atasiko oju awon jo se merin lori bench o lo wo nti ka te gbigbe oju ti o bosingua re to fe lo o lo nsa wo pe se bosingua o tesiwaju n bo sa gba bi iseju meji la ohun wo pe bosingua o le tesiwaju ohun o ni choice o lo n ba igbe Ashley Cole wole Napoli si na won pelu goal meta ti eyokan oni leyin eyi wahala de lotun lo si lede kukuru oni iko ko Chelsea on gangan ni abosi po si o iko Chelsea la abosi po si o oni bi nkan se je niyan o gege bi oluko ni won gba kan ri ta ba nso nipa oluko ni Andrew
Henry Laboise alaye to se niyan o lori oro iko ti Chelsea e gbo se Chelsea la bo se po si ju wahala o ya papa lati be yan asidego

0: soro ti ko Manchester United ni Marcus Rashford ni egbe bo lo se je okay e ja se bayi eto wonu eto laaro yi o ba dago meji la ma tesi waju la pa be yen
1: FM 96.7
0: okay ba dago meji la a tesiwaju yen la pa be yen okay aku ojumo o aku dede woye o
2: e ka ro sa
0: oruko ati le ise ti en soju
2: akigo titin lanfa ni ati ma gbo anura koko ta wa nile ya ati loke okun ade ola omo tesho loruko temi lati le ise design bricks homes and property design bricks homes and property ojulo wo le ise tale tale ton tile to fin lokan vale ni sa
0: ta ba so nipa design bricks homes and property odu ni won we sai ma fo loko ṣùgbọ́n tọ́dún bá ti ń parí lọ báyìí oríṣiríṣi òun náà ni wọ́n máa ń gbé jáde tí wọ́n máa ń jẹ́ ìrọ̀rùn fún àwọn èèyàn káàkiri àgbà ńlá ayé a tún ti rí yín báyìí kí ni tó tún wà ńlẹ̀ táwọn èèyàn ó tún gbẹnu sí.
2: ẹ sà design sì ti kóre dà sílẹ̀ afẹ́ káwọn èèyàn wá ṣe kíni kí wọ́n wá he ní báyìí torí pé kíni ó tún ti ṣẹnu re láti lè ṣe design bricks homes and property ẹ wo ẹ ní di tòní ọkọ tẹ recording náà torí gbogbo àwọn ọ̀rẹ́ yín tó wà ń diaspora àwọn ọmọ yín ẹ wọn ní láti send ẹ̀ sí wọn opportunity eléyìí ó kilẹ̀ ó lọ fàlàfàlà ní sà torí pé kíni adíkà tún wá jẹun ara alẹ́ sí láàárọ̀ yìí ni wọ́n ní owó téèyàn ó fi ralẹ́ èyàn ò lè fi èyàn owó téèyàn ó fi kọ́lé kò ní fi mẹ́mu ẹ sà èmi á mọ dá wọn lóhùn pé ó ṣeéṣe kí èyàn fi gbé two hold kó hold mọ́ lọ́wọ́ o
0: àbí ó gbé
2: o tàbí kó fi gbé gogo kó padà go ilé iṣẹ́ design mix homes and property ló ń sọ pé láàárọ̀ yìí ẹlòmíì ò bógun lé ṣùgbọ́n ó fẹ́ tiraka láti ṣekin láti fi ogún rẹ̀ là kúrò nínú ogun ni mọ́ ọ bọ̀ kó wá ṣe kíni kó wá gba ilé láti ilé iṣẹ́ design mix homes and property royal prime estate tiwa ò ṣe ń gèrè after coca cola gangan níbẹ̀ àṣejì rẹ̀ yóò dá fún yín ilé eléyìí ẹgbẹ́ títì ló wà geographical location tó superb ni a mọ̀ sọ fáwọn èèyàn pé láì sọ fún yín tẹ́ bá tá ti júwe ẹ̀yin ò gẹ́ ibi tí location estate yẹn wà ẹgbẹ́ títì ni kò ń ṣẹlẹ̀ tí ò sí lórí gps lágbára ọlọ́run sá perimeter fence ti wà ńbẹ̀ security ti wà ńbẹ̀ street light ti wà ńbẹ̀ ẹ lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ lọ́kọ́ lọ bèrè iye tó ń tapa plot ní environment yẹn design bricks homes and property wa sọ pé èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá kọ́kọ́ pè láàárọ̀ torí promo yẹn ti tẹnu bodò ember countdown la pe september la fi sori amọ ọsẹ meji pe la fi ṣe ninu september yi
0: okay.
2: Promo yẹn ti lọ engineer tó sì ṣe tu wa sọ pe adiola mo ni sa won lo so fawon eyan lori lagilu laaro yi pa awon to ba gbe body ti o la body mole ni eyan marun pere lele wa fun mo bo pelu 500,000 sa
0: iro ewo
2: pa plot ni sa e full plot o kun remrem ninu estate ti wa to wa ni royal prime estate to wa lo se ngere yen gan 500,000 naira per plot sa
0: e ma tin ta mi 1.5
2: lagbara olohun sa lori promo gan 1.5 million naira ni ladugo yen lo bere milimili nan ta le nbe sugar design pe mo ko tautau to wa lowo ebo laaro e ko wa
0: de le
2: 500,000 million rat plot meta o ye ko je 1.5 million naira engineer to se ni yo extra 200,000 leyin e
0: mo ko 1.3
2: lagbara olohun sa million ra 1 acre lowo lo bayi o ye ko je 3 million naira engineer to se situ ni mo ko 2.6 million naira bo tí wọ́n sọ pé dandan kẹ́ ẹ kó gbogbo ẹ̀ wálẹ̀ kan náà ẹ deposit yẹtẹ ẹ bá ti ní
0: èyí
2: ẹ̀kan san yẹtẹ ẹ bá ti ní báyìí kẹ́yìn ṣe kí ni kẹ́yìn mọ̀ bọ̀dọ̀ ọ́fíìsì
0: níbo
2: lágbára náà royal prime estate tó wà ní òṣè ń gèrè yẹn gangan ni ilẹ̀ yẹn ò pé méjì ẹ̀yọ̀ kan náà ńbẹ estate wa tó wà ńbẹ ẹlẹ́ẹ̀kejì tó wà láyé gun olómi after circular road yẹn ibẹ̀ ló ilẹ̀ eléyìí wà a ní kán máa bọ̀ báyìí pa plot lórí 400,000 naira if he is run am 400,000 naira plot kan e to ba fe ra 3 plot nbe 1 million naira ni ko mo kobo instead of 1.2 extra 200,000 be ni o fe ra 1 acre nbe mo bo pelu 2 million naira
0: okay okay eh kini office yin ibo lo wa pe number wo won le pe yin
2: office meji la ni nilu badon bi gbogbo yin te ba sumo iwo road daada to je pe iwo road lo ja mo yin lese e mo bo ni suit 57c praise plaza egbe tom hospital ke to lo sona ona wema yen ibe office wa ko jina sama iwo road number te si pere to ba ti je pe iwo road le nbo 090
0: okay
2: 36
0: okay
2: 87 18 23 to ba busy e tun pori re ni ko fero 090 36 87 18 23 tabi to ba pe body ja lo sumo yin e ma bo ni block shop 20 ni joke plaza 081 48 26 26 29 081 48 26 26 29 eyan marun to ba ti kokko pesa eyan ko gba bag rice marun bag rice marun eyan marun lo ni ororo marun eyan marun lo ni lagbara olohun sa ogun fe marun eyan marun lo ni yen na
0: o ti e ti wa da ba hun o kan lo mo tare si atogun fe ladugo
2: e n ba count down ni sa
0: wahala bo se je niyan lati le se design breeze homes and property be ba ni nkan ka bi meji te fe bi won e kan si an office won tabi ke kan si number ti won pe yen loju ese na ni won o gbe o alase ati oludari engineer tosin situ o na ni o ba yin soro ko je bo se lo won je lapa be yen e don ki iroyin wole pelu controversial newscaster ti gbogbo yin ti bere te ti mo bi ani mowo ijegban newscaster wahala newscaster o de pada pelu sima alayo ogbede imole o na ti wa nle agbara pelu mi ako ojumo o
3: se awon eyan ti n bere mi tele
0: ah won ti n bere igba wo won e bere ti o
4: bo ni don be se reti
3: e ero baba yo
0: kabo
3: be reti ero baba yo

0: Ọ̀gá ẹ jìnà sí top cycle.
1: Àwọn náà wà pé
0: Ẹgbẹ́ yẹn kan náà ló ń ṣe.

0: ọmọ wa láàárọ̀ yìí o ọlọ́run bá ògo ni fún orúkọ rẹ o ìkànnì lágelúre 96.7 FM òkè tó ga jòkè lọ lórí ẹ̀dọ̀ kiri tàtún láǹfààní àtòrí ọ̀fẹ́ láti gbé kayín mọ́ gbogbo ibi tẹ bá wà fún ti àárọ̀ tòní àṣẹgun nílé àṣẹgun lóde ìṣẹ́gun náà ní ìdẹ ti wà lọ́jọ́ gbogbo àti nígbà gbogbo ọ̀rọ̀ jáde àṣẹ mú bẹ́ẹ̀ ẹ̀rí lókù ẹ̀ wọnú ayé lọ kẹ́ lọ rí ṣe rere mú kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i títí láyọ̀ Akínṣọlá náà lórúkọ tèmi
1: oni ọjọ́ ìṣẹ́gun kí Elédùmarè kí ó ṣàánú wa ò kaṣẹ́gun nílé kaṣẹ́ lóde kaṣẹ́ lájò ní gbogbo ìrìn àjò wa láyíká àti àyídà Elédùmarè kọ́ ṣẹ́gun fún wa kí ire gbogbo kó wá ráàyè fìdí jókòó lọ́ọ̀dẹ kó wá wa kó wá jẹ́ àjẹpẹ́ láṣẹ Edùmarè olúwa ṣínà aláyọ̀ ogó èdè ọfọ́ máa lè sọ fàánú orúkọ tèmi ń jẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn ẹ darapọ̀ mọ́ wa o lórí Facebook Lagelu FM 96.7 ní kẹ́ ṣàwárí ń bẹ̀bẹ́ ṣe ń wo ẹ̀pìn kò kárí tó lórí tẹlẹmù.
0: tó ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápápá pẹ̀lú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa nàìjíríà tó bóde lé ní ìwé ìròyìn nigerian tribune wa vangard wa guardian tẹ̀lé punch náà ó fara wọn lọ́wọ́ o vangard eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú ìròyìn tó jẹ́ àkọ́kọ́ ti bẹ ní ọwọ́ mi ó gbé àkò ríru ó ní pẹ̀lú bí nǹkan ṣe mú hánhánhán lásìkò tá a wà yìí tára ò fẹ́ rokùn mọ́ ohun tí ò tó rẹjìyẹ tí kálukú ń pariwo pé tó ó wá dójú ẹ̀ pò ó wọn ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nlc òun náà ni wọ́n ti ń ṣe àtìlẹyìn fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó ní ń ṣe pẹ̀lú ìjókòó papọ̀ ìfikùnlukùn pẹ̀lú ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ ìyẹn joint national public service negotiation council jnpsnc wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wípé ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 lowó oṣù tó kéré jùlọ táwọn ó bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àfikún sì san bí wọ́n sì ti ń san tán ìwọ́kọ̀ ìsínà wọ́n wà gbé owó epo rọ̀bì dálà kan sí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 bẹ́ẹ̀ bá ti fi sí 500 iye táwa náà mọ̀ gbà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fi sí 500 ó ṣe orílẹ̀-èdè
1: nínú ìwé ìròyìn the nation ẹni tí í ṣe alákòóso ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ mohammed idris tó ti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà orí ẹ̀mọ̀jọ jùmọ̀ fi ọ̀rọ̀ síta lánàá wípé bí ààrẹ ilẹ̀ yìí bọ́lá ahmed tinubu kò ṣe sí níbi ìpàdé àpérò àwọn orílẹ̀-èdè tí ọjọ́ ọmọ àjọ ìṣọ̀kan àgbáyé united nations general assembly UNGA eléyìí tó jẹ ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́rin rẹ̀ 81st ti yọ bẹ̀rẹ̀ lónìí nílùú new york wọn pé kò ní ṣe àkóbá àbí kó mú èbù ẹ̀yìn dé bá àjọṣepọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn àwùjọ orílẹ̀-èdè míì lágbàáyé o.
0: látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 wọ́n ní ẹni tó jẹ́ alámòjútó àgbà fún ètò ìpolongo ìbò ààrẹ fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́hùn-ún senator abdulaziz yari òun náà ló mà lé iwájú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n jẹ́ adarí wípé ó yẹ ẹnì ṣó o ẹjẹ́ á ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ adarí wọn àwọn ìmáàmù ìmáàmù àwọn àfáàfáà lápá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ̀ mọ̀ láǹfààní láti gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí o.
1: gómìnà ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀ títún ṣe mínísítà fún ibùjókòó ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà fct lásìkò yìí yesom wike ó ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ṣokùnfà ìjákulẹ̀ peter obi nínú ètò ìdìbò ààrẹ ọdún 2023 pàápàá jùlọ bí ó ṣe láǹfààní àti jáwé olúborí ní ìpínlẹ̀ rivers bákan náà ni yesom wike lọ sọ ìdí tí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n fi ń tako ìkórajọpọ̀ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ olóṣùmarì rainbow coalition eléyìí tí òun gbé kalẹ̀ ó pé ẹ̀tẹ́tí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ òye gbogbo ọmọ nàìjíríà gbọ̀ngàn lago tí yesom wike ń lò.
0: nínú ìwé ìròyìn punch àkòrí tó wà ń bẹ́ o wọ́n ní ẹgbẹ́ òṣèlú apc àti ẹgbẹ́ òṣèlú agar làwọn èèyàn kan ní wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi oríkorí ipe ẹja jọ ṣe àṣepọ̀ o ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú apc ti ní àwọn ò tí ì mọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ títí di àsìkò yìí punch kọ̀ròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ẹ̀dọ̀ kiri ìfún tààrọ̀ tòní lẹ́ẹ̀tì gbọ́.
1: ẹgbẹ́ òṣèlú adc sọ̀rọ̀ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ yìí wọ́n pé ó dàbí ẹni pé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ti fẹ́ máa kọ àwọn lóminú àtomi òde o lórí bó ṣe jẹ́ wípé àwọn ti kẹ́fìn ẹ̀ wípé làásìgbò òṣèlú gíhalẹ̀ máa àwọn olùdìbò àti ọ̀kan ọ̀jọ̀kan ìkọlù eleyi ti yo ma waye si okan ojokan awon ti an je ikan omo egbe oselu alatako nile yi yo se akoba o fun eto edibo apapo 2027 tori pe an kan ti mura lati ma duro ma awon eyan ti nbe ninu egbe oselu alatako nile yi
0: so won ni ani ti se oga agba yanyan fun le se olopa ile wa nigeria o ti se kilo fun awon oloselu o bi pe eye ma ku awon omo osota eye ma ko won kaakiri o to ba ti di asiko ipologo ebo won ni awon ona itoka si mefa ototo ti won ti la kale lori ona ti eto abo fe gba lorilede yi lo ye ki won tele kan si piya mo re le o ke se awa yo lo lenu oko pelu ada la wa gbe ko e to be e ile ise olopa ni ohun ti e fe faun yo de ese adinogbo oku fu eto abo lorilede wa nigeria ni un lasiko eto ipologo ebo eleyi to bere
2: bi an se menu ba won soro pe a lebo le awon se kan lakata re na
0: ni ka mo se ba mo
2: ya go fun
0: oda ki gara kata si boko se be nu eleyi ti won pe wo eni to wa lokan na soke to ba ti na soke si sodo wa ni o ye wole wa e wa gba e wa gba se ndi
2: iye na won se
0: emi omo won so ni emi omo pe mo nsele se ori
2: ko ye mi
0: mo ko ori wo na mo wo kan
2: ninu emi
0: ti
2: ba se pe aba le ninu royin ti iwe royin ko
0: iwe royin do ba ko pe se we mo ri ti wo
2: gbe
0: ti wo gbe roro gere si won ni enu ti wo pe o ye soro bo le todu bo se ri leni na pe ha etodu bo yi lo ni irowo rose e wo oyun ka yo so o ti wa oke o
2: to loju iwe keji dini ogbon the guardian titi so ara re
0: mo kese mi fun era kizo ti se fun o
2: mo kese mi bo ijoba apapo ile yi ti so di mimo
0: ipe
2: walai owo na ti ara ilu o mo lo koni lo oke lai lai won ni ka won eyan mo fokan si iroyin apalapulu kan ti an fi ta pe ni kope kope ijoba o tun yo owo iranwo kan
0: ko ko lori ewo mana mana
2: ti owo na wa kan sili loke
0: ti o kan run ni
2: won ni rara o iru re oni sele pe ijoba gan o ti wa se agbekale ilana ati ko owo jo kan eleyi to je pe owo ti won ko jo lasiko yi yo de die ni trillion kan ati abo naira 1.23 trillion naira oni won fe ko jo lati fi san gbogbo n to je ajele gbese ni eka ipese na mana mana
0: eje an lo soke lohun dj mo ti rohun na spider mo ti rohun na tin se bayi pe ibo le wa nlo ibo le wa nlo bo ba ti wa we tira wa awo duro loju kan to so pe a duro si ni awa melo lara wa to je pe sina o se fe bro campaign ta tele ni njo ni yo bere
2: se
0: ti campaign to dore
2: campaign se oniro ya mo se
0: campaign ayo mo emi bere lowo re
2: e ma gbo mi lori edo ki o
0: o ti da emi ni kini e ja lo
2: e mo te ti DJ Spider da kun go to lo omo Nigeria fe gbo eyi won ni ijoba apapo ti towo bo we adehun alagbara kan lati ra awon ko furufu alabebe helicopter eleyi to je ti jagun kara mejila pelu ile America lasiko yi ki Olorun Eledumare ko je ki lilo re ko pada su esore fun gbogbo nle yi punch lo ko iroyin yen
3: endo ki ni Lagilu FM 96.7
4: apostle ti Christi o pe gbogbo eniyan sinu soro alagbara nla isoru arogun gbogun mi ekan losu lo ni se ara ma nsise iyanu re fun didi ojo meta gbako ninu soru arogun gbogun mi ogun ase idi aja nigba ti olorun ba nlo iko re woli richard adebayo kolawole ajinrere gbogbogbo fun ija apostle ti Christi ati opo ranse olorun miran to su yi tuti ko wednesday thursday ati friday ose yi ni soru arogun gbogun mi yi ma waye opo ranse olorun lolorun yo lo ninu orin iwasu ati adua gbankogbi ninu ile ijo si wa ni CSC Arogun Gbogunmi DCC 18 Federal Jesus Bus Stop Olomi Olunde Academy Nibadan Agogo Mokala ni soru ma nbere lati bigibi ewoko di Olomi egbe okara ton lo si Olunde eso kale ni Federal Jesus Bus Stop iyan Arogun Gbogunmi lede yen o baba woli ati mama woli Richard Christina Kolawole JP ni o mo gba gbogbo eniyan lalejo fun ibere tabi alaye 08038263459 Jesus lo n

0: ṣe ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣòro ẹnu, ó gbọ́gbọ́n, ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
1: Bẹ́ẹ̀ni, barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti ibi ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀, láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Barrister Sarafa Abiodun Ali, agbófinṣe ogun rán, ọmọlúàbí ènìyàn, olóyè tó lóye ìṣèjọba, olóyè tó níran gidi, ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún. Ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ọjọ́ ti pẹ́, yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ. Tó bá dépò gómìnà.
1: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa.
2: APC, BSA, aṣíwájú rere, ìran tuntun, ìrírí ìṣèjọba, ìfẹ́ ìlú.
3: Songs and Committee Singing 2026 is here again. You are warmly invited to our special evening of worship, hymns, prayer ministrations, and powerful prayers at the Methodist Church Nigeria, Bodija Ibadan. Lord Odu ni gbogbo wa ma npe lati korin ajumoko ninu orin hymn, canticle, psalm ati gbigba adura ni isokan. It will be a glorious time of singing. I'm praying for the church, our nation, families, healing, divine intervention and breakthrough. Festival of Songs and Committee Singing. Lojobo, ojo 24 osu kesan odun yi, lago 4 irole, ninu ijo Methodist to wa legbele epo Ojolu to wa lati UI Secretariat Bodija Ibadan. Yes, it's on Thursday 24th September 2026. Venue is Methodist Church Nigeria Bodija Ibadan at 4 p.m. Free transportation will be provided after the program to convey attendees back home. Ipade orin ajumoko lododun ninu ijo Methodist Bodija Tutiko. Come and experience the power of voices united in praise and prayer. Festival of songs and community hymn singing. Together we will sing, together we will pray, together we will encounter God afresh. Come, let us lift our voice in worship.
4: Ọ̀rẹ́, àfàìmọ̀kó máa jẹ́ àwọn àmì tí mò ń róye ẹ̀. Nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí léèmọ̀. Kára o máa ta mi bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ, nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. Ara ó máa yún mi, máa bá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa, mi ò ní bá wọn kúkú ọwọ́ wọ̀. Torí pé alágẹmọ yìí kún kékeré, ó ṣe wọ̀. Ọ̀rẹ́, ó jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́. Ṣọ́rọ̀ fọ̀ wá leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣọ́rọ̀ ògbọ́n nípa BNC capsule ni egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò. Tó bá ń di pé ara ń tani, ara ń yún ni, ara ń jani jẹ, nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax Pharmacy Adamasinga, Tanimọ̀lá Pharmacy Òkè-Àdó, Aslam Pharmacy Mọ́kọ́lá Roundabout, Boston Pharmacy Àpáta, Solution Pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn, Ọ̀yọ́, Ìkirè, Ìwó, Ẹ̀dẹ̀ àti nílùú Ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 Adékọ̀yà House, Àǹfààní Road Roundabout, Ring Road Ìbàdàn. Ilé-iṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi tí ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín, ẹ pé 08103369434.
3: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lókàn àyà àwọn èèyàn, ayé ó mọ̀lẹ́bí. Níbi tẹ́ ẹ ti máa rajà lójú kan, lówó tí ò fani lápòyà, àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa. Àjẹǹjẹ tó jẹ ni Brent Bread. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde, snacks, donuts, àti bẹ́ẹ̀ lọ. Àjẹpọnulá lóúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ. Abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream mu Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama. Oh yes, ní game arcade wa. A ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ntẹ fẹ́ lójú kan ló wà. Brent, ìjáde ẹlẹ́ni yàsí Brent. Tíwọ náà gbádùn ayé pẹ̀lú owó péréte. Brent wà ní Dogo bus stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Odife Road Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́ opposite Amlodo FM Moniya Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olomi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn kan ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091-600-00535. Brent, stay healthy, stay happy.
1: You are not.
2: Let's do more.
0: Ojo Ọlá Ọyọ́ Central dára sí. Pẹ̀lú gbogbo akitiyan àti ìdàgbàsókè tí Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintóye mú bá Ọyọ́ Central. Atẹ́gùn òtúnrá ń fẹ́, ìmọ́lẹ̀ ń tàn, àsoríire.
1: Sẹ́nítọ̀ Dr. Yunus gbìyànjú gẹ́gẹ́ bí aṣòfin àgbà Làbújá. Ó dá oríṣiríṣi àbá nílé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìdàgbàsókè àwọn ènìyàn ẹkùn ìdìbò Ọyọ́ Central.
0: Ó gba àwọn ọ̀dọ́ sí iléeṣẹ́ ọba. Ó rọ àwọn àgbẹ̀ lágbára. Ó tún pèsè ìrónilágbára fún oníṣòwò àti oníṣòwò. Ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ nípa ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó fún wọn lówó, ó tún fún wọn nínú iṣẹ́.
1: Nípa ètò ìmáyédẹrùn, ó pọ́nlé ìwòsàn àgbàyanu. Ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò Ọyọ́ Central. Kódà Nàìjíríà ó tún kọ ọjà àgbàlódé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdù tó wà lẹ́kún ìdìbò Ọyọ́ Central ló gbé Solar Boy ò sí. Solar Street Light tó ṣe kò dín ní 10,000.
0: Kò tán síbẹ̀ o, Sẹ́nẹ̀tọ̀ Dr. Yunus Abiodun Akintunde lójú tó ọ̀rọ̀ ẹ̀kọ́. Bó ṣe ń kọ́lé ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ ṣe. Bẹ́ẹ̀ ló tún ń kó àwọn àgbà yanu ICT Center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
1: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ̀ Central.
5: Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́.
0: Sẹ́nẹ̀tọ̀ Dr. Yunus Abiodun Akintunde jẹ́lẹ́ ni tá a tún dìbò yàn gẹ́gẹ́ bí sẹ́nẹ̀tọ̀ tí ó ṣojú ẹkùn Ọyọ́ Central lẹ́ẹ̀kọ́ sí. Àmì ìgbálẹ̀ làmì ẹgbẹ́ wa
2: APC.
6: Kalalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀sìn àwòdìdí kàkọ ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà nílẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base 1 plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens Phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
7: Mo ṣe bí múlẹ̀ yẹn níṣẹ́ mi ayé mọ́ ọlọ́run dé ní sórí mi báyìí.
8: Olóyè Chief Mrs. Alhaja Ajibola Nura Talake yóò joyè yálòdì àdínní Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo Mùsùlùmí jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. A kú oríire tọmọ wa Alhaja Ajibola Nura Talake Ọlá Mami. Tí bàbá wa lè mọ́mọ́ àgbà lẹ̀ Ìbàdàn Chief Mami lẹ̀ Ìbàdàn Sheikh Abdul Ghani yóò agbọ́tọ̀ méke. Wo sùn sùn sùn. Oyè bàtà bàtà dá Alhaja Olóyè Ajibola Nura Talake Ọlá Mami lọ́la. Gẹ́gẹ́ bí yálòdì àdínní Mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́. A tó gbìmọ̀ ràn papọ̀ fi yan joyè. Àti máa ṣe bọ̀. Òun láyé rí pẹ̀lú ìwà àtẹ̀sìn. Pẹ̀lú ojú àánú ọmọlàkejì. Gbogbo ayé ló ń kẹ́ ọkọ oríire o. Alhaja Olóyè Ajibola Nura Talake Ọlá Mami. Oyè tó fẹ́ jẹ yọ̀ọ́ mọ̀rí mọ́tímọ́tì. Ara rẹ ló fi lo. Ẹsẹ̀ gbogbo wùtìwùtì. Ní mọ́sálásí jímọ̀ lọ́jà Banílẹ̀ Ìbàdàn. Níbi tí Ọlá Mami ó ti gbéwé oyè ìyálòde àdínní Mùsùlùmí ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí. Lọ́jà Bàbàdàn. Ààrẹ olórí ọmọbabìnrin ilẹ̀ Ìbàdàn. Ó ṣeṣe náà ni wọ́n máa ṣe. Ọjọ́ 24 oṣù kẹsàn ọdún 2026 láṣẹ. Aago mẹ́jọ àárọ̀ lẹ̀tọ́ gbogbo ti bẹ̀rẹ̀. Tó bá joyè yá àdínní ìpínlẹ̀ Ọ̀yọ́ tán, ìpanu tókì iná tẹ̀lé. Lọ́la Ọlọ́run Àlá ara rẹ ló fi lo.

0: ọgọrọ àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kéde ní kòpẹ́kòpẹ́ yìí láti pé àwọn darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC láàrin ọjọ́ díẹ̀ sí àsìkò yìí, torí pé ìfikùnlukùn àti kíkó àwọn èèyàn jọ kò dúró, iṣẹ́ ń tẹ̀ ẹ́ síwájú ni láti ri pé àwọn èèyàn wọ́n pọ̀ babi láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC.
1: Kò wá jẹ́bi tá a rí mọ fún ti àárọ̀ tòní, àmọ́ kó tó di pé a láǹfààní àti dìde fúyà tí a sì kúrò lórí ìròyìn fún ti àárọ̀ tòní, a ń fi àsìkò yìí kí.
0: Alájà Abimbola Saudat Aya Limo ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì lọ́hùn-ún ní
1: UK pé wọ́n ku ọjọ́ ìbí wọn lénìí o.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run, ìgbà ọdún ọjọ́ kan òní yóò jẹ́ nínú eré gbogbo òun náà lẹ́sìn ti máa ṣe.
1: Bá mi ẹ̀kọ́ o,
0: ọkàn pàtàkì lára àwọn olólùfẹ́ wa níbi
1: náà ló ní a kì í.
0: Ni wọ́n ní ká kìyín
1: o.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹni fi
1: ẹ̀yin tẹ́ ẹ ṣe tọdún yìí náà lẹ́ṣe ti ọdún tó
0: kọ nínú àlàáfíà ara láàrọ̀ lóore.
1: Àmì o,
0: láṣẹ Elédùmarè ló fi wá mọ́ ń bẹ̀nu. Ẹ jẹ́ kí a wá kí ẹni wa.
1: Èèyàn wa
0: Tèmítayọ̀
1: Eyín Atata
0: Oyè Ládùn Ààbọ̀
1: onídùúró mi.
0: Onídùúró títí bọ́rọ̀ ṣe ní ìwọ̀ báyìí lẹ́nìkan ọmọ.
1: Onídùúró mi ni Tayọ̀.
0: O nọrùn
1: ẹ̀. Ọrùn Tayọ̀ Ọlọ́run, Ọlọ́run ní dẹ́kọ́rùn ó wọ̀.
0: Ami
1: ọrùn ò gbọ́dọ̀ wọ̀.
0: Ami
1: onídùúró mi ni ìwọ náà.
0: Sori gbà tó pé onídùúró kíní ẹ sì sọ sí mi
1: lọ́kàn pé
0: láṣẹ lọ́wọ́ Ọlọ́run àdàgbà Homu báyìí ni tó ṣe o. Kí ògbó kò tọ́ eré gbogbo ní ànító àti àníṣẹ́kù lágbára lọ́wọ́ Ọlọ́run Elédùmarè kí ibìkan kọ́ mọ̀ wọ̀
1: ọ̀dẹ́ kó wà
0: o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́,
1: aya
0: òní kú ìwọ náà
1: nílòkú
0: láṣẹ Elédùmarè. Tọ́ ibi tí ó bá fi wẹ̀jẹ wẹ̀mú sí yóò tiẹ̀ sọ fún onídùúró.
1: Onídùúró mi onídùúró sọ fún yóò sọ mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí àti bí nbà tí nbà rabá rò táwọn ni ó sọ ní jù.
0: Ọlọ́ Elédùmarè tọ́
1: nǹkan kò gbọ́dọ̀ sí onídùú èèyàn
0: lágbára lọ́wọ́ Ọlọ́ ẹsẹ̀ ọ̀gbọ́dọ̀ rún ọrùn ọ̀gbọ́dọ̀ rún ẹ̀kọ́ mọ ìyàdà ni. Olúwa Sina Aláyọ̀ Ògo Èdè ọkọ̀ àlè sọ fún alórúkọ tèmi jẹ́ eré àtayọ̀ láti fi pàdé Akin Akinyemi ní wàláì.
1: Èmi ò lè jẹ́ kó ṣe ju onídùú tèmi o, èmi ò lè gbà
0: o. Kò lọ́rùn ẹ̀rù
1: agbára rẹ̀ ògbé ẹ ò mọ̀ pé ikùn kọ́ lèèyàn fi ń ṣe.
0: Kí àwọn ará àlejò àwọn
1: ẹ̀rọ títí láyọ̀ Akinsola lórúkọ tèmi ẹ̀yáṣẹ́ o.

0: 106.7.
1: Ó dámi, ó ti wá sú mi báyìí.
2: Rántí, kí ló dé, kí ló ṣe ń bẹ̀?
1: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ iye tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Wọ́n bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tí ó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n si lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí i.
2: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe ilé, kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́.

0: mẹ́ta yìí ni kẹ́tẹ̀ká sì pè mí lórí owó ilé ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ka báyìí ò tiẹ̀ wá yé mi.
1: Ẹ wo bọ̀dá mi, àfikún ló ń bá wa dá sí i.
2: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àtàládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wò ó, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tan fuel ti gbówó lórí, owó ilé náà ti gbẹnu sókè, nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbí iṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ́ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yìn jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yìn dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbò mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ́yin náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
4: Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
2: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń déléeṣẹ́ Empower Consult, àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn nítorí pé kò sójú ìṣáájú ńbẹ̀. Kò ṣeé dúró wò, ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́, kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fò ìrù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.
5: Lagilu FM 96.7.

0: ni ati gbo neji won gbo oni sowo oni sowo ola kami arise alhamdulillah rabbil alamin gang akojuma o bori ba se lanfani ati ma gbo mi kete kete le rin mi wo kete kete lori kan ni ba ndore salau ta fake ta fake ekweto ya bi je legbusi ato do oba oko jo merin so pe merin gan mo ni Tuesday lani Wednesday otun la ni Thursday jo merin ni Friday aro Saturday ni lala felu akutupo wu Bwian Day 2026 Blacksmith Welders Iron Benders and Metal Fabricator Association of Nigeria or your state chapter. Akin yemi lokoti mo je apa lara leto lagi lu ni won pe bi 96.7 FM okay gajo ke ni fi fun bala ofele le Ibadan eja mu ni papa mo la le gboro eto laro yi Alhaji Munruddin Adegoke gomina apapo fun egbe apedara nipinle Oyo e ri pe mo yan free ni jejo ojo kokan de ni ogun oso kesan latin la gbogbo eto kale fun Bwian Day 2026 ama ngbo di jejo information kan o ta si mi lowo ah okay mo je wo ojo yi igba temi nkede re bi igba ti mo fe pare eto apalara jejo opo am egbe gan o ti mo awa ni ha ke alade ti ba dori godu mo mo ti mo information tin be lowo mi lo fun mi lori ofe yen ama leyin fi kun lukun gbugbu awon agbagba egbe nu egbe afrenda ni ponle Oyo yo ni to bi oda and this nuru se le wa laaro yi Munruddin Adegbo pirao soja gomina papo egbe afrenda ni ponle Oyo ona won jiji e e da ma wo boya lafani ati pade won laaro yi won pa hello hello
1: Ekaaro.
0: Ah, ema ko juma o.
1: O ti gbogbo mo rile de Nigeria.
0: Olorun seun, Olorun.
1: E po do mi ti e po do meta.
0: Olorun se. Ona yin ti die.
1: O jina, o je die. Mi fi ni pe le Oyo bi mo tin ba yin soro
0: yi. Idi gada e wa wo pe to.
1: Ka oku se ni ori alatagba.
0: Aha, ba se pe yin ka lanfani ati dawa lohun eyin na din ja ti tan yan nu alo ti do loselu die die eh di tan yan yan
1: emi o so loselu alo di oludibo nini
0: oludibo niye
1: be ni
0: lawon yan lawon loselu ngba mi ni ba ni ha eyin o fura daada ha le di bi on the 19 la la se Bwian Day e da ko yin na gbogbo tin gbo ayika agbaye
1: oruko mi ni Alhaji Munruddin Adegoke ti mo je gomina fun egbe Afrindaba ni ipinle Oyo mo wa je coordinator fun engineer Adere ni Abasi Oseni ninu oruko Progressive Workers and Traders Association ni ipinle Oyo
0: on the 19 kilo ye ta fi le si Bwian Day ma opolope mo opo ni
1: aburu aburu ko lo ye nkan daada na do ye
0: nkan daada lo do
1: mo dupe lowo gbogbo omo orilede Nigeria
0: Olorun seun
1: leyin to fi apere han pe ase awa na je nkan tan nu aye Olorun ni ye pere gbogbo yin
0: ami
1: oju o si ni ti yin
0: ami
1: owo ipete mi gan gba lori pe program yo waye mo lo ndi 19 be mi na ti a le Olorun ti wa ba mi na pe Olorun Afrika sa mo tun dupe
0: Afrika sa mo tun dupe
1: ka tun mo dupe
0: se se binu pe eran wa nse awa labe pe o se se o
1: mo ma so ni gbogbo gba pe ile se lagelu ajo ni mi so lagelu me si ma bi pe gomina fun ebe afrin darata won ni ngba ti nkan ba si dale e ma ndo wo bo ti nkan ba wo bo ti ta so le ke la ndo wo bo nbe
0: la ndo wo bo nbe
1: ko si awon olorin kan ni ma nso pe ko di gba ti won ba ese don de posta ayo to ma pe
0: ko to ma pe yan nbe
1: eyan nbe emi na koko dupe lowo olorun mo si dupe lowo ile ise lagelu
0: olorun seun
1: tori ti o ba je pe nte so na ọpọlọpọ àwọn èèyàn ni ọba dáàmú lọ sí recreation club níjọ sátidé yẹ
0: tọlọ yìí
1: tí ọba wa jẹ ọgbẹ ọkàn fími gan torí pé ìkéde táàbà ṣẹṣẹ mọ kéde sórí platform ẹyin ti bá mi ṣe ntọpọ nbẹ
0: ọlọrun ṣeun
1: ó jẹ kí inú tèmi náà ó dùn lóòótọ ọpọlọpọ ọmọ ẹgbẹ ọgbọ tẹ ẹ fi bẹ àmọ́ nítorí wípé etí ọba ń lé etí ọba lóko
0: bẹ́ẹ̀ ni àfi tí kọ ni
1: ẹ̀fi tí kọ ni ẹ̀fi tí kọ yín náà ṣèrè ibi tẹ́ ẹ̀fi tí kọ sí náà ní ẹ̀ ń lọ ṣẹlẹ̀ sí ọlọ́run ní sí gbogbo wa darí
0: àmì ṣọ̀ṣàṣì lábúrú
1: kìí ṣe ọlọ́run ní jẹ́ pẹ́ẹ́rẹ́ kárí lábúrú
0: ọlọ́run ṣeun
1: ẹni tó mú yẹ kìí ṣe nǹkan tó burú ọ̀gá mi ló bí sí
0: ok
1: ìyẹ sẹ́nítọ̀ lọ́la èdè ni adírẹ̀mí àbáṣe òsín
0: ok
1: àwọn ni wọ́n sì ní ìlú ìbàdàn níjọ́ yẹ
0: ọjọ́ yẹn gangan
1: wọ́n sì ní ìlú ìbàdàn
0: ìkàn sí ni wọ́n tọ́ náà ní gọ́vọ̀ jẹ́nẹ́rà fẹ́gbẹ́ àfìrìndára ní
1: pẹ̀lẹ́ ọ̀yọ́ gọ́vọ̀ tèmi wà níbẹ̀ yìí ẹlòmíì ọ̀bọ̀ ọbẹ̀ lọ́la nígbà tí táńtẹ́nà tí a bá parí gọ́vọ̀nọ̀ jẹ́nẹ́rà ọ̀parí
0: àwọn ń bá ṣẹ́ lọ
1: ọ̀parí o ọlọ́run máa pa báyìí
0: àmì
1: ẹ̀kọ́ máa ṣe pàwọ́ náà tó jẹ́ gọ́vọ̀nọ̀ jẹ́nẹ́rà lórí
0: àmì
1: gọ́vọ̀nọ̀ jẹ́nẹ́rà
0: ọ̀parí
1: nígbà bá wá fẹ́ sọ pé a fẹ́ ṣe nǹkan tí a mọ̀ pé a ní gọ́vọ̀nọ̀ jẹ́nẹ́rà ẹ̀tọ́ wa ni pé ká ní sùúrù ká fi wo pé àsìkò wo lẹ máa wà nílé
0: ìlẹ́ẹ̀ráyè fún wa gẹ́gẹ́
1: bí
0: ọmọ ẹgbẹ́ yín
1: bẹ́ẹ̀ ni wọ́n sì ti gbà tẹ́lẹ̀ náà wọ́n para mọ́ the 90 àmọ́ oníṣẹ́ ọba ni wọ́n tó fi ra rẹ̀ ṣe ẹ má jẹ́ ń pè délẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: ìwọ́n ṣèbò tó o ni wọ́n iṣẹ́ yẹn wá láti Abuja straight tí wọn àdẹ̀rọ̀gbọ́n dá sí
0: ọ̀rọ̀gbọ́n
1: ìlú ni wọ́n ń ṣe lọ́wọ́
0: bẹ́ẹ̀ni
1: àwọn ẹ̀yìn àgbàlagbà lẹ́sìn máa ń pa lóore pé ààrẹ ń pè olóhùn dífá ẹ̀dífá ààrẹ bá wá fọre dífá ààrẹ bá ààrẹ bá nífá ọ̀fọre ṣèṣẹ́ tí ó ṣe onífá òkò fa rẹ̀ lẹ́yà ni tó ohun tó fà tó fi yẹnu lẹ́yìn tí mo sì wá ń fi ń dá gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé lágbára lọ́wọ́ ọlọ́run
0: sátidé
1: on the 26 kò ní í yẹ ikú ò ní í yẹ mọ́ wa lọ́wọ́
0: àmì
1: àrùn ò ní í yẹ mọ́ wa lọ́wọ́
0: àmì
1: àìròjú àìráyé kò ní í yẹ mọ́ wa lọ́wọ́
0: àmì
1: a ti dájọ́ ọlọ́run dẹ̀ ti stampu ẹ̀
0: ọlọ́run ṣeun ọlọ́run ṣeun n dáwọn èèyàn fẹ́ gbọ́ náà nù pé kí a ló dé tẹ yẹ wọ́n dà bí wíwáńdè a máa ṣe lọ́dọọdún kí la forí ẹ̀ sọ kí ni títà fi ń ṣe.
1: Nọmba one àwọn kan fi orí rẹ̀ sọ ìdúpẹ́ sọ́dọ̀ ọlọ́run a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wò pé ọjọ́ tí a máa ń kà yẹ àwọn ọjọ́ yẹ láàrin ogún ìṣẹ́jú síra wọn àbí ìṣẹ́jú márùn síra wọn àbí ìṣẹ́jú kan síra wọn ewu tí mà ń kọjá lórí wa mọ́ pọ̀
0: ewu tí ń kọjá lórí wa
1: mọ́ pọ̀ àwọn onímọ̀ nínú ẹ̀sìn islam wọ́n ní ó ní ìgbà tí ikú máa ń rábàbà lórí ẹnì kọ̀ọ̀kan wa lójoojúmọ́ lójoojúmọ́ tó ẹni tó lọ ń bá wa kà yẹ tọmọjọ kìnníjẹ tọmọsù kìnníjẹ tọmọsù méjìlá jẹ lọdún ẹ wo iye ọjọ́ tí ń bẹ nínú ọdún kan ìsinmi ọba yà bíi 500 kìnní kankan
0: ìgbà 365 days
1: 350 kéèyàn wa mọ̀ lè dúpẹ́ níparí ọdún kan aláìmoore ẹ̀dá
0: ni aláìmoore
1: ni kí là ń ṣe fọlọ́run ti fi ń sàánú wa
0: ìdí tó fàánù tá a fi ṣàgbékalẹ̀ bíi wíwáńdè fún gbogbo ọmọ ẹgbẹ́ àfìrìndára ní tìbúà tòró ìpínlẹ̀ ọ̀yọ́
1: bẹ́ẹ̀ni
0: kí wàá làwọn tá a ti kó sí ti tọdún yìí tí ó fi yàtọ̀ sí àwọn ìta ń ṣe tẹ́lẹ̀.
1: Nọmba one n tí ó fi kọ́kọ́ yàtọ̀ ni pé gbàgede ibi tá a fẹ́ lò ó tóbi ju ibi ìta kọ̀ọ̀kan lọ Nítorí pa àpọ̀ sí ni, Ọlọ́run ò jẹ́ àpẹ̀dẹ.
0: Torí pa àpọ̀ sí Ọlọ́run ò jẹ́ àpẹ̀dẹ.
1: Ọlọ́run ò jẹ́ àpẹ̀dẹ.
0: La fi fẹ́ lo recreation club.
1: La fẹ́ lo recreation club.
0: Ní Sabo Mọ́kọ́lá ń bàdà.
1: Bẹ́ẹ̀ni. Mo mọ fẹ́ kí kálukú le free. Kọ́mọ sí fúnfúnfún mọ́ra wọn.
0: Gbogbo ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n.
1: Pátápátá mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n which is 33 local government. Tá a fi ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjọba ìlú.
0: Ni wọ́n péjúpésẹ̀.
1: Ni wọ́n péjúpésẹ̀ síbẹ̀ níjọ́ yẹ. Torí gbogbo ẹgbẹ́ tiwa náà kọ́mọ across Ọ̀yọ́ state ni.
0: Pátápátá.
1: Pátápátá.
0: Ọmọ ẹgbẹ́ bọ̀ láti Sakile ń sọ yẹn o.
1: Àti Saki ni o, àti Izbo ni o, Igboro ni o, Kìsí ni o,
0: Dédé
1: ni o,
0: Agbóhàrẹ
1: ni o,
0: Agbóhàmọ́dù.
1: Gbogbo ògbómọ̀sọ márùn-ún pátápátá.
0: Ni wọ́n ń bọ̀.
1: Pátápátá.
0: Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́
1: ni.
0: Ìbàràpá méjèèje. Ọ̀yọ́ aláàfin
1: ò tún bá
0: sẹ̀kẹ̀rẹ̀ mọ́dẹ̀ ọmọ àtibá. Káwọ́ má sọ gbogbo Ìbàdàn. Pátápátá.
1: Pátápátá.
0: Gbogbo wọn ni wọ́n ń bọ̀. Adúpẹ́ òkun. On the 26th September 2026, ọjọ́ Sátidé tí ń bọ̀ yìí,
1: o
0: ni gómìnà
1: táwọn
0: olú ọ̀gá gómìnà ẹgbẹ́ àfidá là ń gbà lálejò lórí ètò àpàlà wá fúta àárọ̀ yìí. Wọ́n ni Sátidé ẹ má bínú pọ̀ yẹ ní Sátidé tó lọ
1: yìí.
0: Àmọ́ lágbára Ọlọ́run Sátidé tí ń bọ̀ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo alápèjúpésẹ̀ sí Recreation Club tó wà ní Sabo Mọ́kọ́lá ń bàdàn. Aago mẹ́wàá gérégé làárọ̀ ní gbogbo ètò ó ti gbéra sọ. Ọ̀dà bàbá wa ni wọ́n láwọn òsínlé ṣẹ̀nsì Wàrán ẹnjìníà Adẹ́rẹ̀mí Abbas
1: Hussaini.
0: Ṣé wọ́n ti wà ń tòsí? Ṣé dàdé bàbá ó wà ń bẹ̀ lọ́jọ́ dà ń wí yìí?
1: Lágbára lọ́wọ́ Ọlọ́run, wọ́n wà ń bẹ̀.
0: Yàtọ̀ sáwọn àwọn wo la tún retí bí àlejò pàtàkì pàtàkì?
1: Gómìnà wa lọ́la Sẹ́nitọ́ Sàràfàdín Abiodun Ali. Àwọn gẹni tí a máa nà bìbì.
0: Àwọn náà ń bọ̀.
1: Ní ọjọ́ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run wọ́n ń bọ̀.
0: Bàbá wa ń bẹ ní wúrà lọ́la wọ́n ń bẹ ní wúrà lọ́.
1: Lágbára lọ́wọ́ Ọlọ́run èmi wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sọ fún mi pé àwọn ó dì. Níjọ́ yẹ kọ́ táwọn yẹpá wọn wà níbi program yẹn níjọ́ náà. Ọlọ́run ọba kọ́ bá mi sọ ọmọdé láyọ̀.
0: Àmì.
1: Gbogbo ohun tí wọ́n lọ sí náà. Ọlọ́run ọba kọ́ bá mi fi àdúrà wọn kọ́ dúrà kádúrà wọn gbàdílẹ̀.
0: Àmì.
1: Wọ́n ó dé.
0: Wọ́n
1: wà ń bẹ̀. Níjọ́ náà lágbára lọ́wọ́ Ọlọ́run.
0: Wọ́n wà ń bẹ̀ níjọ́ náà. Tó ọ̀rọ̀ gbọ́dọ̀ bíi bẹ́ẹ̀ ló méjì mẹ́ta mi ò lè fẹ́ sọ fún àwọn ọmọ ẹgbẹ́ pátápátá kó tó di pa á tẹ̀ wájú.
1: Ojú òní tì yìí. Àkọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Afrédára nípínlẹ̀ Ọ̀yọ́. Etí a fẹ́ ṣe yìí gbogbo wa la jọ ní. Kìí ṣe ìdílé Adégòkè ní jẹ́ bí William. Àpapọ̀ ẹgbẹ́ Afrédára tó kó àwọn ẹgbẹ́ bíi márùn-ún àbí mẹ́fà sínú ẹni ń jẹ́ bí William. Mo kọ́kọ́ rọ̀ wá níjọ́ yẹ kí gbogbo wa kápéjú kápésẹ̀ síbẹ̀ níjọ́ náà. Ẹnikẹ́ni ẹwà ò ní lókù.
0: Àmì.
1: Mo wá tó wá fi àsìkò yìí rọ̀ wá. Níjọ́ yẹ ẹ mọ́ ṣe jàgídíjàgan kankan. Pé èèyàn bá tọ yín ẹ mọ́ tọ. Pé èèyàn bá gbọ́ yín ẹ̀yẹ ẹ̀yẹ fún.
0: Ẹ̀yẹ fún.
1: Kẹ̀jọ́ bá tiẹ̀ lọ torí a lè sọ pé ìwọ̀nba ọmọ ẹgbẹ́ Afrédára ni ó wà lórí fídíò níjọ́ náà.
0: Ẹ fojú wò pé àwọn míì náà ó tó wá.
1: Ó di dandan àwọn mìíràn wà. Àwọn ẹ̀rí pé ìnáwó ṣíṣe bí ìpele bíi mẹ́ta mẹ́rin ni. Ẹni ìnáwó kan yóò wà. Mo wá báyé jẹun yóò wà. Mo wá wo ohun tẹ́ ẹ̀ ń ṣe yóò wà. So àwọn tí wọ́n ń bọ̀ wá gbégborùn tí wọ́n ń bọ̀ wá torí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn. Ẹ̀rí pé bàbá bẹ̀rẹ̀ ètò àtọ́pọ̀ náà sọ wípé mo ti do olóṣèlú èmi yìí sì so olóṣèlú. Ẹlòmíì ò torí rẹ̀ wà ń jọ́ náà pé ẹni tó lóun èso olóṣèlú ẹ jẹ́ àwọn àwọn àlejò tí ń bọ̀. Abala kan nù. Ẹlòmíì ò torí rẹ̀ wà wípé èèyàn ti rí ẹgbẹ́ kan ti ń bẹ lókè iní ń tẹ̀lé wọn ó wà. Tẹ̀ǹtẹ̀ bá wá débẹ̀ tó bá wá rí ní tí ọ fẹ́ mú un mọ́ gún àwọn apá àjọmọ ẹgbẹ́ Afrédára ẹ̀yìn ẹ mọ́ gun. Ẹ fi kálukú lẹ̀. Ìkálukú lọ nílò ẹ̀. Àwa lórí wa kún. Lẹ́yìn bàbá bá wa mú bíléèdì tẹ́ ń bá wa fi fa. Ọlọ́run òde kẹ́ ẹ lo ìkara.
0: Àmì.
1: So
0: ẹ bò wá làgbékalẹ̀ ètò ààbò.
1: eto abo ti
0: mo se pe awa na ti mo pe awa ta ni kan bo awon alejo mi ta pe na nbo e ma ni afojusu pe awon kan ta pe na oyoju
1: wo yoju wo yoju
0: bo le to abo ni recreation
1: club eto abo ti wa
0: eto abo ti wa
1: gbogbo eto ile lolorun ti se ati gba ati seto ba awon olopa ati se to civil defense operation boss awon na nbo wa sibe ye
0: na nbo wa
1: road safety gan ti oni je ki ti ye ko
0: ko block
1: dupo mara awon awon na nbo
0: awon na nbo
1: atun wa ti gba awon ode ti wa nti wa ah eh eh yo eh ati gba awon ode ti wa nti wa so eh ko si eni kankan o le ri ipalara nbe ye njo na so eto ye o lo ne ba se ko we e
0: ni ti o
1: de ne si wahala
0: ti o si yo lenu ti o si wahala ti o ni ti yo lenu a dupe lowo eyin te ba ngbo wa palara leto lagelu ni won pe bi 96.7 fm oke gajoke le fofo ba la fele le nle ibadan loko gbo egbe bi wa ni pele oyo an ki kabesi o fun ta ye yo dukan ti
1: baba igba odun odun kan ni
0: ori o ye abeyan ogbo
1: be ni kabiyesi o
0: aki kabiyesi o
1: olubadan
0: ti le ibadan is imperial majesty oba senator Rashid Adewolu
1: Lajoda
0: arusa wa
1: kabiyesi o
0: baba nse ayeye odun kan ti won dori apela pala won so ki adupe lowo olohun adupe lowo
1: be ba ti e ba ti wa olori ire number 1 ni baba wa e ri pe ayeye ajodun mejeje o ma papo mara won ni
0: yo ma papo ni
1: ni baba re ba se ayeye ajodun o dikadun
0: eh
1: won to ma ayeye ajodun ti e gba opo ase ti e dade olubadan ti olubadan ko wopo
0: ko wopo
1: iru re owo po
0: adupe
1: ko wa papo mo ra won ba nko owo po
0: o do wa fe fisiko ge ko nge pelu ti biwiande 20
1: bo se ri nu be ni omo ma ntele ba be na ni
0: omo ma ntele ba be na ni
1: e ma ntele baba ni eya ma ye se ni e mo ma sa ju ti baba ntele e ni gba won bi awa awa ntele baba wa ni
0: a ntele baba wa ni
1: bẹẹni
0: oda adupe lowo olo gbogbo eyan megbe biwan atawon alejo ta fi wi pe gbogbo yin le nbo e ma binu pe oye lojo saturday to lo won ni ko si laburu ko si wahala ohun gomina apapo fun egbe afrindara ni pinle oyo ti won tun je coordinator fun rock off progressive workers and traders association ni pinle oyo ohun won na ni e nbo won ni ko si laburu amọ ni saturday tin bo yi lagbara olohun ohun na ni biwan day 2026 nani yuko ni recreation club to wa ni sabo kolambada go mewa laro ni gbogbo
1: eku si
0: be lagba olohun baba wa ti won je biwan governor general awon na ni olugbalejo agba awon na won tun je chief launcher honorable engineer aderebe
1: abbas
0: sene se won soju ilegbe ma soju sofe ido ibarapa east local government awon na won je chairman House Committee on FEMA lowo lowo awon na ni o je oludije fun ipo senator Oyo South senatorial labe egbe selu APC ni ipinle Oyo adupe lowo Olorun adupe lowo Olorun se nje ti lafani ati ba won soro ni kope kope se o su o pe babo wa nbe lojo
1: sati lagbara lowo lagbara lowo Olorun
0: lagbara lowo Olorun
1: ni agbara lowo Olorun engineer Aderebe Abbas Osene won wa nbe
0: won wa nbe
1: lagbara lowo Olorun senator Sarafadin Abiodun Ali won wa nbe
0: lagbara lowo Olorun
1: lagbara lowo Olorun awon eyan la ta ti fi we pe won wa nbe
0: lagbara lowo Olorun
1: lagbara lowo Olorun won wa nbe
0: adupe
1: eni ti o je asoju baba wa na Olubadan ti Olubadan won wa nbe
0: awon na wa nkale
1: lagbara
0: lowo Olorun adupe lowo Olorun oju gbogbo awon agbagbe egbe ni o si pe lojo
1: pa
0: baale
1: gbogbo awon baale fun egbe afrindara ni local government okan won wa nbe awon ta ti ijawe oye le lori anu foju han be njo na
0: foju han be njo
1: na eh yo ta wa moju oye won won wa nbe
0: anu wa
1: awon ta ti jawe oye le lori ti leke ti nbe lorun won won wa nbe
0: anu wa nbe
1: lagbara lowo
0: lo gba awon alaga alaga fun egbe bi wa ni gbogbo joba bile awon na wa nbe
1: patapata
0: awon zona chairman patapata porodo awon na wa nbe
1: olorun ni pa ile kankan won fun mi
0: ami
1: oni pe mi na fun ma bayi
0: ami ami ami
1: won wa nbe
0: eh ngbe de le ti pa won de ma ma gbe lawo eh
1: koda no e fi o kan ba le e se awon de yebu yebu
0: e so
1: e ma gbo de yan ba se ru na wo to to na wo ta fe ito koko saaju de yan koko gbo dan ju to labo abo lo se pataki
0: abo lo se pataki
1: gbogbo eto ye de ti to olorun ti to olorun ti
0: pare awon national lati nu egbe blacksmith welders and iron benders
1: se won na nbo won nbo wa be
0: are egbe nbo patapata
1: are egbe wa patapata won nbo awon gomina gomina awon gomina gomina le pele kokan won nbo o le a o le ma kari ile Nigeria ta o ama won gomina ta jo wa nile Yoruba nbi tori owo bepo seri
0: bepo seri
1: ati abo ama wa ta jo nbe nile Yoruba won nbo
0: gomina egbe afida ni pele Ekiti nbo
1: lagbara lowo olorun ore ore mi yanyan no
0: ipele Osun nbo
1: ipele
0: Ogun nbo
1: Ogun won nbo Eko nbo
0: na nbo
1: won nbo
0: to adupe
1: Ondo won nbo president wa gan Ondo yen wa won nbo
0: ah o ti ta adupe adupe lowo won nbo isaju bi dia loku ala eh gomina ka to di pa yonda yin mbole baroko ofude
1: adupe lodo olorun
0: progressive workers and traders
1: mbole bade rokofu rokofu daru ko si baje ko da kon fe daru ko si ni daru eto n lo le ori e
0: opo awon
1: e ti o je ki metin en ti o je metin wa ile no je meta en e ri pe camp o si lu ti bere ma lo ma bo opolopo awon marukof na adugbo won na la ton de si
0: okay
1: en ti o je ki metin wa thursday thursday to je ko la se medie nu
0: ku se medie
1: ki camp ba ti fuye nle die rokof ti to o si na ro bi be on press waju amazibe sibe na o a n gbe awon agbese to je ma ma je nsin
0: okay
1: ba nsi se lori e papa
0: okay
1: yo ni ti wa roko ofu do di bi
0: o do di bi baba wa engineer honorable Aderemi Abbas
1: sini
0: opo egbe ni won se le ri pa won dodo won lati ro won lagbara awon egbe wo le ti de be awon wo le ti de kila foju
1: awon awon egbe ti po ta ti de be egbe to wa po ta ti de be to e pe ati to list won le lẹ́pẹ́ a máa dé èyí mò ń fi gbogbo àsìkò yìí ìrọ̀ gbogbo àwa ẹgbẹ́ tá a bá ti dè lẹ́pẹ́ láti inú oṣù kẹwàá tí mo bí ìlérí tó ga mi ṣe oṣù kẹwàá oṣù kọkànlá oṣù kejìlá a dà gbogbo ẹ̀ bolẹ̀ tá a yọjú sáwọn ẹgbẹ́ tó kù
0: tá a ti dè
1: pátápátá a yọjú sí wọn
0: gbogbo wọn pátápátá.
1: Wọ́n fọkàn àwọn fọkàn balẹ̀
0: ẹgbẹ́ àwọn embroidery àwọn náà ń.
1: Àwọn náà ń bọ́ àwọn náà ń bọ́ àgbègbè ọ̀nà.
0: Wọ́n ń fi gbogbo gbà gbà mí láago.
1: Ẹ ẹ ẹ ẹ bá mi sọ fún àwọn fọkàn balẹ̀.
0: Àwọn ẹgbẹ́ bábà náà wọ́n ń fi gbà gbogbo
1: gbà mí láago. Wọ́n fọkàn balẹ̀ wọ́n fọkàn balẹ̀.
0: Àtàwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ mi àwọn ẹgbẹ́ mi.
1: Àtàwọn ẹgbẹ́ mi ẹgbẹ́ ẹgbẹ́ kódà mo ń dẹ́mọ̀ pé lèmi náà fi mọ́ ń sọ lórí rédíò tí ń bá wá. Àwa aráàlú tá a jó ń ṣe ọwọ́ wa lẹ́yìn àwa là ń dìbò ẹ wo àwọn asọ́sẹ̀ tí ń bẹ ní abẹ́ tèmi gangan nìkan lásán ká tó wá wá sọ àwọn míì tí ò tó darapọ̀ mọ́ wa ìyẹn ló fi jẹ́ pípé gbogbo wa gbọ́dọ̀ lajú wa ká dìbò wa síbi tá a ti lè ránfààní jẹ lọ́la ká mọ̀ retí àǹfààní dìbò síbẹ̀ tí ẹ mọ̀ ń wí so ká mọ̀ jẹ́ pé èèyàn láàdù òde. Káwo káwa náà gbogbo àwa fúnra wa lè jókòó ká gbé àwọn ẹgbẹ́ yẹn yẹ̀wò fúnra wọn. Ẹgbẹ́ ìwo ló ní wéètì tó lè rí tàwa aráàlú rò. Ẹgbẹ́ ìwo ló dúró déédéé táwa náà lè kànlẹ̀kùn tí ó sì fún wa. Akúkú ti ń bẹ ní ìsìn báwa iná sáàjẹ́ pa kéré pa àdàgbà àtàtì rí àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ náà tí wọ́n ti ṣèjọba lé wa lórí. Ìta àjèrè ń bẹ́ àmọ́ o. Àmọ́
0: àmọ́
1: àmọ́ wà àfẹ́hùn ṣéyàn wà lè gọ̀gọ̀gọ̀ wọn sọ́rọ̀ àmọ́ gọ̀gọ̀gọ̀ kọ́ mọ́mọ́ ẹ̀kọ́ ẹ̀nà yàrá yẹ ẹ ẹgbẹ́ta àjèrè ń bẹ́ àmọ́ tawa oni so wo le so wi pe egbe ise bayi fun wa egbe to si jeju wa to daju wa ti ori ti aro a mo Ta je ba to se lu nbo nikan ni wa ri ti wa gbo mi wa ni wa de ti wa fe ma so fun pa won mo ko wa je ti won ma lo mo ko wa da si nodu abi nuru ta mo a ma pe a n se kini awa la gbodo joko ka lori ara wa wo ka lori ara wa wo e lo to ki se mo mo e ni orun so lo se lu ama ti gbogbo wa ba wo e keke yo kan lo to epo won lo wo ta fi re po won ama lati gba ta ti mba ise joba bo lati kakulata ye baba won ba sejo ko si ja ti won fowo lowo epo tare itaita ibako wahala bi won de wo epo ako wahala e wo ona tolorun kokko gboru epo gba fun wa lori lede pe ko fe won a ko a ka gbo fere ni a to ma ra lo laaro ojo keji mo ni to fe ni wo
0: si pe boya a to ka to dabo
1: aba
0: ma fi keg rapamo
1: mo ti lo mo ti fi matoto ni ile epo kan lo ona sango lona alarun bi igbaye mo ngole daddy mi ta si lo to lati ara aro bi aro ojo keji epo o si pada kan wa oto lasan wo enu gate ka to wole oto lasan wo fe n so ta epo
0: oda
1: ah
0: I don't know, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on,
1: come on,
0: come on, come on, come on, come on, come on, come on, come on, come on, come on,
1: come on, come on, come on, come on, come on, come on, come on, 44 88 36 71
0: Epe number nle kan si
1: 081 081 44 44 38 38 36 71 71 Awa ti a ma npe fun re lowo e ma ma binu intagbara obaka lati se o si ndi mo fe se yen bi yin le mi na o
0: ojo wo ni rokof half hour ngbe oni ogbera so gbogbo eto lati nto ojo wo ni ogbera so nle se lagelu
1: half hour
0: te fi lafani ati ma to gbogbo awon ilani loye te tin to o kale te ma lafani ati to gbogbo eyan yika atibu atoro rilede yi
1: lagbara lowo olohun gere tin ma ti se nawo mi pe njo satide roko half hour yo gbi na ya
0: yo gbi na ya
1: lagbara lowo olohun ogbogba sejun a fi jo ma fo wewe imbolowo de awade
0: imbolowo
1: kasi imbolowo adi imbolowo adi bo wa si
0: ka dibo wa si eja
1: so se into mo fe gbe daninu
0: oda eja so
1: o le ma so ro gbe bi we
0: ro ro ro ro ro ro
1: ama yo fe la oju awa aralu
0: oni si owo oni si
1: imbolowo ye ka di
0: apabo ni ka gba lo oda oda ese adupe lowo yin baba pe yin jo mi e to da wa lohun
1: kozi ba re pe mi ti hun oje yin eyin leni me mi mo ni yin
0: oda lagbara olohun
1: no ba ti ma wa laaro ni ese oje ki n lo ori oda won a gba awon eyan mi o ti ma reti mi ni mo fi pe gba ori afefe
0: oda adupe adupe ese thank you pe for one time mo yin o to yin yan wa e ja wa ma mura ti ma lo e ma e ni binu bo se lohun ori laaro yi lori hun ese baba ruru ofe ka lawon eyan loye ta ba si fe le ogbe kegbe to fe se okun e le kan si Mr. Palara gbogbo yin ni won pe se recreation club to wa ni Sabo lojo Saturday ti bo yi Biwian Day 2026 recreation club Sabo Mbada ago mewa laaro Saturday ti bo yi ni egbe afrendara nipele Oyo so ekpe mi ojo opo te ekpe mi si ni 080 32 95 41 91 0803295 41 91 ona ni WhatsApp number mi e wa japade laaje laago kan loru eni titi dago meta ni lori eto yi to wo o ma loud o si ma dogan

gbogbo di Ibadan. Àwọn èèyàn rọ gẹ́tígẹ́tí lọ ra ṣọ́ọ̀pù ńbẹ̀ nítorí pé ọjà ń ta bẹ́ẹ̀. Ṣọ́ọ̀pù tó gbààyè tó kẹnu lówó tí ò ga jara lọ. Olómi oníná onílé ìgbọ̀nsẹ̀. Security ààbò tó gbọ́pọ̀ ń bẹ nú ọjà tọ̀sẹ́tòru. CCTV wà, car park wà, gbogbo nǹkan ló pé síbẹ̀. Wọn ò gbowó lé sọ́ọ̀.

tó fẹ́ ra shop ìwọ tó sanwó shop lẹ́nẹ̀ tó bá di ọ̀la o ti bẹ̀rẹ̀ sí fi shop rent owó ti ń wọlé nìyẹn so o ni mo fi sọ pé ìyàtọ̀ tó wà láàrin pé mo fẹ́ ra ilé àti pé mo fẹ́ ra shop ìyàtọ̀ wà láàrin wọn nítorí pé a pè kan ní commercial property ìkan dẹ̀ jẹ́ residential property commercial ni wípé eléyìí mo fi ń ṣòwò ni ibi ìdókòwò ni in tá à ń pè ní commercial ni so tèmídìí ultra modern market shopping complex ó wà ní wema bus stop ní ìwòrò ní ìlú ìbàdàn ní ẹgbẹ́ SDP Secretariat ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 08108182422 08108182422 Bọ́wọ́ tó olówó ẹ lọ́wọ́ oní 10 million lọ́wọ́ iléeṣẹ́ Golden Breeze nísìn èlò là ń ta ṣọ́ọ̀bù báyìí asínta ní 7.5 ìwọ tó bá dẹ̀ wá sọ́dọ̀ wa àá fún ẹlẹ́dínwó wà lórí ẹ̀ tó bá ra ṣọ́ọ̀bù bíi mẹ́ta sí tèmi dire ultra modern market shopping complex o mọ iye tó máa fún ẹ lọ́dọọdún lọ́gán tó bá ti rà èyí tàdẹ̀ ti fi kọ́ka tó ti fẹ́ tán àtúnkọ̀ míì sí ni tó bá ṣe rà tó ṣe rà ìdókòwò owó ti ń wọlé nìyẹn pa àwọn yorùbá máa ń pa òwe kan wọn á ní owó tọmọdé bá kọ́ ní àkàrà ló mọ̀ jẹ kí ṣe kán lọ ra àkàrà lọ́jà o ẹlòmíì tó bá ṣe kíni tó náwó nínàkúnà àkàrà ló lọ fi rà o so tèmi dire ultra modern market shopping complex tó wà ní wema bus stop ní ìwòrò ní ìlú ìbàdàn ibẹ̀ ni ìdókòwò yìí wà o tí ó yóò fún

All right. Jẹ́ ká máa kiri àwọn akudede wò yìí. Gbogbo bíi jẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ ìkọ́.

0: ladori 50,000 naira ko lo fa rara *347*100*2 ashini *347*100*2 ash 070 lo bere eleyi o pari si 4988 lo fa awi tun wi aso si kankan mo everybody ti mo bi an se play ka se en ti oba mo gan awon to mo so fun
1: Hello.
0: Ekaro.
1: Ekaro.
0: Oruko yin atadupe ta waisa.
1: Ah okay, I do. I dey run around dey play.
0: So say ka. Emi ni.
1: Ah, wow, me dey tell you dupe.
0: Ah, e ti ma je tele.
1: Ah,
0: won se nba kan je nba, ba do wa de
1: lati
0: la te je pe pa mi. E ke na ti se ni je sla. Ah. Eyin ah, eyin ko e po te n gbiyan ju re. Ko le ma je yin la ro yi 50,000 la ro. Eh, won pe yin Oh. Another 50,000 naira 080 lo bere re 4733 lo pari e another 50,000 naira okay e karo
1: sir
0: akojumo
1: o je re sir
0: oruko yin atadupe te wa isa
1: kani ma te o je ni
0: Adugbo o sa.
1: Omo wa ni adan ku bayi.
0: Okay. Igba o le tin play cash sa.
1: Last week ni mo start.
0: Definitely e ti je.
1: Mo play na Monday. Mo lo mo play na Friday. Mo le ku play lonu.
0: Definitely e ti je ri.
1: E ti je ri.
0: E ti wa ti je laaro e congratulations.
1: E mo se taro.
0: 50,000 naira o wole won pe yin laipe yi. Mo se je niyan. Aye eja lo sori 100k 100,000 naira 080 lo bere eleyi 1786 lo pari re 1786 100,000 naira ta lo ni a lo lowo yi *347*100*2 ash
2: hello
0: e karo sa
2: e karo
0: e ku ojumo sa
2: yes sir
0: Orugo yin atadupo te wa isa.
2: Oruko mi ni Mr. Rashid Isola.
0: Okay. Iso Pepe.
2: Obe ni.
0: Adupo wo le wa yi.
2: Kudo ba.
0: Sa.
2: Ijokudo.
0: Igba wo la tin play cash.
2: Ah. O mo ti pe baba.
0: Se ti jeri.
2: Mi jeri o.
0: Oya e grounded laaro ike fi wo kan.
2: Ah, Olorun mo dupe o baba agbalagba.
0: 100,000 naira wole won pe yin laipe yi.
2: Okay, okay.
0: Won bere details yin.
2: Okay, okay.
0: Bo se je niyan, congratulations. Iyan na tun ti lo beyen. Eja tun lo si another 100,000 naira. O si ku eyan meta leyin, o ku eyan meta leyin 100,000 ta fe lo yi. O ku 150. O ku 200. O de ku 250,000 naira. *347*100*2 ash o si le gbe debe oya ja lo another 100k 091 lo bere re 0408 lo pari e okay
3: The customer you're calling is not answering.
0: Okay, kan. Kon lo fa, okay kan. Okay kan.
4: Hello.
0: E karo. Ako ojumo sa.
4: Ojumo ni sa.
0: Orugbo atadugbo te wa isa.
4: Omi ni mo wa.
0: Omi adio.
4: Omi adio. Ni bako.
0: Igba o le tin play cash.
4: oṣù méjì kíkún.
0: Ṣé ẹ ti jẹ́ rí?
4: Ẹ ti
0: jẹ́ rí. Ẹ ti jẹ́ rí. Gbọ̀nsẹ́ àwọn òpé yọ sákàn yìí ń jọ kan.
4: Àwọn ọmọ ò gbé kàṣà wà fífi tuntun mọ̀ pé kò ń ṣe máa dàrú.
0: Congratulations, o ti kàn yín láàárọ̀ yìí.
4: Olúwa ṣeun.
0: 100,000 naira máa wọlé.
4: Olúwa ṣeun.
0: Wọ́n máa pè yín láìpẹ́ yìí, customer care máa pè yín láìpẹ́ yìí láti béèrè account details yín. Bó ṣe jẹ́ nìyẹn. Ọyọ́ ẹ já lọ sórí 150,000 naira. Lẹ́yìn 150 ó sì kú méjì o, ó sì kú 200,000 naira, ó sì kú 250,000 naira. Nígbàgbọ́ pé wọ́n lọ jẹ ìwọ lọ́kàn. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀, 0268 ló parí rẹ̀, 150k, 150,000 naira. Ta ló ní? Ẹ̀ka rọ̀.
5: Ọ̀sọ̀ Aika.
0: Akójúmọ́ sá o.
5: Bàbá.
0: Akójúmọ́ o.
5: Ẹ̀pà wa náà láàárọ̀ yìí.
0: Àwọ̀ ògúngún dání kankan mà, káàsì ọ̀mẹ́ ní kankan. Ẹni nọ́mbà ẹ̀ bá jẹ hàn náà là á pè.
5: Ó tó jọ mẹ́ta.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wá ìsà.
5: Adélu sọ̀rọ̀ láti borí wá sí.
0: Sẹ́yìn ò kí ń ṣeré gélé.
5: Àwa náà máa ṣe gele lẹ́kọ̀ọ̀kan, Ọlọ́run kò wáyọ̀.
0: Adé máa ń ṣeré gele adé ń gun kẹ̀kẹ́. Ẹ má rè kọlu gbẹ́ yín o.
5: Àkọlẹ́yìn.
0: Ìgbà wọlé tí ń pè káṣẹ̀.
5: Ó ti ṣe díẹ̀ nígbà pa àjọ bẹ̀rẹ̀ ni
0: o. Sẹ́sà ti jẹ́rí.
5: Bóyá ẹ̀kan sá.
0: Èwo ni bóyá ẹ̀kan sá? Èwo ni bóyá ẹ̀kan sá? Àbòsí nìyẹn o. Ẹ ti jẹ́rí ń jẹ́pẹ́ ẹ ti jẹ́rí. Èwo ni bóyá ẹ̀kan sá? Èló lẹ jẹ́ ń gbà yẹn?
5: 100.
0: Ọ̀dà 150 ní láàárọ̀ yìí. 150 ní láàárọ̀. Congratulations. Wọ́n máa pè yín. Yes sir. Ọyẹ já lọ wo 200,000 naira já lọ wò wá. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. 8660. 8660. Òun ló parí rẹ̀.

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọyẹ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ fún ọ ṣe ilé ọyẹ àkànní alájìlẹ̀ yẹ ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo.

lára ẹkọ wa náà ni Mustapha Ridwan Olamilekan wa new signing nu ẹyin èyàn mi ṣe rí n tó ní ṣe pẹ̀lú ìdílé ètò ìfẹ́ tí ń bá ń gbọ́ ètò ìfún ìgbà àkọ́kọ́ ilé gangan lẹ̀tọ̀ ìdìmọ̀ ohun tó jẹ́ nǹkan àṣírí lọ́dọ̀ tí ẹjẹ́ àmọ́ ohun tẹ́ fi síkù tẹ́ lè sọ síta ohun tó ní ṣe pẹ̀lú lọ́kọláya àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò jẹ́ kí ilé yín ó dùn dáadáa tí ò jẹ́ kẹ́ rí ìgbéyàwó bẹ́ni pé ohun tó náìsí ni ohun tó sweet ni àwa méjèèjì yẹ àwa méjèèjì náà la ní kéleg àti ọkọ̀ ó ní kéleg ìyàwó

0: ẹ̀yin ara lé ìbéèrè ni mo fẹ́ fi ọ̀rọ̀ ìṣítì tò ní ṣe.
1: Tọ́lọ́wọ́ orí ẹ̀ lọ́kọ́ tó bá ti fẹ́ ìyàwó ẹ̀ náà ta ààrẹ jòjòló. Ìgbéyàwó ṣe é.
0: Lóòótọ́ aṣọ tí ń bá ń bẹ lára eégún ṣèbí wọ́n ní eégún lónìí.
1: Pàtàkì.
0: Ohun tó bá jẹ́ tí èèyàn àti èèyàn ni.
1: Lọ́kọ́ tó bá ti fẹ́ ìyàwó ẹ̀.
0: Ṣùgbọ́n ǹjẹ́ nǹkan kan ń bẹ tó jẹ́ pé kò dàbí mystery sẹ́yìn.

0: ju ìyá mi. Kó dì mọ̀ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
1: Àti tèmi náà.
2: Abiyamọ tó dára jùlọ, ó kàrí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
3: Èmi mà kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
2: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin rẹ̀ ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
4: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó Jamakuta. Lágẹ̀lú FM, àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun gbádùn òpò mákàmúso Lágẹ̀lú FM. Kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀, wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfàì báwọn dòwò pọ̀ láìró burúkáwò.
5: Owó nìkan ló lè ṣe o.
4: Má dáutẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láyé àlùbáríkà. Olúwọ̀jà ń bẹ̀ kẹ́rin ọpẹ́ kẹ́.
6: Oh no, my pen has stopped.
7: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
7: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
7: And writes up to 3 kilometers. That's why I trust it.
8: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
9: Your Nescafe is not just a drink, it's

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
2: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, san díẹ̀díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
9: Javis PL I Care Foundation ló ń lọ gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tolúwa dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, ìyànà àgbàlá bus stop, nítòsí olówó tí ń fowó sanu shopping complex, ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
10: 0701-01-522-55.
9: Ojúlọ́ba ara, òní dín dúró mọ́ wa lágbárí.
11: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Ń dùn wọn lórí Twitter,

0: 7. Ẹ káàbọ̀ padà látòjú ọjà.
1: Come on everybody.
0: So ní ìsìn gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ń gbọ́ wa ohun tó jẹ́ nǹkan àṣírí lọ́dọ̀ tiyín gangan ó ní ẹjẹ́ ká fi bẹ̀rẹ̀ ohun tó jẹ́ nǹkan àṣírí ṣùgbọ́n ọ̀dàmọ́jẹ́ á fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ náà ìbéèrè tí mo filẹ̀ lákọ̀ọ́kọ́ kí n tó lọ ká tó lọ tajà. Lọ́dọ̀ tiyín ẹjẹ́ á wò pé bó ni. Kí lẹ rò bóyá máa ń fà á. Lórí ọ̀lọ́ mi fẹ́ jẹ́ pẹ́ ń bẹ̀. Gbogbo tá a bá fẹ́ sọ ìṣẹ́jú mẹ́wàá. Ẹjẹ́ ń filẹ̀ ká kúrò lórí ẹ̀. Kí n tó mọ lọ́ọ̀kan pàtàkì lára àwọn olólùfẹ́ ètò yìí. Yóò ni Mr. and Mrs. Aládémẹ́rin. Ní a mọ̀ fàṣíkò ká máa fi kí ọ̀kan lára àwọn ọmọ wọn. Yóò ni Lawal. Mary Queen Ayanfẹ́. Wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè kẹ́kọ̀ọ́ jáde rẹ̀. Mi ò ní ní ilé ẹ̀kọ́ Ifáfitì University of Ọ̀ṣun. Mi ò ní uni Ọ̀ṣun. Ọ̀ṣun ṣe University lónìí.
2: Aláṣeyọrí kí
0: lọ. Ìdùnnú òbí náà ni ká rí pé ọmọ kọ́ ẹ̀kọ́ yege.
1: Ohun tá ń jẹ.
0: Làwa Mary Queen Ayanfẹ́ bó bá ń gbọ́. Mr. and Mrs. Aládémẹ́rin wọn mọ rírì rẹ wọn sì ní a mọ dúpẹ́ lọ́wọ́ ká sì mọ kí. Congratulations.
1: Ìpè tó pé mi o.
3: Ìpè tó pé mi.
1: Ó fi ṣàtọ̀.
4: Hello.
0: Hello, ẹ káàárọ̀ ma.
4: Ẹ kú ojúmọ́ o.
0: Yes, màmá mi.
4: Aṣíṣ ní ìbáàdì lórúkọ mi.
0: Yọ̀ọ̀yọ̀. Atọ̀ yọ ìyá mi. Ẹ kújọ mẹ́ta.
4: Ẹ kújọ méjìjọ mẹ́ta.
0: Yes, ma.
4: Ẹ kú àlọ́bọ̀.
0: Yes, ma. Ẹ bá wo kí ló fà. Màmá.
4: Tẹ̀rí àwa obìnrin lẹ́ ká bára wa sọ̀rọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin ìgbérago òjì agbádùn. Àgàgé tó bá ní tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́. Mò ń bá àwọn kan gbélé. Ó dàbẹ̀ ní pọ́wọ́ rẹ̀ wú bí ẹ̀jú tọkọ lọ. Ìbá ń ti ṣọ́ọ̀chì bọ̀. Ẹ dákun ṣe tiwọn lọ́ọ̀kọ́ nù. Kò ní kí ọkọ pé ẹ kú ilé. Kò sì ṣe pé tọ́ bá jí láàárọ̀ yóò wà pẹ́ bàbá alágbájá ẹ̀ka àárọ̀ rárá o. Yóò wù lẹ́nu ni. So àwa obìnrin ni ká ti ọ̀dọ̀ fi inú wa. Orí mi gẹ́gẹ́ bí mo ṣe wà yìí. Ẹ̀rọ ọkọ mi mọ́ ń bà mí. Nígbà tá a ṣe wà lọ́dọ̀. Kí ni ń bà mí lẹ́rù ni pé a máa bínú. Ó sì lè fọdún mẹ́wàá yẹn dì tẹ́ ẹ bá ti lè fẹ́. So kì í jẹ́ kí n fẹ́ fẹ́ rárá. Tẹ́mi rẹ̀ bá gbà nípasẹ̀ àwọn orogún ni. Kì í ṣe pé èmi rẹ̀ àì sábà jà.
0: Torí
4: mo mọ̀ wa rẹ̀ dókun.
0: Ẹ ṣeun màá mi.
4: So Yorùbá náà ń bá mi gbé ọmọ wa mi, ọ̀tá mi lọ jẹ́ ẹ̀. Báwo ló ṣe máa ń bá mi gbé tòní mọ̀ wa mi? Àwọn ọ̀dọ́ ọ̀sìn ni kí wọ́n ó gbégbéra gálẹ̀.
0: Ẹ ṣe gan màá mi ìṣẹ́jú kan ni. Lórí ayàyà. Hello.
5: Ẹ yà tọ̀.
0: Bàbá.
5: Ẹ kú àlọ́bọ̀ ṣá.
0: Ẹ ṣeun ọ̀gá mi, ó yẹ bá wa wò.
5: Agbára ọlọ́run dáadáa lẹ́wàá dé adúpẹ́ fọlọ́run àwa náà kó àkó àmójúra yín àrùn àlùwà mẹ́la gbé sẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni
5: mo kí ẹ kú iṣẹ́. Ṣé rí ní àkọ́kọ́ ojú tèmi fi wo ọ̀rọ̀ yẹn ni pé kò sí àgbọ́yé láàrin ìdílé yẹn mọ́ rárá.
0: Kí ló fà á tí ò fi sí àgbọ́yé?
5: Ìfẹ́dẹ̀ ti sọnù níbẹ̀.
0: Kí ló fà á tí fẹ́ fi sọnù?
5: Àìgbọ́nrẹniyé náà ló fà tí ìfẹ́ tí ò fi sí ìfẹ́ láàrin yẹn mọ́ rárá. Ọkọ yẹn bẹ́ẹ̀ ló ṣe wà ní ìsìn tí àgbọ́yé bá ń bẹ ní àárín wọn. So níbi tágbọ́yé bá wá ìfẹ́ ò wọlé síbẹ̀. Tí ò bá ti ságbọ́yé ara wọn mọ́ ìfẹ́ ò dùn níbẹ̀ ni. Ọkùnrin wa lè léyìí kò á ní ka àtàwọn ọmọ wọn àti gbogbo àdàgbogbo ẹ̀ sí àti àwọn sẹ́gbẹ̀ẹ́ kan kò ní rí ti lérò rárá.
0: Lọ́tà
5: gbọ́yé bá ń bẹ fún wọn ìfẹ́ ò wọlé síbẹ̀ ìfẹ́ ò dẹ̀ máa gbòòrò sí nínú ìlú yẹn.
0: Ẹ ṣeun ọ̀gá mi. Lórí Facebook wa mo rí Michael Moses wọn ní. Ìmọ̀fojì Peters wọ́n ní a kì í ní sùúrù fún rẹ̀ ni òun ló fà á. Ọmọ le Florence Abọ́sẹ̀dé wọ́n ní too much of familiarity tún mọ̀ fà á. Sí finish àbí. Hello.
6: Mr. Oyatọ.
0: Ẹ káàárọ̀ sá.
6: Adara fún mi.
0: Àmì Jésù.
6: The mighty of matrimonial home. the king of matrimonial home, the general of matrimonial home.
0: Alone, Baba,
6: it will be well with you in the name of Jesus Christ.
0: Amen, amen, sir.
6: You are welcome.
0: Yes, sir.
6: Mr. Sunday Donkey.
0: Ah, oh, Gami.
6: You kick him over, kick him over. That's all of them. You know, Tiri, you kick him over.
0: For like
6: a moron, yang.
0: What do you mean? Eshe God.
6: Ami,
0: thank you, sir.
6: No, Mori, you know, Jobanga, tell her, buy your legacy. What can you do for Danny?
0: Oda. Eshim. Hey, I'm a big man presenter. Adeshokan Abdul Jalil Akande Moreyin na ojo nla Taufik nene. Won ni lack of trust ya tu mo sele. Ki mo so fun pe afẹ pe atakankan.
6: Hello. O yato.
0: Atakankan se wa
6: pa. Awọn ti yan ki lele ko ni baje.
0: E se wa ti lagi ti awọn ti lagi lu bayi ni.
6: A dupe fọlọ. E tu bo mo tesi waju ninu rere lagboro lo.
0: Ami Olorun.
6: E kaabo.
0: Yes sir.
6: Temi ro si oni inte so le kan te pe ni si finish so era o ma nfa die die pe a se pataki ara wa tele ta kara wa kun tele yen o da igbe ta ba ti di jo ngbe yen ko nfi be ko nfi nkan to ye mi lero ko ma nfa ni yen
0: o da mo ti gbo yin

0: address won ko sa sanu wa pe a mo mu wa die die ko si rice monde awon neighbors wa ta nbe nu le ni isin bayi won ti ni asanwo na ati owo ti wa san won ti fun wa quick notice ati n wale mi na ni isin mo ti n wa se kan kokko mi ti e da mi loku wo o je mi lawon owo kan ati isan ya dare a je lowo ati fun so eti ka gbogbo gbese yoko ti wa calculate gbese pe 300,000 gan ko ka o se yori be si re boya ri waya lo ko ni abi mechanic ni abi driver ni to wa je pe owo ti nbe nle yi o kan dede ri awufu boya bi 20,000 naira kan omi ti pojo ka lo yo ma wo pe owo ibai to n ba mu lo nu le saloni ibo ni kan ti bere sowo ya dare ni a lo san ni abowo supo abowo kasim abowo fm owo ti nbele ta la fe funa wo gbese ti wa nle jare kuku because ti n ba fowo ile ko le da nkan kan iyawo tu leju ni pe ki ibo lele wa kara e yo wa ni be ti yo mo e pe ibi to n ba lo be yo berin pade nbe because owo ti nbe lowo re ibowo eku ti mo lo fi yo fe fi boju bo ba fi owo ibo ba mu dele ah ba le wa o se ja ku lo fun ya lapeja lele iwo olodun bo la wa ti ni yo ku bayi ko le change moral iyawo
1: aso si mo wo no jo te yan
0: ṣugbọn ko believe fun pe o fe ja ye ori un pelu owo to n ti e se wahala ni lori
1: oko le yan bere owo lowo
0: eh bo se wa wa ni isin ba je kin pe Rebecca je n pe Buki boya mo bo sa ja rara mu igo kan ja rara je asun kan ya ja mo o se won waju bayi inu re o ma dun Rebecca na yo lo pe pancake yo le moju yo wa sorry aso to wo lojo sunday to ojo sunday aso ojo odun yo wo jade yo look nice yo mo wo waju bayi pe un to won wo waju un to nice to n like ni esi mo pe mo so kini kan fun pe awo okunrin n ta ba ri ninu wa ma dun si a ma n get attracted pelu nkan ta ba foju ri olokun fi ma pe ah wo ma ina o bo se pon bi ole awe a o bo se dudu bi isin a o bo se ga a o bo se rin okunrin lo ni iyun olorun mo gboju lowo wa oju ni okunrin fi n kese ṣugbọn obinrin eti oun lo fi da to je pe ka mo so nkan to dun se ti awon iyawo wa ẹ rí i pé yọ̀dọ̀ pé ó kúkú ti mọ̀ tó bá kúkú ti bá mi sọ̀rọ̀ ó ti máa fọ̀rọ̀ mú mi mọ́lẹ̀ ọ̀rọ̀ ló fi máa mú mi mọ́lẹ̀ èyí túmọ̀ sí pé obìnrin máa ń láìkí ọ̀rọ̀ dídùn ohun tóbìnrin bá rí kì í sábà tíìpù obìnrin bí ìbá ṣe tó jẹ́ pé àwọn ọmọ ìsìn yóò ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ máa ń sọ sí wọn létí ọ̀rọ̀ dídùn wọ́n ní máa ń jẹ́ kí inú obìnrin dùn kò tí ì lọ́rọ̀ gidi lẹ́nu ó dàbọ̀ bá ti rí pé ìyàwó ẹ̀ ti gbaná jẹ bá sọ̀rọ̀ títù ó rí pé yóò calm down ṣùgbọ́n obìnrin ti mọ̀ wá wọ́n bá ti rí pa ń bínú àwọn wà mọ̀ lọ change sí night gown wọ́n lọ wọ àwọn aṣọ burúkú burúkú ìwọ̀n pé kí ni mo ti ń fi ṣẹ́gun ẹ̀ ṣèbí ó fẹ́ rí ni ojú ni wàhálà kọ́lọ́ sànú àwa ọkùnrin ẹ wá understand ẹ kẹ lò ó bó ṣe yẹ lò ó wọn ṣe wáyà wa méjì jù ni ìtumọ̀ sí pé ewúrẹ́ ò lóun ò sọmọ ìyá àgùntàn
1: àìmọye èèyàn tó máa jí
0: bùkátà tó wá pọ̀ lórí ọkọ rẹ ẹ wá jẹ mu wá sórí understanding bó bá ti understand ọkọ rẹ
1: tó
0: jẹ́ kọ́kọ́ rẹ mọ̀ pé understand ẹ
1: àwọn kan á ti ká wọn nígbà tèmi tó bá rò
0: pé wọn ikú ni wọn ìtẹ́ o ti mọṣẹ́ tọkọ rẹ ń ṣe owó kékeré tó bá wù akọmọdé ti ẹ jẹ́ kọ́kọ́ rẹ mọ̀ wípé ó dá owó yìí o mo fẹ́ fi ṣe fàájì ni o
1: lòun fún
0: owó yìí mo kàn fẹ́ ja yí orí mi ó dá bẹ́ẹ̀ àìwọ́ ló ṣe wàhálà ó yẹ kó o tiẹ̀ jẹ́ kó o jẹ́ kínní rẹ̀ inú ọkọ̀ ó dùn kò ní fara pamọ́ fún
1: ọmọ gbé sókè ìpè tó
0: yóò kúkú wá rà yóò gbé wá lé ẹjọ jẹ inú rẹ̀ ó dùn ìwọ ọkọ náà ìyàwó torí pé ó ń ṣiṣẹ́ ń ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́ ohun tó wù tó fẹ́ ṣe fúnra ara rẹ̀ ó wù lọ́kàn ni tó bá wù yàn ó wù yàn nu
1: tó
0: bá understand ẹ̀ tó understand pé kíní ìyàwó mi fẹ́ lásìkò yìí.

0: nítorí pé a ti mọ nǹkan tí pátnà wa ó sọ ló já máa farapamọ fún náà wò ní ìsìn pásítọ̀ rẹ mọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé rẹ ọkọ rẹ ò mọ 50%. Àwọn obìnrin tí ń bẹ ń tàwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ sí ìyàwó rẹ ò mọ̀. Ó gba iṣẹ́ titun, ó gba kọ́ntrátì titun, ó ṣe ìyàwó rẹ ò mọ̀. Torí pé ó mọ̀ pé tó bá mọ̀ yóò kó bùkátà lé lórí àbí gbogbo gbèsè tó ti jẹ́lẹ̀ ó fẹ́ san gbogbo ẹ̀. Ẹ já pè ìyàwó ẹ já pọ̀kọ̀ ẹ já jẹ́ kó mọ̀ pé I understand it better.
1: Tí mo ní kò lè fún mi ní ń tó fún mi.
0: Ọ̀rọ̀ kan bẹ tájọ yanjú tájọ sọ dáadáa lọ́jọ́ Thursday lálẹ́.
1: Bíbí kí èèyàn bọ̀.
0: Lórí ètò yìí.
1: Ẹ̀kọ́ wọ sítórì mi.
0: Inú mi ó wá dùn fẹ́yìn èèyàn tẹ bá ń gbọ́ mi ẹ jájọ darapọ̀. Aago mẹ́wàá kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Lálẹ́ ni o. Ọ̀rọ̀ alẹ́ ló fi yàn àjọ ṣe. Ẹ wo ẹja dúró lórí eléyìí.
1: Mo bá ń mọ́ àwọn tó fẹ́ lò fún òògùn rẹ̀ kò yẹ kó mú ra wa.
0: Ṣé rí ọkọ yín tẹ mọ̀ pé gbèsè pọ̀ tẹ sì mọ̀ pé kìí ṣe kí bóyá ó ní tẹ bá fẹ́ jẹ́ ó mọ̀ sá fún yín.
1: Èmi kan fúnra mi mọ̀.
0: Ẹ jẹ́ understanding wife. Ìyàwó yín tẹ mọ̀ pé gbèsè tẹ jẹ́ pọ̀ tẹ bá fẹ́ jẹ́ kó mọ̀ sá fún yín. Ẹ jẹ́ kó rí pé ẹ understand. Àbíbélà kẹ́tì ẹ̀ pé ọkọ mi wá gbèsè tó jẹ́ mí mo fi yá ọ. Ìyàwó mi gbogbo nǹkan tó jẹ́ mí mo fi yá ọ. Kò ní lè mọ̀ farapamọ́ fún.
1: Àwọn kan wọ́n wò mí bíi mẹ́ńtọ̀.
0: Ẹ̀wọ̀ jẹ́ ń gba ìpè méjì péré ká bọ́ sábàlá ọ̀rọ̀ àṣírí. Ìyá kan bẹ́ńtà. Ìgbà tí ìsìn àrá ǹdí mo ní

0: Hello, you radio in Indonesia.
1: My mentor.
0: Ne.
1: My mentor. Welcome, sir.
0: Ekule.
1: How was your trip, sir?
0: Fine, sir. Fine, ma.
1: You need that or more?
0: I'm your long.
1: Just to greet you, sir.
0: Hey, yeah, eshiun. Eh dakun eje nbebe yin ile tati eh leyin eto ni kimi fi phone number mi le ja soro eto gangan adebi o si bi kekere. Hello.
1: O ya to baba.
0: Mama mo gbo yin.
1: O ya to baba.
0: Yes ma'am.
1: Kristo.
0: Yes ma'am.
1: Olorun a ma wa pelu yin. Olorun a ma ba yin se.
0: Mama ti lele.
1: Nkokon to mama ti ni sir.
0: Yes ma'am.
1: Nkan to ma ndun mi ni pe awon je si to wa ntan sin to e kan ma gbo àwọn ọ̀rọ̀ ìgbani níyànjú tẹ máa ń sọ yìí wọ́n gbọ́ rédíò fóònù ni wọ́n ṣá máa tẹ ni wọ́n mọ̀ tẹ ni ṣùgbọ́n mo wá rọ àwa òbí káti ẹ̀ máa entice àwọn ọmọ yìí ká máa bá wọn sọ tọ́wọn ọba gbọ́ lẹ́nu wa ká máa tún rédíò tiwọn ká máa jẹ́ kán máa gbọ́ kán fetí ara wọn gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tí obìnrin bá appreciate orí ọkùnrin á wú nígbà tí mo ṣì wà lọ́dọ̀ kì í ṣe pé mo fi ń pọ́nra mi sà ọkọ mi ó mọ sáìtì bàtà mi á bá mi rà wálé torí mọ̀ pé máa appreciate ẹ̀ ó sáìtì ni kò sáìtì ni ọ̀gá màá wá máa rán ẹsẹ̀ mọ báyìí á wá máa ní bó ni ṣé kò sáìtì ni mo ní màá wọ̀ bẹ́ẹ̀ màá wọ̀ bẹ́ẹ̀ ṣé pé nígbà tí mo ní màá wọ̀ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé kò sáìtì ni nìyẹn the next one tó bá máa rà wá á sáìtì ni kíní oúnjẹ ọmọ obìnrin ó mọ sáìtì ni á bá mi rà wá but àwọn ọmọ wa àti nǹkan lọ ń ṣàánú wọn ni o ẹ kú ètò ọlọrun wà pẹlú wa o.
0: Ẹ ṣeun màámi. òórùn nǹkan míì fòbìnrin yóò sọ pé kí wọ́n ti gba ọjà rẹ kọ́lọ̀ mi kọ́ lè bá má rí ilé iná ìṣẹ̀lẹ̀ irú ilé kọ́ mo máa ń wọ̀ ìwọ́ kọ́ ló fún lówó ìyẹn ò tiẹ̀ wà tó wà ní pé kí ló tiẹ̀ ṣe gan. ọkọ̀ lélẹ̀ ò bá mi tú ọkọ̀ mi ṣe rí o ò fún mi lówó kí n fi ṣerun rí ọkùnrin wa mọ ọkà èmi ò fún orí ọjọ́ báyìí ó ti gbàgbé ni ọjọ́ báyìí ó ti pẹ́ ni o sì ní pé kò fún orí èmi kú iṣẹ́ àmọ́ ohun orin ọmọ yẹn yàtọ̀ ń bẹ láàrin ó ti pẹ́ tó ti fún mi lówó kí n fi ṣeun àti bẹ́ẹ̀ ni pé ò fún mi rí tó lè tó ti ṣe tẹ́tẹ́lẹ̀ igbó àtú ló bọ́ sí wọn. entitlement ẹ̀yin obìnrin lóòótọ́ wàhálà yín pọ̀ ẹ ṣe wàhálà gan lórí ọkọ ẹ̀ ṣe lórí ọmọ ṣùgbọ́n entitlement pé kí ni mò ń ṣe wàhálà gan sóyẹ kó mọ ṣe gbogbo ẹ̀ fún mi ẹ ti gbàgbé pé kù ṣe ń gbàmí àwọn ohun orí ọmọ ya. èrò pọ̀ ẹ jẹ́ á lọ tajà.
2: Your Nescafe is not just a drink, it's

0: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
1: Yay!
0: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
0: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, mommy.
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: Isaliosi Real Born Community Development Association. Born photo Isaliosi Mbadan. Sekeseke nanu wandun. Wipe ajodun wa todun yi. To papo ma ayo. Ajodun odun kan baba wa. Olubadan le badan. Obara si dale wolu ladoja. Arusa 1. Isaliosi Real Born Community Development Association. Lonke kabiyesi ku orire. Eh lake ba oluyole. Oloye agba nureni akambi. Arole ba oluyole Mbadan. Ku mura o. Alejo pataki lojo na. Oloye Jubril Dotun Sanusi Okaloma Odua. Senator Sarafadin Abiodun Ali. Oloye Adegbe Gata Ofik Alegoke CEO. Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Aderemi Abbas Oseni. Honorable Stanley. Ikrulai Olajide Odidi Oma. Awon Ogun Tarige Lere Chokalu Suwa Nibadire. Peyo. Rasida Inde Merenge King. Alaji Taye Lolu Akade Currency. Aji Pataye Disa Fakus. Ankara Tuwa Futita Nibon Photo Junction. Kwe number yi 080-3223-9103. Ojo Ketan Den Logman Osu Kesan. Pasheo. Ago Mewa Aro. Leto Bobo Tibere. Bobo Ma Bibi San. Isalio Bomb photo. Atenya lejo takwe. An reti ni bomb photo.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: Wait!
9: Aww. My love, what did happen?
8: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding.
10: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
9: CDK?
10: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things don't already dey house?
10: Abba, since last month.
8: Ah, pastor, continue the wedding.
11: Walk on that, talk together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
11: CDK, pay small, live BB.
12: Lagilu FM 96.7.
13: Kabo pada latu Georgia. Mo so fun yin pe ka se Olawale so fun yin lekan pe ka se tun be lori eto eyan meta ni o gba ka se lori eto 25,000 naira kan 50,000 naira meji. Mo si ri pe lai ti e ti pariwo e ga awon eyan tin lo be won tin play lo. Gbe je sare mu 25,000 naira koko inu ka win ti o ko gba 25,000 naira yi. O si ku 50,000 naira meji. Why Jimmy ni oni tete ma lo be *347*1004*2#. 50,000 naira ku meji ma lo be bayi laarin iseju bi mewa ma lo be.
14: Hello
13: e ka ro sir. Yes sir, Gbenga loruko mi, se play ka se se ti gba ka se ri kile wi e ti gbari igba akoko lele yi o mo kin ku orire o 25,000 naira le fi sewo bayi card network yi aba yo da sugba cha ti pe won ti gbe nu 25,000 naira ni baba akoko yi ti won fi se ara rin di bawo fun ti cash e so o ku 50,000 naira meji eyin e tete gbiyanju e gbiyanju e wo *347*1004*2#. Eyin na gbianju e try o le jeyin na e je n si oju opo le boya ro boya le ri oro asiri eyo kan nkan to ba je mo nkan asiri lodo tin on te ba iti meji meta so to je pe bokan yin ba ti lo be baya aya yin o ja pe won lo ibo loro yo ja si mi si fe so fe ni keni on ta no si nka asiri ni kini nka asiri lodo ti yin gangan
1: 0803708675. Ẹyin tẹ̀ ń gbọ́ wa láti ní òkèèrè +23481424910006. Ẹ dákun ojú òpó yìí, ẹni tí ó bá pè ẹ jẹ́ kó jẹ́ ẹni tó fẹ́ sọ nǹkan àṣírí fún wa. Ẹ bá ti pè wọlé orúkọ yín, ẹ mọ̀ dá. Ẹ mọ̀ sọ ibi tí ẹ ti ń pè. Ẹ sọ ohun tó ṣẹlẹ̀ gan. Ìdí tí ẹ fẹ́ fi pè wá ni pé ẹ fẹ́ sọ̀rọ̀ yìí síta. Ọ̀rẹ́ ẹ yín tó jọ̀rẹ́ aláṣírí gan ẹ fẹ́ sọ fún. Ẹ fẹ́ sọ fún pásítọ̀ yín, ṣùgbọ́n ẹ kàn mú sínú ni. Ẹ sì ń wò pọ̀rọ̀ yóò lẹ́yìn. Ẹ fẹ́ gbà mọ̀ràn kí ni kí ẹ ṣẹlẹ̀ lórí. Ìdí tí ẹ fi ní dárúkọ yín nù.
13: Hello.
3: Hello, ẹ káàárọ̀, ó yàtọ̀.
13: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ. Àti bọ́ kàti kúrò ń bẹ̀ ẹ́. Ẹ dákun ẹ̀yin tẹ́ pè ní nǹkan àṣírí ni kẹ́ ẹ pè mí fún. Hello. 0913708675 0913708675 nǹkan àṣírí. Hello.
3: Hello.
13: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ. Ẹ ti dárúkọ yín. Bẹ́ẹ̀ bá ti pẹ̀lú ìdárúkọ yín, ẹ kàn sọ ohun tó ṣẹlẹ̀ yẹn dákun. Torí pé àfẹ́jẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀ pé ẹ̀yìn ló ṣẹlẹ̀ sí. Ohun tá a bá fi pamọ́ ni máa ń níyì. Ẹ̀yin èèyàn bí bá ti pe nọ́mbà fún yín, Nàìjíríà ròyìn a máa pa mí lẹ́rìn. Bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà kẹ́ tó lè store nọ́mbà kí ni mo ń ṣe wá náà, àkọ́kọ́ dá ẹ̀nà ká tó store nọ́mbà. Bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà kan fún dandankọ́ ni kẹ́ ẹ dá ilẹ̀ kẹ́ tó save. Hello. Ẹyí fóònù ẹyí rédíò yín lọlẹ̀. Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ. Hello. Ẹyí rédíò yín lọlẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ mi sà àbí màá ni. Hello.
14: Hello sir.
13: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ.
14: Bẹ́ẹ̀ni.
13: Ó yẹ jẹ́ ń gbọ́ yín.
14: Ẹjọ́. Gbogbo ń ṣe mí ni.
13: Ṣé nǹkan àṣírí ni tẹ́ ẹ lè sọ síta? Ó yẹ jẹ́ ń gbọ́.
14: Àní-àní.
13: Bàbá ẹ ti mọ ohun tó ń ṣe yín ọ̀rẹ́dì kì í ṣe nǹkan àṣírí. Ẹ ti mọ ohun tí ń ṣe yín ẹ lọ sí hospital ni sà. Ṣé ti gbọ́ bàbá? Ẹ má jà bu ohun tó bá dùn yàn. Ohun tó bá dùn yàn. Káwọ́ sábí yá ṣùgbọ́n. Hello.
3: Ìdúmọ̀rọ̀.
13: Sọ̀rọ̀ àṣírí lè fẹ́ sọ.
3: Ọ̀rọ̀ àṣírí mo fẹ́ sọ.
13: Ẹ jẹ́ ń gbọ́ yín.
3: Mo fóbìnrin mẹ́ta lóyún lẹ́ẹ̀kan.
13: Mo ń gbọ́ yín sà.
3: Mo fóbìnrin mẹ́ta lóyún lẹ́ẹ̀kan.
13: Ohun tó bá jẹ́ nǹkan àṣírí tí ó ẹni ẹ fẹ́ gbé ìgbésẹ̀ ẹrù ìgbésẹ̀ tí ẹ fẹ́ gbélé lórí tó sì kan yín lóminú. Hello. Sọ̀rọ̀ àṣírí lè fẹ́ sọ̀rọ̀.
15: Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ àṣírí ni sà. Nǹkan kan wà tó ń bọ́dà má yìí ni. Ó yẹ pọkọ tí mo fẹ́ tí mo bímọ mẹ́rin fún. So ó wá di wípé fámìlì ẹ̀ ìyá ò nífẹ̀ẹ́ mi láti ilẹ̀ àbúrò ẹ̀kọ́ náà sì wà tó hẹ́ẹ̀tì mi. So màá sàmà farada gbogbo ìkò ìlàkọjá sí òun làkọjá ń bẹ̀ torí pé mo ti gbọ́ mẹ́sẹ́ẹ̀jì nípa ti ọlọ́run wá bèèrè náà pé ọlọ́run ló ní kí n fẹ́ pé kò ń gbọ́ lórí ògo àbáwáyé ti ẹ̀ lò. So màá sàmà gbàdúrà pé kàyè rẹ̀ ní ìtumọ̀. Ìgbà tí mo fi fẹ́ iṣẹ́ mẹkáníìkì ló ń ṣe iṣẹ́ mẹkáníìkì ló kò sì lọ déédé. So mo wá àdúràṣẹ pé kó change iṣẹ́.
13: Màmá bẹ bá fẹ́ sọ kankan pa àwọn ẹ má dárúkọ kankan táwọn yẹn fi mọ̀ pa àwọn ni mọ́ ó yá mo gbọ́ yín.
15: Ok sa. So kí n má ṣàmà fọ̀rọ̀gùn ṣàtìjì iṣẹ́ ọwọ́ ẹ̀. So mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ sí lọ débi tí ó ti ralẹ̀ ó dẹ̀ kọ́ ní ìpínlẹ̀ Benue class. Nǹkan tó wá wà ń bẹ̀ ni pé àtìgbà tá a ti wà nílé yẹn bá a pe àwọn fámìlì ẹ̀yà ẹ̀ òbí ọdún tàfi ṣe fàmílíọ̀ tàfi ṣe wíkì. So wá di ọjọ́ kan ni ó wá sọ àṣọ pé ó wá kúrò ní ìyá ìṣá àti máa ń tẹnu mọ́ fún mi wípé kí ni mo ṣe wàhálà pé bí bá bímọ tó 100 sọ́dọ̀ ọmọ ò lè fẹ́ mi ò máa ṣàmà ní kí ni mo ṣe yá òní kọ̀ọ̀kan sẹ́wọ̀n. So máa ṣàmà gbàdúrà. So ìgbà tó wá di to cut the story short ìgbà tó wá di wípé a kó lọ sí sáìtì wa ni ìyá ẹ̀ wá bí ìyá ẹ̀ ṣe wá gbé àbúrò ọkọ mi wá lọ ìyá ẹ̀ wá bá mi jà wọ́n tún lọ. Ìgbà tó bi ya lo ko ni wa ko ni to lo bi 8 months ko wale o de ma tomo ni so gba to fi ma wale mu gbadura o sa npe ise da ipe ko lo ba ni ti wa ni gba to ma wale wa la buru nbo wa kini emi o si mo pe aso ti ni yawo mi sita so bo se la buru nbo wa kini aburo e de wa o wa kini bo se wa kini o wa ni o ma se so da mi ko si wa la mo lo ba gba shop mo se gbogbo e o be si stay so da wa o be si gbe pelu wa sade da bu a ma pe fun mi pe ma se fi le ile o ma wa ma ro boya ile lo fi se bi awada
16: ama e ba wa court e court e ki lo sele gangan ma
15: nkan to sele ni bi pe o ti wa ko mo mi si odo bayi so gba ti oko mi ku ile oko mo lo ba yawo keji si o pe ni eku to ati gba ni o ti lo bi 6 months ba ni foju kan mo igba ti mo wa ma ri pe lenu jo meta lo so ni pa awon mo wa mu try ni ba ko lo ojo to wa dada gbe ni lo mo ni do so mo se de ati gba yin tin ba ni ko je romo soju ko je din ki omo mi je mo bi ton wa ko je ti pada wa sibi ta ko le sibi sa ti ejo kini ki se toro si oro ise gbo mi ti loju ni e fun asun mi ko ni gbogbo gba
13: mama mo gbo yin sugbon oro yi ki se nkan asiri un to dun yin oro yin dun yin ni ki se nkan asiri ko si nta won ara ale le gbon yin ni iran ke se ju pe awon mole bi na le lo ba lo ki se nta so lori eto yin ni mami oro yin ye mi o pe n to dun yin ni o n te fi nu we nitori pe according to n te so pe oko igan ti ba se eyin te n be nu aye ko ni rogolu abi abi mama eyin e bo sugba ki se on tan le awon tan be lori eto yin ko si n to fe se si se gbo mama ti se nkan ye ki se nkan asiri to pe re anybody te fe ba so ki shun ki shun a fe lo taja bi sugbon ka to lo taja je mu ka se e yo kan si mo so fun ile kan pe ka se e je mu 50,000 naira yo ko si ke yo kan o eyin te n gbo wa e lo mo pay ka se ni nsin ta ba ka to tojo oja de a tu mu mi star 347 hello
17: hello
13: e ka ro
17: se
13: ti je ka se ri
17: nani
13: bi o lo le je ri
17: ah
13: mo so e si play mi la ro ya bi
17: bani
13: me lo le play
17: benja ya to apa gbara gba
13: e se baba me lo le play loni
17: meji
13: le play adupe lowo ninu meji te play won eyo kan ni computer ti mobile 50,000 naira le gba o
17: Olorun se
13: 50,000 naira won pe yin ami se ti gbo ba meji la won play eyin eyan tun lo be un meyo osu 50,000 kan o le jewo adinu rapo janu taja
18: Wagilu FM 96.7
19: Eyin eyan mi e kaabo si ikanni mi loni won ma safin obi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki
20: pe o
19: ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ki won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ninu
20: duro na nigba wo lo fi miliki sinu re
19: golden mon 3-in-1 meta loko ni mo lo mi o ni na titun fi miliki si mo
21: iya mi o ma dun kan ni
22: golden mon 3-in-1 je yi ti miliki aladun ba wa era fun mo le bi yin loni golden mon to gbogbo eyan di
23: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù Ẹ́bà yìí káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù O tun yawo e je ki ja yin City Independence Day Cashport. Awon oluburi 1966 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashport. Ni be ni cash e tin so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lu mo wipe iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special independence cashport. Nitori na ma se fi akoko re sofo. Lori Splash FM star 347 star 1004 star 1# Lori Ladilu FM star 347 star 1004 star 2# O si tun le sabewo suju opo website pelu www.cashier.ng Eni odun mejidilogun nikan lo le kopa lati ta cashier Ojo stage ni board lufun telu cashier Káṣíẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káṣíẹ̀? ti cash here. Cash here.
0: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
0: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ajani si osi okada lo gbe ni oko reda oko oke bi rakoro ose meta sisin sosu kan ni ofun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to bo ti agree price mo si ti gboko mi le fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo tin fi kun awon oko po nu ogba won lo to o sugbon wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to ob ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to ob e di lock so to ob ni awon won to ni siri si oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba yin order la toke okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon ba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lockso to won ba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di lockso to obu ti se ta ati ba yin se pre order lodo won ni rufi oko te ba fe la toke okun ani o lo ba won ni di lockso to obu loluyole behind Esmall 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 081 6982 8487 Deluxe Auto Hall. Bubun Tony Shekwe Loko. Irony.
18: Your Nescafe is not just a drink. It's your

0: cash yẹ ẹlẹ́kẹjì ẹlẹ́kẹta 50,000 ẹlẹ́kẹjì ẹjẹ àwọ̀ cash yẹ yìí. Hello.
1: Yes.
0: Ẹ ti ń gbọ́ voice lórí rédíò nù ẹ ti mọ̀ pé rédíò ló ń pè yín.
1: Hello.
0: Kí ló túmọ̀ sí báhun? Ọkùnrin àbóbìnrin là ń pè.
1: Obìnrin là ń pè.
0: Màá mi bẹ́ ṣe ń gbọ́ voice yín báyìí lórí rágelú. Kí ló túmọ̀ sí? Kí lẹ rò bẹ́ ẹ ṣe?
1: Mo ti jẹ káàṣì ẹ̀.
0: Ẹ ti jẹ káàṣì ẹ̀ nu, kò sí nǹkan méjì ẹ ti jẹ́ nu. Ṣé ẹ ti jẹ káàṣì ẹ̀ rí?
1: Rárá mi jẹ́ rí o.
0: Ẹ play ẹ̀ rí àbí ẹ ti play ẹ̀ lẹ́ẹ̀ play mọ́?
1: Mo ti ń play tipẹ́tipẹ́ mi, mo lè jù ní fáìlì ní mi.
0: Tẹ́lẹ̀ ìgbà tẹ́ tí mo ní ẹ lọ play ẹ lẹ́kàn gbìyànjú ẹ̀ pé bóyá yóò bọ́ sójú ọwọ́.
1: Mo tún gbìyànjú ẹ̀ ni mo ti play ẹ̀ láàárọ̀ tí mi jẹ.
0: Ẹ kàn wò pé kẹ́ ẹ tún gbé síbí náà ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì tí ìjẹrí.
1: Mi ìjẹrí o.
0: Mo kí ni kú oríire 50,000 naira ọ̀dọ̀ yín ló bọ́ sí báyìí.
1: So
0: customer care máa pè yín, máa pè yín bẹ́ẹ̀ ṣe gbowó
1: yín.
0: Ẹ ṣeun, ẹ kú oríire. Tó ẹ̀yin aráalé mo sọ fún yín pé a ṣiṣẹ́ àánú. Gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń bẹ lórí Facebook wa ti Lágelú FM 96.7 ìyá kan gbẹ ń bí. Bí àlàájá ni wọ́n máa káàárọ̀ mà. Ẹ bá ń sọ̀rọ̀ sókè torí àwọn ará lè gbọ́ yín. Èmi mo ní kẹ́ ẹ̀yin lẹ́pẹ̀ mí gbà yín àbí?
2: Bẹ́ẹ̀ni, mo mẹ́sẹ̀gì yín ẹ wá ní pé kí n wá lé ni.
0: Ok, kí lẹ sọ pé ó ṣẹlẹ̀?
2: Hyperthyroidism patient ni mi, wọ́n diagnose mi pẹ̀lú hyperthyroidism ní UCH.
0: Ṣé rí hyperthyroidism tẹ pé àwọn Nàìjíríà kí ni jo kí ni ẹ ṣàpèjúwe wá àìsàn náà?
2: Thyroid ni.
0: Kí ni ẹ mọ̀ ṣe ọrùn yín? Kí ni thyroid kí ló mì?
2: Ó mi pé ọrùn mi ó bẹ̀rẹ̀ sí ní wú.
0: Ọrùn mi wú.
2: Mo ti sọ pé ọrùn mi wú. Bẹ́ẹ̀ni.
0: Mo fẹ́ jẹ́ ẹṣin ni.
2: Ìgbà tí mo dẹ̀ lọ sí hospital tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò, wọ́n padà confirm pé thyroid disorder ni ó ṣẹlẹ̀ ń bẹ̀, which is hyperthyroidism. So wọ́n dẹ̀ place mi lé orí oògùn Capimazole àti propranolol. Àtìgbà yẹn mo dẹ̀ ń lo oògùn yẹn títí di last year November tí kò sí agbára mọ́.
0: Hospital wo lẹ kọ́kọ́ lọ?
2: UCH. Kò sí agbára mọ́
0: láti. Ẹ̀yin ara ilé tẹ̀ ń gbọ́ mi, gbogbo ìwé ẹ̀rí máa jẹ́ mi ìṣó. Tẹ bá ń bẹ lórí Facebook tẹ̀ ń wò wá, ìwé ẹ̀rí gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ wa. Mo kàn fẹ́ jẹ́ kán fẹ́ nara wọn sọ́pọ̀ gbọ́ yín mà.
2: Agbára mọ́ láti ra oògùn yẹn mọ́, so mo stop láti máa lọ sí hospital títí di this year March. Nígbà tó di March ọdún, mo notice pé ara mi ò le mọ́ bíi si tẹ́lẹ̀, pé ara mi bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Mo dẹ̀ ní high temperature. So mo ní láti padà sí hospital láti lọ ṣe àyẹ̀wò. Tó dẹ̀ fi yé pé thyroid yẹn ó tún ti lágbára ju ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ torí oògùn tí mo stop.
0: Tẹ́ ẹ lò mọ́.
2: Tí mi lò.
0: Èló lẹ ra oògùn gbà yẹn?
2: Ìgbà yẹn oògùn tí mò ń ra lóṣù 65,000 oògùn tí mò ń ra lóṣù.
0: Mi ìfẹ́ jẹ́ kẹ́ bẹ́ẹ̀ ṣe bá bá mi sọ̀rọ̀ ẹ máa ẹ wà very careful ìfẹ́ jẹ́ mú mi lójú ẹ kàn sọ̀rọ̀ mọ́mà. So ní ìsìn báyìí pẹ̀lú gbogbo ìwé mo ti rí pé ẹ lọ sí UCH mọ́ ẹ tún ti lọ sí hospital mi.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Kí ló gbé yín dé Bowen?
2: Nǹkan tó gbé dé Bowen ni pé ọjọ́ tí wọ́n fún mi pé kí n padà wá ní UCH mi ń padà lọ ní December.
0: Kí ló dé tẹ̀ lọ?
2: Mo ti stop láti máa lọ láti November.
0: Kí ló dé?
2: Torí kò sówó lọ́wọ́ mi. Tí bá dẹ̀ lọ test náà ló máa ní pé kí n ṣe, wọ́n dẹ̀ máa pè mí pé ṣé mò ń lóògùn mi. So tí mi bá lò wọ́n nílé attend sí mi. Torí ẹni ò jẹ́ kí n lọ mọ́. So ìgbà tí mo notice pé thyroid yẹn ó ti tí mo ṣàyẹ̀wò tó fi hàn pé thyroid yẹn ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ. Mo lọ sí Ọ̀yọ́ Mercy láti lọ complain, àwọn náà dá ṣàyẹ̀wò fún mi. So àwọn náà wá refer mi lọ sí Boot. Ẹni ló gbọmọṣọ.
0: Ẹ tẹ́ ẹ̀yin ọdún mélòó?
2: Ọmọ 26 years ni mi.
0: Dádì mi kọ́.
2: Dádì mi wá.
0: Mọ́
2: mi
0: yín kọ́.
2: Mọ́ mi náà wá àjọ wá ni.
0: Mọ́ mi yín tó wá ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Màmá ẹ rọra ikú ọ̀rọ̀ mọ́. Ní ìsìn báyìí ìrànlọ́wọ́ lẹ fẹ́.
2: Bẹ́ẹ̀ni sá.
0: Ìrànlọ́wọ́ kìíní.
2: Ìrànlọ́wọ́ ti pé ìgbà tí mo dé Bowen àwọn náà ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan fún mi. So àyẹ̀wò yẹn wá fi hàn pé thyroid yẹn ó ti ń affect heart mi. So wọ́n wá sọ fún mi pé mo ní láti operate ẹ̀ pé kí n ṣe surgery ẹ̀. ni best option for now but awon na koko place mi sori ogun na pe ki lo ma wa owo soju sile
0: ilu
2: 3 million naira na so po ma to fun gbogbo
0: eyan ara le te gbo mi iwo to ro njeje to complain iwo to ye pe o ti ri je iwo to ri nkan kekere ipo kipo to ba wa lasiko yi eni to ya sanu fun lasiko yi ru oni bayi ti se ojo keji le ni ogun on le ni tin be waju wa yi iwo to je pe omi lo mu laaro yi iwo to ti lo nje to je iwo to je pe owo tin be lowo re claro ni frequency e bi frequency lagelo fm ni 96.7 te pe ko po to ti lo pe boya to n wo olodun pe olodun kino se fun en tin be wa e ja kun se e lo si medical school ni
2: no mi lo si medical school
0: ibi ti mo n lo ni wi pe aisan ti o se eyan teyan o fi mo oruko awon ogun teyan oruko aisan ti n se yin se mo tesele
2: no
0: jetiri so aisan ti o se eyan ti o fi mo gbogbo nkan to ye keyan o mo lo ni ti o se wa o jetiri en tin be wa ju wa en ta sa nu fun ni iba se 1000 iba se 500 iba se 200 e kan ba mi wo account yin eyin to lohun sa nu fun eyin e je ayo saka sowo alakunrin edakun arabirin mama e ba mi pe account number yin ni ke pe eyin ara e farabalẹ pe account number yin edakun e pe
2: 01 01 01 75 75 5 4 3 8 4 8 4 3 2
0: Union
2: Bank
0: Union Bank e bank pe le eyan ara le edakun e pe e mu number edakun no matter how small iba se koda ko se 10 naira e ja da si edakun iwo to ba fe e ja fi dupe fun tolohun oba laye arabirin edakun ke wa wo bo lohun o si da pada fun yin e pe account number yin le kan si
2: 01 01 75 75 43 43 84 84 32 32
0: bank wo
2: Union Bank
0: oruko wo ni ogbe
2: ma Mustafa Soibat
0: Mustafa Soibat e fi phone number yin le awon ti o pe yin leyin eto e fi phone number yin le
2: 081 081 27 27 48 48 72 72 38
0: epile kan si
3: 081 027 48 72 38 joba mi be lowo apostle pe ise wo ni daddy won dale
0: si lagelu si
3: felele si lagelu ko ti won dale ki baba won to ku
4: actually on ni se kolon to pe won
0: itan buruku lo fe gbo
3: won wa jogun ise olorun lowo ogun won ogun le lowo fun yin
4: ogun ti mo je na ni ise olorun
0: aso je lowo aso fi be lorun e yo 20 e ni o jogun e ni
3: se lara won ti won pin gan ni lele
4: ni a wa ri fun bi so
0: to ba ya e wa di o fe ko loro gbo ni o loro gbo ni
3: awon eyan bi ti yisi ni won ma fun won ni ogun ile ise bi ru bi awon ti baba won firu ile ise ogun to da ile won le gbadu ako ba je
4: ijo ni mu je
3: ije le je o mo je jo
0: ti lenu oro
3: o mo lohun je jo kilo ka wa pelu ye
0: gebure gebure titi gebure
3: na so pe nbo ba ja won awa mo ni
0: titi gebure
4: o mo olorun ni
3: gebure eni ko wa to jo meju
0: gebure
3: ti awa so ta po mo otu lohun
0: ro ti mi mo lara
3: gbogbo àwọn tí bàbá wọn ò bá ti fogún lẹ̀ ni wọ́n mọ̀ ń ṣe báwọn.
0: títí ànífò tèmi mọ lára jọ torí ọlọ́run torí a kì í lọ fún
3: kọ́ńbọ́n. Bombastic
0: oyibo
3: the spirit in the fortress
0: oyibo oyibo
3: you are composable
0: the purchase. o ti tán mo ti sọ fún ọ mo sọ fún ọ mo sọ fún ọ mo sọ fún ọ.
3: ìgbàràn ni
0: màtíní òṣà kó
3: àbúrò kóbè lọ́wọ́ mọ̀mọ́ màtíní.
0: orípò màtíní gan lẹ́nugbà tí ń bọ ọrin orí rẹ ti rìn fásitì ẹyin irun rẹ ti rìn fásitì.
3: kò lè mọ rìfáàsì ebi tàwọn kọ rìfáàsì tán ni wọn dán. àbí mo pa o tún wẹ̀yìn. kini won pe yin na apo osu abi ki eleje
5: ese
3: kabo londa
0: be
3: awon da
0: ade osun ti evangelist
3: ah ta lo yan si
0: be olorun lo pe
3: ah olorun lo pe olorun olorun olorun lo pe gangan lodo ti wa bi ni bi ta wa wayi ah awo gba suru
0: si fini eri tan
3: ah jiko lodo awon lohun larogun gbo
5: o le lo da ola nbe
0: eyan ara le o fa ile ti
3: ti ka soro josi sugbon bi
0: o fa ile
3: e ba gbo koro jogbo
0: o fa ile ti ti la
3: larogun gbo

0: wèrè ni o bẹ sọ ba hun mo yẹ gbe wèrè ni tori o ko si to fa fi se ti o ti o ti o fa fi se ti o de wo ko le jawo ngo ba sese bi mo awon eyan mo lo loju ti wo gbo mo re mo yẹ gbe wèrè ni ki se mi gba mo wèrè ina lo di ba fun iroyin matini ninu iwe iroyin punch won ni owo sikun ile ise olopa ipinle abia o ti ti awon eyan merin oto won ni won ri enikan to je iya lomo sugbon to nse gangangan won ni bi o se ri ipo bi mo bayi ti omo to bi edido kerin lo
1: baba
0: won se lo ni ji awon eyan ni
1: won di bi awon kan se le really
0: oh won ko elomi won wo wiwa iruko were yi ari oyun nu e
1: ari
0: to bi mo ta lo fun
1: loyun kan na lo fun mu e loyun ta lo fun loyun enikan na ni se se soyun sofo mo
0: e na mo be lowo re
1: ah mo awon ko nu loyun
0: awon okunrin ni won ma n saba se yen
1: eh so so be ni o wa se
0: ah mi mo na ni
1: okay alele ipinle ti
0: ko si ta won yo le se ko fi le jowo won ajaja ngba te po te wa won ah elomi le so fun won pe ohun le ta so roki
1: iwe le
0: be lowo ohun
1: o be nle
0: ti awon ta won no si go iwe le olohun ni wele lowo
1: iwe le bi kan ti o kiro ba wa lojogun e iwe le re nbe lowo wa
0: nbe lowo wa a si fun elomi karamba ni aye atorun ni omo iya re omo be ni o omo ile ni o
1: eh
0: won wa fun iya re plot kan plot kan to fi to fu ya re ti ka o ti ta ko to ku
1: o ti ta ti pe
0: eh ko ngan to ku lo wa ri pe awon plot kan bi meji meta to wa legbe plot awon eyan ti iraye
1: yo ko yo wo be lo ojo ni na
0: ni yo ko lo se we jade ni ma ni pe se ri lati bi sibe yen
1: plot kan
0: plot keji plot keta ni yen se ri gbogbo bi bayi baba wa no ni won pe fun mama mama ni pe mama mi ku to ba
1: yoruba o ni agba ti o ba je ogun gogo
0: oye to ki ta ni o wa ngo ba ra to to ko le lowo hello hello mr batini
1: mr batini bo ti de ibrahim o na lo de pe odo won lo wa bayi tori pe won ni ajo eleto abo ti abarin labolu NSCDC na ni won mu sekun bayi won ni awon opa omi eleto je ti ijoba ni won ni ohun won ta yo ti lo omi ti awon bi ti omi o ti jade daada mu yo ngi yo ma ta fa won awon aya ko de won ni owo pada ba ni won ni a awon ti joba lo mu o ro pe omi o yo nbe mo lo ro pe omi o yo
0: nbe mo ijoba o wa ni lo
1: e mo gbo loso toni
0: ngbati won ti won post omo mi won ko post e lo imo ni imo state njo ti won fun ni ibi ti local government o ti bere ppa lo ba ko mi idi atonu kini wi idi atonu not
1: idi atonu ti ni jo kan yo
0: no di ba fun iroyin tin be ni awo mi yi won ni
1: ibai toli okay to
0: ni ipinle imo
1: ipin atoni atoni
0: eh
1: won ni jina
0: ti won jina si ra won won awon eyan ti nbe ni agbegbe won ti be si ni kun si joba won ni eto abo won lo mehe eyun eni won ni te wa ri oju opopo na afi bi ona aye gun ele yo
1: ah ni badan won bi
0: ah o de be
1: mo debe lekan yin pada lo mo ni
0: so mo ti
1: eru ba mi lo
0: so mo ti to ba ki
1: eru
0: ah eru kekin ti to ba ki to lo mi nu eh to ba ti erun moto re bo bayi
1: igbojo nu
0: e gbogbo ojo la wa yi
1: wa de gbe erun ko bo ni se ri
0: ah omo wo so won mu le ra powder
1: eh eh wo ju da
0: ati rumu re
1: ti o bi lo ni o bi de o di
0: ati pe npeju ati rungban yo yo ko powder de le fa fi suru sa e mo gbo
1: se ona to na baje ni
0: se ni alegun re yo e je atona ti ina wo dani awon ti eni na
1: won na ara ni internet
0: o didi local government kan kan be
1: o lede la tun ja si be ko si na won mu bo
0: won mu bo won mu bo
1: e wo
0: ori lede bo mu wa mu no mu wa
1: Nigeria a ori lede Nigeria wa omo na nbo
0: omo bo e do won wa to mu de
1: nbo o wa lo na
0: e ko oju na o da bi pile oyo e ko ma wa si na ninu local government e ye kan soso gbo awon ti be nbe pata
1: o fi na mo tan
0: kufi kini mo
1: kufi sola ba fi n gbera iroyin le to nbe lowo
0: mi kilo wi
1: iroyin ohun na ni o nwo mi bayi ti mo si nwo o ni omodekunrin kan ri eni odun meji te ni ogun kefas seun o ni o se kupa egbon re eni odun meji le ni ogun kilo de o ni nitori noodles
0: tori onje nitori onje
1: nte ma nje won fa bi ikonu
0: emi eti e de be
1: won fa bi ikonu won ni tori e lo fi jan omodo mo egbon re lori
0: o don omodo mo lori
1: ah
0: iru nuwo na lo wa bi deyin
1: because of noodles
0: ah
1: e won gbo laarin gbogbo
0: e won abiju gan gba mi bi nkan ba tin sele e ja ma fi suru si
1: tori noodles
0: nisin oju re o ti ka ku nbe
1: because of noodles
0: oju re o ti ka le bayi ni sin pe kilo nse
1: ile fun
0: oju re o ti ka ku bayi ni sin pe kilo nse ile fun awo sikun le ise olopa tun te awon afurasi adigunjale yen ni ipinle akwa ibom kini won ba lowo won ojo won isele sele kan ni pato e mo gbo ni sise ntele
1: ajo kan ri ile ti ori si eto moniyan ile to je ti agbalaye o na ni won ti salaye ti won si fi oruko àwọn tó jẹ́ pé awa wọn àlùmọ́nì eléyìí tí wọn ni wọ́n ṣàlàyé pé wọn kò gba àṣẹ tí wọ́n dágbére fún ayé yìí ní àkàtà iléeṣẹ́ ti elétò ààbò ti àbáraẹni làbò lu nscdc nílùú mina ní ìpínlẹ̀ ti niger wọn ni wọ́n ti fowókọ wọn léde o pé àwọn rèé a ṣiṣẹ́ ìwádìí lórí wọn a ṣiṣẹ́ ìwádìí iṣẹ́ ìwádìí ó bẹ̀rẹ̀ ó kọ́ wọn rèé ẹ̀yẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tó ní.
0: tó wọn ní ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá tún ti àwọn afurasí eléyìí tí wọ́n máa ń fún àwọn ajínigbé lọ́wọ́ pé báyìí ibi báyìí lẹ́gbà wọlé ọ̀nà bí báyìí lẹ́gbà jáde tẹ bá ti fẹ́ jáde ẹ̀rẹ̀ ọkùnrin kan lọ́nà bí aago méjì ọ̀sán yóò ti sùn lọ bá ti sùn lọ́rọ̀ agbègbè rẹ̀ kọjá kẹ́ wọlé lọ sọ bí elékùọ ni wọn ní ọwọ́ ti tẹ àwọn èèyàn ọ̀hún ẹ mọ̀ pọ̀.
1: ìpínlẹ̀ èkó leléyìí eléyìí tó jẹ́ pé ìròyìn ọ̀hún náà tó jẹ́ pé àjọ ti nscdc náà ni wọ́n tún yabo bùbá kan iléeṣẹ́ kan iléeṣẹ́ ayédèrú ni àwọn iléeṣẹ́ àgbélẹ̀rọ tí wọ́n ti ń pèsè àwọn ọmú wọn ni wọ́n yabo wọ́n bẹ̀ wọ́n mú àwọn obìnrin méjì wọn láwọn tó mú àwọn pàǹtí wọn àti mo tún rà wọn káwọn kan tún sọ ayédèrú omi inú ọ̀rá.
0: irọ́ ni
1: amórí.
0: wọ́n lọ ń lẹ̀ fúnra ara wọn.
1: ike bá ike ìwẹ̀ báyìí wọ́n fi ń pọn omi.
0: láti inú sọ́rẹ́sì
1: wọ́n wá mú aṣọ
0: wọ́n wá ń sẹ́
1: wọ́n wá fi ń sẹ́ mo wá wò báyìí èló gan-an fi ń sẹ́ nígbà tó ò lówó tó fi ṣe ọ̀rọ̀ ó lù sí lọ wá ṣe mí.
0: ṣe
1: wọ́n sì ń
0: pọ́n dandan ni kò pa àwọn èèyàn nítorí kò fẹ́ lówó
1: ó sì ń lẹ̀
0: báyìí ó sì ń lẹ̀ pa
1: pa
0: pa
1: ike tí wọ́n ti ń pọn mi ṣe ti pọ́n
0: tómi ti ṣẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀ sí
1: bẹ́ẹ̀ bóyá náà fọ́ rí
0: àfi sùúrù
1: náà rọrùn má yà á bú báyìí
0: ṣe mọ̀ pẹ́lú omi sí fẹ́ràn ọ̀fà nígbò jẹ́ pé omi mi ogún ló wà nù rẹ̀ 20 tó bá wà nù rẹ̀ pẹ̀lú àpò kan jẹ́ lọ.
2: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ètò ìgbéyàwó lálẹ́.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì nǹkan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
2: 2026.
4: pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yá àbí.
2: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
6: ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún.
2: pẹ̀lú CDCare. O lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDCare sórí 0707 454 3005.
6: CDCare, sanwó díẹ̀
7: Isale Osun Real Bond Community Development Association Bond Photo Isale Osun Ibadan Segeseke nunu wadun wipe ajodun wa todun yi to papo mo ayo ajodun odun kan baba wa Olubadan le Ibadan o ba ra si dale wolu ladoja Arusa 1 Isale Osun Real Bond Community Development Association Loki Kabiyesi ku orire e lake ba Oluyole Oloye Agbanureni Akanbi Arole ba Oluyole Ibadan ku mura o alejo pataki lojo na Oloye Jubril Dotun Sanusi Okalomo Odua Senator Sarafadin Abiodun Ali Oloye Adegbe Gata Ofika Legoke CEO Oh, Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Adereni Abbas Oseni. Honorable Stanley. Ikrulai Olajide Odidi Omo. Awon Ogbuntarige Lele Chokalu Suwa Nibadire. Peyo. Rasida Inde Merenge King. Alaji Tayololu Akade Currency. Aji Fataye Disa Fakus. Ankara ti wa fun tita ni Bon Photo Junction. Pe number yi 08032239103. Ojo keta den logbon osu kesan. Ba se o. Ago mewa aro. Nle to gbogbo o ti bere. Gbogbo ma bibi san. Isale Osun Bon Photo ateyin alejo ta pe a reti ni

0: Eko àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09080301333 09080301333 09080301333 and wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
1: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Golden Chance Lotto
4: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift o lè ta láìmọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ́tàràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster number drop ko drop o ẹ̀bùn òmìnira independent money gift day grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lóní àìrí náà ní báwa lọ́dún òmìnira

ìdìbò fún àjàdí ògbótóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.

0: ẹka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà gúdúgbálá aago méjìlá òun náà ló sì ń dé sí etí ìgbọ̀nyún láti ìkànnì ti lágelú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ tẹ ṣe wò wá lórí ìkànnì ti facebook yẹn ẹ lọ mọ fi comment yín síbẹ̀ kẹ ẹ bá wa pin kẹ ẹ bá wa share rẹ̀ alele báyìí ìpínlẹ̀ ti jìgáwá òun náà ló jẹ́ pé ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi báyìí òun náà ni ó ń ṣàlàyé síta wípé ọwọ́ iléeṣẹ́ aláàbò ti àbáraẹnilàbọ̀lú NSCDC náà ni wọ́n tún ni ọwọ́ wọn tún ti ba arákùnrin kan ẹni ọdún méjì dì ní ogójì tí orúkọ rẹ̀ ń jẹ́ Rahinu Ibrahim kí ló ṣe wọ́n ní tó ń yàn láàyò tó jẹ́ pé òun máa ń ṣe tí òun fi mú gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ tiẹ̀ náà ni pé kó lọ mọ káwọn ọ̀pá ilé tó jẹ́ ti omi eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún kó mọ bẹ́ta fún àwọn aláyán kọ̀ndẹ̀m gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún wọn ni ìní afurasí ọ̀hún ibrahim náà ló ń gbé ní agbègbè ti kùrámà ní bíníkúrí náà ni ó ń gbé kó tó di pé ọwọ́ padà tẹ̀ ẹ́ ẹni tó wá jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ti aláàbò ti nscdc ẹni tí ń ṣe asc badrudeen tijani òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣojú ajé monday nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ òun ni arákùnrin ọ̀hún náà ló jẹ́ pé àwọn wáyà aná àwọn ọ̀pá tó jẹ́ ti omi àwọn wáyà ilé tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ lọ́wọ́ àtàwọn irin tó ń bẹ lẹ́bàá títì òun náà ló mọ́ ń ká tó sì fi ń ṣe ara rin ní tiẹ̀ tó fi ó ń blé tó fi ń jó òun náà ni wọ́n ni arákùnrin ọ̀hún ṣe ònígbà tọwọ́ padà tẹ̀ ẹ́ náà ni wọ́n ń bèrè pé kí ló dé tó jẹ́ pé iṣẹ́ ilé yìí ló yàn láàyò òníbẹ̀ ló ti ń wò páìkò tó ní kọ́jọ̀ kọ́ dàkun ṣàánú òun òun ò ní iṣẹ́ kankan ni àìrí iṣẹ́ ṣe òun náà ni ó sùn débì òun ni ìbéèrè tán béèrè lọ́wọ́ rẹ̀ ni pé o ní iṣẹ́ tó lọ mọ́ ṣe ní sáìtì o léru pọnpọ́n àwọn tó wá jẹ́ ti ìjọba òun náà ni ìwọ fi ń ṣe ara ni din òun ni wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò báyìí tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí wọ́n tì í lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti mọ ka àwọn sẹ́ṣàn sí létí tó jẹ́ pé bóyá aṣọ rẹ̀ yóò mọ̀ fi ránṣẹ́ ní ọgbà tún ṣe tún nìrọ̀
1: ṣó yóò faṣọ ránṣẹ́ lè ní ọgbà tún sọ
0: wọn lè fi ránṣẹ́ sí
1: wọ́n sọ fún un pé kó lọ mọ àwọn tó kó mọ wọ aṣọ tó jẹ́ pé nǹkan kan náà ṣó mọ wọn mọ wọn kàrá mẹ́rin ni àbí yóò mọ wọlé
0: sí fi tàn wọlé nù
1: ẹ mọ wọ sọ
0: ẹ sà máa ń lọnà nígbà tó bá délé yóò bá mọ tó ń ṣẹlẹ̀
1: ọwọ́ fẹ́ tẹ̀ wọ náà wọ́n mọ kiri máa gbé àpò òdìdì ní kiri ẹgbẹ́ ládùúgbò kó mọ fi ẹyin rin kó mọ fi gbé rin lójú òpópónà kí kọmọ jíndàjí wọ́n lọ mọ gbé njọ owó bá tẹ ọ báyìí njọ tọwọ́ bí fíìmù ni ó ṣe rí lára rẹ ọ lọ ń tiẹ̀ nù ìwọ́n mọ́ lọ wá kó lọ mọ́ lọ wá ṣe gidi ṣe ojú títì ni ó mọ kiri ká ní dédé aago àní wọ́n tún ti mú tọ́sí àti dání láago márùn-ún dàjí sopọ̀ ò ní gbọ́ ni ìjọba náà ò ní gbà olóhùn ní gbọ́
0: ó sọ olóhùn
1: ní gbọ́ pé mo sọ̀sọ́kùsọ ó sọ bẹ́ẹ̀ fún mi gbọ́dọ̀dà mo ti gbọ́ ìwọ mọ́ gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kánò ni ọwọ́ wọn ti tẹ ọkùnrin kan ẹni ọdún 25 wọn ni atúnifó ní iṣẹ́ tóun ń ṣe wọn ló wà lára àwọn tí wọn máa ń jiyàn gbé tó sì ń ṣiṣẹ́ wọn nípínlẹ̀ kánò kaduna àti ìpínlẹ̀ katsina wọn lòun ni wọn máa ń rán síta gẹ́gẹ́ bí ẹni tí ṣàgbẹ́sọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún abdullahi haruna kìyàwá bó ṣe ṣàlàyé fún ikọ̀ oníròyìn lọ́jọ́ ajé monday wọ́n ní afurasí ọ̀hún lórúkọ rẹ̀ ń jẹ́ abibu bello ọwọ́ tẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2026 yóò wọ́n ní ẹ̀ka ibi tí wọ́n ti ń fi òpin sí ìjínigbé ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n sì lọ rè fi ìdí rẹ̀ gúnlẹ̀ sí bello ni wọ́n ní ó jẹ́ ọmọ abúlé kúnkúrin níjọba ìbílẹ̀ mẹ̀kàfẹ́ nípínlẹ̀ kaduna wọ́n ní pẹ̀lú ìwọ tẹlẹ̀múyẹ́ ni ọwọ́ ṣe tẹ̀ ẹ́ òun ni ó sọ pé ṣe é rí desmond tenwan ilé rẹ̀ ló kọjú sí ibi tí wọ́n ti gbé ń ta búrẹ́dì ẹ̀rí yàwùn ìyá òun mọ ń jókòó báyìí mọ ń ta búrẹ́dì ní ẹ̀gbẹ́ bí ẹ̀rọ obìnrin kan báyìí ti ń ta òróró ti ń tepo àtàtà lẹ́gbẹ̀ẹ́ ìyá òun tẹ́ ẹ bá ti wá wo ọ̀kan sàn báyìí ẹ rí ilé alájà méjì kan
0: ẹ tọ́ sàsà
1: ẹ wọra wọ ẹ̀gbẹ́ rẹ̀ báyìí ibẹ̀ ni gbé o bẹ́ẹ̀ bá ti wá rí kèé wọlé ní aago mẹ́fà dájí bí aago mẹ́jọ méje àbò ni mò ń wọlé yóò ti tọ́ pé àwọn yóò ti sọ wọn yóò ti mọ̀rìn àjò wọn ó ti mọ̀gbà tí wọ́n wọlé ó ti mọ̀gbà tí wọ́n jáde wọ́n ní iṣẹ́ tóun ṣe nu bí wọ́n bá wá gba owó lọwọ àwọn tí wọn jí gbé wọn ní òun gangan ni wọn àrán lọ ọbẹ ni wọn sọ pé ó yá lọ rè bá wọn lọ bá wọn ṣe ìdúnàdúrà òun náà bá wọn ṣe ìdúnàdúrà pé mílíọnù mẹwàá mọ pé wọn pé a lè gbà tẹ bá kó tó bá fẹ bá fún wa ní mílíọnù mẹwàá nígbà abẹ láti ogún mílíọnù ọgbọn mílíọnù lọnà ọgọrùn kan ni ẹ lọ rè mọ wáwá wọn ni wọn ti wá dà mọ torí pé ìwọ tẹlẹmúyẹ iléeṣẹ ọlọpàá ni wọn bẹrẹ sí ní tẹlẹ káàkiri wọn ni bó ṣe dénjọ ìní tí wọn jí ẹnìkan gbé òun ló sì fún wọn lọwọ tí wọn jí onítọhún gbé wọn nígbà tó fún wọn lọwọ tó padà lọ sí ọdọ àwọn ara rẹ ní ara bí rẹ nínú igbó ni wọn sọ fún pé àwọn mọlẹbí àwọn èèyàn yìí ti sọ pé àwọn ò san iye báyìí o àwọn sì ti dúnàádúrà tó jẹ pé mílíọnù lọnà ogún náírà ni àwọn ní àwọn ò gbà wọn ni wọn ló sì mọ bí ó ṣe gbà wá fún wa o torí àlè sọ wípé kí wọn ṣe transfer ní káàsì ni ọ̀ntọ́ọ̀sì bí àṣàkà mọ́ tí wọn sì dì báyìí tárí pé láti ilé ìfowópamọ́ ni wọn ti lọ lè gba owó ọ̀hún wa ọ̀hún gba tẹwó tẹwó wọn ni bí wọn ṣe rán ọta nù wọn mọ ṣe rán ọta báyìí tí àwọn èèyàn ti rí i pé ẹni tí wọn wá gba owó fún àwọn ajínigbé yẹn ó ti dé o wọn mọ ṣe pé àwọn ọlọ́pàá nù wọn mọ ṣe ya bò nù nígbà wọn ya bò ni wọn rí i pé yes ọwọ́ tẹ wọn ṣe mú un wọn ni ó ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá báyìí torí pé àwọn ajínigbé ni ń bá ṣiṣẹ́ ó sì ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ṣe máa gbọ́ ẹ ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá lórí ọ̀nà tí wọ́n ń gbé gbà láti máa jí àwọn èèyàn gbé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ bó ṣe jẹ́ fún un.
0: kamukọ sí káwọn èèyàn tó káwọn ọ̀rẹ́ tó dá
1: sí àwọn èèyàn lè dàbò sálẹ sáré mu sáré mu káwọn èèyàn tó dá
0: sí. ìròyìn eléyìí náà ló gbé mi lọ sí ìpínlẹ̀ ti Niger ní ìlú Minna ibi tó jẹ́ pé àjọ ilé tó jẹ́ ti àgbáyé tó sì rí sí ẹ̀tọ́ ọmọnìyàn òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àwọn ti fi orúkọ àwọn èèyàn tó jẹ́ afurasí tó jẹ́ pé wọ́n náà ka lébù sí pé wọ́n wa àwọn ohun àlùmọ́nì ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni nígbà tó ti wakùsà ọ̀hún náà ni wọ́n ni wọ́n tóbi mẹ́tàdínlógójì wọn ni àwọn èèyàn ọ̀hún náà ni wọ́n mú ní ọjọ́ karùndínlógún àti ọjọ́ kẹrìndínlógún ní agbègbè ti ilégbèé ti ajagunfẹ̀yìntì ti mohammed olúwa lọ́hùn-ún ní Minna wọn ni tán ti mú wọn ló jẹ́ pé nígbà tó di ọjọ́ kẹtàdínlógún òun bá sọ pé wọ́n ti kú.
1: bẹ́ẹ̀ ni
0: bóò ló ti ṣẹlẹ̀ ìjọ́wò síjọ́wò wọn ni wọ́n ti wá ń ṣàlàyé báyìí wípé àwọn ti lọ síbi tí wọ́n ṣe òkú wọn lọ́jọ́ sí láti gbọ́ ọkọ̀ wọn jáde wọn ni àwọn ti wá ń rí sí iṣẹ́ ìwádìí ilé tí wọ́n ti ṣe àti àyẹ̀wò tí wọ́n ti ṣe lára wọn láti mọ orúkú tó pa wọ́n wọn ti wá ń pa dandan báyìí fún ti àjọ elétò ààbò ti nscdc wọn ni láti mú ohun tó pa wọ́n gangan kí wọ́n fi síta fún ayé rí torí pé àwọn ò ní tẹ̀tì iṣẹ́ ìwádìí láti mọ orúkú tó pa wọ́n gan àwọn ò ní padà títí tí àwọn ò fi mọ orúkú
1: tí ó pa àwọn èèyàn ọ̀hún ní àkàtà àwọn àjọ òṣìṣẹ́ elétò ààbò ara ẹni ààbò ìlú
0: lákàtà yín náà wà
1: náà wà
0: mẹ́tàdínlógójì
1: múkọ̀ 37 ni àwọn ọmọ àwọn ọmọdé sí àwọn ọdún
0: mẹ́tàdínlógójì lẹ́nu wọn kéèké
1: ẹnu ló ń sọ̀rọ̀ fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún pé so àfisùrù 09123708675 náà ni ojú òpó tàbí kẹ́ ẹ lo +234814249106 láti fi kàn sí wa àti wà mbẹ́ o.
2: ẹ kú ètò
1: ẹ ṣeun yàrá rẹ dùn.
2: ọláìdé adébáyọ yàrá rẹ dùn mí mà á ti ní ọ̀lẹ́ mi à ń ti títí o. ìyára ìyá ni o ṣeṣu pẹ̀lú ẹ o.
0: ó kọ ló jáde ní ìlú tèmi ṣe jẹ́.
1: ó fẹ́ mọ ta sí mi nì ẹni bá mọ̀ rí kó sọ fún o.
2: ẹ̀kọ́ náà wọ́n mọ̀ sánú wa pọ̀ lájẹ́ a máa mọ̀ ní sófò ọmọ.
1: a fi sùúrù o.
2: kí a bá máa kiri táwọn ọmọ wa méjì tán bá ti wà dáadáa ká ti jọ gbà sóra wọn tí wọ́n bá ti lé ń ṣe fáńfà káwọn kan bí ìyá àwọn ọmọ yóò bá kánjú iṣẹ́ tó ń lọ bí tó ń lọ bí iṣẹ́ tó ń lọ ó ṣe é ṣe irú tó wáyé èkó mọ́ wáyé pé kúrò mọ́ wàárín wọn o. ọmọ odòsí ọtí ọjọ́ mọ́yàn lójijì lásìkò yìí a ní sófò ẹ̀mí o ọlọ́run yóò rọ̀ ìyá yìí lójú o òní sófò ẹ̀ lẹ́ẹ̀kejì
1: o
2: ẹ kú ètò ìyá láàrẹ́ lónìí o.
1: ẹ ṣeun ta ló wà ń bẹ̀ o.
3: ìyàwó lì.
1: ẹ dààmú o.
3: ọ̀rọ̀ yóò ní ìdárò màtínì.
1: alábàákọ́ yìí.
3: èmi náà kò ní màtínì.
1: bàbá àbèjì.
3: e ma lo hey yawo li matini e ma lo wa o
0: wa da so wa o
3: e ma lo wa matini
0: ah lo se ti mo ti lo ka won ogun wa
1: mo e ke mo se le mo ko won ka ni
3: matini o lero le ni awon ataka kan ya be je le ah matini
1: e wo ni won an fi yo si mo fi yo si e wo ni kini e wo ni ha ho ho e wo ni karama e wo ni karama e fi le mo ko laya je
0: da to te ko laya je ti ya tele yo ko mi fun mi
3: ya ni lero le ni kan e wo eja da to olorun ni ja so fun omo pelu ko olorun gari o ye ki obi na mo to ba je pe yayin o ba kan ju lo bi ti lo ni to se yi o le mo sele amo ki gbogbo obi e ma mo ju ta won mo la bi lu ni ba je matini ala ba ti so o lo wa o ya o le mo bi na jare e mo bi ba wa ti
0: e ji
1: pa
0: bi
1: awon gboro awon gboro awon gboro awon gboro ya pa e aya pa se o lo wa o
3: hello sir awọ ba bola ji ajibola ajimola ajimola
1: e seun
3: ewo ajibola ba won dafia re e bi mi lo do won matini o
1: ki no je
3: ko ma gbe je bi o
1: e no ti da si ki no je e bi matini re iro iwo ro ka iro iwo ro ka
3: ya won mi o ma gbe je bi o eh da ma ri ku jo la bi ru awa do ja o iro ki jeri oye nikan ni o ni pe omo do pa yan ka to sogun mo te woni ke to gun mo ara te dakan lo modo ni aku te wa ri ti ya yen isu ni ko ni le o ti joko sibe yen o ti n je to be se mama e ko ton won lowo nipa jade ni to ka lo diwo do petu sawo won adua mi re o awon omo ti ata awon omo ti won ni se ko gbebu bola ji ajibola ademola okilo la jero
0: okilo
1: e seun okilo 1 alaya malale oko lu funke
3: hello ma
1: hello
3: hello sir yàwó ni ẹ ní bàjẹ́ màtí ọmọba ọyà màtí màtí ẹ ọmọba náà ni màtí náà ṣùgbọ́n yàrá yà náà yàwó ni
0: àbí báwo ni
1: baálé gbogbogbò baálé ọkọ ìlú
3: ọ̀gá ìyàwó yàrá yà ta ló ń ṣí mu.
1: Màtínì ló fẹ́ máa gbé mu.
0: Àwọn ohun tí mo ń gbọ́ ẹ̀ mọ́
3: ò kúrò sí sí. Ojú mi ló lọ jẹ́ màtínì o ìgbà ní ọlọ́run alákùá.
1: Torí pé jẹ́ màtínì ni o.
3: Torí pé jẹ́ màtínì
1: ni ọmọ ọmọ bá ti ní. Ẹ̀yà jáfilẹ̀ ọmọ wa náà ni ọmọ wa ni ọmọ wa ni kò sí nǹkan tá a fẹ́ ṣe sí.
3: Kò ní bàjẹ́ ìyá wa ní dáàmú ju gbogbo ẹ̀ lọ. Títí ọmọ yẹn kọ́ lọ mọ̀ jẹ́ ká ṣe kò ń gé aburú lágbọ́ ọlọ́run ṣùgbọ́n àwòbí náà ká fúnjà wa ó ṣe pàtàkì. Ìyá láyà.
1: Ó dààmú. Ó fòrò tó ibi tá a rí mọ́ rèé o àwòdìde báyìí títí láyọ̀ Akínsọ́lá lorúkọ tèmi.
0: Martini Sala lorúkọ tèmi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Aladelu 96.7 FM. Okay.
1: Káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkan ni Lagelu FM 96.7.
2: Olómi jọwọ́ ó jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
3: Àgbà kí ń wà lọ́jà.
1: Níbi gan-an lẹ́lẹ́dùmarè sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹ̀kú kalẹ̀.

0: I'm bad, lagelu.
1: Bayi mo ti ga nu zinga.

0: 2250
1: e go
0: down there e o ibi to lo ko ti mu ni e
1: be ni o be ni o be ni o
0: 01438 2250
1: Hey.
0: Okunrin yen
1: Aminu
0: Samson Polaris ni bank yen
1: awa ba mu inu ara ye ni
0: Opin Nigeria na yen ko le muru
1: o ni go to what the phone duo
0: mo wa wo
1: o be wa mo gba wa
0: emi ni si 100,000 si re baba jide live ba soro
1: nigba ti mo ri atejise yen
0: ni boda re na wa debi
1: ah
0: se boku onja
1: se yo se encore mo pe eyin lo gba ba hun ni
0: ẹyin
1: lọmọkùnrin gba wọlé bá hun
0: gbọ kí ló la lẹ o ga no lẹ wọn wa wọn gbẹ yin ẹ wọlé sori fóònù ti
1: bọdá mi le pe o saji fóònù bi kan
0: ah
1: iyẹn tun le to ti eyan ba so pe o n charge fóònù ohun ni bi kan
0: eniyan o wa bẹru ara e o wa lo account to ni bvn
1: o ro
0: to ni nin
1: o ti ba are je
0: o pe nkan ti se
1: o ti tetan
0: aminu samson
1: bẹẹni
0: owo ga o
1: sori ngba to kọkọ mu apejise to se si mi mo wa wo pe
0: mo rẹrin mo ni akini itunbi owo te
1: mo so pe mo so fun mo ni style yi
0: o ti ho e ojo ti lo lori e
1: change
0: e n to ba je nisin
1: change
0: iyin o si ma ni lo ka
1: ni gba ti gbogbo ara yo ma se ise gidi
0: baba
1: eni kan kero wi pe atepa lo wo mo te phone to hun le wa mo ko ba ara yoku lori phone o ma tetan ni mo so fun ma dona todo ti wa o mata na dada ti wa o
0: ba se se na
1: ko se gbe si mi la
0: ba se send e si EFCC ni
1: e beni ki won to pa se
0: ba la won ti e mo wu o
1: beni
0: gbogbo n to fi de eyan laye pa
1: beni o ti ba re je
0: o ti wa lapa odo
1: to ba ti ba re je ba o ti tetan ni yen
0: o loko
1: eyi ta n gbiyanju ati salaye na ni pe ise gidi ni ke je ka mu se
0: ba wa
1: ki se pe yen o kan wa duro si kana bi kan ti o wa fe ma ba oju awon elomi je gbogbo ise telomi ti se eyin wa fe wa mo dogbon mo regere egere e mo yawo ke te tun sona kan lo duro si ato tun gbe sumo
0: pati ni na gbogbo awon to wa lori e lori contact
1: ni pata lo gbe sumo
0: o bere zoom meeting lori group nisin e kodi kodi e mo te si kini o le fi wole si zoom meeting te fi ba re se pade so yan ba re o si nle
1: e wo ise gidi le yan ma mu se laaro ojo aye yan o ni o fi ni buru fun yan lojo ale o
0: wa
1: je pe ise ile iru leyin fe ma se
0: to le lo fa
1: okay
0: pele won bi obo
1: o da be
0: o ni re ni bo kan po se
1: be ni en ti o le yan kankan
0: ti
1: kan ma tara re je
0: ni gegeru so no da kan mo
1: awa ki yin e ka bo sori eto sa pe ni ki la ri gbo ikoni lagelu 96.7 fm oke gaju
0: ni won
1: pe bi ta wa yi o eto tun ti bere adupe tana
0: adupe o
1: a si tun gbagbo wipe olohun o se dada fun wa loni
0: eyin
1: eyan wa te wa pelu wa eyin o tun se aduro ti eleyi to gun omo te ma n se fun wa lojojumo ojo oni ti wa lailai toni olohun oba eledumare yoo tun ba wa da si loruko olohun oba ohun oga agba loruko ba adebayo muritala akande mfr loruko titilayo akisola to je olotu eto yi kabie loruko ọkọ mi tó jókòó lẹgbẹ̀ẹ́ mi alaniade lago kan san ni titi dago meji abo o ni emi ti mo jẹ iyawo ẹ naa ni mo n kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mo jẹ emi labẹkẹ mo dẹ̀ tún ti gúnlẹ̀ lọ́sàn án
0: torí
1: mo dẹ̀ tún máa dá a ni ọkọ mi ti mú òbèlè lọ́wọ́ bó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú a máa ṣe kíni màá máa tẹ̀lé nǹkan mi ni tó ti mọ́ mi lára ẹni tó bá fẹ́ rojọ́ kó rojọ́ àwọn èèyàn mi ò tiẹ̀ rojọ́ mọ́
0: o ti
1: su wọn
0: o mú àwọn kan lára lápá ibì kan àwọn tó gbà fọ lọhùn pé a kò ní ibi tá a fẹ lé ọdún
1: àbí kí la wá fẹ ṣe fẹ ṣàjẹ yóò ilé yóò mọ ṣe kúrúkúrú yóò mọ ṣe kúrúkúrú pẹlú ọkọ rẹ ọkọ yẹn náà dẹ̀ lílé kò dẹ̀ ní wojú ẹ lómi kò wojú yín àbí kí ló ṣe ẹlẹ gan
0: ọkọ ìgbẹ́ tó rẹ ru fìlà báyìí ẹ̀ẹ́dì ọ̀fin kó fùfù ní
1: òyìnbó
0: ọmọ nílá ọmọ nílá
1: kíná ní ọlá kíná ní ọlá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tọ́sà ìkà ńgbà mi yóò máa fẹ́ balẹ̀ jẹ́ tí kì í bá ṣe pé ojú ọkùnrin tó dúró dáadáa
0: ẹni tó mọ tó jẹ́ pé àwọn ìjọba àgbà sádùúgbò kan ni
1: géèni
0: àwọn ìjọba àgbà sádùúgbò kan
1: ni ẹgẹ kò mọ jọun lójú ìwọ lójú ọlójú
0: kútu tí a máa ya bọ́ọ̀lù síwájú rẹ àbí bèbí
1: èmi ò mọ kéèyàn jẹ́ lásán tán
0: kí ló dé
1: kí ló wẹ́ gbà nú ẹ̀
0: kí máa wọ̀ kí àdúgbò
1: àbí o àbí o tani òní bẹ̀rẹ̀ tiẹ̀ tani òní bẹ̀rẹ̀ tiẹ̀ o fẹ́ bá bẹ̀ jẹjẹ ọbí àtúká
0: olúwaṣínà aláyọ̀ ògo èdè ọkọ máa lè sọ fún alórúkọ tèmi ń jẹ́ alani ẹkùn ọkọ abẹ̀kẹ́ mú kí yín o pẹ̀ káàbọ̀ sórí kí la rí gbọ́ fún tòní ẹjá fèyí kí gbogbo ọlọ́jọ́
1: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o.

0: Kí la rí gbọ́ létò lórí Lágelú 96.7 FM ẹ máa bá wa ká lọ.
1: Maidia, a kú àtàárọ̀.
2: Ó ga ọkọ mi.
1: Wo, èmi ti fi wọlé lọ́fíìsì o. Èmi ò ṣiṣẹ́ rárá dáa mú. So,
2: kò yé mi.
1: Mo rí pé ìwọ nílò olùrànlọ́wọ́ nídìí iṣẹ́ tó ń ṣe. Copy resignation letter mi nìyẹn.
2: Kò yé mi.
1: Effective from 30th of this month.
2: Jọ, ó fi wọlé. Kí ló ṣẹlẹ̀?
1: Sori ọkùnrin tí ò bá ní ojú inú tí kò lóye ni kò ní máa sìkò tó yẹ kẹ́yàn gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ tẹ̀síwájú ilé wò wọ́n sì gbogbo àwọn bó ṣe ń dá lọ tó ń sánsọ́ tó ń sánsọ́ sí nínú ilé àti tìbí iṣẹ́ gbogbo ẹ̀ ni mò ń rí wo yago tó máa ń jí inú ilé aago mẹ́rin ìdájí o ti jí mo ṣe ń wẹ débí sí ni wàá bá máa wẹ jímọ́lá wàá gbálẹ̀ wàá ṣe lé wàá ṣe tọ̀hún ìwọ náà ló máa lọ tó bá ti tó táìmù tó yẹ kó lọ káwọn ọmọ yẹn skul ó tún ti lọ kó wọn mo wá rí wípé làálàá kókó jánján ara ló ń fàbọ̀ sí yóò dẹ̀ fẹ́ nǹkan kan tó máa ṣe é léṣe fún mi lásìkò yìí bẹ́ẹ̀ ni kájọ gbé pẹ́ kan kí ṣe
2: ọkọ mi ó sọ dáadáa ṣùgbọ́n ìgbà wo ló ti ń ronú ilé ò sọ fún mi
1: bá
2: mi sọ kankan lórí ẹ
1: kò ṣe pàtàkì kí n sọ fún ẹ n tó ṣe kókó ni pé o ṣáà ti mọ̀ báyìí.
2: Ee mo ti mọ ọkọ mi kí wá ní nǹkan tó fojú sùn gan tó fi rò pé kò fi ìwé sílẹ̀ níbi iṣẹ́
1: àfojúsùn
2: ṣùgbọ́n pé tọrọ díẹ̀ tó ń wọlé ó sàn ju.
1: Èlò náà fún mi just tell me èlò náà fún mi 250,000.
2: Ààrẹ ni ọkọ mi.
1: Ni bàbá ká ọpọ̀ yìí lẹ́yìn ọmọ inú mi fún nígbà tí wọ̀ níṣẹ́ tá a lè jọ build.
2: Àwọn kan ò dẹ̀ ní irú àǹfààní báyìí o.
1: Ọpọlọ tá a fi ṣiṣẹ́ oníṣẹ́ ká fi ṣiṣẹ́ ti wà. O gẹ́tẹ̀ ìwé ilé ìsìn gbogbo ṣe inú ilé pátápátá màmá bẹ́ẹ̀ mójútó sùn kò jí táìmù tó yẹ kó lọ síbi iṣẹ́ kò supply kò fọkàn balẹ̀
2: ṣé wàhálà yìí ò ní pọ̀ báyìí.
1: Driver kò wá léni kò ṣe kinní kan èmi àti ẹjọ́ máa lọ I will drive you down.
2: Ọkọ mi ṣe wàhálà yẹn wà ní pọ̀jù fún wọn torí pé ìwọ ń ṣerú iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ o alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà ń bẹ̀ ni pé èmi wò pé iṣẹ́ gbígbí làwọn èèyàn fẹ́ máa sọ òtí ẹ̀rọ yẹn torí èmi tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ rò pé bóyá kí n wá ènìyàn ọmọ kan tó máa help mi díẹ̀díẹ̀ lọ́rọ̀ tinú ilé.
1: Ṣàgbọ́bàjẹ́wulẹ̀ lọ́dún tẹ́lẹ̀ ni ṣe mẹ́nu náà lọ́dún wọn jẹ́ kí wọ́n wí ní tí wọ́n bá fẹ́ lẹ́nu.
2: Mo bá sọ fún mi gan kó mi kájọ sọ mo ṣe ń wá ọmọ kan tá kàn máa help mi nù lé ni ṣe bí ó ti mọ ohun ilẹ̀ mọ́ mi lára náà tẹ́lẹ̀.
1: Nígbà tí mi wà ń bí àṣẹ wàá house help sọ nǹkan tó ohun tó ń ṣe nílé tí mi ò lè ṣe.
2: Kò sí wàhálà tó bá ti tẹ́ lọ́rùn nǹkan tó bá ti pé wà lè lọ ṣe tó máa ṣe lọ́rùn àṣàánú.
1: Mo dẹ̀ ń rò pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí iṣẹ́ inú ilé ó ti yẹ a fẹ́ dáná a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwò a fẹ́ fọṣọ nínú ilé màá mójútó yẹ kémi gan di
2: full
1: house husband bẹ́ẹ̀ ni full house wife làwọn èèyàn máa ń gbọ́ orí tí obìnrin gbé wáyé lọkùnrin náà gbé wà náà ìdí òjò bí ìyàwó mi bá di ààrẹ kémi náà di first man.
2: Báwo la ṣe wá màmá ṣọ̀rọ̀ olówó dé
1: owó
2: ìwọ ni bíbọ̀ bùkátà báwo ni ṣó máa lù
1: bùkátà
2: ṣé ṣó mọ̀ pé ìwọ náà ó jáde
1: ẹ̀ máa ní tiẹ̀ tó bá iṣẹ́ fẹjú nìyẹn gbogbo bí tó máa ń náwó sí tẹ́lẹ̀ níta ìyẹn.
2: Ọkọ mi àyà mi jánà lọ́jọ́ yẹn o.
1: Sori.
2: Ah.
1: Torí bẹ́ẹ̀.
2: Torí pé.
1: Tó ń tògbé lórí.
2: Kò ṣerú ẹ̀ láyé.
1: Lórí steering.
2: Ó tó gbé o mo ní ọlọ́run kó ṣàṣọ wà lẹ́nu.
1: Ṣé driver náà nìyẹn. Àbí àfi ọwọ́ wà mí. So awon kan yen le mi kiyesi ti mo de ri pe o se pataki fun wa lati mojuto ise ti mo fi sile mo fi sile fun eni abeke so olode je ko da be pe o surprise
2: o ya mi lenu ba to ba mi so kokon tele tele to kan dede lo fi wele
1: sori igba
2: to de lo resign be yen pe o sise mo nbi se yin
1: igba ti mo ti bere si pete nkan yi lojo ti mo lalari mami won fight mi ba eti otun won soro si be fi owo so won po pelu iyawo e
2: o ni mama so
1: o tun se bi en pe mi o gbo fi owo so won po pelu iyawo e mo tun gba ti mo fe se eh won ni fi owo so won po pelu abeke
2: o je meta
1: mo kan laju ni
2: ti mama so jade
1: ti mama so
2: ha
1: ibe mo ti mo pe n to ku ti mo gbodo mu sa logun ni ati leyin re olo bi iwe ti mo ko ti mo ti so fun awon kan so pe se a se ko si
2: nkan ti mo fe so pe se awon ara bi se yin yen na bawo ni se won kini reaction nu won
1: ibi giga ni mo n lo
2: ami lagba lowo lo
1: yeah
2: awon na igba to si ye ka awon na tete gbera kan kan kan mo ye
1: lati odun mejo mo ti so pe e fi kun salary 250 ti mo fi wole yen na lo wa
2: oh
1: ifeso wa juda eh o je ki a bere ise leni
2: olo se dada
1: fun mi fe ko daran la ko to ri pe mo wa bere se yin re lowo mo fe wo kitchen
2: oko ise kia kia wa di ko ye ko to be yen
1: yan ka ni ise ti bere na ni e aya mi ti bele
2: o da
1: o be sare mi
2: mo dupe oju di tin yin o

0: she won't be there, Lord. Eh, she won't be there. She loaded. See me, but Jin Sing, Koshen, indeed.
1: That's what
0: Shama Yafu, our people, he, what he can take Bioja, he law, Koto, the UK manager, won't go day. Manager wants to be a Gomez and Loma washer. I want that she in laying sin by Tia Tikron, Lila Gomez Jabo. Most of him money, I don't go to go to lawyer, Carlos, be Tama lawyer. See, I won't come near late down lawyer, Tony Manager, or manager, oh no, oh no, because he lay on con. So no interest in we pe ko ma gboja yi ti mo gbe wa sodo won iwa sugbon tori pe o ba emi nbe ni kan to gbe wa ko ni choice o de wa so fun yin pe ko ye pe ko ri nkan kan wi si wa emi o mu
1: fe ibi to ti be oro e to nbi mi ninu abete
0: o de si wa si lodi si be
1: o ni oro lodi o tun menu ba again
0: eh la go melo lo wa
1: ma se lodi ninu le ti mo gba ti mo sanwo e se iwo ni lati se lodi laaro
0: oko mi koko si ko ti
1: abi mi o so ko yawo
0: oko ni e o sugbon ti mo nsalaye fun ni pe atale ana mo ti salaye fun pe company eleyi o ta ma lo yi o ka tete de be ka ti supply won loja
1: mi o fe kan si manager won ya fi ma loja ton fe ta ni se bi ma ta to wo won ta fi ma de be
0: ah
1: eh then
0: oko mi yi mo se nse fun mi bike o se ti mo wa gba driver gan fun ara mi gan se ko wa ti pay mi bike abi ti mo ba so fun driver pe ko ba mi nde la go meje se ko mo bi se won ko won jo won ma bi da ko lo ko
1: ja driver wo nu ju mi lo ni e
0: ko se beyen
1: so mo pe ti won na ba gba driver e so mo pe to ba gba driver wa ma fun ni salary mo fe ko ro yen na mo
0: oh oko mi
1: now
0: o ti da
1: nsin
0: se itemi wa nse ko
1: lati last 2 weeks ni o ti fun mi ni upkeep beyen owo apo to ma nfun mi o ko fun mi ni 2 weeks ago o se mi lo fe pari nsin mi ti ri kankan
0: o ko mi se bi
1: mo de so fun e pe 250,000 naira ni mo fe owo ye so mo pe mi o ri de ni o se mi lo to fe gori e
0: ogo mi
1: ti se bo ye ko ma lo ni
0: e o ko mi ti ma consider mi die die se ba won mo ye sese wole ni gbogbo wo le iwe won mo lo clear gbogbo aso won uniform tutu mi tan ra
1: se mi ko ni mo ma omo ye lo school
0: eh o ko mi inawo be wa nko
1: mama mo for express le meji lojumo
0: yanju e ni school lele tan de lo iwon
1: se se ko ni e o mo yi ran lowo ti mo se fun e
0: lati nu holiday lo si e pe ki yanju gbogbo ka yanju ka je so be ka yanju school fee won e
1: no ma te wule lo ka iwo na lo nso
0: nigba to di wipe
1: emi emi support e iran lowo lori ise e ko wo ye le ma yo mi se
0: mo mo ko mi
1: so ki wa ni green nkan to wa me
0: so fun e wi pe owo ole awon mo to je pe ngba owo ole iwe won to je pe gba tan wole la sese nsan yi inu holiday lo ti e ka san ka ti mu eh kini tela won kini pay slip won ka ti mu lo fun won school ka ti fun wa ni receipt o si mo pe bo se nse nbe yen ni nigba si gbogbo e ri bo se ri awon nawo orisirisi tan se na oko mi last month yo gbagbe pe last month o si gba 300,000 kan lowo mi mo de salaye fun e na mo ni
1: sori
0: visa wa baje
1: ko sori ko ba ti e handle mi
0: ko nse beyin oko mi
1: o si o soro nipa awon kan temi nse fun e
0: o mo appreciate e o se sugbon mo salaye fun e pe awon kan temi na nse nisiyi freezer wa to baje o de mo pe a le se ka ma ni freezer nu le mo de so fun pe freezer yen gangan wule ti pe tele to ti fe ma shock ka ma
1: so
0: fun lo mo
1: pe
0: tutu mi ti mo sese lo tu
1: iwo lo lo ra tutu na o
0: tutu mi ti mo sese ra oko mi 450 ni
1: mo ni freezers meji nu le i mejeji denu kole ta kan fi repair kan mo so fun en gba yen
0: mo se mo so fun pe
1: you are not economical
0: o da ma binu sugbon to le pa mi mi o fe awon ma lo be won lo mu nkan lo ma je ndaran nkan to tin shock tele tele
1: bo ti mo bo se wo bata de be
0: mi o se se ki won lo ma je kudanu ngba ti o se pe mi o sise oko mi olorun ma ja daran mi o fe mo ti gbe fun awon baba to ma
1: okay
0: ta ba le tun se ta ba le re ni tele
1: ise ti o fe lo so pa
0: yen na o ti mo yen ti yen je ajo lo gbe ni shop bi ta ti ra ni aba ajo lo ko gbogbo owo le iwe awon omo e o mo bo se lo na
1: okay
0: iwo fun ara e na o se tun gbowo lowo mi last month 300,000 ti mi ba wa fun e ni nkankan
1: to iyen lo di eleyi lowo nsin abi
0: ko mi a njeun na
1: then ko si supply le ni ni you can drive yourself down there
0: ko mi mo se be se
1: ba ti mi ni 250 yen so dem mo pe before weekend mo ma gba upkeep ti month to boy
0: to mama so
1: yes now
0: mo to je pe n to hun e lo n je n to ba so pe o fe je nsin na la be ke ma wa wa
1: ah o mo wi pe o wa very in fact highly expensive fun okunrin lati saye lasiko ta wa
0: ha
1: o kekere o to wa na
0: obirin wa nko o
1: you see to ba ti le ran ti to obirin So báwo ló ṣe máa rí lẹ́gbẹ̀ẹ́ tọkùnrin.
0: Ọkọ mi àwọn ọmọ yìí náà tí mo kó tiwọn mọ yìí tí mo kó tiẹ̀ náà mọ.
1: Èmi ò dẹ́ sára family mọ.
0: Tí mo kó tiẹ̀ náà mọ gbogbo ẹ̀ náà ó jọ kàn wá ni ọ̀rẹ́ tó fẹ́ ṣe wedding fàbùrú ẹ̀ tó gbaṣọ wá. Ṣé o mọ̀ pé ojú ẹ̀ náà ló sọ pé ó yá àbẹ̀kẹ́ ṣowó sí
1: aṣọ èmi àti ẹ̀
0: o tí mo yín tí ẹ náà jẹ́ ìwọ ló dẹ̀ ẹ̀ kò ṣe yẹn.
1: Bàtà tí mo ní nílé mo sọ pé mo máa wọ̀ sáṣọ ẹ̀. Mi ò ra new shoe.
0: Gbogbo ètò nílé ò mọ̀ yẹ tó ra kankan kankan ó mọ̀ ìgbà míì tó máa ní ó yá tó máa kàn déédé gbé mi wọnú ọjà pé ó yá kémi máa sanwó ẹ̀ lọ. Tiwa mú bàtà ẹyọ kan báyìí nígbà míì tiwa sọ pé eléyìí tí wọn sọ fẹmi lójú mi báyìí tiwa sọ pé ìyẹn ò dín 75,000 gbogbo àwọn bàtà yẹn tó gbẹ tó kó kalẹ̀ sílẹ̀ nulẹ̀ tó dáa ṣé ìyẹn ló máa sọ gẹ́gẹ́ bíi pé bóyá bàtà àwọn bàtà tó ní tó bá rà bàtà míì mọ̀ lọ́dún mẹ́fà bàtà yìí lásán.
1: So gbogbo ẹ̀ ló dẹ̀ máa wà in vogue. Kò tí kò ilé ìtọ́jọ́ ti lọ lórí òní sí ń bẹ̀ mọ́.
0: Ọkọ mi ọjọ́
1: ọdún mẹ́fà bàtà.
0: A máa ṣe nǹkan kan báyìí yóò ilé onílé la máa ń gbé.
1: Àbẹ̀kẹ́.
0: Tí o bá ń ṣe pẹ́ni tó ní
1: ilé yìí. Ọlọ́run ló máa ń kọ́lé fẹ́ dá.
0: Tí o bá ń ṣe pẹ́ni tó ní ilé yìí òkè òkun ló wà. Tó kàn dàbí pé ó kàn gbàgbé wa síbẹ̀ pé kinní ṣùgbọ́n ṣé o mọ̀ pé kí á ti ka àwọn náà tó bá wá o ti mọ bó ṣe máa ń ṣe.
1: Nǹkan kékeré
0: nìyẹn. O mọ̀ pé ẹgbẹ́ tó ní ilé náà kò lè má máa ranjú ká.
1: Nǹkan kékeré nìyẹn.
0: Ó dá. Nǹkan mi ọrùn wọ̀ mí mi gbọ́dọ̀ parọ́ fún ẹ o.
1: Má gbàmọ̀ràn ká níta o.
0: Èmi ò gbàmọ̀ràn ká o.
1: Má yín ọ̀rẹ́ o. Ilé ẹ̀rù mi ò toro tó bíbá ẹ̀. A dẹ̀ fẹ́ dalé ẹ̀rù.
0: Jẹ́ máa lọ gbogbo ẹjọ́ tàn ro ìgànba ìyá ti pẹ́.
1: 250 yẹn ò tí wọlé.
0: Ọkọ mi má jẹ́ parọ́ fún ẹ mo dà ní sùúrù fún mi jẹ́ ká lọ.
1: No. Má gbọ́. Odọkọ nìyẹn.
0: Ọkọ mi àwọn ọjà tá a wulẹ̀ supply náà wọn ti san wo.
1: Àbẹ̀kẹ́ ọlọ́run ò ní ṣe ẹlẹ́ni tí ò ní 250 lákàùntì ṣe 250 yẹn àwọn ọjà yẹn á wọlé.
0: Alani nkan tó ń ṣe fún mi.
1: Àbẹ̀kẹ́ mi. Mo fẹ́ gbọ́ wọn rán.
0: Kí ló máa ṣe máa
1: yá. Mo fẹ́ gbọ́ wọn rán.
0: O dáhùn jàre.
1: Fóònù mi ò kí ń ring out ó máa ń vibrate.
0: Tí ẹ kọ́kọ́ lọ mú lọ di burúkú lọ ṣáwà please.
1: Ìṣẹ́jú mélòó lọkùnrin fi máa ń ṣáwà under 3 minutes tó yẹn bá ti wọlé.
0: Torí àbẹ̀kẹ́
1: yìí. Ọmọ ayé dé.
0: Torí pé wọ́n ló ṣá lábẹ̀kẹ́
1: yìí. Èmi mo ní ẹ̀ náà. Ọlọ́run fi ẹ fún mi.
0: Ìwo ni kí n
1: ṣe sílẹ̀. Eléyìí tó pè yẹn ni kò ṣe sí. 8-1 ló ti
0: bẹ̀rẹ̀.
1: Nǹkan
0: tó ń ṣe fún mi.
1: O nìyẹn kò sí nǹkan kan.
0: Kí ló ti ẹ̀ṣẹ̀lẹ̀ ṣé dandan ni kí n ṣe gan.
1: Tẹ̀síbẹ̀ one ló kọ́kọ́ tẹ̀ o. Ni ìfaramọ́ ni wà yẹn o. two ni o kí 5 tẹ̀lé o kí 0 tẹ̀lé o.
0: Ọkọ àbẹ̀kẹ́.
1: Kódo mẹ́ta ẹ̀yẹ ẹ pé o.
0: Ọkọ àbẹ̀kẹ́.
1: Orí ẹ pé. Èyí tèmi kówó rẹ̀ àgàngàn lélẹ̀ yìí sàṣìfẹ́ obìnrin. O ṣe. Wọ́n ti send mo ti rí notification tí wọ́n yẹn ò pẹ́ rárá.
0: Ṣé o dẹ̀ máa jẹ́ ká lọ báyìí?
1: Fún mi ní 3 minutes. O get ẹ jẹ́ kí n kàn bomi sára.
0: Nǹkan tí màá ṣe fún
1: ọ. Adébẹ̀ pa. Tí wọ́n bá tún tí wọ́n bá order sí sọ pé àwọn bàbá mi kọ́ ló bí mi.
0: Torí pé
1: tínú tèmi bá ti yọ́ sóbìnrin àlùbáríkà rẹ̀ dé.
0: Torí pé mi ò tí mákàtí ẹ̀ ti rí ẹ̀mí ní nǹkan tó ń ṣe.
1: Sá má bá mi jà sá. Torí wọ́n sọ pé kí n má máa bínú sí ẹ̀.
0: Ọ̀gbẹ́ni dam jàre èmi ti ṣetán àbíyá.
1: 3 minutes 2 minutes 30 seconds. Mo dé.

0: ori malu ti mo ni kan se sinu freezer fun wa ka ma bu obe le kokan abeke so o kiyesi po ti tan ni o le ran pe apa bi ti mo kun dunju ni bi eran ni wa pa julo ibi ahan
1: mo mo ati beti
2: ki lo wa de
1: o ko mi wo o ye ku wo na le read ya
2: o ye ki run kan e ma tan
1: lara ogiri o ti mo boro se ri lenu jo meta yi
2: o ko mi je mo wo bi kere kere bi ti yen pe kí ọkàn tẹ ẹrọ agbèrú ìdè tí ẹyẹ o sí ẹnu kó ra máa fi ṣeré wẹ́rẹ́wẹ́rẹ́ ní ibi tó lùwẹ̀ ẹ̀rọ aká sí ń bí àbí tí mo ṣí kíní tó jẹ́ pé ó ní ìrora máa mú.
1: ṣé o mọ iye owó tí wọ́n máa mi ṣe gíní ìyá kò máa ń ṣe owó kékeré
2: ṣé wọ́n wà nìyẹn
1: lọ́nà tẹ mo ti dà ọkọ mi ìwọ náà lo dẹ̀ láìkẹ̀ kan ṣe nǹkan tí mo fẹ́ràn kan lọ títí torí tiẹ̀ náà mo ṣe máa rà wá tí ẹ wá tí ẹ fi yẹn lẹ ṣe bí nǹkan mi ṣe wà ta lè jẹ
2: kí kò sí tó mọ ẹ ṣé n ṣe fọrí
1: kò ń ṣe fọrí ṣùgbọ́n mo kàn
2: fẹ́ ṣe ẹ kàn máa dojú rú báyìí mi ò fẹ́ máa rójú abẹ́jọ́ abẹ́kẹ́ mi
1: kò dáa lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn nǹkan yìí tí mo sọ pé mo abẹ́ sọ ní ṣé mo pé kí n ráyè tàbá kàn ti lọ supply gba mi tó bá ti dé gba mi wà fún níbo mi tó máa lọ ìwà àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lè má lọ àbẹ̀tẹ́ o ti ri pe awa tan supply oja wa yi a ti po
2: o ma n po competition ma n de si ni bẹẹni tori pe awọn ti o ti imọṣẹṣe ngba ti wọ bẹrẹ awọn naa tun ti maa gbọnju wọn a tun ti bẹrẹ iṣẹ tiwọn naa yes.
1: now ibi to jẹ pe awọn company mi to jẹ pe emi nikan ni mo ma n supply ọja fun wọn tẹlẹtẹlẹ paapaa julọ awọn to ma n lo oil yẹn to jẹ pe n fi ma n ṣiṣẹ to jẹ pe emi nikan ni mo ma n supply wọn tẹlẹ nisi bayi torí pé àwọn ẹlòmíín náà ti láwọn èèyàn míín náà táwọn náà tún ṣe é wọ́n tún mú wọn mọ̀ wọn ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ̀ àbọ̀pọ̀lọpọ̀ ibi náà kan lájọ máa ń lọ tó fi jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé bóyá láàrin oṣù kan ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì ó ní supply máa kàn mí.
2: ó wá bẹ́ẹ̀ nìyẹn nǹkan tó tún dùn tó máa wá nǹkan tó dùn máa wá.
1: àwọn míì gbà míì tá a bá supply wọn lọ́jà tó jẹ́ pé pátápátá àrírú ẹ̀ rí bí ọjọ́ bí mẹ́ta mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan tá ti supply wọn lọ́jà yẹn wọ́n máa fún wa lówó padà
2: ṣùgbọ́n
1: àwọn míì wà tí wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́
2: owó èèyàn tètè máa wọlé
1: bí ti tẹ́lẹ̀
2: yẹn lówó máa ń rogún sí
1: bẹ́ẹ̀ ni náà ń sìn ilé wa tá à ń gbé ilé ìdá lóòótọ́ kọ́lọ́n kójọ kó ṣe tàwa náà fún
2: àmì ò
1: tí ó bá kí n ṣe pé àwọn tó kọ wọ́n ti kọ nílẹ̀gbẹ̀ tara táwọn kó tó di pé wọ́n lọ sí ìlú ọba ṣọ àpáwà nìkan làwọn àbẹ tá a kàn ti géètì mọ̀rí tá a dàbí ìgbà tó yẹ páwà la ní ilé wa ní ìsìn báyìí 700,000 là ń san bẹ̀ wọ́n sì ní lọ́wọ́lọ́wọ́ báyìí 1m la máa san èmi dẹ̀ tiẹ̀ yarí ṣọ̀ pé àjọ ń bẹ̀ wọ́n náà ni.
2: ohun èlò wà ní ẹ padà sọ̀rọ̀ sí.
1: èmi ṣe òkùnkùn bá mi dá sí mo ṣáà nílò láti lọ bá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n
2: fún mi. àti
1: èmi ṣá lọ bá ẹni tó jẹ́gbọ̀n fún láńlọ́ọ̀dù wa gangan tí ó sì ń lé bàbá tó máa ń dàgbádá dé
2: àríkúyẹrí
1: wọ́n ní àwọn kọ̀wá wọlé ni pé ṣé kò sí wàhálà o ṣé kò sí nkankan mo nílò láti tọpasẹ̀ wọn lọ pé káàtẹ́kà 1m ló sọ pé kálu wa máa san kán jọ kán tiẹ̀ bá wa wá nǹkan kan ṣe sí i wọ́n ní àwọn tó nílé wọ́n fẹ́ ṣe kékeré kan nítorí ìdí èyí kọ́ kálọ̀ máa prepare pé 800 la máa máa san.
2: 800,000 ìyẹn ti ẹ̀dùn gbọ́ ó yàtọ̀ díẹ̀ sí oní 1,000,000 yẹn.
1: ìyẹn kò mí kò dùn gbọ́ náà ni owó yẹn pọ̀ náà. kí ni wọ́n fẹ́ fàyọ nínú ọ̀rọ̀
2: ẹ ṣáà ti sanwó ní ṣùgbọ́n receipt.
1: kí ni mo ṣe wàá fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni wípé mo ti sanwó yìí o.
2: ọlọrun ṣan
1: torí pé ibi téèyàn kọ́kọ́ máa gbé orí èèyàn bọ̀ ná
2: ó
1: kọ́kọ́ ṣe pàtàkì pẹ̀lú àwọn nọmba mi ò lọ mi
2: ti ẹ náà ń pè mí ni ààrẹ ṣe máa pè mí ẹ pé màmá wọn náà.
1: wọn wá náà pe nọmba mi
2: nọmba
1: mi.
2: wọn nọmba ẹ ò lọ sọ wọn sáà ní òkè bá ti mo bá rí ẹ máa rán ilé tíṣẹ ti padà ráyè sọrọ.
1: ọkọ mi gbogbo nǹkan tí ò yẹ kó o tiẹ̀ máa tì sí mi lélẹ́ iná wọ́n pè láti skul àwọn ọmọ ó wá sọ pé kán máa pè mí.
2: yes ṣojú ò ti wọ́n kan ṣé kò yẹ kó o jẹ náà account tèmi kọ́ lówó supply ń wọ̀
1: ṣó ti gbà gbé ni ọkọ mi wá fi nǹkan kan pamọ́ fún ẹ nǹkan tí mo wá ń ṣàlàyé ń sìn ni pé kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ báyìí kọ́lọ́ má jẹ nǹkan bọ́ lọ́wọ́ wa
2: ni. ohun tá a fi ní rówó sukú àwọn ọmọ san tá a fi ní lè san owó ilé ọlọ́run ní gbé bá wa.
1: àmì
2: ìlú le kò lè
1: tọ́kùnrin nínú ọ̀rọ̀ èmi náà mọ̀ pé àwọn ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti nílò pé kí n san owó kan lè tó jẹ tiwọn mo dẹ̀ máa san ṣùgbọ́n náà tí mo bá ti san owó àwọn ọmọ yìí ko so nje nle mo
0: mo mo pe laarin jo mu ji meta na ola to so wo nje ko pe wo ma to man supply lo nje ni bodija ko be gbe wa abi ke ka lo fi moto ko
1: oko mi
0: wa de mo bon ji ma
1: mama ba mi bi wa mu koko gbodo nilo lati se wo kan si won na
0: se wo abeke
1: ma ma gbo oko mi o kan so be ni iwo na o sha n gba upkeep o sha wo na mo ye igba lo sha ma so go ya kin tu se owo kin tu se gba won to won ta n se yi baba te le ri nkan kan koda ko ma ju boya bi 2 to 250,000 lo ko kan te ba mi checking fun any account details e wo ma to ma ba
0: salary mi
1: se won gba salary se salary ni won gba e sha
0: ti iye mi na ni mo se won pe boya mo lo nkan ti mo ma n gba nbi kan
1: oko mi se owo ise yi na se be mi ate na la jo ma mo gbogbo ere ta ba ri
0: nbe o so upkeep le kan to ba so pe nkan upkeep se savings ni
1: se gbogbo e lo na tan ni
0: elo ni yen
1: ojo ko kan sare gba 300
0: elo wa elo lowo yen nkan ti mo be fi se wa ni mo se sare gba na
1: se wo wa ni kankan to tele save ko goda gan ko se ma ju boya bi 150 lo this time ti o kan ma fun e la kan
0: ti o wa je oni e
1: o mo gan shala yen
0: ni pe o fe ma kini mo ti ba mo se le sapeju eru nkan to fe ma se ina o fe ma se regule mi lori
1: I'm sorry to ba fe dabi pe boya iregun ko nse iregun mo gan dara ti so ni pe iwo na gangan ni baba
0: o fe ki ma ran ti pe mo fi se mi sile nitori e
1: no
0: pe o ye ki ma regret ensin ni
1: rara nti mo nsa laye ni wi pe o ti kan ti wa fi mi le bi pe mi loko wa eleyi to ni se pelu oro wa kan so pe
0: I'm a full house husband mo si se ninu le gbogbo nkan to ye ko se lobirin ni mo nse now o lo je ki ise ti e ko ma run smoothly so ki lo expect
1: oko mi o kan so pe opolopo gba na lo ma lodi to je pe ise ye mi na ni ma se
0: ki lo se temi ti e pelu lodi na
1: igba mi wa emi se gbo mi nti mo jan salaye ni pe ko si nkan kan le o sori noodles ti mo se fa awon omo yen bayi ko si nkan kan mo mi de o de mo pe bi environment ta ta n gbe o se bi ta sare le gba bo sita pe o ya e ta kini kan pe ki fun eni account dises woman to ma ba wa gbonje wa lati bodija ko kan ba mi se si boya
0: o ti se owo yen si mi tele ni ti mo ma wa se si
1: rara na gbogbo awon mo si won
0: na beke to je pe eyan ma ko fun e wa ma pare mo so fun e pe n to so lenu ran dandan sosowo ko fi run mu na o ko wo bo se run
1: pe ko ron je fun wa ninu le pe gbogbo nti mo bukata si mo koju boy ko yo je
0: lo ni salary to fun mi bi mo se man drive lo si bi to tin supply
1: se won gba salary ni
0: o ibi lo ti expect ki rowo
1: awon owo o ya tete
0: iyawo ti o sise ninu le so ye koko ma so pe ko mo wa
1: o da awon owo to ma ni ki ma tese tese yen ko ti o dabi salary to dem to e pe baba ko po loju kan o ni iye to je
0: owo ti mo fe
1: se to loju kan
0: ti mo bere lowo e
1: o kere tan ni osu kan to ba so ko ya abeke o ya tele fun mi o ya iya jibola tele fun mi ti mo ba si mi lo didi osu kan o kere tan pe owo jade so we rara lati no account abeke sinu odo e ko less than 450
0: abeke ti
1: abeke ti mo se man gba niyan
0: so o ti lo se bundle lori oro mi ni lagiru fm gbogbo aye mo pe o ma fun mi lo
1: mo won mi ati lo don so
0: o ti ra ni ha
1: o ko mi ati to ba mind wo si se mo le gbe gbogbo
0: receipt owo to ma nse si mi wa gbe jade
1: bi osu kokan
0: kan abeke o ki so mi rere o ye len ton le ma pe ni yawo abi o ye
1: o ko mi try lati understand
0: o n keep awon receipt yen
1: no mi keep receipt mo so fe pe transaction wa ti mo ba ti app mi nsin ti mo ba wo to ba wo monthly awon nkan to n jade lato do
0: mi sodo emi le ro pe mo niyawo ni
1: ko po ra ra 450 ma n lo sodo si e gangan every month
0: obirin olobirin lo wa lodo mi 450 ma n lo sodo mi
1: every month mo de so pe this time ki ko kan te ti e fi da owo
0: pada owo to fi pamo si mi lowo ki n fi ra ounje ki lo se tenikan o se ri ki lo se tenikan o se ri awon okunrin egbe mi gbogbo nkan to je bukata anule o ni won ma gbe latokedele ti won ni so pe kobirin mu nkan kan wa
1: nkan ti mo wa so gan
0: ni e won se ojo melo lo se to fi bere si pariwo
1: mo wa so niyan pe
0: emi bon bi malu ti won do bede lorun
1: mo fe ko je oko mo fe ko je oko ti e raunje fun
0: oko si ni mi now but I'm a full house husband hello
3: ẹni sùúrù ọkọ tí ọkọ ní ọ agbégbélógún ọkùnrin ní ọ
0: ṣé màmá ẹ ni
3: ó rí pẹ́ ìyàwó ẹyin ó rí ìṣẹ́wọ̀ ẹ̀ wúlò owó ọmọ wa fẹ́ bá tiẹ̀ jẹ́ owó tó mọ́nà sọ́ọ̀sù ó ní òtú ọ tóbi tí oṣù kò tí tú ọ
0: ẹ ṣe mo dúpẹ́ 091237086 75 +234814249106
1: ibi tá n gbé yìí
0: sọ́bìnrin lèmi ní ṣe mo níyàwó ṣá
1: ibi tá n gbé yìí àwọn kì í tá ń jẹ káàkiri o à lè gbólówó
0: ṣé mi níyàwó ṣá ṣé yàwó ni
1: à lè gbólówó ráìsì ẹ wa o
0: kí ló lé nínú nǹkan tó ṣe kí ló tí ì ṣe ná
1: pé kò tẹwó díẹ sóbìnrin yẹn kó bá wà tí ẹgbẹ jẹ díẹ wa
0: ẹ káàsán
4: ìyá àbẹjọ ní pure water láti fún
0: ìgbónáà láàrin ẹ máa dá tẹ̀lé ìyá àbẹjọ ẹlẹ́gùn sí ẹ̀sùn ńlẹ̀
4: ẹ máa dá ẹ máa ń ṣọkọ gidi ẹ máa ń ṣe kí ló dé kọ́bi fúnyàwó yín owó ẹ̀wúwo ẹ wá fẹ́ bá ti fi ẹ̀jẹ̀ ọ̀lẹ́ olójú kòkò àdékò kù lọ́wọ́ ẹlọ ṣiṣẹ́
0: kí nìkan òkú kí nìkan òkú
4: ẹjọ́ ẹlẹ́gàre wọ́n kan tún fi fún níbi iṣẹ́ ẹ wá torí ìyàwó ni ó yóò lè fẹ́ máa jẹ ó yóò lè fẹ́ máa jà ẹ wá lọ fiṣẹ́ sí mi
0: ẹ wá fẹ́ pa ìyàwó ni
5: olórí pọ́wọ́ obì rẹ̀ wúwo òfìṣẹ́ ẹlẹ̀ 250 sọ́ọ̀gbà bẹ́ẹ̀ bá fi ń kún sí ilé ṣé kò ní ní iye tí ó jẹ́ ìwọ náà mo yẹ sọ́ọ̀gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀fẹ́ lọ kọjà fún òyàn mo yẹ sọ́ọ̀gbà àtúntò lọ́sẹ̀ 250 fún
1: ọ̀nà ọ̀dọ̀ owó ọ̀dọ̀
0: ṣojoojúmọ́ ló ń fún mi 250 o ti rojọ́ mi dọ́dọ̀ gbogbo àwọn èèyàn kò sí wàhálà mo máa bá yín fi ọmọ yín sílẹ̀ obìnrin gidi mi máa kó wọlé yìí ta ló sọ bẹ́ẹ̀ fún yín ta ló sọ fún yín ṣé ìyàwó lele ọmọ yín nìkan lọmọ ọmọ yín nìkan lọmọ ni
5: ẹ ṣe
0: hello
1: ká má sọ pé ó ń ṣe èrè gan ní ìbéèrè aga mi ò wá mọ tó fẹ́
0: ẹ káàsán
5: ẹ káàsán alani
0: kí lorúkọ yín láti bókẹ́ tó bá mi sọ̀rọ̀ ẹ jọ
5: adigun láti lomi ni
0: I'm a full house husband
1: ọkọ mi tiẹ̀ mọ́mọ́ sọ kìíní ìjọba kìíní ẹ̀gán rún
5: alali ọmọ tiẹ̀ dojú tọkọ rí o ṣé mi yín sí wàtá
0: kí ló mú yín dojú tì yín lójú.

0: yàwó ẹ lówó olóòbá náà tó bá yarọ ta ló máa gbé.
1: kọlọ má jẹ yarọ.
2: ó wá ń jẹ́ńjẹ́ ìwọ̀sí láti ẹjọ́ yìí ó dẹ̀ fi. torí pé ìyàwó ọlọ́run owó rẹ̀ wúwo.
0: àlùbáríkà lèmi ni olóṣọ́dà bẹ́yẹn.
2: ó lọ wọ ọlọ́run irú ẹ̀ mọ̀ sí ń ṣẹlẹ̀ káàkiri ló.
1: kọ́kùnrin ọmọ mọ̀ pọ́nìṣó kó dẹ̀ tiẹ̀ wà náà wà lọ́wọ́ dísta.

0: ó sì máa wà níbi tó ti lọ.
1: Mi ò gbé pẹ̀ lásà, ẹ jẹ́ kí mọ́ mi, mo ti lọ lára lọ. Hello.
0: Ọkùnrin gidi, ó wà níbi tó ti ń ṣe. Lọ́dí láago mẹ́jọ.
1: Ẹ káàsán.
2: Ẹ káàsán kúṣẹ́.
1: Ó jàre.

0: Kí lẹ́yìn tún sọ?
1: Kò sọ fún mi gángan lọ́fiṣẹ́ lẹ̀ ni.
0: Sọkùnrin náà ti bẹ̀rẹ̀ àbòsí ni. Kí ló kàn mí pẹ̀lú family yín tó work lọ́dọ̀ yín lè máa work fún mi?
1: Èmi ò mọ́ o.

Kẹ máa bíìlì ìyàwó yín, èyí tí ó gbọdọ̀ ṣe rèé.

0: Fumi.
1: Emi o mo.
0: Ebe
1: yen se ma
0: ko yawo e lo le yin se

0: so eyin agbagba te n gbo wa nle ro leyi eyin te n pe mo ri call yin o hold on please mo ri call yin te n pe o sugbon ani lanfani ati mu pe kankan lanfani ati da si lori kanle facebook o lagelo 96.7 fm nibada iya kan na wa lori eto njejo ti won si ke gbajare pe nikan threaten life awon pon fe fi moto pa won be na be ko
1: be ni mi na ni
0: o ko yin le kan se
1: kede ode ya le luruko ti mi
0: latadugbo bo
1: eh agba nle parun ni
0: ngba te wa njejo mo so fun pe nkan te so emi o le gba yin gbon tori bo le yin o se ji ti o lo n fa fi moto pa won ni keje e la se pe boya ejo nfe yawo kan na be ejo npin ogun boya omo baba ni yin boya baba ti wa lo e fe pin ogun le wa nja sogun ta le to pe fe fi moto gba yin
1: awon ni ile won face
0: eyin ni Mr. Kinde
1: be ni Kinde folarin
0: se be na be ko baba ni jejo mo so pe ko le ri be boya o boya ai gboro eniye in lo sele sugbon life and direct lọmọ Nigeria ń gbọ́n jẹjọ ìtí tó bá sì gbọ́ àlọ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀ padà ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí
2: it's not true ń ṣe bẹ́ẹ̀
0: ẹ bá ń súnmọ́ kìnìún díẹ̀
2: bẹ́ẹ̀ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀
0: kí ló wá ṣẹlẹ̀
2: ẹ ṣe ṣe rí ó dùn mí púpọ̀ nítorí pé àwọn ìgbésẹ̀ tí mo ti fẹ́ gbé torí àwọn ọmọ màmá inú yẹ kí n gbé ṣùgbọ́n kò dẹ̀ sí ìgbà tí mi ní gbé ìgbésẹ̀ yẹn nítorí pé báwo ni mo ṣe máa sẹ́kùn mo fẹ́ reverse láti lọ kọlù is it possible
0: ṣé ìjà wà láàrin ẹ̀yìn àti ìyá ayé rẹ̀
2: láti 80s láti even 70s
0: lẹ́tí níjà
2: bẹ́ẹ̀ni
0: irú ìjà wo ni láàrin ìṣẹ́jú kan
2: ẹ ṣe àkọ́kọ́ ìyàwó tí mo kọ́kọ́ fẹ́ sílé màmá ìpẹ́ lẹ́nu tó mu lọ sílé babaláwo kò sínú ilé mi mọ́ dè mí nítorí pé ó ń bá ẹnìkan jà ní àdúgbò ó dẹ̀ fẹ́ jẹ́ kí n dá sí mi ò lè dá sí èmi ni sẹ́kítírì gbogbo àdúgbò èmi ni sẹ́kítírì àgbáńlẹ̀ pan this is our chairman àwọn lọ́jọ́kọ̀ọ́ yìí mi ò lè dá sí.
0: ok lẹ́yìn yẹn kọ́.
2: from there ó bẹ̀rẹ̀ sí ní parọ́mọ́ mi èmi fẹ́ woman ẹlẹja yẹn èmi ó lọ sọ fún ọkọ ẹ ó lọ ṣe débi pé ọkọ ẹ náà wá tún máa dojú ìjà kọ mí ọkọ ẹ mo bá wá ṣẹ sí ibi tó ti ń ta adìyẹ ní ọ̀nà express.
0: ẹ má dà kọ iléeṣẹ́ o
2: ẹ má ti ń ta adìyẹ ní ọ̀nà express because of that ọgbẹ́ni yẹn kúrò nbẹ bó tó ti wá ń bá mi padà tó ń bẹ mi kò sí nǹkan tó ń fẹ́ ṣe mọ́.
0: kí ló wáá fa àtijọ́ tí wọ́n lẹ̀ rìvásì pé ẹ fẹ́ fi mọ́tò kọlu àwọn.
2: for long for years ilé tí mo bímọ sí ilé tọmọ mi ti ṣe wedding mi ẹ ṣe máa rìvásì jáde náà màmá dáko sí gbogbo títì ni if you want to see the video is here.
0: ok
2: àbí kẹ̀kẹ́ wá wo bẹ̀ tọ́ bá ti rí pé mo fẹ́ jáde mo fẹ́ rìvásì jáde àwọn amú ọkọ àwọn adúró síbi ẹ̀yìn mọ́tò wọ́n máa roko wọ́n máa ṣe.
0: Njọ́ tá ń sọ ẹ̀ tí wọ́n wá sọ ẹ̀ rí wọ́n njọ́ náà bí.
2: I swear to the almighty God she was inside.
0: ok
2: gba lèmi gbọ́ mo rò pé igi tí wọ́n tò sí ibi ẹnu ọ̀nà yẹn igi tí wọ́n fi barricade ibi ọ̀nà ọ̀nà ọ̀dẹ gbà níbi ẹ̀gbẹ́ mọ́tò mi. Mba kí ló ṣẹlẹ̀ kí ló dé àṣẹ igi tó gbèsè ẹ̀rọ náà bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn. Ó ti kọlu ẹ̀gẹ́ mi ó ti kọlu àgbàdo mi ó ti kọlu.
0: ṣé new site lẹ́ ń gbé ni.
2: new site kan nínú oríta nbẹ agbálẹ̀ pan further matter otunubi area.
0: ok
2: lẹ́yìn police station further matter.
0: ọ̀dà
2: a lè láyè tó àdúgbò ṣe a lè ṣe everything.
0: ọ̀dà ẹni sọ torí àkókò àgbà lágbà lẹ́yìn méjèèjì ẹ̀yìn àgbà lẹ́ sọ pé àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́. kò sì ní da nígbà tí àgbà méje bá ń jà láàrin àdúgbò pàápàá jùlọ ẹ̀yìn nílé ń bẹ̀ àwọn nílé ń bẹ̀ a lè pé kẹ́nìkan wá gbélé tiẹ̀ kúrò torí ẹnì kejì ibi tẹ́ ẹ wá yìí odo temi ko le wa gbugbo aye patapata lo ngbo yin ato si nwo yin from London, from America, from Canada and all over the world. Iya bo mo kan ti ma nbe lokan yin e je ko je rodo lo re mu mi si baba yi eni soro baba bo mo kan to ba ti se yin boya lati bi 80s ni o lati 70s ni o nigba to ti de oju taye bayi e wo pe e je nfiye dinu e je gbagbe gbogbo e kele ye ma siwaju e tin lo ile aye bo na tana e mo jori yin o sugba e tin lo ile aye bo o tana so awon mo Nigeria lo nba yin soro bayi emi la gbenu so won pe gbogbo to ba nwaye laarin eyin mejeji imi teyin ba wa ti awon omode ba nja o ye wo ko wa ba yin ni pe ija wa laarin omode so omode o e sododo yaje abi iya gina ma npe yaje bo abi yaje sa e sododo Mr. Kende o bo se e kori niyan so a fe gbon mi si omi oto laarin e mejeji mo so da be ya wa
2: se mo le so one or two
0: be ni seju kan loku o
2: inu mi dun se ri mo ti wa ni secretary ni adugbo
0: yen esumo mike there
2: mo ti wa secretary ni otunu bi ri adati sagbale pa
0: okay
2: for ma lo bi 20 25 years
0: okay
2: na igba ti awon ati ogbeni kan ton pe ni big gold ton ko ra won lo si bcus show da be emi ni mo community
0: okay
2: but won ko lo lo si meditation center
0: e ma wo da ko gugu be mo kan ma fun won ori program mi le wa yi eh eh so now in ka ti mo ba yin so se e gba be pe ko ni si gbon mi si omi o to mo
2: ti won ba ti tin ba ti reverse jeje ti won ti wa duro seyin moto
0: eyin te ba si n soro be ti fe ko tanu o abi etin baba etin mo wi te ba n soro be ti fe je ko tanu o pe wo lo to mo dariji o sugbon to ba ti bu mi mo eyin o ti fe je ki ja otan ni gbogbo nkan to ba se eyin lati 80s wa eni su to ba se eyin lati 80s wa omo Nigeria n ba yin soro bayi e je ko tan sibe loni se gba be
2: o ti tan
0: e sumo kini ka omo Nigeria gbo yin
2: is over
0: ba iya se gba be
1: mi gba be
0: kilode
1: e je ki n soro
0: isaju kan loku o
1: e wo awon eleri wa o 1990 le mi ko de be o
0: okay
1: ki se pa mo ra ni 1990 yen gan
0: okay
1: 1980 lohun ati yawo e ko dele
0: okay
1: iye awon eyan gbele yen
0: okay
1: sugbon nigba awon yen ko kuro
0: okay
1: ko dele
0: okay
1: iye mo kokko ma ja si iyawo ra iwaju olaade
0: iyawa a loro to a ni akoko to po a la akoko to po mo ti awon Nigeria ti ba yin soro lati enu mi
1: o rifasi awon eyan wa to le se
0: awon iya won so pa won rifasi won lawon o rifasi ko saye mo a
1: ero niyan kan wa bo be
0: a wa fun ara wa a wa fun ara wa a wa sugbon a fe je ki ja sele mo se gba be se gba be ala fe je ki ja se gba be Nigeria n gbo yin o se gba be
1: mo gba be mi fe ja sugbon
0: eyin te n gbo wa nle be ba woju ojo e ri pe ojo ohun o ti lo a rojo muso lokun comment gbogbo n pata lori kan ni Facebook o ni mo ri Olorun je ki agbegbe ko daru aki alaga na ti aba kile arukilo karugo adugbo yin na abale panu agbanle panu aki alaga fe so wa po aki alaga to yejo wa na ati gbogbo awon yan ti o nbe ni adugbo ni agbegbe be ohun ayin lati ma so poroke lati pe mi leyin eto tabe fe darapo mo eto ye tabe ni nkan kan te fe ba mi so 070-36-26-8688 I'm a bi obeni be shu a tele si asi benawo an lolo ne atun pada wa anjo mejo ojo Saturday la agba lejo beja ne kaja yin lowo en ja soro le nkankan osa ni se pelu ija laarin adugbo ai fe je ki omi alafia adugbo ko daru ko toro ne ki nkan ba le san gbogbo wa bo nle Nigeria ha ma bi obe ni be so atele se ase benawo an lo loni atun pada wa njo mejo en ba nyama de baye la ni de ban le o se won aribi kola ina njo giri osa ina gore le feju toto e seun

0: 107. Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or Number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Ṣùgbọ́n Ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣe ni ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣe tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
6: You won't believe what happened yesterday.
5: Seriously. And good morning to you too.
6: Sorry, I forgot. Tea before tea.
5: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
7: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
8: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
9: Ẹyin tẹ̀mí báwo ni o? Ṣé wa ẹ wa? orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fún ra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọkùn. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́ wọ́n mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 0807-112-4000.
12: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lu àti ń lo wòlíì Olúdàdé Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lóríire níbi tí àgbẹ̀gbẹ̀ ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kuala Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí láìkan sí pé ògo ni fún Olódùmarè. Ní orúkọ Jésù, Ọlọ́run tó ni ọ̀rọ̀ ìyè, rán ọ̀rọ̀ rẹ sí wa. Agbára tó wà nínú ọ̀rọ̀ rẹ kó bá ayé wa pàdé. Ìmọ́lẹ̀ ògo rẹ Olúwa tàn sí ayé wa. Jẹ́ kí ìfẹ́ rẹ Ọlọ́run kó ṣẹ nínú ayé àwọn ènìyàn rẹ. Jésù Kristì Olúwa wa. Àmì. Ìpọ́njú olódodo number 3. Nínú ìwé Jóòbù orí ìkíní rẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ọkùnrin kan wà ní ilẹ̀ Úsì orúkọ ẹni tí jẹ́ Jóòbù. Ọkùnrin náà sì ṣe olóòótọ́ ó dúró ṣinṣin ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórira ìwà búburú. Ta ni olódodo ẹni tó bẹ̀rù Ọlọ́run? Kí là ń pè ní ká bẹ̀rù Ọlọ́run? Ẹni tó kórira ibi kìí ṣe ẹni tó ń lọ sí ilé ìjọsìn kìí ṣe àlùfáà kìí ṣe ẹni tó ń kọ́ni ní ọ̀rọ̀. Àwọn wo ni olódodo? 1. Ẹni tó bẹ̀rù Ọlọ́run. Ẹni tó bẹ̀rù Ọlọ́run a máa sá fún ìwà ìkà. Ẹni tó bẹ̀rù Ọlọ́run a máa sá fún iṣẹ́ ibi. Ẹni tí ó bẹ̀rù Ọlọ́run a máa ṣàánú ọmọ ẹnì kejì. Ẹni tó bẹ̀rù Ọlọ́run kìí dúró sí di ìbàjẹ́ ẹlòmíràn. Ta ni olódodo? Olódodo ni ẹni tí ó dẹ́ṣẹ̀ tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ìwé Psalm 32:1-2. Ẹni tí a dárí ìrékọjá rẹ̀ jì. Ẹni tí a kò ká ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lọ́rùn. Ẹni tí Olúwa ti bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Kìí ṣe ẹni tí ò dẹ́ṣẹ̀ rí o. Ẹni tó dẹ́ṣẹ̀ rí tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Olódodo number 2. Number 3. Ta ni olódodo? Àwọn tí a ti fi òdodo Jésù wọ̀ ní aṣọ. Come on now. Àwọn tí ó ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà wọn. Wọ́n ń rìn nínú ìlànà Ọlọ́run. Wọ́n ń rìn nínú òtítọ́ orí ọ̀fẹ́ tí a ti fi rà wọ́n padà. Nínú rẹ̀ ni wọ́n ti ń rìn. Àwọn yìí ni olódodo. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ẹbí kò sí nísinsìnyí fún àwọn tó wà nínú Kristi Jésù. Wọn kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. O ti gẹ̀tẹ̀ aṣọ orí ọ̀fẹ́ ń bẹ lọ́rùn wọn. A kò ká ẹ̀ṣẹ̀ àná sí wọn lọ́rùn mọ́. A ti gbé òdodo Kristi wo ayé wọn. Àwọn ni olódodo. Kíyèsí ìwé Jóòbù yìí. Ó bẹ̀rù Ọlọ́run. Ó jẹ́ olóòótọ́. Ó dúró ṣinṣin. Ó kórira ìwà búburú. Kàá síwájú. Àwọn aláti Ọlọ́run dá olódodo yìí pọ̀. Gbogbo ènìyàn ló mọ̀. ṣùgbọ́n máa kíyèsí kókó kan nípa agbé ayé olódodo. Sàtánì máa ń dọdẹ olódodo. Èmi ò mọ ọ̀nà tí o lè gbà. Sàtánì yóò dọdẹ olódodo dandan. Ìwọ kíyèsí ní ẹsẹ̀ ìkẹfà rẹ̀. Ǹjẹ́ ó di ọjọ́ kan nígbà tí àwọn ọmọ Ọlọ́run wá pé níwájú Olúwa, Sàtánì wà pẹ̀lú wọn. Come on, béèrè ńlá leléyìí. Ẹnìkan á béèrè pé àwọn ọmọ Ọlọ́run pé níwájú Ọlọ́run, Sàtánì wà ńbẹ̀. Kí ni Sàtánì ń ṣe níwájú Ọlọ́run? Èmi máa ń pe kinní kan ní General Council in the Heavens. Ẹ̀mí ni Sàtánì, ẹ̀mí ni ẹlẹ́dàá rẹ̀ fi dá Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ó ní orí ọ̀fẹ́ láti wà níbi tó bá fẹ́ wà. Bó ti ń bẹ nínú àwọn òfurufú tó ń káàkiri ní ilẹ̀ ẹlẹ̀ náà ló ń káàkiri nínú òkun, ló ń káàkiri nínú àyà ènìyàn. Ó ní orí ọ̀fẹ́ láti mọ kí ló ń lọ níbi gbogbo. Kò lè dá ọwọ́ Ọlọ́run dúró, ṣùgbọ́n ó mọ kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Sàtánì pẹ̀lú wà ńbẹ̀. Ọlọ́run mọ̀ọ́mọ̀ béèrè lọ́wọ́ Sátánì, jẹ́ kájọ lọ síbẹ̀. Olúwa sì bi Sátánì wípé níbo ni ìwọ ti wá? Nígbà náà ni Sátánì dá Olúwa lóhùn wípé ní ìlọsíwásẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìnkèrindò nínú rẹ̀. Olúwa sì sọ fún Sátánì pé ìwọ akíyèsí Jóòbù ránṣẹ́ mi pé kò sí èkejì rẹ̀ lé ayé. Ọkùnrin tí ń ṣe olóòótọ́ tí ó sì dúró ṣinṣin, ẹni tí ó bẹ̀rù Ọlọ́run tí ó sì kórira ìwà búburú. Bí o bá kíyèsí dáadáa, Ọlọ́run fúnra rẹ̀ ló pe àkíyèsí Sátánì sí òdodo Jóòbù. Mo fẹ́ kó yí ọ yékéyéké wípé ohun tó wù tí ó ń là kọjá nínú ayé, ó ṣeéṣe kí Ọlọ́run má sọ̀rọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n kò ṣẹ̀yìn Ọlọ́run. Ọlọ́run mọ ìlàkọjá rẹ, Ọlọ́run mọ òdodo rẹ, Ọlọ́run mọ àìlọ́lá rẹ, Ọlọ́run mọ ìrìnkèrindò rẹ. Nígbà tí òdodo Jóòbù dé oríta kan, Ọlọ́run pe àkíyèsí Sátánì sí ìgbé ayé Jóòbù. Ìwọ àkíyèsí ìránṣẹ́ mi yìí, nítorí Ọlọ́run kíyèsí. Kí ló dé tí Ọlọ́run pe àkíyèsí rẹ̀? Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi ìgbé ayé rẹ̀ yangàn níwájú Sátánì. Bí o ti burú mọ orílẹ̀-èdè ayé tó, ṣùgbọ́n mo síbẹ̀síbẹ̀ mo ní àwọn tó jẹ́ ti èmi Ọlọ́run. Ìbéèrè leléyìí, ṣé Ọlọ́run lè sọ pé èmi jẹ́ ọ̀kan nínú àwọn tirẹ̀ lónìí? Ṣé Ọlọ́run lè sọ pé ìwọ jẹ́ ọ̀kan nínú àwọn tirẹ̀ lónìí? Ìwọ náà kíyèsí ohun tí ayé àkókò yìí ń dà lójú wa. Ìwọ náà kíyèsí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ayé. Ẹ kíyèsí àwọn ọmọ Ọlọ́run nínú ayé bí wọ́n ti di ti Sátánì. Agbára kaka la fi rí ẹyọ kan nínú mẹ́wàá bí ó bá tó bẹ́ẹ̀. Nítorí kíni? Bíbélì wínúwe Genesis pé ayé bàjẹ́ níwájú Ọlọ́run. Nítorí olúkúlùkù ènìyàn ti gba ìwà rẹ̀ jẹ ní ayé. Come on. Onírúurú ọ̀nà méjì tàbí mẹ́ta ni ẹnikẹ́ni fi lè ní ìpọ́njú tàbí la ìpọ́njú kọjá. One, o lè la ìpọ́njú kọjá nítorí àléébù tàbí àṣìṣe tìrẹ fúnra rẹ. O ní láti kíyèsí láti mọ ọ̀nà wo ni ogún gbàjà ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹ̀ṣẹ̀ ènìyàn ń nà án tó ṣe bí ìpọ́njú látọ̀dọ̀ Olúwa. Ṣùgbọ́n rántí o, Olúwa kìí pọ́n ni lójú àfi bí ẹ̀ṣẹ̀ ènìyàn bá pọ́n lójú. Ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ń nà tó sọ pé láti ọwọ́ Olúwa láti ń nà mí. Nínú ìlàkọjá ènìyàn láyé, ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ béèrè, yí ara rẹ wò. Ṣé ọ̀nà rẹ tọ̀nà níwájú Olúwa àbí ọ̀nà rẹ lòdì níwájú Olúwa? Wọ́n náà kíyèsí Bálámù. nigba to fe lo ba Balaki ninu we numeri ori ogun o ti nlo sugbo angel oluwa duro loju ona de bibeli wi pe nitori ti ona re lodi ni waju mi sugbo ko mo wi pe ona ohun lodi ara iko lati duro loju ona re number 1 ki se gbogbo ila koja olododo lo ti owo olorun wa o mi o so pe olorun ko mo nipa re sugbon olorun ko lo se e se eniyan ma silekun sile fun ota lati je eniyan eniyan ma je pase ese ara re ila koja jobu olorun mo nipa re ila koja tire so wadi re so kiyesi irin re so bere lowo olorun re number 2 aye a ma gbogun ti olododo ki se latodo olorun aye a ma gbogun ti eniyan ninu aye ko si eni ti aye ki kolu bi won tin koju olododo ni won kolu alaisododo gbo mi o pe o je olododo you are a target in the hand of the wicked nitori ti ako pe eni to je olododo fi ara re se ije fun won iwo na ma kiyesi nigba miran aye a ma ja olododo logun ila koja olododo nigba miran mo ni number 1 o le je latowo ara re ese ara re aikiyesi ara re aigboran re number 2 latowo aye aye a ma nani sugbe enikan wa to le gba olowo ika mora sile number 3 olorun a ma dan olododo wo ma go lori meta olorun se kini sa ohun wa ise o rise o tun se lahala awon gbese ni eto re mura sile olorun mo nipa ila koja re olorun mo ohun ti o nla koja olorun mo ibi ti o de duro olorun mo kini oro re n bere olorun mo ki lo ma se nipa oro re o sugbon gbo mi o olorun ma n be olododo wo o ma n dan olododo wo iwo kiyesi igbe aye Job lori tayi olorun lo pe akiyesi satani si igbe aye Job enikan yo bi mi lere sa woli adedeji kilode ti olorun fe ki satani de Job wo olorun fi Job yan gani omo mi leleyi iwo na kiyesi olorun fi Job yan gan se olorun le fi emi ati iwo yan gan loni iwo na gbo ti Job so si olorun o ni iwo ko wa so gba yi ka ati yi ile re ati o ti o ni ka ni iha gbogbo iwo bu si ise owo re ohun osin re po si ni ile nawo re nisisiyi ki o si fi to ohun gbogbo ti o ni bi ki yo bon loju re underline olododo melo lo ti pada nitori iponju eniyan melo lo ti pada leyin olorun nitori ila koja opolopo eniyan lo ro wipe nitori mo je ti Christi mi o le ni ila koja rara sa ni bo le ti ka bi Jesu oluwa fura re ba gbe agbelebu re agbelebu re wuwo debi pe o subu lekini o subu lekeji Peteru ti sa lo Johanu omo adoti omo eyin ti Jesu feran o ti faramo olori alufa so lo sa lo ni iwo lojo na awon eniyan ti sa lo ma binu sa nigbati akoko eniyan ba de agbara la fi re nikan soso mo ni ma binu ipanju ki somi obi adiye bi wahala eniyan ba de oko a ma lo oko a ma ko ni baale a ma le ni iyawo a ma wo eyan mole aya mo ya ni awon omo mo so pe awon omo yan mo ore ke ore amo re ja patapata oni bi ti isoro de ti awon eniyan nsa fun ni ti won duro mo ma je obi o ninu ninu aye lo wa bo ti ri ninu aye niyan o gbo ti yoruba we ni eje ka diju ka se bi eni to ku ka wo eni ti o se daru eni eje apurin titi ti ka fese ko gba ka wo eni ti o se ni pele so ti gbo ri pe sasa eniyan ni nfe ni loju eni kada teran ni nfe ni loju eni sasa eniyan ni ma nfe ni baba sinle bo ba dojo ponju eni eni ti ma mo ni ki po ma je o je tutun loju e nigba miro ma se eyan bi elera ara boju kuro nbe ogo re wa ni waju satani ti gbo nipa job bayi o pa mo pe oluwa lo bo oluwa lo pa mo oluwa lo toju re satani ti ri ise to nwa kiri o dide si job mo bi o lere lekan se bi job ba duro tan o duro ni akoko ipoju re ko se olorun oni gbagbo yi duro roju duro ma se kun duro roju duro ma se kun duro ma se kun enikan duro de o niwaju ogo re o si leyin ma pada seyin o ti debi ti ogo wa ma duro sibi to wa kini ki se ma tesiwaju o lagbara e ma tesiwaju ogo na wa niwaju ma duro o ti debi to lo number 2 bo bare eyan duro ti o nigba itoju ki se tutun ki se o ti oju ko riri o ku Daniel nikan ati eleda re ni ile Babiloni titi to fi de iwo kiniun eni to feran re ko le rigba se o mo bo nibi ti ogun aye de awon to feran re o lagbara lori oro re won o fe ko ni ipanju won fe gba o jade sugbon ko si ni agbara won be loro Job ko si o ti enikeni le se lati yo Job ninu ipanju re lakoko yi nitori ohun ti Olorun mo si ni o si ni lati la koja no wonder Job wi pe o mo ona ti emi nto nipa to ba ti dan mi wo to ma jade bi wura. I can say this to you free, God knows what you are passing through, God knows your situation. Olorun mo pe o le eyan Olorun mo pe odale lo wa layika re Olorun mo pe o ni ifarada die Olorun mo pe eniyan ni o Olorun o gbagbe re akoko re ku die ni bo ti la koja ni ma wo Calvary ma ran leti o ki ye pe ko kan dake ninu ipanju ko ma lo be rara wa ma pe ohun wo Calvary o pe oruko re bi o ti pe wa ma ran leti sugbon wa gbe agbelebu na o gbodo gbe sile. Number 3 ko sene to n ba yan gbe agbelebu o gege bi orin boda mi yen oni ko se eyan to n ba ni gbe igba to ba dogo ni wa to ri awon eyan to fe ba oyo ooto patapata niyen. Hallelujah. Je ka lo si waju die adanwo igbagbo yato si ara won ipele ati ipele ni adanwo Job gba ohun gbogbo to ni lowo re mo fi gbogbo re fun Jesu patapata like uko mo ma fe won si gbekele mo wa lodo re titi mo fi gbogbo re mo fi gbogbo re fun olugbala mi nikan kini won na fi le tori agbelebu Christi bayi kila gbele bu jesu gba lowo re ohun gbogbo ti job ni lo ka ori ikini pada ohun gbogbo ola re gbogbo won sin re titi de awon omo re mejeje gbogbo won pata ni satan gba lowo job kilo ti sonu to fe tori re se olorun kila ye gba lowo re to fe tori re se olorun iwo olododo yi gbo mi ara mi si oni ma se olorun tori iponju re sori iya igba isisiyi ko se fi se akawe ogota o fiyan ninu wa bibeli lo so be sori ohun ti o nla koja loni igba kukuru ni o koni tojo ila koja re akoko yi igba die ni koni pe to bi o ba le duro bi o ba le ma rin lo siwaju o tejumo agbelebu o tejumo eni to pe o ti o ntele o ni pe de ibi irora re kini kan ni o ma pada seyin kini kan ni o ma duro nibi to wa yen o kini kan ni o ma tesiwaju Jobu ninu gbogbo ilakoja re yi ba mi ka ese to keyin ni ori ikini re ninu gbogbo eyi Jobu ko se be ni ko fi were pe olorun lejo ko se olorun ko fi were pe olorun lejo ninu gbogbo ilakoja re yi iponju olododo arakunrin ati arabirin emi o mo kini won la koja o Job ti so gbogbo to ninu ni ori ikini je ka wo ori ikeji re nigba to di ori ikeji re satan to pada siwaju olodumare kabiyesu to pe akiyesi re o gbo ti olorun so fun ni oluwa si bi satan pe nibo lo tun ti nbo Satan da lu alon pe lati lo si wa seyin lori ile aye ati ni irikiri do ninu re oluwa si fun satan pe iwo ko wa kiyesi Job ranse ni pe ko si ekeji re ile aye okunrin ti se olooto ti o si duro sise eni ti o beru olorun ti o si kurira iwa buburu be ni o si di iwo otito re mu sise bi iwo tile ti demi si lati run lai nidi hello sir awon isele kan ma nsele si christiani o ki se nitori ese re eyin te ma nda gbogbo eniyan lejo pe ese re ni o je be olorun ko tete jawo nbe a n pe kini kan ni iponju olododo tori ododo re lo se ni iponju joseph ni ogba ewon sibe olododo ni olododo le wa logba ewon ko si je olododo awon odaran si nbe laarin ile oba won be ni ile ola won be ni ibise ijoba kaakiri ko se ni to le fowo kan won olododo si nbe logba ewon bi joseph ki se tutun sa iwo na kiyesi daniel olododo nbe ninu iwo kini un awon ole awon odaran won yan laafin oba kìí ṣe tuntun ó ti wà tipẹ́ ìwọ náà kíyèsí Job yìí sátani tún padà wá ó sọ fún ọlọ́run wípé ṣèbí ìwọ ló ti dá a lọ́la ohun gbogbo tí ènìyàn bá ní ni yóò fi ra ẹ̀mí rẹ̀ verse 4 sa ọ̀kan lára àwọn ọ̀rọ̀ òtítọ́ pọ́nbélé nínú ayé tí yóò máa jẹ́ òtítọ́ títí jésù yóò fi dé sátani ló sọ nítorí ó ka bíbélì jù ọ lọ sátani wípé awọ fún awọ ẹsẹ ìkarùn ẹsẹ ìkẹrin ohun gbogbo tí ènìyàn bá ní ni yóò fi ra ẹmí rẹ ìwọ ni o ní ìtọjú ṣèbí síbẹ o ní àlàáfíà o sì ní ìrètí ọlá ṣe ló yẹ kó dúpẹ lọwọ ọlọrun ọmọ ọlọrun má bọkàn jẹ o ìlérí àṣẹ ìkan lára àwọn bàbá wa lólórin yẹn jẹ́ kí n sọ kinní kan fún ọ bi ilakoja re ti poto afun satani laye sugbon ma kiye si mu eleyi dani ko si ogun aye to le koja gbedeke olorun ninu aye eniyan mi o mo bi ogun na ti to ko si enikeni to le koja gbedeke ti olorun ba fun ni kibi ogun ka o le ja o koja ipele olorun o le ni adanwo ila koja koja ipele olorun oluwa so fun satani le keji ji wipe ohun gbogbo to ba fe se nipa job lo se sugbon ma depute mi ewa ota re o le koja gbedeke olorun ninu aye re sa duro ti olorun olorun ati satani lo do fe tayo yen o wa nberu pe ko ma ba olorun ma ba ko ma ba lose ma beru ara re ni ko beru fun eni to pa israel ma ko sun ko tobe o mo ilakoja re se wa duro ti olorun bayi ninu ilakoja yi satani wa si odo job o fi aisan kolu o da arun buburu lu aye re iwo na lo ka ni ori ikeji re lati ori re di atelese re ewo nla nla jade si lara debi pe okunrin yi joko sinu eru tori pe o ma soft ko le tu lara die o mu apadi e fo ikoko o fi n ho ara re isoro job po debi pe aya re ki gbe si leti ki lo de to di otito re mu sibe bu olorun ki oku maduro ni loni job wi pe e se to soro bi asire eniyan rara eniyan yi agba ire lowo olorun ki o ma si gba ibibi ninu gbogbo eyi job ko fi ete re se ara mi si oni o ila koja re ko seyin olodumare kile si bi aye job kile si ila koja re ipadanu gbogbo oro re aisan ti satani ko si aye re isoro re debi pe aya re ni ko bu olorun ko file bora pe iku ya ju esin lo sugbon job wi pe ma duro titi amudo to mi yo fi de ara mi si oni o duro di olorun duro di eleda re duro di olodumare ma se olorun sugbon ma gbagbe bi ekun ba pe di aleko ayo nbo laaro ipoju re yo di itan ipoju oni yo di itan lola a o da oro re pada ni isepo ogorun lona ogorun duro mo wi pe duro di oluwa ki oluwa ki o busi fun o ki oluwa ko ran o lowo ki oluwa ko fi agbara fun o ki oluwa ko tun agbara re se gba ori ofe ki oluwa ki o be o wo o ni jiya lasan ota o ni bori re ki oluwa ko ranti re ko se olore ni igbeyin re jesu oluwa wa ami
0: wo bo ba lo ranti oke oye ti babalo lati ju araye loju bo ba si gbagbe oke bola to lu agbelu ore koya to fi ji oku abe o aboyin ojo merin dide akoko be wo lu ami lo tun de yi o woli oludare adedeji ayefe ta fi se akoko iran ninu jo csc power authority ni ku ola apata ibadan wa pade olorun ti se agbara oro fura re akoko si wa re wednesday ago 9 si 12 wakati ona abayo solution hour o le ri woli lago 9 si 9 si to bere tabi ago 12 si 2 leyin isin thursday isoji irole ago fasi mejo sunday ago mewa si ago 12 abo akase eto atorise ojo meta to pari osu kokan oru agbara friday to keyin osu kokan wa pade olorun to fi agbara oro se bebe bi tatijo ni Christ Apostolic Church power authority number 2 to yombo street afko la road apata ibadan pe woli sori ago 0059152504 ati 0032592001 bi won ba gba ohun re ma se si aya re le agbara oro o se tan to fe be aye re wo
2: Lagilu FM 96.7
3: koko jojo kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu koko po ruru tabi ka ya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo dabda ki si fon telu ma je ki aibale aya da ogule ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lo kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated services limited to wa ni number 7 obafemi awolowo ikeja nipinle eko lo nse o si wa lawon ile itaja ogun yibo jake jado orile ede yi awon number ero ibanisoro won ni 0806 655-5103 tabi 0703 039-8601 royal rest herbal capsule egbogi tara nfe
4: ẹnlẹ́ ń bẹ̀yẹn yẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ̀wò ọ̀rọ̀ ìlera gangan ló gbomi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ̀wà gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní iléeṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín iléeṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tí wọ́n ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ India tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyí egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa bá ni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyẹ̀ yẹn máa lù pìpìpì ó máa bá ni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe dédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí ìrorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọlọ̀ ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú ó sì tún ṣiṣẹ́ bíi àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kì í jẹ́ kí èèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tó yín létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ NAFDAC léyìí tó ń fi hàn pé ó dára fún lílò ǹjẹ́ yín ti ẹ̀ ń wò pé àwọn bo lẹ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè rí rà ní Danax Pharmacy tó wà ní àdójúkọ Adamasigba nílùú Ìbàdàn ó tún wà ní Kúnlé Ara Pharmacy ní àdójúkọ UCH Nìbàdàn ó wà ní Westland Pharmacy lẹ́gbẹ̀ẹ́ Kúnlé Ara ní àdójúkọ UCH Nìbàdàn náà bákan náà ó tún wà ní Misga Pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ Sabo Central Mosque ní Sabo Mokola Nìbàdàn ó wà ní Merike Pharmacy Nìbàdàn ẹ tún lè ríra ní Real Crown Pharmacy ní Challenge Nìbàdàn ó tún wà ní Ayọ̀ọ́lá Pharmacy Iwo Road ogun wa ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ bá yín sọ ó la pè ní Royal Intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdani ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní number 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranni lọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn ó sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o NAFDAC ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí àwọn egbòogi indian ayurvedic la fi ṣe ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní Danax Pharmacy Kúnlé Ara Pharmacy Westland Pharmacy Misga Pharmacy Mirike Pharmacy, Real Crown Pharmacy, Ayola Pharmacy. Epe wa sori 0806-861-5751. Vital Royal Services Integrated Limited Loni, Ilerawa, Koninda Wagunleo.
2: Wagilu FM 96.7.
5: Ele eyan le nbe mo pe nti o se ilu lanfani nlo kan de sori omotoso o sakun nkan kan mo ri pe boya yo ran ilu lowo idi ni e ti mo se ni ki tele won ki wa mu bayin ele baba wa
6: era sa
5: o salafia o
6: alafia ni sa
5: aha mo ri nwere inu mi dun
6: be ni sa imi temi na
5: eja yo mo e eja yo mo
6: oruko temi ni pastor adebisi mo wa lati wa se oju ajo kan tan pe ni Trisonet Social Community Initiative.
5: Trisonet Social Community Initiative.
6: O tun ni oni alaje alaje ni Trisonet Metaverse Community.
5: Gbogbo te so nigba ti eyan ba se bole ana ni o. E ba se bole ana.
6: O di dada
5: ko tun mo e. E je o ya won eyan. O fe ko ya won ya lata mo ya oniyo ni o.
6: E se. Anfani nla ni ajo Trisonet to mu wa fun wa. Gẹgẹ bi ati mo pe sim card tan lo yen lati gba ta tin lo sim yen itumo e apeja e ni
5: sim card tan fi se phone
6: be ni sir apeja e ni subscribers identification module
5: sim sim
6: so subscriber identification module
5: so o fe jo iru e ti mo we na o
6: o fe pim de ni so mo confessionally so yato to wa nu e credit ta kokko yen o ni pe bi nkan ton gbe le wa lowo ka kan le mo ra lati mo fi gbowo lowo wa ni ṣugbọn nkan ti Trisonet wa gbe wa ni adape mi ta npe ni pim sim yen
5: pim
6: sim pim so itumọ pim ni partners identification module
5: partners identification module ire ni sagbara
6: be sir
5: ta fọwọ pa lọwọ fifu
6: be ni sir seri sim yen awọn ko le da sise o ni awọn eroja kan ta nlo bi airtime bi data bi AI artificial intelligence bi transmitter te nlo ni ile ise bi o ba si transmitter awon le gbo wa nle ko be ko so gbogbo awon eroja yo ni ibi to ti wa yen gangan la pe metaverse
5: okay
6: awon ni won ta fun wa ta wa wa nra ta nra ṣugbọn ile ise iyajọ yi iyajọ Trisonet wa so wi pe igba otun ti de
5: interesting
6: bẹẹni ẹ mọ pe le ni ile ise nsin temi wa ra ipin idokowo ni ile ise yin so ẹ mọ pe ile ise yin o n produce nkan kan ma wa mo ra e mo gbowo lọwọ mi ṣugbọn ti ba ti ra ipin idokowo ile ise yin eyin lo ku te mo fun mi lowo so bẹẹ na ni pim yen na lo na se je so eni to ba ti wa ni pim yen o niye ti o mo gba latodo metaverse lori gbogbo awon to ba make call lojojumo lori gbogbo awon to nlo data lori gbogbo eyin ile ise radio eyin ile ise television then lo transmitter ati gbogbo awon to nlo solar na wa nbe so gbogbo awon kan ti mo so yi ara e lati wa mo ri owo
5: so eni to ba ti ra pim
6: eni to ba ti ra pim yi
5: o ti yo ma ri owo
6: to ba ti n call o ti di share order
5: ba mo fe n to le ye mo mi le ri ntale kan
6: gbogbo
5: olobi ni ko si bo lo se le kan iru awon bo lo se fẹ́ yé wọn
6: ọ̀nà tí ó fi kàn ní pé ó wà fún àti ọmọdé àti àgbà ni.

0: tan wi pe ti yin me lo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to luwa da da ni sugbon ni bata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara sugbon ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete fona loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni tosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701 522 55
0: oju lo bara oni din do mo wa lagbari
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000 0807 112 4000
2: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Jọ̀wọ́ ẹ dúró nájàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ bí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ni o CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707 454 3005.
10: CDK sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
12: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú sùnwò sọ́ọ̀tì.
13: Bíi ti bò.
12: Ìdí ni pé dílà rẹ̀ òdíjú mọ́tò méjì péré lọ Tokunboka àti Nigerian UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọjì kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́kọ tọkọ rẹ ní lọ́sọ̀ tò kò sí tó burú mẹ́ kìí ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún nọ́mbà wọn kó o pé wọn 0816932 8487 lẹ́ẹ̀kan sí 0816932 8487.
14: Ẹ̀la
11: lọ̀rọ̀. Bàbá là kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí Àràbí Ijó Atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
13: Bàbá Ìbàrùbá.
14: Ọba Ìsanra.
13: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ́ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́lọ mọ́ pèrò sọ́kọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080-33-88-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrùbá ọba Ìsanra àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.

0: ọ̀rọ̀ lẹ́ti gbọ́ látẹnu Destiny yẹn. Nọ́mbà tẹ́ ẹ wàá pè sí Destiny pé nọ́mbà fáwọn èèyàn pàápàá.
1: Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bá wa sọ̀rọ̀ fún ti àṣálẹ́ yìí, àwọn èèyàn kan tiẹ̀ ti ń pè gan.
0: Jẹ́ akọ́kọ́ gbé
1: yẹn náà.
0: Hello.
2: Hello, ẹ̀kaalẹ́.
0: Ẹ̀kaalẹ́ bàbá kí lè fẹ́ tà sà.
2: Ẹ̀ka rẹ̀, a lè di Tainu.
0: Ẹni di Toyota Camry tó jẹ́ pencil, tó máa ń pè ní pencil light. Ìyẹn tiny light ń.
2: Bẹ́ẹ̀ni náà àwa náà bẹ̀rẹ̀ nìkan. Bọ́jẹ́ wa gọ́ ẹ̀mẹ́ra.
0: Ẹ̀hẹ́ tí n bá gbọ́ yín dáadáa. Ẹ ń wá Toyota Camry 1999 model tó ń pè ní pencil light tiny light tẹ ẹ fẹ́ rà, ṣùgbọ́n ẹ̀yin ní Nissan Primera tó jẹ́ wagon tẹ ẹ fẹ́ tà. Ẹ já sọ nípa Primera yìí, kí ni condition mọ́tò yìí?
2: Condition kankan ò ṣe.
0: Gbogbo tí ń bẹ lára ẹ̀ ní ṣiṣẹ́ dáadáa, engine wà òkè, gear wà òkè.
2: Engine náà gear rẹ̀ wà òkè.
0: Ṣé manual ni àbí transmission àbí automatic transmission?
2: Manual
0: ni. Ó AC ń bẹ̀ ńbẹ̀, AC ẹ̀ ń ṣiṣẹ́ dáadáa.
2: Kò sí AC ń bẹ̀.
0: AC ni kò ní condition kankan. AC ṣé condition kan lè AC ni bàbá?
2: Ẹni.
0: Condition lè sí i, olójẹ́ kí n bèrè pé condition wo ló wà, ní kò ní condition kankan. Bóò ni bọ́ọ̀dì yẹ?
2: Bọ́ọ̀dì ẹ̀ náà wà òkè.
0: First body ni àbí wọ́n ti panẹ bíi tiẹ̀ díẹ̀ díẹ̀.
2: Mo ti ṣe lẹ́ẹ̀kan.
0: Àwọn condition tí mò ń bèrè náà nù. Ẹ ló lẹ fẹ́ ta jálẹ̀ jálẹ̀?
2: Ẹ bá rí 1.4.
0: 1.4 million. O da sa. Camry tẹ n wa, elo le fi n wa?
2: Abari boya 1.8.
0: 1.8. O da sa. Ẹ mọ n tẹ ẹ ṣe báyìí. Ẹ mọ n bá wa beto bọ̀. Nọ́mbà wa tá a mọ n fi síta kẹ́tù tó parí ìyún WhatsApp nọ́mbà wa. Ẹ sẹ́ndì details sí Nissan Primera yín sí àti pictures àti video àti details. Ẹ tún wá kọ́ sórí WhatsApp yẹn pé ẹ ń wá Toyota Camry tó jẹ́ pencil light. Ṣe gbọ́, a dà yín lọ níbẹ̀. Nọ́mbà tí ẹ lè pè sí Destiny pé nọ́mbà fáwọn èèyàn.
1: Láti Nàìjíríà ń bí 091-2370-8675. Lẹ́ẹ̀kan sí 091-2370-8675. Tó bá wá jẹ́ pé láti ilẹ̀ òkèèrè ni +234-81-42-49-1006.
0: Hello.
2: Hello.
0: Ẹ̀ka alẹ́ sà, kí lè fẹ́ tà sà?
2: Ẹ̀ka alẹ́ tí mo fẹ́ ni pé mo fẹ́ nọ́mbà tí ẹ̀yin gangan lò.
0: A fi síta kí ètò tó bá kú díẹ̀ kí tó parí.
2: Ẹ̀gbọ́n ẹ fi síta.
0: All right sir, yes sir.

0: Hello.
1: Hello, sir. Eka
0: lesa, kile feta. Yes, sir. Ile plot meji abo te fin se gari baba e pe wa lose to koja
1: Ben,
0: send the message si wa hello no rara mo pe number yen ti o ku die ke to pari mo pe number yen jade
1: abi get me ni
0: o da e mo o ye eson te fe ta bayi ke mo ba wa beto bo ma wa pe number yen to ba ti ku bi iseju meji ke to pari ke e ko kale ke le send the details si wa
1: okay
0: o ya jagbo yin sir hello Any yi so pe awon wa Toyota Sienna ti o je 99 tabi 2000 model ti o ni wahala kankan asi ni budget awon 2.5 million naira ni te ba ni number wa ta fi sita yi e send the details ile te ba ni si hello e ka le baba
1: orúkọ mi ni Mr. Daniel.
0: Nílò àti dárúkọ yóò tẹ ẹ fẹ́ tà ní kí n sọ.
1: Àwọn tọ́pàtì kan tá fẹ́ tà ní Akan Express ní Rasta Odeku, two bedroom bungalow, wà lórí One Plus.
0: Bàbá Odeku ti wà lọ́nà Academy o. Odeku ń bẹ lọ́nà Academy àbí.
1: Bẹ́ẹ̀ Odeku lọ́nà
0: Academy. Àti off Akala Express báwọn. Sebi ọ̀nà ọmọ gánà ni Odeku wà. Àti off Akala Express.
1: Okay.
0: Ibẹ̀ yẹn ṣe Akala Express mọ́ àti off Akala Express.
1: Okay, sir. Bẹ́ẹ̀ni àti ọ̀wà wà.
0: Bóyá à ń gbọ́ yín báwọn.
1: So ní Federal Housing, ibẹ̀ ni ló wà.
0: Federal Housing bọ́tà ni Federal Housing wà o àbí bọ́tà ni Federal Housing wà
1: bẹ́ẹ̀ni ní
0: bọ́tà
1: bẹ́ẹ̀ni sa ní Tọ́lá Tọ́s
0: ó yá
1: bẹ́ẹ̀ni so afẹ́ta sí 15 ní afternoon
0: ilẹ̀ plot méjì àtààbọ̀
1: ilé wà lórí
0: ilé bungalow ti two bedroom bungalow ń bẹ kí ni size ilẹ̀ yẹn.
1: Mi ò rántí square meter yẹn mọ́.
0: Ṣùgbọ́n plot kan ni àbí.
1: bẹ́ẹ̀ni.
0: Two bedroom bungalow yìí ẹ ti kọ́ parí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí làwọn nǹkan ti ń bẹ ńbẹ.
1: Ọdún òun ò fẹ́ǹsì ẹ̀. So bá mo ṣe lè pútẹ̀ kò bò kò ń ṣe POP ló máa fi lè ní. So ó dẹ̀ wà láàrin ìsinmi. So ó ní ties bẹ́ẹ̀ ni ó ties ó dẹ̀ rọ̀nà ni.
0: Two bedroom bungalow yìí ilé ìwẹ̀ mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ sí ẹ̀ńsù tilẹ̀ kọ́ yàrá kọ̀ọ̀kan.
1: Two toilet lo wa nbẹ two toilet two bedroom.
0: Ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀ńsù tàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹlò lẹ pé jálẹ̀.
1: Jálẹ̀ ọ̀nà ìgbàta tó.
0: 13 million naira. O da sa, a fi nọmba wa síta kí tuntun parí. Nọmba ilẹ̀ send details ń tẹ fẹ́ tà sí.
1: Okay, sir.
0: Yes, sir. Ẹyìn wa ẹja lòkè lọ́hùn ká lọ tajà tá a bá padà dé ètò ojútáyé ò mọ̀ tẹ̀síwájú ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Golden Chance Lotto.
3: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu. Tí ẹni kò kàn tán Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift. O lè tán láìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ́tàràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. kiosk tabi sọọbu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchanceloto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta mo si golden vogue scan qr code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift dey grant for you ofin ati lana wa o ayo yi yo wa feni odun mejidinlogun soke o ya latasiko yi di september 27 you fit play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance lotto loni airina oni bawa lodun minera
2: o bale bagge o wole pelu steez itadi o ko bi awo 50 bitters jatula bi okun logun gentleman on the body system ogbo tarigi akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya ya 50 bitters be ti gbogbo bere ko dati e mo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati se sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. Esile rira ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nadaki Tolote.
4: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola o ni pekun eto igbaniwole n lo lowo lowo boyo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management gbe igbese ni àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kò dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
5: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and wọn lórí

eni ba ti sun ke tete ji won o to ni le ta lejo a ma ti donde o

0: tó ètò wa ètò yín akọni ti ìgbà wáṣẹ òun náà ni à ń bábọ̀ ní orí iléeṣẹ́ ti rédíò ti lágelu ìkànnì mẹ́rìndínlẹ́ni ọgọ́rùn-ún tó ń dé tó lé méje òkè ìtọ́gàjòkè tá a kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn ẹ jẹ́ kí n sọ fún wa pé ẹ ní àǹfààní láti lọ mọ̀ wò wá èèyàn lórí ẹ̀rọ ìtàkùn àgbáyé ni lágelu facebook bẹ́ẹ̀ ni 967 ẹ lọ mọ̀ wò wá ńbẹ̀ ẹ mọ̀ wò wá kété tá a bá ní ẹpùrọ̀ tara wa jẹ àwọn èèyàn kan ti wà ńbẹ̀ o àwọn èèyàn kan ti wà ńbẹ̀ tí wọ́n ń wò wá olóyè alhaji isiaka rajẹ ẹlẹgbàá wọn wà ńbẹ alàgbà ti amiyu ọlálẹkan latif wọn wà ńbẹ oyedeji ayobami wọn wà ńbẹ bẹẹ náà ni abidemi adisa wà ńbẹ ìsọlá olùkayọdé wọn wà ńbẹ ẹ wo àwọn èèyàn pọ ńbẹ bíbà ẹyin náà lọ mọ wò wá kìtìkìtì ńbẹ tá a bá ń sọ eyín ò nípa ogun kìrìjì ó ti pé ogójì ọdún báyìí tógun ọ̀hún parí o ẹ sì rí pé àwọn ìdílé jagunjagun ní ìlú ìbàdàn wọn ò lè má lọ sí òkè ìmẹ̀sí níbi tí ogun ọ̀hún ti ṣẹlẹ̀ mo jẹ́ òye wa pé kò sígbà tí wọ́n lọ tiléeṣẹ́ ti lágelu tí ò ní pé kí ògúdúgbà kọ́ lọ sọ́hún o tá a sì ń mú nǹkan bọ̀ ọbẹ̀ ogun ìṣẹ̀ kọ́ o ogun ìṣàmàlà ọlọ́run mọ̀ jẹ́ arógun mọ́ o ogun ìṣe nǹkan rí o ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa fẹnu já tí wọ́n máa fẹnu jambla abogun ọbàdé kò dé elédùn ọ̀hún ní jẹ́ arógun àwọn èèyàn tí wọ́n ní wọ́n bá ìṣẹ̀lẹ̀ lọ ń gbà náà èèyàn gbọ́dọ̀ sọ ní ìsìn ká wá sọ lórí afẹ́fẹ́ pé èèyàn tó bógun lọ ní lápá kìíní lápá kejì tí ì bá jẹ́ pé ìbàdàn náà lé kéèyàn ó gbé ogun láti kó sì gbé lọ sí ìmẹ̀sìn ilé lọ́hùn ẹ̀rí kọ́ lágbára bí mo ṣe sọ kí ló bí ogun ẹ rí wípé nígbà náà ìbàdàn máa yan àwọn ajẹ́lẹ̀ lọ sí ibì kọ̀ọ̀kan ni nílẹ̀ káàárọ̀ òjèrè báyìí àwọn ajẹ́lẹ̀ tí wọ́n wà máa yàn lọ ṣe mọ̀ wípé tí wọ́n bá yan ajẹ́lẹ̀ lọ ìlú kan àwọn ìlú gbogbo àwọn tí ń ṣàgbẹ̀ pátá ńbẹ̀ tí wọ́n bá gbin su wọ́n lọ gbé fàjẹ́lẹ̀ gbogbo tí wọ́n rí kí wọ́n gbìn ajẹ́lẹ̀ kan ń dọ́lá nígbà náà ni wèrèwèrè lọ́wọ́ àṣẹ ajẹ́lẹ̀ tòkè ìmẹ̀sì ń jọ náà o ló wá rí ìyàwó fábùnmi obìnrin ló pọn roro báyìí tójú ẹ̀ sì gún régé báyìí ẹ bá mú wọlé wọ́n àsìkò ọdún ni tó ń tẹ̀ lọ sírun ọdún bí ajẹ́lẹ̀ ṣe mú mọ́lẹ̀ ọba dìfẹ́ lọ́mọbìnrin tẹ̀ bá bú ẹkún òkìkí ti kàn dọ́dọ̀ fábùnmi òkìmẹ̀sí inú mi dùn ayọ̀ mi kún ajọ délé fábùnmi òkìmẹ̀sí ilé fábùnmi òkìmẹ̀sí ó sì wá ń bibi tí wọ́n sẹ́ńsí gangan a ti fàwòrán rẹ̀ hàn rí lórí ètò òkìkí kan gẹ́lẹ́ yìí fábùnmi òkìmẹ̀sí kò besù bẹ́gbà ọdọọdọ ajẹ́lẹ̀ ìwọ ogè ajẹ́lẹ̀ lórí. ni pon to jala jala jala okiki kan ariwo ta ha eni o seru eyi e to bi ogun kiriji gangan nu e to bi ogun kiriji nu ogun bere wa pe lowe olaronu emi to sofo ko lonka ah ogede ngbe agbogun gboro adikaka loju ogun ko fe dasi tori pe e ma wi pe ogede ngbe o na ti jagun badari ogede ngbe o si sadede kola tori pe won ri pe ogun ta nja lo yi isowoja ogun ogun badani ta lo wa ndie owo wa te ogede ngbe won ni ebo e ma pa o e lo fi odo ogun mola nbere ebu la fun ka le dama ha olorun o ba o a lo si oju oja Dixon omo alaja oju oja ya
1: ibodo aya ibala ibodo aya
2: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe Printing awon akosemose oga ise ati iriri odumodun Glory Print ni eyan fun printing ti yo mu yin dayato laarin awon yoku. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai Ibadan. Glory Print e janfani edinwo lori printing to quality.
3: Glory Prince, put your message on display.
4: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká Truck, bus, trailer, ipo yowu ki moto won wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. And do won lori

lọ́rọ̀. Bàbá là kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́

0: fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe
1: ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE NCE HND tàbí A levels ààyè wà fún ọ ní WMOU yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems Computer Science Cyber Security Business Administration Finance Public Administration Marketing Economics Human Resource Management Accounting Mass Communication àti Educational Management gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye kàn sí wa ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìyí táyé ń wárí fún láwùjọ.

0: so eru ibodo eru ibolo ogurugba logun akanwo baba se nkan tufu kan la ke se kulesi ke lo fe mo pa laya ngba ti mi o sise bi to ba le yan ti wu furo furo furo e kesi adupe ori eto yin eto wa eto akoni igba wa se ni mo ni o ti pe ogoji odun bayi to gun kirinji pari ogun to buru jai ope lo pe awon oyinbo o kiriji kiriji iro o ba tin dun kiriji kiriji ina baba wa fi so logun kiriji iba awon ibo ni ngba na ngba ogun ide ogba opolopo emi sugba dupe o wi pe ko sogun mo ko so temo mo ki idile jagun jagun le bana ana ode yi ena ne won se agbe kale iranti ogun kiriji gbogbo awon imeni gbajo imesi ogun won na ni won wa si ilu Ibadan awa na wa nbe mo ki kabiyesi Olubadan tile Ibadan is imperial majesty kabiyesi oba senator Rashidi Adewolu akamo ladoja arusa wow te ba wa so pe ati a ma pe a ni sore mo be yan ba wo ogun kiriji topa Ibadan ati emi ni igbajo ni o ejesa ni o to fi dori imesi ni o won pe won ni bara won se mo titi lai lai sugba dupe adupe pe okun o Ibadan lo sodun kiriji ni mesi ile awon mesi ile awon na wa sodun kiriji won wa se ni Ibadan ase kankan na jo ni gbogbo wa iwo to npo nba lagbajaja o ni ki mo laye bo ba wule ki mo se wo na se ti lai lai ni wo na o wa laye afi ko jo pari iwo to si saida na gba po saida ko mo bo se bebe olorun ma je bebe o bebe se ngba to ba wa jade laye lo lo mo bebe lorun aise de da re ayo mo wa ranti ogun kiriji ko se so tan en ti o ba wa ti lo be tori awon budoko kan wa nbe ta ba ni puro tara wa je bi iru ibudowo ibudo ti won ti nro iban awon alagbede ni gbogbo e lade o won pe odo kan ni odo eje odo eje gese peje wa nbe mo o sugbon ngba na odo eje ni ke lo fi je odo eje anti an ba ku soju ogun ngba na inu odo ni won ju won si ipon to ti po la po ju obi omi se po to omi di pupa wa ni ibi ti ogede gbe agbogun gboro titi ma bo ogun o wa nbe te duni aga ogede ngbe bi an se se ko ye mi sugbon okuta ni won fi si aga un teyin o si joko ti o si feyinti aga gidi le si pe ibi an tin bo ogun titi duni lati ilu to jina won lo ma bo ogun ogede ngbe ni mesi ile loju ona to lo si gbajo oye mi dada yo si wu mi ki awon eyan o pe sori eto lale yi bi se eyan meji eyan meta o wa dun ma menu pe iranti ogun kiriji ọwa papọ pẹlu ọdun kan kabiyesi olubadan tile ibada his imperial majesty oba rashidi aduwe ni akamila doja arusawa kabiyesi o ta lo wa nbe o
1: ele ma ka le o
0: e ka le o
1: e ku to
0: hello ekalesa e tonisa
1: opolo yin o ni gbe ba o
0: ami ase idumare
1: agbanu lo e ma lo re ma ore o
0: ami ase o
1: rijo ogun o a lo ri abo ri o
0: ami ase idumare
1: oruko mere olere kamaludin alamu lati new garage ti bi kasumu
0: e ma seun e seun e seun
1: e fu opolo
0: ami ase o ese adupe ese adupe alagba joseph taiwo jaye oba ejo ni awon eyan tun po biba loju opo oye deji ayo ba mi isola olukayo de ta wa nbe hello hello ta wa nbe apostle hello
2: hello e kale o
0: e ma kale sir
2: oja e pe to
0: eto ni sir e ba ndo ko yin adi ti bi te tin pe
2: eh wale ti la tin pe
0: o o ko yin o
2: oladiran isi aka
0: eh
2: leyin ga ma
0: e seun seun
2: e ku ohun e ma ma wi o
0: ami ase
2: e pe to
0: o
2: la ginu le ba je o
0: ami ase idumare
2: adeku aorikado ti baba wa o
0: kabiyesi olubadan ti le ibadan
2: ibadan wo sopo odun laye o
0: ami ase o ami ase
2: ibadan won to tin tu wa lara lo bayi a mo tu wa lara lo
0: ami ase ami ase ami ase
2: lalaula wala ku ata
0: ila bila lili azi ese o ya wa bomi apeke won wa loju opo magaji ismaila lawa magaji le ajaye amadu loje won duro ti wa po repete won ni ka ma fun awon eyan ni recharge card
1: ele kale
0: e kale sir
1: e ku eto
0: eto ni o
1: oni bu fun lagba olohun
0: ami o
1: e ma mo se o
0: ami ase idumare
1: lagba olohun o yo ku ni daru
0: ami ase o
1: e tu ti wa se ni awa te se tu se na ni lagba olohun olohun wo nu aye wa
0: ami ase o ami ase o
1: o ko temi ni kaodi ti gbogbo e mo si popo
0: o o mo gena wa gaji dile wa gena ka ma gaji ala la di oye
1: aha e ti e da mo e so yi e da mo wo wo bembe
0: ah eyan temi ni o
1: la yo gbogbo wa wa
0: eyan temi ni o eh e ti si o eh ta to wa nbe eyan wa nbe ni hello hello e kale o hello hello iwo la gbe nbe bayi hello hello
1: hello e kale o
0: e kale sir
1: eto
0: eto ni o
1: aku igbori ogun asiku odun kan baba wo ni
0: abi ri po lagbara po
1: igbori ogun odun kan ni fun baba wa
0: ami ase o
1: o ga ji ele kon jere ni so alaje bi bi
0: ai ai ma ga ji ile eleko
1: na
0: ne o ko kabiyesi olubadan ti le ibadan
1: na
0: ti e ti je magaji ẹ̀bùn wo lẹ́ mọ̀ gbé fún wa lórí ètò yìí ẹ má gbọ́ o ẹ̀ka pa olúbàdàn gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí o mọ́gàjì ilé adé epo mukta àgbàdé yẹn ká ìtẹ́ ẹ̀bá gbé wọn ti gbọ́ o ẹ̀bùn wo lẹ́ fún wa lórí ètò táwọn èèyàn ọmọ alájì ìràwọ̀ fún sanje ó ní a máa ń fáwọn èèyàn lẹ́ran káwọn èèyàn wọn a máa gbẹ́ran ismail alhaji ismail magaji ile ajayi amadu won ni a ma fun awon eyan ni recharge card ayo ni sir message store lapa na lagbe ni o ni a ma fa eyan logun eje kele yen na o ma fa won eyan lori eto
3: emi na ma fun di cash cash
0: eh to ne tu ma ni o
3: na ma fun di cash cash
0: ah ah e ti so aye ti gbo o
3: be lati jo mejo lo
0: lati jo mejo e ja bere lati jo meje monday lawujo agba
3: monday
0: ta lo wa lojo opo e se on ko ni baje fun yin eh ba se nfenu ka bo popo biba e ka le o hello eti wa nbe
3: e ka le e ko tu
0: oh
3: o wa di aju lo pe ti wa mo isu
0: e je ni ti yin eloye wa le bi kon le ari yin o hello
3: oruko mi ni adebisi jade lati osogbo
0: hmm e seun
3: Ah.
0: E to bere ogun na lati so hun. Awon ajele ngba na Ibadan fi awon ajele ka ki gbogbo ilu nile Yoruba. Awon ni won jabo fun Ibadan ni sakoso be. Egbo wa ya ajele to wa wa nbe ngba na ni mesi o wa lo ko lu iyawo fabon me oke mesi okiki kan awuye uye si tin sele tele iru wo si wo leleyi bi fabon me oke mesi se fariganu o nbo sile ajele bi be foju kan to foju ka jele o so ri ajele kale Ah. Okiki kan de badan lodo olatosa intosele re o intosele into... ape lowi o laronu e to bi ogunu oju oni tin ami ase o oloye eseun oloye adewale ibikunle ikan ninu awon omo egbe idile jagun jagun ni to na si ti je are egbe iri ta lo wa nbe oju oni ti hello
3: hello
0: ekale o
3: oguwa kan
0: ara ye ma je nwa na ni ra
3: o ri ha
0: ami ase o
3: oko ti mi alaje la bi
0: baba mi ekale
3: baba oloja mo ni ade wu
0: ezun baba mi Baba American call.
3: Oh, what are the future?
0: I'm here, so.
3: I want to be monocle if you don't know.
0: I'm you.
3: I'm glad you're ill.
0: Eshim. Alaji Kabiru, Eshim. Alaji Kabiru, Omati Jala Ruru. T. Lati, Lua Bija. One wawa, one bawa. O Joe Kuni Tiny. Killer, you know, if I'm a family, I'll read to Mutia Jerry. Aba ajoso ni eno lasan mo je ri yin pe lati jo mejo e mo fa won yan ta wa nbe e ka le o
3: do ka le ko to wa
0: e to ni sa
3: ni ko ti min engineer oladele sa la sa ata pata
0: eh mo gbadun yin
3: e ko to e ki to do san lele olomo da rogun
0: ami o
3: dabi yan
0: ami o
3: bi dabi e ko Lomo da rogun o.
0: Ami ase o.
3: Ade ki baba wa.
0: Kabisi.
3: O yo do kan. Kabisi ile bare. Igba won ti wa lara.
0: Ami ase o.
3: Won ti wa lara pe.
0: Ami ase.
3: Won mo ko si pe.
0: Ami ase o.
3: Agbo ile ni en tun gbugbe wo.
0: Ami ase o.
3: Agbo ile ni bade o.
0: Ami ase o.
3: E ko ti baba.
0: E se o. Alaji ona lapo Eko won wa nbe bo Billander. Won be moneti. Money baba court ewa nbe jagbo abi jagbo aji kawo fa e seun o adewumi kazim ta wa nbe e ka le o dixon e ka le o
4: yes I ko so
0: eto mani
4: lu ara fun yi se
0: o ami ase idumare
4: lu si ti ani ka da se to ni
0: ke lo ko ye ati bi te tin pe
4: yemi olatunji loruko mi lati olosan
0: Eseun. Afa ajini kiran lati lu odeda. Baba yi o le ma gbo wa, won duro ti wa po ta n to wa nbe. Lati lu odeda e ka le o.
5: ẹ̀rọ ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀ sà ẹ̀kálẹ̀ o.
5: Ìlọrin lọ́wọ́.
0: Àmì àṣẹ Ìlúmarè.
5: Ẹ̀kẹ́ni gbóbi ọwọ́.
0: Àmì àṣẹ o.
5: Ẹ̀kẹ́ tó fún wa yìí tó lágbára o.
0: Ọlọ́run ni àwa kọ́ o.
5: Ìbàdí àti wọ́n máa kọ gbogbo àwọn nǹkan yìí fún ìwé torí ọjọ́ látàwọn ẹ̀rù.
0: Ó ti wà nínú ìwé táwọn òǹkọ̀wé ti kọ́ nù ìwé. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ ìsìn wọ́n rojú àti ràwé kí wọ́n kàwé.
5: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀nà ẹ̀bùrú ni wọ́n máa ń ṣẹ́. A lè firú àwa yìí ká fi wérú wọn. Àwa ọ̀wọ́ náà ẹ̀bùrú ń gbà tiwa. Ìwádìí tó kún rẹ́rẹ́ là ń ṣe tẹ́ ìdìsìn.
5: Bẹ́ẹ̀ni.
0: Torí kò sẹ́ni tí ó ṣiṣẹ́ ìwádìí tó yẹ ò ní yé.
5: Bẹ́ẹ̀ni olú a máa tẹ̀lé síwájú lórúkọ Jésù.
0: Àmì àṣẹ Ìlúmarè ẹ ṣe bá mi.
5: Àtẹ̀lé ní Amos Oníṣọlá láti Àlùbáta Ìdíorun.
0: Ẹ ṣe o. Ètò yí ètò wa ètò akọni ti gbà wá sẹ̀ iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjijì iléeṣẹ́ rédíò ti lágelu. Láwà ń bẹ̀ ẹ kálẹ̀ o.
6: Hello.
0: Hello, ẹ kálẹ̀ o.
6: Ẹ
0: kálẹ̀ ma.
6: Ètò Grandma Dani
0: láti
6: Olodo.
0: Ẹ ṣeun ẹ bá ni dá sí.
6: Àkí àbá ìtẹ̀tẹ̀ fẹ́lálẹ̀ ó lágbára. Bẹ́ẹ̀ ni járógun.
0: Àmì o.
6: Kí àbá Olúbàdàn wọ́n pọ̀pọ̀ ọdún láyé.
0: Àmì àṣẹ Ìdùmarè.
6: Ìwọ́gùn.
0: Àmì àṣẹ o.
6: Wọ́n pẹ̀pẹ̀ pẹ̀.
0: Àmì àṣẹ o. Tó a máa fẹ́ fi eléyìí náà sí lọ torí àárẹ̀ ọjọ́ Mùsùlùkùn. Gbogbo ẹ̀yin tẹ̀ ń dúró ti wá lórí ètò akínyìn adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ mọ́gàjì mokore akínyìn o barista Daniel Aramide ní UK ẹ̀sì adúpẹ́ ẹ̀dà kúnlé dagun dúró bàbá òjẹsà ẹ̀sìn o mọ́gàjì Jẹ̀lílè Adépọ̀jù Jẹ̀rọ Gàdáfì mọ́gàjì ilé Akoto mo kìyìn o gbogbo ẹ̀yìn ìdílé jagunjagun mo kìyìn o mọ́gàjì Mọ́yẹ̀ mo kìyìn mọ́gàjì Kàbírù ilé ọ̀dẹ́rìn lọ tí ò ní bàjẹ́ fún mo kìyìn o bákan náà Olóyè Adéwálé Ìbíkúnlé bàbá mi Alhaji Abdul Hakim Endurance Ààrẹ Mùsùlùmí Bódìjà mo kìyìn o Alhaji Abdul Rahman Iléyìn Gold mo kìyìn o ìyá àjọkẹ́ alágbo ní ìyànà ọlọ́dẹ ìdó local government mo kìyìn bákan náà ni mo kí kábíyèsí ọba alákẹ́lẹ́ ti akẹ́lẹ́ ọba James Odeniran gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ máa ọlọ́run tó máa ràn yẹn lọ́wọ́ ẹ ń ṣe dáadáa tó fi dórí ọba Kamarudeen Adéyẹmí Adébọ̀wálé ńládọ̀tán àti ládọ̀tán. Mo kí ìyá mi Olóyè JT Rahimi aṣíwájú gbogbo ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dórí Alhaji Kabiru ọmọ ti Jalaroro. Ìpè kankan a lè gbá mọ́ ó tún di ọ̀túnlátà tó ń pàdé lórí ètò yín ètò wa ètò oríkì ilẹ̀ tiwa lẹ́ẹ̀kan sí mo kí ààrẹ ẹgbẹ́ ìdílé jagunjagun nílẹ̀ Ìbàdàn ojú òní ti pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ọba a tún pàdé tó bá di ọ̀túnlá lórí oríkì ilẹ̀ wa ẹ pè mí sórí 080-3821-5909 ṣáyẹ̀kan ò ní fòkó forí sọgi àjàkan ò ní jìn kó jìn mólóńgbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànó ló kọ́ mi aráyé ẹ mẹ́jẹ ń wà nù nira ìnira ọ̀dá o oorun ayọ̀ làásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayíbírí ọ̀dà àárọ̀ o.
7: Lagelu FM 96.7 La Lagelu FM Jagaba Gogo Radio

0: Nigeria mi.
1: Bẹ́ẹ̀ni olóòtú àwọn tó bá pè wá máa bá wọn send ogun wọn. Ẹni tó bá fẹ́ pè mí láti ìlú òyìnbó.
0: Ok, ẹ máa ń bá wọn send ogun wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó bá ti sọ bó ṣe ń ṣe wọn. Bẹ́ẹ̀ni. Ẹ máa wá we bíìlì ogun wọn fún wa. Bẹ́ẹ̀ni. Ẹ máa ṣíìpù ẹ̀ fún wọn.
1: Mo máa ń we bíìlì ẹ̀.
0: Ẹ máa ń we bíìlì ẹ̀. Ok, tó bá fẹ́ pè yín ńkọ.
1: Tẹ bá fẹ́ pè mí láti ìlú òyìnbó +234.
0: Ok.
1: 80.
0: +234.
1: 80.
0: 80.
1: 35.
0: 35.
1: 88.
0: Double
1: 8 10 10 30 0.
0: Okay, number ten ma fi get ìyá Togo nìyẹn. Ẹyin yóò wáyé tí gbogbo nǹkan tí ìyá Togo ń sọ. Wọ́n ní kò sí àrùn tí ó ní oògùn nínú ayé ta wà nínú ẹ̀ yìí àfi tí èèyàn ò bá mọ̀ ọ́. Tó kó ẹ bá kéré, okó ẹ kéré ni ìyọjú sí màmá Togo. Ìwọ́n tó fẹ́ kókó ẹ tó la.

0: ṣáájú ẹ. Ọ́fíìsì wa ò yí padà. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹ̀niwáyà ra máa gbà nímọ̀ràn láti káwà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà ọ́ láàmú nú àgbára rẹ? Yálà ìsẹ̀ ló ń dè wọ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún ọ. Bóyá àwọn tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfi kọ́ fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà ọ́ láàmú lágbára. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún ọ àti nẹ̀rọ àti rìn bùsọ̀ kíní sí bùsọ̀ kejì ó ti dìnira fún ọ. Bóyá àwọn tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápalẹ́ lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọ lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
1: Ọfà àrùkánẹ̀ dẹ wà tí wọ́n máa gbé ni káàkiri.
0: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní lómẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyá àyá mi ní lómẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyá àyá mi dáhùn sọ ó ti lé ní 140 years. Fún rẹ̀ ní kòwú bá ra abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyá àyá mi. Ìwọ wa ti ìpogójì ọdún, o ti ìpọnmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá àwọ̀ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹ̀yinjú rẹ̀ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́pẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira, àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún ọ. Bóyá bí kùrukùru ni wọ́n rí, bí àbíbí wọn máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
1: Nígbà míì kòkòrò rẹ ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ jẹ́, a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìn dáadáa, àbí kí nǹkan ó ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú,
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní cataract lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní pterygium lọ́la. Bí wọ́n ti ẹ̀tì rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí, àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
1: Bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹ̀niwáyà ara, ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú. Bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yún ẹ.
0: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó tó jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alé ọ̀tún ara alé oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan ti ọdọ tiẹ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kinní kan nínú rẹ bó ṣe yí sọ́tún ní yíṣọ́sìn. Gbogbo orú àwọn kan báyìí kò dáa tó. Yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin tẹ́ pé sẹ́ẹ̀kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì wo ti da tọwọ́ ẹ lẹ. Nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ọ́ gbádùn rẹ báwo ni ìwọ náà ti fẹ́ gbádùn ara rẹ.
1: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
0: Ẹlòmíì dẹ̀ níyì omi lọ́bọ́lọ́bọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ. Ẹlòmíì ò lè dọmọ wọ́n máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ. Ó dàbí kẹ́yìn rẹ 15 kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà bóyá wọ́n tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré-ṣeré àbí kẹ́yìn máa ṣẹ́kùn sí ọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ òkun ní kójú mọ́ tó mọ́.
1: Ọgbẹ́ ẹnu ni tẹlomi. Àìró ohun sùn déédé ni tẹlomi.
0: Gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́ pé yóò fi ní sàlá fà bó ṣe yẹ kó ṣe. Ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Fa lè wọlé sẹ́lòmíì lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní ìdásẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ àbora ọmọlé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ ara yín.
1: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹ̀niwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office ó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800.
0: Àìsàn ó kéré ó tóbi kò ní fara ṣinṣin gbé.
2: Lagilu FM 96.7 Kọ́ládẹ́tì international gbòyìn gbádùn dé. Lóyìn ládùn.

0: kaabo padà látojú ọjà tẹ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí máa kí kaabo sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ilẹ̀ ìbàdàn. Èyí tí ń retí ẹ̀ àbí a tún gbàdúrà bí kàsí nǹkan. Yàrá yìí ẹ ṣí àwọ̀ láńgbẹ̀ yẹn ti jiná àti gbédè. Ó yẹ bá ń pèrò sọ́kọ̀ yẹn. Ẹ pèrò mẹ́wàá ń wájú mẹ́wàá lọ́tùn mẹ́wàá ló sì yín. Ẹ wá sọ fáwọn mẹ́wàá mẹ́wàá kọ́ sọ fún èèyàn mẹ́wàá mẹ́wàá. Ṣé ètò yẹn ti ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o? Tí mo pé abala pọ̀ lórí ètò yìí. Ẹ bá ti ṣiṣẹ́ lọ látòórọ̀, ètò yẹn tẹ́ ẹ máa fi gbé stress kúrò lára gangan rè é.
1: Lẹ́yìn wà gbàjọ́ rí bẹ́ẹ̀. Ọkùnrin Dèvì lakóbìnrin ìwé ìkẹlẹ̀jọ. Gbogbo èdè tí má pè ló ti yá àwọn tèmi.
0: Fúrẹ́bàlẹ̀ kó gbọ́ mi dáadáa.
1: Yánà máa sọ gbàjọ́.
0: Ó ṣí àwọ̀ ibi tó ẹ kọ́ wà náà lọ́wọ́ yìí. Lẹ́ kan bá ń délé lẹ̀. Isbert jẹ́ ijé. Ara àwọn kò ètò
1: nìyẹn.
0: Kọ́ládé international mò ń kí káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu o. Abala àkọ́kọ́ lórí ètò yìí abala gbé wa débẹ̀ tàti láǹfààní àti gbé adẹ́nu lúngù lọ́lọ́kan ọ̀jọ̀kọ́. Ẹ wá má gbàgbé pé abala yìí kún fọ́fọ́ ó kó nǹkan tó pọ̀ sínú gidigidi gan tí kìí ṣeré tí kìí ṣàwàdà.
1: Àwọn tí ò yẹ ní ṣe náà ṣe yẹyẹ rí.
0: Abala yìí láti lọ yí kòtò fún káàṣì ẹ̀ tó jẹ́ pé àtún láǹfààní àti gbẹ́nu sí kí là ń gbẹ́nu sí gangan nìsàn. Èèyàn méjì ó tún láǹfààní àtún ti gbẹ́nu sí 25,000. Ẹ̀yin wá ń bi mí léèrè pé bó lẹ ṣe fẹ́ ta. Wọ́n ẹ ti ń gbọ́ ń pa káàṣì ẹ̀ láti ìgbà yíwá. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ta. Ẹ mọ́ mi kàn ẹ fọkàn balẹ̀. Kóòdù tẹ́ fi ta gangan rè *347*1004#. Ẹ̀yin lẹ́yìn iṣẹ́ ń tẹ̀ ni *347*1004#. *347*1004#. Tàbí lójú òpó website www.cashier.ng www.cashier.ng. Lójú òpó tẹ́ lọ fi ta lójú òpó website. Ṣùgbọ́n tó bá yẹ pé kóòdù yẹn lẹ̀yìn lò *347*1004#. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ lọ́wọ́ kan báyìí, kò sírú nẹ́tíwọ̀kì eléyìí tó bá wù tẹ́ lè lò tẹ́ lè máa lò. Ẹ ṣáà ti tẹ̀ sójú ẹ̀. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sójú ẹ̀ tó ti yí biribiri yóò sọ fún yín pé ti lágelu FM run òun lẹ fẹ́ ta o pẹ̀lú 500 naira yóò ti kọ́ bẹ̀ 500 naira yóò ti kọ́ bẹ̀. Bẹ́ẹ̀ bá ti file mu yóò ní kẹ́ ẹ tẹ one. Bẹ́ẹ̀ bá ti tẹ one yóò gbé USSD wá, yóò gbé bank transfer wá. Ẹ̀yin mú bank transfer yẹn. Bank transfer yẹn bẹ́ẹ̀ bá ilé mu lọ́wọ́ kan yóò generate account number kan fún yín. Account number yẹn yóò wọlé sórí fóònù yín lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ bá ti file mu bank transfer. Bẹ́ẹ̀ bá ti file mu báyìí account number yẹn orúkọ báǹkì tẹ́ tẹ̀ sí yóò ti wà ńbẹ̀. Ẹ wà lọ ta. Tẹ́ ẹ bá ti ta ẹ mọ̀ pé lásìkò yìí bẹ́ẹ̀ bá ta ẹyọ kan yóò fún yín láǹfààní 30. Ayọ̀ yín yóò yí lọ́nà 30. Bẹ́ẹ̀ bá ti ta lọ́wọ́ kan báun bẹ́ẹ̀ bá file fi owó sí orí account number yóò send message sí yín padà pé ẹ ti tanu. Ẹ wá mọ̀ gbọ́ mi dáadáa o, account number eléyìí tẹ́ ẹ fẹ́ fowó sí yẹn. Bẹ́ẹ̀ bá ilé fowó sí lọ́wọ́ kan tẹ́ ẹ ta lọ́wọ́ kan bẹ́ẹ̀ bá ti tètè fowó sí láàrin 40 minutes. Account number yẹn ó expire. Kóòdù *347*1004#*347*1004#. Ẹ tutu tẹ̀ yóò tún generate account number mi fún yín. Process tí mo kọ́kọ́ sọ síwájú yẹn ẹ tutu tẹ̀. Ẹ mú wà bẹ́ẹ̀ bá ti mú wà yóò gbé USSD wá, yóò gbé bank transfer wá. Lẹ́sẹ̀sẹ̀ tún generate account number mi fún yín lẹ́wàá ṣẹ̀ṣẹ̀ sówó sí. Àwọn èèyàn ń ta méjì, wọ́n ń ta mẹ́ta, wọ́n ń ta jù bẹ́ẹ̀ lọ. Torí ń pé bẹ́ẹ̀ bá ṣe ta sí nna àǹfààní ìgbégbá orókè yín ó ṣe kún kẹ́kẹ́ sí dáadáa. Ẹ gbìyànjú ẹ̀ lálẹ́ yìí torí pé ẹ̀yin gangan lólóríire. Eléyìí tí ó jẹ káàṣì ẹ̀ lálẹ́ yìí. Ẹ lẹ́ ń bẹ̀rù ẹ̀ kú kalẹ̀.

ọ̀rọ̀ là ń tò tọ́ kí lèèyàn fẹ́ mọ́ jà fún láyé di òní tí èèyàn wá ẹ̀ kò sí nǹkan tí èèyàn ń wá kí tẹ́yàn tó wá fẹ́ mọ́ jà ìjà tí òní túmọ̀ kí bọ́ ọ bá jà wọ́n lè nà ọ́ bó bá sì jẹ́ pé ọlọ́run gbógun fọ́lẹ̀ rẹ ó lè jẹ́wọ́ náà ni ọ́ náà yàn ṣùgbọ́n mọ́ rántí pé ọwọ́ lè bá o èèyàn mọ́ gbọ́dọ̀ mọ́ ran bí èèyàn bá ṣe ń ka yá àlá o kí èèyàn mọ́ ka yá àyà sí ọ̀wọ́n lè nà ọ́ tún dé tó o bá bá edward ìjà ó lè nà ọ́ tàbí kó jẹ́ pé ọlọ́run edward tàbí ta ló fẹ́ bára ẹ mọ́ jà jà nù studio yìí.

tó sin ẹdùn ọ̀dì bá ti ìrántí àti mọ́ sí ibo ìgbà wa yóò bu ẹrin ni. nígbà tó bá rántí ìgbà táwọn ọ̀rẹ́ rẹ̀ kọ pé kó lọ sí ilé olóúnjẹ pé táwọn bá ti jẹ́ ńbẹ àwọn ìsanwó ń tàwọn ṣùgbọ́n nígbà tó ń débẹ̀ tó jẹ́ pé òun ò lọ́kàn rẹ̀ church mind lòún gbé lọ.

0: mú yín rántí nǹkan kan tó ṣe pàtàkì. Nígbà kan eléyìí tá a mọ̀ ń ṣe. Oníkálukú bó ti dàgbà lọ́wọ́ òbí ẹ̀ ó yàtọ̀ síra wọn. Inú ilé tó oníkálukú ti dàgbà ó yàtọ̀ síra wọn. Irú ilé ìwé tó oníkálukú lọ ó yàtọ̀ síra wọn. Irú oúnjẹ tó oníkálukú ń jẹ nínú ilé wọn ó yàtọ̀ síra wọn. Torí pé kí ni ìkátà wa tọ́lọ́run fún wa yìí gan kò dọ́gba.
1: Ẹni tèmi ìyá ni òun ṣe bẹ̀.
0: Láyé ìgbà kan ó ti ní báwọn èèyàn ìyá wa àwọn òbí wa ó ti ní bọ́ ṣe máa ń fún wa lóúnjẹ. Bọ́ bá fún wa lóúnjẹ irú alẹ́ bọ́ bá ro kàbá yìí àwọn kan wà tó jẹ́ pé ẹja àbí ẹran odidi kan òun ó fi jẹ́. Àwọn tí mo jẹ ń lè ti hàn nù.
1: Lẹ́rẹ́yẹ máa ń wọyọ̀ tó sọ lẹ́nu.
0: Àwọn ẹ̀dẹ́ èèyàn kan wà tó jẹ́ pé sí o bí àwọn bíi mẹ́ta irú Túndé irú Tósìn irú Lékan yìí àwọn bíi mẹ́ta wọn pin ẹja alárán kan fún wọn ni.
1: Tàbí
0: kán mú ẹran yẹn ó ti ní bí wọ́n ṣe já. So tó wá rí àwọn òbí mi ò tún wá ní pin wọ́n ti sọ fún àwọn tó ń bá wọn gé ẹja ó ti ní bí wọ́n ṣe máa ń bá wọn gé bó bá sì jẹ́ pa ńlá ni wọ́n ó yá tẹ́rẹ́ tẹ́rẹ́ tẹ́rẹ́.

0: rí.
1: Ìdàgbò oníkálukú yàtọ̀ síra wọn o.
2: Èmi mo lè dúdú lójú.
1: Ẹlòmíì sì rèé, bọ́lọ̀ ti dá wọn nú ilé wọn, wọ́n jẹun o, wọ́n jẹun o, ṣùgbọ́n wọn ò ní fi nǹkan kan jẹ́.
2: Kẹ́yìn fòfò kan ní k

0: lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ gbọ́dọ̀ mọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún un tó bá tiẹ̀ ń bẹ ńlẹ̀ tẹ́yìn ó tiẹ̀ kọ́kọ́ fi tọ́jú okùn láwọn àsìkò yẹn ṣéṣà àti ẹ̀jẹun yín yòó
1: àmì ló lábo sí òdà
0: àníbi tí ẹlòmíì bá ìgbésí ayé rẹ̀ dé pé kìí ṣà jẹ́ yín yòó kí ni kí n ṣà ti mú ẹ fẹ́ràn lẹ̀ ọjàre láyé ìgbà kan mo ti wà nílé ẹlẹ́wà kan rí tó yẹ pé bọ̀bọ́ yẹn ra ẹ̀wà tán ó sì bu omi sí inú ẹ̀wà yẹn ó bu omi sí ó pọ̀ dáadáa ó wá ra búrẹ́dì yẹn tóbi ó wá fi ń kìí ìfi ń kìí ìfi ń kìí
1: òkè kan kò máa
0: rí ẹ̀wà tó rà kọ pọ̀ ó sì fẹ́ jẹ́ kó yóò

0: bọ́lẹ̀ yìí wà nínú gbogbo àwọn tí mo ti kà lẹ̀ yìí.
1: Oko kiru to ba kiru to ka patia.
0: Ṣé ẹ mọ jẹ odidi ẹran ni ìtùnú Dixon? Ṣé gbà tọ wà ń kéke sódidi ẹran wọn mọ fún ọ jẹ ni àbí wọn mọ pín ẹran fún ọ? Ṣé ẹ odidi ẹja ni àbí wọn mọ pín ẹja fún ọ? Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ti ẹni? Bí ìdajì ẹja ló mọ jẹ. Àbí wọn náà wà lára àwọn tó yẹ pé wọn ti ẹ̀ jẹ kankan rárá jájọ gbọ́ lálẹ́ yìí kí wàá la wá fẹ́ sọ gangan nísàn sáwọn ọmọ òde òní ǹjẹ́ wọn lè jẹrú nǹkan táwọn yẹn ń jẹ láwọn àsìkò wọ̀nyẹn ìyẹn àwọn ọmọ gen z ni o ipe ṣe wọn lè pín ẹja fún wọn ṣé wọn sì ń ṣerú nǹkan báyìí tí wọn pẹja tí wọn ẹ jẹ́ ń lọ tájà náà ìtùnú Dixon ti ń ṣẹwọ́ sí mi pé kí ló ṣe rẹ̀ arákùnrin àgbọ̀n rẹ̀ rọ̀ mẹ́jọ ẹ jẹ́ ń tájà.

0: Akíntúndé ọ̀rẹ́ mi, afinjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ̀ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́.
1: Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́ jọ sùn sọ́ọ̀tì.
2: Bí ti bò.
0: Ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ kan àti Nigerian UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ kọ́lọ́ mọ́ jẹ̀ fún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble. Àti pé dúró náà o. Ṣé wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní? Táwọn àlùlúyọ̀ lè ń bàdà. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀tò. Kò sí ní tó burú mẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀tò náà ni mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Ó balẹ̀ gbàgẹ́ owó ní pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plus 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolo tẹ.
4: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
5: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo Ìsàlẹ̀ òsì ń bàdàn. Ṣèkèṣèkè nínú wa dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé Olóyè Àgbà Nurelé Àkànbí Àrólébá Olúyọ̀lé ń bàdàn. Kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tún Sànúsí Ọkálọ́mọ Odua. Senator Sarafadin Abiodun Ali Olóyè Adégbèyíká Taofik Alégbòkè CEO Solution FM Radio Ìbàdàn. Alájò Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ. Àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa ní Bàdìrè. Fẹ̀yọ́ Rasida Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fata Adi Safakus. Àǹkárá ti wà fún títà ní Bon Photo Junction. Pe nọ́mbà yìí 08032239103. Ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o. Aago 10 àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ń Bon Photo. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní Bon Photo.
6: Ládìlú FM 96.7.

0: lẹ́yìn tí mò ń rúbọ̀ lẹ́ẹ̀kan ojú ológo mọ̀ rí lóòótọ́ o.
1: Ẹ bá ní sọ tèmi mo mọ̀ o, omi lè bọ́ lójú mi.
0: Kò sẹ́ni tí wọ́n bi tí ò ní rí wí, kò sẹ́ni tí wọ́n bi tí ò ní rí sọ, ṣùgbọ́n lónìí ń kó oníkálukú tí ń dúpẹ́ o, èèyàn tí ń fi ẹran ìdajì yìí jẹun.

0: yin eti ege kankan rara bere mi wa ture
1: omo general tunde
0: omo de wo yi omo gen z
1: jeju isoru
0: ya won le tele iru lana tawon obi fi ko opolopo ke si se pe opolopo awon obi ke si se pe won daju lawon asiko yen awon kan wa to je pe ke si se pe ko tun sina ṣugbọn won fi ko opolopo pe bo ba dawujo mo ranti odun kan igba yen a se wa londo emi mo joko won se nemi ni mo joko segbe dadi mi bi omo egbon dadi mi kan na o na joko segbe won emi njan un ti ni mer emi nsa njan mo nse kiran mo le nti enu ko ti jeun o ba gberun won fe na ti ibawi ni nje be
2: eyan to dede olohun ju pari
0: sawon omo wo yi san le ba won wi be sa
2: ani to si sa
0: de ni o se ba mi wi be a jo jabi
2: o ma
0: ojo be abi ojo be
3: Ọ̀chọ́bẹ́
0: àbọ̀ ọ̀chọ́bẹ́
3: Ọ̀chọ́bẹ́
2: A ṣiṣẹ́ wá dàbí ọ̀nà
0: Kí a gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ bó ni
3: Adúpẹ́ o ẹ kalẹ̀ o ẹ̀yin tí a ẹ kú fẹ́ wa o ẹ kú gbogbo ògbà wa a tún ti dé láṣálẹ̀ nìyẹn o sálàáfíà làbá yín báwo lójú ọjọ́ ṣe wí báwo dẹ̀ ní dé yín níbi tẹ̀ ti ń gbọ́ a
4: ṣe rí nípa ọ̀rọ̀ tá a mú alálẹ̀ yìí Koladex inú mi máa ń dùn ṣá o pé àwọn nǹkan kan wà tó ti fi kọ́ wa láti kékeré tó jẹ́ pé nígbà yẹn ìyàn la máa ń pè é ìyàn rò pé ọmọ pé ìgbà míì wà báyìí tó jẹ́ pé tí èèyàn bá rí di gbogbo bí èèyàn ṣe ń ṣe pẹ̀lú èèyàn nígbà tí èèyàn kìí máa wọ èèyàn máa wọ pé ẹ jọ náà ṣé àwọn ilé ìlú sì bí mi àbí wọ́n gbà mí tọ́ ní ìdìbò ìlú sì máa discipline èèyàn ìgbà tí ó tiẹ̀ tó àwọn ìyá àwọn ìyá kan wà kò gba nonsense ni wọ́n bá tiẹ̀ ti jẹ́ àwọn ìyá yorùbá mo kí gbogbo yín ẹ̀yin ìyá wa mo kí lásàlẹ̀ yìí o tí ìyá mi bá fojú bá ọmọ sọ̀rọ̀ lásán ó ti yé nísìn òyìnbó ni pẹ̀rẹ̀pẹ̀ stop it ṣé bí mo sọ ọmọ yóò yàtọ̀ stubborn wọn àní náà yàtọ̀ stubborn kiri kan sórí ní ìgbà yẹn àsìnrìn lásán tán bá mú ọ tó bá ṣe mọ̀nàmọ̀nà báwo ni òbí ó ṣe gbé oúnjẹ lẹ̀ fún ọ tó máa mọ sọ pé o fẹ́ máa bá òbí jẹun nígbà tá a wà kékeré àì bá òbí jẹun kì í ṣe pé ti ìyá o kì í ṣe pé bóyá wọn ò nífẹ̀ẹ́ wa o tán bá ní o wá jẹun ọ̀tọ̀ tó wá ń jẹun lọ́wọ́ o wá lọ sínú oúnjẹ tí wọ́n ń jẹ lọ́wọ́ àbórí ẹ yí lọ́rùn ẹni kí ni ń ṣe ọ́ o ò gbọ́dọ̀ dánrú ẹ̀ wò mọ́mísí mi wá ṣe nǹkankan gbà kan ní gbàtà kiri dáadáa tán bá kò bá jẹ́ ọ̀wẹ́ là ń jẹun kò bá jẹ́ rẹsì o kò bá anything tó bá ti lè ní ẹja nú ẹran nú ó dìgbà tá a bá parí oúnjẹ tán ká tó lè jẹ nǹkan bá fi lórí oúnjẹ fún wa wọ́n tiẹ̀ máa ń ṣe nǹkankan gbà yẹn wọ́n máa ń mú un pamọ́ ó wà ní jẹ́ rí ó wà nu ọbẹ̀ ẹrí nígbà tán ra o ẹrí nígbà tán ṣe o ṣùgbọ́n tẹ bá bẹ̀rẹ̀ oúnjẹ báyìí ìgbà yẹn á kéré dáadáa wọn ní fi sí orí oúnjẹ yẹn débi pé ọkàn rẹ ó mọ̀ fà mọ́ o ti jẹun tán o ti dàgbé pé o jẹun tán ó yá gbà ẹja tiẹ̀ rí gbà ẹja tiẹ̀ náà rí gbà ẹja tiẹ̀ náà rí kì í sì so odidi ẹja gan nígbà tí ìsìnkú ẹ̀ ṣe patí ṣé ẹ̀ ṣe christmas ni àbí iléyá tó fi wá fún odidi ẹja jẹun odidi ẹja dàbí ìgbà tí èèyàn bá fẹ́ fi bí ẹran márùn jẹun ni so ó kàn máa yà mí lẹ́nu mo lọ kí àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan lẹ́kọ̀ọ́ ìgbà tí mo rí dúró bá àwọn ọmọ wọn ṣe ń ṣe ó sì bí mi nu kékeré tèmi wà wáyé ní this time ọlọ́run ẹ̀gbọ́n yẹn sọ fún mi pé first born wọn ti tó bí abi close to 15 years second born wọn náà bí 10 years and wọ́n dẹ̀ ni last child o lè bílíìfì pé wọ́n ìlà wọn rí wọn ná àwọn ọmọ yẹn rí
0: o bá wọn wí
3: wọn bá wọn wí
0: wọn lè bá wọn wí pé óyá
3: wọn ná ọmọ yẹn pé èèyàn ná ọmọ
0: ọmọ pé nínà
3: wọn rí bí
0: kì í ṣe gba ní ìbáwí o
3: kì í ṣe gba ní ìbáwí
0: o ń gbádùn ẹ lọ
3: wọn pé kéèyàn tiẹ wá fún wọn pé àbọ àbárà lásán yorùbá fún wọn rí ṣe you understand mo wá ní sísè wípé kí á tó wí ká tó fọ èyí tó já 15 years yẹn tí nǹkan bá ti ń ṣe ó máa ń sunkún ni you understand láyé ìgbà kan tí ọmọ bá ń jà ń ta tó bá sunkún wálé sọmọ bí wọn ṣe ń nà padà lọ pé àbórí rẹ ọ̀dà lọ́rùn ẹ̀ ni wọ́n ń nà ń ta wá ń sunkún wálé so eléyìí nǹkan ṣe nu ilé o kò ní lè express ara rẹ̀ kò ní ọkàn akin kò gbó
0: kò gbó kàn
3: àwọn nǹkan yìí ló jẹ́ ká wàá gbó àwọn àìrí fẹ́ já jẹun nígbà yẹn ló jẹ́ kí èèyàn mọ béèyàn ṣe endure lásìkò tá a wà yìí pé tó o bá ní gan ó ti wò pé ọmọ ìyá mi máa sì survive náà kí ni kí ló kéré ó kéré gan you understand okan yen tin gbo lati kekere won fi discipline yen won fi kun fun wa ni o igba yen o dabi ya o dabi pe ero gan ni na tori ta ba lo ki eyan eni ti e se npo on lo bi wa gan yo fe ran sori onje fun wa e wa ni ten to wa bi wa ninu ile ti won a ma fe ran pamo fun wa ti won so fo pe o gba ta wa tun jeun tan ka to jeran you understand bon sin olaju ti de eh ti won tun ma so fun pe school gan won ti ma so fun awon parents pe ah mommy lagbaja mommy junior o je te gbe wa fun mo yin lana yen erun ri e okere o te ba ti dola e ba fe ran si e fi dodo si e fe
0: ah
3: e fi gbogbo nkan si ko la tori olo ah awon to wa nisin gbadun
0: won gbadun ti iwo ba to ba je pe iwo fe seru e o le seru e fun
3: omo ko laju ti de ba taye ba si se yin na le won ba yi ba si wa ina nisin ayin o gboro so yi pe be won se ko awa ngba yin eyan se fe fi ko mo nisin omo ma jale o omo ma se nti yo ma o bi a se ba won kan lele ton gbadun ton se kini
0: be ni
3: yo jale
0: bene
3: o ti rampant o ti po ka ni pe nkan ti o po ti se mo pe igba ni ta n so yin nisin pe wa ife ran je yin ki se ko boya ko po o po bo se se mi ni le temi ni se ore temi na ni le ti won na discipline yen carry o wa won eko ni ko se pe iya sugbon nisin awa jezi na la si bi mo bayi awa na loku na ta to mo bi bayi awa so yin baba se to ina ni gbogbo o se mo se copy copy tori oyinbo la n copy oyinbo na ni a si mo tele lo
0: e se o eje n lo sodo oluwa to sin edo agbo latodo ti e na o to sin bo ni gbogbo nkan ku se lataro
4: ekanle gbogbo ara le gbogbo en te n bo wa lati odo temi n bi tunba ni ki soro nipa bi ounje bo se ma n lo lapolodo temi mo je ro te pe lati igba ikere o le mo emi o le ki ma ba yen jeun popo
0: okay
4: kin da wa kin da jeun ni so awon ko to le ma se ngba yen o je ro te pe o ma fun mi ni iwuri eps mo je nkan to pe mo ni lucky lati ni awon obi to dara gbogbo ona ni lucky o gbo emi yi e mo pe dandan ni have to see my so ti àwọn ìgbọ́bá tí wọ́n rẹ̀ fún oúnjẹ ní àwọn táìmì yẹn wọ́n ti bú oúnjẹ ní àtàrí ìgbẹ́ ìpapọ̀ rí ọgbọ̀n oúnjẹ ìpapọ̀ rí so bá ṣe ń jẹun lọ àti ó ti tó oúnjẹ tẹ́ ń jẹ ó ti tó mú kó wọ́n ti ń ju tèmi lọ ẹ stop oúnjẹ mo lè jẹ́ pé òun stop mo lè mú owó ata mo lè ti bú òun lójú because ó ti ń ju nǹkan
0: tí tó lè bú ẹ rí pé ọ̀rọ̀ rí ò lè jọ mí lójú sí wàá tó pe kúnú báàgì mo sọ̀rọ̀ ẹ lọ
4: so ó ti ń kọjá kí ni wọ́n ti ń kọjá àti tèmi so mo ní láti sáré bí action yẹn wò tí mo sáré tọ́ bọ̀ lójú láti gbà yín ni separation oúnjẹ ló ti wà so tá a máa fún wa ní anything like that go is it akọ fún wa ní odidi then kọ́ sọ pé pín in
0: ṣùgbọ́n gbà yẹn ọmọ ọkọ pin
3: ni ẹ máa sọ pé àǹtí wa ló máa pín
0: okay
3: ìgbà mi àǹtí mi tó bá dẹ̀ fún wa lórí ẹja àǹtí mi máa fẹ́ mú ètò ṣe yẹn wọ́n fẹ́ fi gùn sílẹ̀ but as one boy mi ò lè gbà ìjà ṣáà máa ṣẹlẹ̀ ni kò sí
0: tó bá ti di
3: àwọn máa dàrú o
0: but ó ní ojú rẹ tutù
4: kò ní pé ojú mi lè tutù tó tọ
3: bá wọn kọ́kọ́ wà tó yẹ pé tó bá ní gbà jẹ́ ká yẹ mọ̀ kúrò nígbà
0: tó wà
3: ju pé ó wá tutù o tún wa tún dọ̀kan náà gbogbo nǹkan wa tutù wọn á fi the boy is good
0: àpàlẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò le láyé máa tọwọ́ bọ̀ lọ́pọ̀lọ́
3: wọn máa tọwọ́ bọ̀ lọ́pọ̀lọ́
0: o sì fẹ́ kí wọ́n tọwọ́ bọ̀ lọ́pọ̀lọ́
3: the boy is good àpàlẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti rí yẹn tán ni wọ́n sọ pé ọ̀bọ̀n yẹn dáa gan wọ́n ti báyọ̀ ń tàn jẹ́ gidi olóúnjẹ kan báyọ̀ wa jẹ́
0: o ga o lagbara ayeye big man presenter láwọn gbádùn wa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan o èèyàn mi big man presenter kò ní bàjẹ́ kò ní bàjẹ́ ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ọlámi

bẹ́ẹ̀ bá ṣe darapọ̀ mọ́ wa ó túmọ̀ sí pé ká máa kí í kààbọ̀ sórí ètò lóyìn ládùn ẹ̀sìn wọn gbàgbé lẹ́ẹ̀kan pé mo jà yín tán ipe káàṣe ẹ tún láǹfààní àti gbẹnu sí dáadáa lálẹ́ torí pé ara ọ̀tọ̀ ní èèyàn méjì ó gbẹnu sí 25,000 bó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní jẹ́ tó jọ sí lẹ́ẹ̀kan sí star 347 *1004*2#, *347*1004*2#, *347*1004*2#, ló fi ta pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ní jẹ́bà àwọn ò tó ráwọn ọmọ Gen Z wọn lè mọ èwo ní tún ní jẹ́bà wọn ò mú ká Yorùbá. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ní jẹ́bà bẹ́ẹ̀ sì ti ṣe tárẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ kóòdù yẹn nẹ́tíwọ̀kì lè tẹ́ ẹ̀ bá máa lò ẹ ṣáà ti sì tẹ́ *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti fi lè tẹ́ lọ́wọ́ kan báyìí yóò yí biribiribiribiribiribiribi yóò sọ pé káàbọ̀ pé ẹ fẹ́ ta pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí ìkànnì ńlá gèlú pé kẹ́ ẹ mú wà bẹ́ẹ̀ bá ti mú wà lọ́wọ́ kan yóò jẹnẹrétì yóò gbé yín lọ síbì kan pé USSD rèé o bank transfer rèé o èwo lẹ fẹ́ lò ẹ mú bank transfer yẹn ó mọ yá dáadáa torí tẹ́ ẹ bá ti fi lè mú bank transfer lọ́wọ́ kan a generate account number kan fún yín eléyìí tí wọ́n send sórí fóònù yín lójú ẹsẹ̀ account number ẹ̀yìn nìkan lẹ̀ lè lò kódà ẹ lè kọ́ sínú bébà pé ọmọ yìí o lọ bá ń fún PO ní POS kó bá ń ṣowó bẹ̀ ẹ lè sọ pé kí èèyàn bá yín ṣowó bẹ̀ torí tẹ́ni yẹn bá ti ṣowó sórí ẹ̀ báyìí wọ́n mẹ́sẹ̀jì yín lójú ẹsẹ̀ pé ẹ ti tanu ẹ ti ta lọ́wọ́ kan nu kò ṣẹjọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti fi lè ta kẹ́ ẹ mọ́ retí ìpè ayọ̀ òun ló kù bá òun bẹ́ẹ̀ bá ta méjì bẹ́ẹ̀ ta mẹ́ta ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń ta sí láǹfààní ìgbégbá orókè yín ló ṣe ń kun kẹ́kẹ́ sí sí káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ *347*1004*2# *347*1004*2# ẹ bẹ̀rẹ̀ sí ní lọ́mọ́ tábà yìí tàbí lójú òpó website www.kaṣe.ng

0: kò le dín tẹ bá ti kà síbẹ̀ ilẹ̀ mọ 1 2 3 mọ mathematics
1: tẹ mọ yẹran ibi tó ti gé
0: yóò bó yòókù ṣe bá slim fit ẹ ni slim fit náà
1: kò àwa náà mọ ṣe lápá
0: ní ó ra slim fit ẹ lẹ́gbẹ̀gbẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí èèyàn bá fẹ́ ríṣẹ́ ṣe ọjọ́ tó bá jẹ́ pé ẹyin ló wà nínú ọjọ́ yẹn ó máa ń jẹ́ ọjọ́ tí inú mi ò kí ń dùn tó jẹ́ pé èèyàn ò kí ń rí kò sí bó ṣe fẹ́ ṣe ẹyin ó tu àṣírí ẹ torí gbogbo ara ẹyin ní ọmọ dán tiẹ̀ so tó bá ti fi ẹyin slim fit ẹyin àṣírí ẹ ti tú ni ẹ ṣùgbọ́n ọjọ́ tí mo wá rí i pé ó wù mí kí n ṣe bó ṣe máa ń ṣe ṣùgbọ́n mo rí i ẹyin nìkan ni ó wà ń bẹ̀ the only thing tí mo lè ṣe sí ẹyin ni pé mo máa ń fi àwọn ńlá ara ẹyin mà tó ti lọ síbẹ̀ mà tó padà tún mà tó fa àwọn ńlá ẹyin ojúmi tó jẹ́ pé ẹyin ni kì í tí ì ṣe ẹran o kò lọ ṣàánú wa ni kò lọ forí ẹsẹ̀ jù wá.
2: Àtúndé ẹ ṣeun.
3: lójú òpó Facebook ẹjẹ́ ń kàn sáwọn tiwa tó wà ń bẹ̀ wọ́n ti wà ń bẹ̀ torí tiwa ìmáfíẹ́jọ Peters àwọn tó bá mi tẹ kóòdù káàṣì ẹ̀ *347*1004*2# lẹ́fì tá ẹ lọ́mọ tá o tàbí lójú òpó website www.kaase.ng Ọlámíkì ọmọ ìbílẹ̀ wọ́n ní ẹ kú ètò ẹ kú iṣẹ́ o kò ní bàjẹ́ àmì mikí ọmọ ìbílẹ̀ láti àpáta gangan ó ti mú yes Ige Kehinde Amos wọ́n ní good night Ige Kehinde Amos wọ́n ní ẹ kú ètò sá o ẹ̀wọ̀n àwọn tó kíwa náà ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ Máfíjọ Peters náà wá kí wa wọn ní Kọ́ládé International bàbá kò ní bàjẹ́ fún yín jàre láṣẹ ìdùmàrè ẹ káàbọ̀ sórí ètò Uma Lánre wọn ní ẹkú ètò Awotona Ọláyẹmí Ọlásùkò àwọn náà fìfẹ́ hàn sí àwọn pé ẹkú ètò Dauda Fizz wọn ní Wedon Bro from Lanlatẹ Engineer Akinyele Ọláìtàn Ọlátẹk ọ̀rẹ́ mi dáadáa wọ́n pé I'm with you bro ẹ ṣeun ṣeun o ẹ kú tẹ́tí sí wa Ibrahim Sulaiman wọ́n ní àwọn ń wò wá láti wọrí Delta State ẹ ṣeun ṣeun o T-Money láti ìyànà Fadipe Academy Nìbàdàn ti wá ń bí àwọn náà ń kí wa ẹ wá wa lójú òpó Facebook Lágelú FM 96.7 ẹ jẹ́ àjọmọ́ àkẹ́rà wa ń bẹ̀ Fọlákẹ́ Fúnmiláyọ̀ Òkè Ààrẹ wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò bẹ́ẹ̀ gẹ́lẹ́ Ọládélé Sunday Muyiwa wọ́n ní ẹ̀kú ètò lovely program more wisdom to you from Gbarimu Ọlọ́ba Ìbàdàn ẹ ṣeun ṣeun o.
4: ṣẹ́gun ṣẹ̀gẹ́ ti dé
3: ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ Elizabeth Jeje Elizabeth bóni.
5: ẹ kàlẹ́ sà
3: bóni gbogbo nǹkẹ́
5: dáadáa ní káyọ̀
3: jágbó látọ̀dọ̀ rẹ̀.
5: Èmi ò wá ní ìkọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ tó yín gbogbo nǹkan tí mo fẹ́ sọ náà ni TP àti Lẹ́kọ̀ọ́ ti sọ. ẹ̀bọ̀ wá ní nǹkan tí mo wá fẹ́ sọ lóòótọ́ náà akéré náà gbá yẹn bọ ìgbà yẹn àìtí sí lọ́dọ̀ wọn mọ̀ ọ̀dọ̀ gramala máa ń gbé ìgbà yẹn àti Nancy kó tó bí àwọn méjì tó kù. So ìjọ yẹn ó ti pẹ́ náà bọ̀ tí mo bá ń gbọ́ báyìí gan máa yàrá lẹ́nu pé mo rántí. So
3: pé o jẹ́ran jẹ́ àbí
5: tẹ wa kí n ṣe ẹran eyín
3: o jẹ́ yín jẹ.
5: ṣe wá rí oúnjẹ gamá bù ni pé àwọn fẹ́ jẹ wọ́n ti fi ẹyin ẹ lé lórí. So bọ́ ṣe wá jáde mo ṣe wá mú ìkànná mo wá ti bọ̀ ẹyin nǹkan ra
3: o slim fit ẹ mo lọ ọ̀rọ̀ rẹ ti yé mi
5: torí mo ṣe ṣẹ́yìn mo wá yí ẹyin mo wá yí sí
3: tó o jẹ jọ ẹrú èèyàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o.
5: mo máa yí sí ibi ráìsì yẹn gbogbo like ẹ mọ̀ pé.
3: wow professional mọ̀ lọ.
5: so kò níyàn tó bí ká máa ṣe dé ká máa wọlé bó ṣe ń jọ lọ́mọ náà èmi mo bó ẹyin yìí ò rí báyìí mo ṣáà sọ̀rọ̀ mi jẹ́ kó wọn pé àwọn ọ̀dẹ̀ lọ fi ọwọ́ ya nígbà tí àwọn fẹ́ ọbẹ̀ bí sórí oúnjẹ ó tún wá ní ṣe mọ èmi wá kí n jí ẹran jẹ lóru èmi kì í jí ẹran jẹ lóru.
3: báwo ni ìwọ ọmọ ṣiṣẹ tiẹ.
5: lóòótọ́ náà mi kì í ṣe mọ ọ̀bọ̀ ti pẹ́ náà.
3: tọ mò ń gbádùn ẹ.
5: ẹ mọ bí ataba ti fẹ jẹun.
3: ok
5: ataba ti na ẹ lọ wọn mọ jẹ yìí o ataba ti na Elizabeth lọ wọn mọ bẹ.
3: ok
5: kò bá jẹ ẹran kò bá jẹ ẹja o.
3: ó ti fi sábẹ́ àbí.
5: mi ni àmì ni fi sábẹ́ máa yá ni.
3: mọ̀lọ̀.

0: Hello. Ẹ kalẹ o. Yes sir.
1: Ẹ ka dosa kwito.
0: Yes sir, o family sin pe.
1: Ẹ je ki so oruko ti ni ajala. Ẹ je ki so iri mi.
0: Oh yeah.
1: Ya mi si be njo kan. O wa to be wo. O ba ti owo.
0: Okay.
1: Si ti yo wa ki bonu o be mi de kere. Owo to mo te apa re si me lori owo mi disi. Bo se te si ni mo mi no to ti. Mo ni si ko ni. Iro won to be wo.
0: E fe to be wo.
1: Àwọn ọmọ mọ̀ tọ́ bẹ̀ wù lórí ní wọ́n ṣe bẹ̀rẹ̀ mọ́mì ni mo wá jókòó tìlẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àtọ́ ọbẹ̀ yẹn wò nílẹ̀ wà náwó wọ́n wá ṣe bí ẹni pé ẹni mo tó wá náwó lọ́lẹ̀ kejì náà ṣe kí sí bí yẹn wọnú ọbẹ̀ ìgbó náà nìyẹn.
0: Ṣé wàá jọ yín?
1: Kí ni òjò? Lẹ́yìn ìgbà yẹn wọ́n tó tẹ̀mí kò tí wọ́n bá dẹ̀ fún alóúnjẹ ńgbà náà torí ìyá mi alájà pàdé tó bá fún alóúnjẹ ńgbà náà á di ẹranṣọ́ owó sí báyìí. Ó ti bàbá tó jẹun tán ẹni tó bá jáde irọ́ ọjọ́ bá fún ẹ fún alóúnjẹ ńgbà wa mẹ́rin ni.
0: Ojú òpó yìí kí ló ṣẹlẹ̀?
1: Ojú òpó náà.
0: Ẹ ṣeun. Wọ́n ti sọ̀rọ̀ gan tán. Ọlọ́run jẹ́ sọ̀rọ̀ tán. Wọ́n ti sọ̀rọ̀ bùṣe. Ẹ jẹ́ ń lò látàpá bíi.

ẹja sáré ṣe gbogbo ẹ̀ pàápàá kí n yí kòtò fún káàṣẹ lápá bí a ti yí tà kọ́kọ́ àti yí tà kọ́kọ́ nọ́mbà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú 08075 ló parí ẹ̀ ẹja pè nọ́mbà ọ̀hún 08075 òun ló parí ẹ̀ ẹja pè lọ́wọ́ kan. Ora e pe o tin nu lapa abi o tin du eja wo boya won gbe Ah.

0: ẹjẹ́ yìí kò tó eléyìí náà 0025-79 ló parí ẹ̀ ẹjẹ́ ò bóyá wọ́n gbé ẹjẹ́ yìí ó ti ríngì o ó ti ríngì ọ̀yọ́ tọ́ tọ́ hello hello ẹ kalẹ̀ o ya ó kọ yín àdúgbò bó la ṣe máa yín sọ̀rọ̀ ẹ hello ẹ jẹ́ bá ń gbóhùn sókè dáadáa sà láti lágelú la ti ń pè yín ṣe ti ń gbọ́ wa káàṣì ẹ̀ ni ó yá kí ló kọ yín àdúgbò bo lẹ ti ń bá wa sọ̀rọ̀ yìí ó di fẹ̀rọ̀dù àti gbáwọ́ lẹ ti gbọ́ nípa káàṣì ẹ̀ tẹ̀sí ti ń ta.
1: Bàbá tó tiraka ni wọ́n ń bí láti ń bọ̀ ọ̀run gba ọlọ́gbé ló ń sọ pé káàkiri máa ń tètè bá máa
0: ká. Àti gbáwọ́ lẹ ti gbọ́ top striker tẹ̀sí ti ń ta. Bí ìgbàwọ́ lẹ lè sọ pé ẹ lè mọ gbọ́ tí pẹ́kẹ́ mọ́ ti bẹ̀rẹ̀ sí ní ta ìgbàwọ́ lẹ ti ń ta. Oṣù kejì ọdún yìí ǹjẹ́ ti á jẹrí múláyọ̀ láti sọ fún yín pé ti jẹ
1: 25,000
0: yes sir customer kí o pè yín lọ́la láti bèrè fákàndì tẹ̀sí ó dàrọ̀ sir.

bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa a máa kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa lóyin ládùn lórí ìkànnì lágẹ̀ẹ́lú 96.7 FM. eléyìí tí mò ń tẹ̀sí létí ọ̀kan pàtàkì lára àwòrin òṣùbà eléyìí tá a pe táítù eléyìí ní kó dùn kó pọ̀ kó pẹ́ ṣùgbọ́n náà àwòrin òṣùbà látọwọ́ tim gold ogo àgbáyé ni. nígbà àwọn èèyàn tó ti ń ṣèbéèrè pé bó làwọn ti lè rí orin bó làwọn ti lè rí orin láìpẹ́ láì jìnà yóò sì gorí digital platform tí wọ́n ti ń ṣiṣẹ́ eléyìí tó lóorin lórí ẹ̀ àtàwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ó mọ̀ ti ọwọ́ tingo dìjáde.

ẹ máa retí ijó àjùmọ̀jó single ni ó yàtọ̀ sí àwo orin eléyìí tẹ́ ń gbọ́ yìí o ẹ máa retí eré làǹfọ̀ máa yò ṣe látọwọ́ team gold ogun àgbáyé tún kò lórí ẹ̀ bí n sáré fún yín ní ìmọ̀ràn bíi mélòó kan kó tó di pé àwọ̀ abala orin ìjẹmọ̀kẹ́ àgbà kí la fẹ́ fi gbára wà nímọ̀ràn gangan.

0: wọ́n ní sọ fún ọ lásìkò yìí pé o mọ̀ sọ ìrètí nù ń gbà kọ̀ọ̀kan lórí eléyìí tó ń ṣe lọ́wọ́ lásìkò yìí mọ̀ sọ ìrètí nù o ọ̀pọ̀lọpọ̀ ti sọ ìrètí nù lórí ìran eléyìí tó gbé dání ó sì ń lọ mójútó ìran ọmọ ẹnìkejì torí pé ó ṣáà ti ń ṣe kò tí ì bọ́ sójú ẹ̀ a wá wò ó pé òun ó kú ń bẹ̀ jàre lọ́rán tí ọ́fíìsì ibi tó wà lọ́wọ́lọ́wọ́ nírú ọjọ́ òní lọ́rán tí ọ́fíìsì ọ̀hún lọ́rán tí ẹ̀ dáadáa
1: ṣé iṣẹ́ ni
0: ọ́fíìsì ibi tó wà yìí àwọn èèyàn kan ti wà ń bẹ̀ rí tó jẹ́ pé àwọn náà ti larú nǹkan tó là kọjá ìkọjá sí tó ṣe ọ́ o Tunde tí ò ṣe èèyàn kan rí
1: Olúwa
0: tó sin Edward kò sí tó ṣe ọ́ tí ò ṣe èèyàn kan rí kò sí tó ń là kọjá lásìkò yìí tó yẹ pé ẹnìkankan ò là kọjá rí rí pé ilé ayé tá a wà àárín ni gbogbo wa wà bóyá lo ti ẹ mọ̀ pa àárín ló wà ẹni tí wọ́n ń wò lókè tó jẹ́ni gba ojúmọ̀ láwùjọ yẹn tó jẹ́ pé tó bá ń bọ̀ bá ilẹ̀ mọ̀ ń rọ́ ni ó ti wà nírú pòsíṣàn tí wọ́n náà wà ère
1: ọpẹ́ ló máa gbé ọrọ̀ rẹ̀
0: láì bá ti ní ìgbàgbọ́ tí o sì dí ọkàn rẹ mú ó mọ̀ wípé ìwọ náà ó débẹ̀ lọ́jọ́ kan àwọn tó débẹ̀ lónìí ibìkan wọ́n ti bẹ̀rẹ̀ ẹlòmí ò fẹ́ ti ẹ̀ là kankan kọjá rárá tó fi fẹ́ dókè tó fi fẹ́ mókè
1: oyún
0: tó rí dindin náà tó rí wùkẹ́wùkẹ́ oòrùn kó tún ọ̀hún tó lè rẹwà ó ti lóríṣiríṣi kọjá ojú ọ̀hún tó lè rẹwà bí agogo dẹ́ ojú rí tó ó wá ní wí fún ọ pé kò sí tójú rẹ lè mọ rí lásìkò yìí ọ̀rẹ́ wa mọ́ sọ̀rọ̀ ìtinú ní ìgbàgbọ́ ó dúró ṣinṣin lórí ẹsẹ̀ rẹ̀ ṣáà máa ṣe máa tipá máa gbìyànjú láti máa ṣe lọ torí pé kí ni ọlọ́run ti ṣe tán tó fẹ́ gbóhùn àdúrà rẹ̀
1: ṣé iṣẹ́ ni kò sí lọ́wọ́ àbówó máa sọ̀rọ̀ ìtinú
0: ìwọ ronú àtijẹ́ àti mu ìwọ ronú pé àwọn mọ́mọ̀ tó ti wọlé skul bó lo ṣe fẹ́ sanwó ọlọ́run ọba mi òkè ó bọ̀ ṣe mọ́ sọ̀rọ̀ ìtinú àbí wọ́n ti ń ronú tiẹ̀ ronú àti lọ hand it
1: all
0: ẹ lọ parí ẹ̀ síbì kan
1: sọmọ dúdú díẹ̀
0: gbọ́ mi dáadáa súnmọ́ mi hàyín
1: ìgbàgbọ́ rẹ̀ sínú
0: ní ìgbàgbọ́ nú ọlọ́run pò ń lo dá ọ òun ló mọ òun ló mọ̀ ọ́ ní rubi sí ọ ìtàn ni wí fún ọnu eléyìí tẹ́ ń gbọ́ ìlàtọ̀wọ̀ johnson ọlálẹ́kan ta ọ tuntun yanran fi ajá àbálẹ̀ ni ó ti wà lórí your streaming platform ẹ̀ mọ̀ jẹ́ ìṣó máa sọ̀rọ̀ ìtinú never lose hope.

0: ọjọ́ ọ̀la wa ń bọ̀.
1: Orí ìyẹn náà la mọ̀ fi wọ abala orin jẹmùkẹ́ àgbà orin wo la fẹ́ fi jẹmùkẹ́ orin ọlọ́jọ́ bí òní. Bàbá wa grandpa ti wa àgbà òǹkọrin jùjú King Sunny Ade. Okay, a ti wà láago méjìlá, a lè pé ọlọ́jọ́ bí àná. A sì celebration, ó sì ń lọ lọ́wọ́ iwájú náà, nítorí pé àgbà ọ̀jẹ̀ òǹkọrin yìí wọ́n ti ṣiṣẹ́ takuntakun. Eléyìí tó yẹ pé bí èèyàn bá ń celebrate wọn láti ìgbàdégbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. A tún láǹfààní àti gbádùn orin King Sunny Ade lọ́lọ́kan ọ̀jọ̀kan, torí pé onílọ́jọ́ bí King Sunny Ade, eléyìí tí wọ́n ń ṣe 80 ọdún lórí òkè Èpè, eléyìí tí wọ́n ń ṣe 80 ọdún tọ́lọ́run ti dá wọn sí, tí wọ́n ti wà nínú ayé, a sì bá wọn fi lù ti jó ti fọn, a bá wọn celebrate ayẹyẹ ọjọ́ òbí wọn. Eléyìí tó kò nínú oṣù yìí, ìyẹn lánàá òde òní yìí, ìṣẹ́jú kan sásìkò yìí ó tún ti yí padà, ó ti dànù nù ni, ṣùgbọ́n wa ó celebrate wọn. Ẹlẹ́bẹ̀ wọn kú kalẹ̀, ẹ̀yin ti wa tẹ̀ ti ń gbádùn ìtòyìn ètò wa lóyìn ládùn látọwọ́ àgọ́ mẹ́wàá kọjá ìṣẹ́jú 15 tẹ̀ ti ń gbádùn ẹ̀jẹ̀ ń lọ látàpá àbí.

0: àwọn orin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ilé tó jẹ́ ti King Sunny Ade òun náà láàjọ láǹfààní àti gbọ́ tá a fi celebrate ọjọ́ bíi King Sunny Ade lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ẹ máa ṣe béèrè fún torí pé àìtí ìsun yín lásìkò yìí a gbọ́dọ̀ tẹ̀yìn lọ́rùn tẹ̀yìn sí fàájì nínú ìpẹ̀tẹ̀ gbà ẹ̀lọ́ akúàjì.
1: Gladys International.
0: Yes, sir.
1: Àlàáfíà fún yóò
0: tán. Àlàáfíà fẹ́ tó wọlé yìí o.
1: Ọmọ ọba gbẹ̀ngàn gbajúmọ̀. Aṣíwájú pátápátá ká fàtàlá ní ìdárabàrọ̀.
0: Ẹ káàbọ̀ sí orí.
1: Lágbá ọlọ́run ní ṣòro ọ̀sán ní ṣètò ṣe.
0: Àmì.
1: Ẹ máa mọ̀ ṣe lágbá ọlọ́run.
0: Àmì o.
1: Ọwọ́ yín láti gbẹ tọ́ yín.
0: Àmì.
1: Kí fún ní àdó olórin ni o. Tẹ bá ń gbọ́ àgbàlagbà oníjìtá. Àfi jìtá dára. Kóbìnrin sọ̀dílékè. Gbogbo orin bàbá yẹn mo máa ń gbádùn. Àwa wù mí lálẹ́ ìjọba lè fún mi ní ẹ̀kìlọ̀ fọ́mọ ọdẹ kó mọ́ rìn ní padò. Ìgbọ̀lẹ́ sọ pé òjò ni wá àbẹ́nìkan ṣọ̀tà ẹni ìjírí lè jí ń pa ẹ̀kìlọ̀ fọ́mọ ọdẹ àlàáfíà fún ilé ètò.
0: Àlàáfíà fẹ́ yìí náà o àlàáfíà fẹ́ yìí náà o bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lágelo. Hello. Hello. Ojú òpó ń wòtó ẹgbìyànjú ẹgbì padà ẹgbìyànjú ẹgbì padà bẹ́ẹ̀ bá ṣe ń wọ orí ètò ìtìyín ìkànnì lágelo 96.7 fm òun náà lè wáyé tẹ̀tí ń gbádùn wà lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀yìn náà ẹ̀kú kalẹ̀.
2: Ilé mọ́ pọ́ǹpì ní fojú dọ́.

bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lagilu 96.7 FM náà la wà yìí. Lórí àwọ̀ yìí ajé mo fi kíyà mi dáadáa. Alẹ́ wa Bukki Amos.

0: bóyá lọ́jọ́ bíi 60 tó ń bọ̀ lọ́nà. Ara
1: gbòógì náà.
0: Bàbá mi dáadáa.
1: Ìbọn máa san jẹ́kọ̀ rírun.
0: Mo gbàládùá pé á dé bá wa láyé dé bá wa láàyè inú owó pẹ̀lú dẹ̀ra. Kù déédé àsìkò yìí o.

kódà ìkànnì lágelu 96.7 FM náà lẹwà yìí tẹ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì yìí ẹ mọ̀ pé lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tẹ ẹ bá ń gbọ́ lórí ìkànnì yìí yóò sì mọ bá yín láàmú ẹ mọ gbá látùgbà ẹ torí pé àwa akọ ọlọ́run ọba ni ìgbádùn ti yín òun gangan ló jẹ àwa lógún èrèdí nìyẹn tá a fi wà ń bíbí tá a fi ń láǹfààní àti máa fún yín láwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan ọgbọ́n bí n bá dìde ẹ tún mọ gbétò náà ni pẹ̀lú akin akínyẹmí ìyún lórí ètò èyí tó wò ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ já celebrate king sunny ade fún ti ayẹyẹ ọjọ́ bíi king sunny ade aláǹfààní àti ti celebrate ẹ dáadáa àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ ti king sunny ade òun náà láà fi celebrate ẹ ẹ ní bẹ́ẹ̀ wọn ẹ kú kalẹ̀.

0: Akọrin King Sunny Ade lọlọkọ ọjọgọ ilé ìta fi ń fìgbádùn ṣayọ lórí ètò yìí tó wà lóyìn ládùn lórí abala eléyìí tó gbẹ̀yìn lórí ètò yìí abala orin ìjẹ̀mú kí àgbà lọlọkọ ọjọgọ náà láti ń tẹ̀sí létí yìí gódìn ìjìnlẹ̀ lẹ́yìn tí mò ń lò lọ́wọ́ yìí ẹjẹ̀ mú ìpè látàpá àbí hello.
1: Hello.
0: Yes, ẹ̀kú àjẹ̀ o.
1: Ẹ̀kú àjẹ̀.
0: Yes, sir, ọkọ̀ ìmìlẹ̀ tí ń pè yìí sà.
1: Lóyìn ládùn yóò dáa fún ẹ tí ó pọ̀.
0: Àmì ẹ pọ̀.
1: Lórí ọ̀rọ̀ bàbá wa Sunny Ade. In fact, ẹwà current bàjẹ́bàjẹ́. Yóò dára fún yín.
0: Yes, sir.
1: Kọ́bí Rẹ̀mí Bákàrè. Láti ológun ẹrú.
0: Ẹ káàbọ̀ sọ̀rọ̀ ètò sà.
1: Tinkro sister.
0: Kí lẹ pè?
1: Synchro system. Ẹ ṣe gan.
0: All right, sir. Ẹ jẹ́ ń parọ́ lu yẹn láti apá àbí ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a wà ń bí fún ìgbádùn yín lọ́lọ́kan ọ̀jọ̀kan my dream ẹ jẹ́ ń tẹ̀sí.

0: ṣe ń gbádùn wa àwọn orin tí a ń lò lọ́lọ́kan ọjọ́ kan tó bá jẹ́ bẹ́ẹ̀ tòótọ́ ẹ jẹ́ mọ̀ mú ìpè lọ́lọ́kan ọjọ́ kan náà hello ẹ kú àjẹ́
1: kọ́lá dẹ́gbẹ̀ẹ́ dáná dáná
0: yes sir
1: yes
0: sir
1: àpá ẹ̀sùn
0: yes sir nípa
1: fẹ́ ní àwọn tẹlifíṣàn bàbá afọ̀nàdé ní àtàlẹ́ àti
0: ìwọ̀
1: ní àmúṣe àpàlà tó ẹjọ́ ẹ bá mi wá iṣẹ́ ọ̀rá ikọ̀ ọmọ gbajúmọ̀ gbajúmọ̀ àti ìgbà rẹ̀ ní máa ẹ fún mi ní oṣù jọba lórí yán ẹni máa ní ìjọba oṣù kan
0: ok
1: ìfẹ́ ló fi kí ilé adéyẹ mọ ọmọ ọlọ́lá ìbá fún mi dábàá rẹ̀ ní tí wọ́n fi ń so
0: ó dà
1: oṣù jọba lórí yán lọ́kọ̀ ilé
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ ń túlò látàpá bí bàbá wa kan pẹ̀lẹ́ kan tó ń ṣèbéèrè fún sacro system ẹ jẹ́ ń lò láti apá bí ẹ jẹ́ mú báyìí ó dà ojú òpó ò tí ì tọ́ kò tí ì tọ́já hello ẹ káàbọ̀ sórí ètò yes sir ẹ bá ń gbóhùn sókè yes sir.
2: Yes, orúkọ mi ni Ọlámilé kan láti bẹ̀rẹ̀.
0: Láti bẹ̀rẹ̀ káàbọ̀ sórí ètò.
2: Yes, àtẹ̀fẹ̀ bó mi ni àfẹ́ sùn.
0: Ok, ẹ ṣe wọn ikú tẹ́tí sí wa o.
2: Yes, èdè mo fẹ́ tẹ fún mi, appreciation.
0: Appreciation lẹ́yìn fẹ́ àbí? A sì bá yín wá ẹ ṣeun o ẹ ṣeun o ẹ kú ẹ ti ẹsẹ̀ bomi torí ẹ ti à ẹ ṣeun o a ní súra wa wa àti yín.

0: Ẹ kú àjẹ́ o.
1: Yes sir.
0: Orí rẹ ò ní burú.
1: Ami.
0: Ọlọ́run máa wọ ọmọ rẹ o.
1: Ami
0: o. O ní dààmú.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun tẹ̀ múnú wádùn. Orúkọ mi ni Sunday Babatunde.
1: Ẹ káàbọ̀ sórí
0: ètò. Láti agbègbè Mọ̀lẹ́kẹ́.
1: Yes sir.
0: Mo fẹ́ sọ fún mi ní orin King Sunday lọ́dọ̀ special. Àsìkò láyé ẹ̀dá kan ò mọ́lá.
1: Ok.
0: Àmọ́ àsìkò ló ń dààmú ẹ̀dá.
1: Ok.
0: Mo kí bàbá náà ẹni wọn ó gùn fún wa o.
1: Ami o.
0: A ó ti gbádùn wọn pẹ́pẹ́pẹ́ o.
1: Ami o. Ami o.
0: Àwọn ti jẹ́ ọlọ́jọ́ ọ̀bí pẹ̀lú ọmọ mi àkọ́bí mi ọkùnrin.
1: Ẹ ṣeun.
0: Kí n kó fi kí n. Ó dà. Ó ti gbogbo wọn kú ọjọ́ ìbí o.
1: Ẹ ṣeun o. Ẹ ṣeun.
0: Ọmọ mi abẹ́fẹ́.
1: Ẹ ṣeun.
0: Àbúrò àwọn ó gbà o.
1: Ami.
0: Ó dàrọ.
1: Yes sir.